mu ma yo ṣugbọn olorun wi fun pe iwo asiwere le oru yi le o bere emi re lowo re nje titani nkan won yi yo ha se ti iwo ti pese sile be li eni ti o to isura jo fun ara re ti ko si li oro lodo olorun awon elomiran won gbekele awon ti won ni won gbekele awon oro won ṣugbọn nihin ni a n sọ fun wa wi pe iru ẹni bẹẹ yoo faye silẹ lojiji bi o ba si faye silẹ ko ni le ri aaye gbe lọdọ ọlọrun kini awọn ewu ti o wa ninu wi pe ki a gbẹkẹle eniyan diẹ ni a ti sọ ninu rẹ ṣugbọn jẹ ki a tun wo bibeli ninu orin dafidi ori kẹrindini aadọjọ ookan ẹrin ẹfa ookan ẹrin ẹfa ori kẹrindini aadọjọ ẹsẹ ìkẹta àti ẹsẹ ìkẹrin ẹ má ṣe gbẹkẹyinle àwọn ọmọ aládé àní lé ọmọ ènìyàn lọwọ ẹni tí kò sí ìrànlọwọ èyí ni ewu kìíní tí a rí wípé àwọn tí ó gbẹkẹlé ènìyàn ohun tí àwọn ènìyàn wọnyí ń ṣèlérí fún wọn wọn kì yóò lè fún wọn nítorí ìwé mímọ tí kò lè ṣèké ó sọ fún wa wípé lọwọ ẹni tí kò sí ìrànlọwọ bí a bá jẹ ẹni tí ó fojú sílẹ tí a sì wo àwọn tí ó máa ń sáré tọ ènìyàn lẹyìn àwọn tí ó máa ń sáré tọ àwọn òṣèlú lẹyìn àwọn tí ó máa ń sáré tọ bàbá àṣàlẹ lẹyìn gbogbo wọn pátápátá ni a rí wípé wọn ò rí ìrànlọwọ tí wọn ń fẹ ìrànlọwọ tí wọn ń retí wọn ò rí gbà ẹlòmíràn a fi ilé ọkọ sílẹ a ní òun ti rí ẹnìkan níta tí ó lè tọjú òun òun ti rí ẹnìkan níta tí ó ní ìfẹ òun ti rí ẹnìkan níta tí ó lè tọjú àwọn ọmọ nítorí wípé ẹni tí ó wà níta yìí kí obìnrin kí ó tó délé a máa ṣe ìlérí púpọ a máa sọ wípé òun á fún ní nǹkan báyìí òun á fún ní nǹkan tọ̀hún òun á da lókoòwò òun á fún ní nǹkan báyìí ṣùgbọ́n nígbà tí ó bá délé tán a rí wípé irọ́ àti èké pátápátá ni àwọn nǹkan tí òun gbọ́ tẹ́lẹ̀ èyí ni ọlọ́run fi ń sọ fún wa wípé kí a má ṣe gbẹ́kẹ̀lé àwọn ọmọ aládé kí a má ṣe gbẹ́kẹ̀lé àwọn ọmọ ènìyàn lọ́wọ́ ẹni tí kò sí ìrànlọ́wọ́ ẹsẹ̀ kẹrin ẹ̀mí rẹ̀ jáde lọ ó padà sí erùpẹ̀ rẹ̀ lé ọjọ́ náà gan èrò inú rẹ̀ run gbogbo ìrònú gbogbo ìlérí gbogbo àwọn ìlépa tí irú ẹni yìí ní ẹni tí a gbẹ́kẹ̀lé ní ọjọ́ tí ó bá fi ayé sílẹ̀ ní àwọn nǹkan wọ̀nyí ni yóò run ni a ó gbàgbé wọn nínú Aesaiah orí kejì ẹsẹ̀ ìkejìlélógún ẹ̀sìnmi lẹ́yìn ènìyàn ẹ kúrò lẹ́yìn ènìyàn èyí jẹ́ wípé ẹ má ṣe jẹ́ kí ìgbẹ́kẹ̀lé yín kí ó wà nínú ènìyàn ẹni ẹ̀mí ẹni tí ó wà ní ihò imú rẹ̀ nítorí nínú kíni a lè ká sí ó ń sọ fún wa wípé ìgbà òdúró lọ́pẹ́ títí fún ènìyàn ẹlẹ́ran ara gẹ́gẹ́ bí bíbélì pàápàá ti sọ wípé ìṣísẹ̀ kan ló ń bẹ láàrin ẹnì kọ̀ọ̀kan àti ikú ìṣísẹ̀ kan ló ń bẹ láàrin èmi àti ikú nítorí bẹ́ẹ̀ kí a má gbẹ́kẹ̀lé ènìyàn ọlọ́run tí kì í yípo padà ọlọ́run tí ó jẹ́ wípé ó wà títí láé òun ni ó yẹ kí a gbẹ́kẹ̀lé nínú Jeremiah ni a rí ègún ọlọ́run lórí àwọn tí wọ́n gbẹ́kẹ̀lé ènìyàn àwọn tí wọ́n fi ẹlẹ́ran ara ṣe apá wọn tàbí ìgbẹ́kẹ̀lé wọn Jeremiah orí kẹtàdínlógún láti ẹsẹ̀ ìkarùn-ún báyìí lè olúwa wí ègbé ni fún ẹni tí ó gbẹ́kẹ̀lé ènìyàn tí ó fi ẹlẹ́ran ara ṣe apá rẹ̀ ẹni tí ọkàn rẹ̀ sì ṣí kúrò lọ́dọ̀ olúwa èyí kìí ṣe ọ̀rọ̀ Jeremiah ó jẹ́ ọ̀rọ̀ olúwa èyí kìí ṣe ọ̀rọ̀ oníwàásù kan ó jẹ́ ọ̀rọ̀ olúwa ó ní báyìí lè olúwa wí a sì mọ̀ wípé ohun tí olúwa bá wí ayé àti ọ̀run wọ́n lè ré kọjá lọ ṣùgbọ́n kíkíní nínú ọ̀rọ̀ ọlọ́run kì yóò kọjá lọ láìṣẹ ó ní ègbé ni fún ẹni tí ó gbẹ́kẹ̀lé ènìyàn ńbo ni ìgbẹ́kẹ̀lé tìrẹ wà ó ṣeéṣe kí o máa sọ lẹ́nu

ohun ẹ̀rín tàbí ohun àgálámàṣà tí a lọ máa sọ wípé wọ́n gbọ́n wọn sórí àga wàásùn wọn kúkú mọ̀rọ̀ sọ wọn kúkú lè ṣe nǹkan yìí àlùfáà wa olùṣọ́ àgùntàn wa ìbá gba nǹkan wọ̀nyí lọ́wọ́ àwọn rabí wọ̀nyí nítorí pé àṣìṣe wọn ti pọ̀ jù ó ní ìfẹ́ yóò bo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àṣìṣe yóò bò ó mọ́lẹ̀ tàbí ìwọ tí ó jẹ́ aya nínú ilé ó ṣeéṣe ọkọ bóyá ó yẹ kí ó fi 20 náírà sílẹ̀ ó fi náírà 18 sílẹ̀ kí ó sì dàbí ẹni pé ó ń sọ pé náírà 18 tó fi sílẹ̀ kò tó nǹkan kò ní lè ra nǹkan kan wá láti ọjà bí o bá sì ti rí ìyá rẹ kí o máa sọ fún yín pé ìyá nǹkan tí mo ń dojúkọ rárá ìfẹ́ a máa bo ọ̀pọ̀lọpọ̀ àṣìṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ a máa bò ó mọ́lẹ̀ ó ṣeéṣe kí ó jẹ́ nínú ìjọ tẹ́tí sílẹ̀ ó ṣeéṣe kí ó jẹ́ ẹnìkan ni ó ṣẹ̀ wá nínú ìjọ tàbí ara nínú olówa ni ó sọ nǹkan kan tí kò tẹ́ wa lọ́rùn rántí wípé ìfẹ́ a máa bo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀ ṣùgbọ́n àwa tí a wà nínú ìjọ níhìn deeper life tí ó jẹ́ wípé a ń yọ̀ ipò ọlọ́run fún wa níhìn rere ọlọ́run ṣàánú fún wa ọlọ́run ṣe wá ní olóríire wo bí ìjọ ṣe rí wo ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run àwa tí bóyá a sì ṣẹ̀ wá nínú ìjọ yìí ìjọ dáradára ni ṣùgbọ́n ó ṣe é ṣe kí a ṣe ara wa kí o wá gbé ọ̀rọ̀ wa nínú ilé wa níhìn kí o wá gbé lọ sí cms kí o wá sọ wípé nínú ìjọ tí mo wà wọ́n ṣẹ̀ mí báwo ló ṣe lè sọ bẹ́ẹ̀ tàbí kí o tilẹ̀ gbé lọ sí àwọn tí wọn kì í ka bíbélì kí o sọ wípé lóòótọ́ ni mo ń lọ sí ṣọ́ọ̀ṣì lóòótọ́ ni a sọ pé a ní ìgbàlà lóòótọ́ la sọ pé a di àtúnbí ṣùgbọ́n àwa pàápàá tí a pe ara wa ní ọmọ ọlọ́run tí a sọ pé a di àtúnbí nǹkan tán ṣe fún mi n ò lè gbàgbé títí láé ó ń sọ fún ẹni tí kò sí nínú ìjọba ọlọ́run ó ń sọ fún ẹni tí ó jẹ́ ẹlẹ́ṣẹ̀ ẹni tí ó wà nínú ẹ̀sìn mìíràn ó tún ń sọ nípa èèyàn tí ó jẹ́ ara nínú olúwa sí àwọn tí wọ́n wà ní òde kò yẹ kó rí bẹ́ẹ̀ ìfẹ́ a máa bo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ a máa bò ó mọ́lẹ̀ nítorí bẹ́ẹ̀ ó yẹ kí ó yé wa wípé ìfẹ́ ni ọlọ́run fẹ́ kí a fi hàn sí ara wa jẹ́ kí a wo kọ́rìntì kínní orí kẹtàlá láti ẹsẹ̀ ìkẹrin ó ń sọ fún wa nípa ìfẹ́ a máa mú sùúrù ìfẹ́ a máa mú sùúrù bóyá rò wípé ó yẹ kí o jẹ́ adarí ṣùgbọ́n wọn ò tí ì sọ ọ́ di adarí mú sùúrù bí o bá ní ìfẹ́ ọlọ́run àti ìfẹ́ ìjọ ìfẹ́ a máa mú sùúrù bóyá o ti gbéyàwó ni o sì fẹ́ràn aya rẹ ṣùgbọ́n ọmọ ò tí ì dé ìyá ń sọ fún àwọn ẹbí àbí ń sọ fún ọ wípé o ju obìnrin yìí sílẹ̀ kò lè bímọ o ìfẹ́ a máa mú sùúrù ìgbà tirẹ̀ yóò dé ọlọ́run yóò yí nǹkan padà jẹ́ kí ìfẹ́ ọlọ́run kí ó fún ọ ní sùúrù wípé bí o ti ń retí ọlọ́run yóò ṣe é a máa ṣeun ìfẹ́ kì í ṣe ìlara ìfẹ́ kì í sọ̀rọ̀ ìgbéraga kì í fẹ̀ kì í hùwà àìtọ́ kì í wá ohun ti ara rẹ̀ a kì í mú u bínú bẹ́ẹ̀ ni kì í gbìrò ohun búburú kì í yọ̀ sí àìṣòdodo ṣùgbọ́n a máa yọ̀ nínú òtítọ́ ó ṣeéṣe bóyá ẹni tí ó jẹ́ adarí wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ bóyá nǹkan kan ṣẹlẹ̀ o sì mọ kí ló ṣẹlẹ̀ olùṣọ́ àgùntàn sì ní arákùnrin lọ gbàdúrà díẹ̀ o kí a tó dá ọ padà sí ààyè rẹ nǹkan yìí tí ó ṣẹlẹ̀ ní ẹkùn wa níhìn tí kò yẹ kí ó dé ibòmíràn ni a ti ń gbọ́ ní òkèèrè wípé ẹni tí ó jẹ́ alákòóso wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú ẹkùn wa wọ́n ti dá dúró wọ́n ti ṣe àmọ́ nǹkan tó ṣe bóyá ó dẹ́ṣẹ̀ àgbèrè ni o bóyá ó jí owó ìjọ ni o àmọ́ kí ló ṣe èwo ló kàn ẹ́ ń bẹ̀ kí ló mọ̀ tó ṣe ẹni tí ò mọ nǹkan kan nípa àgbèrè ẹni tí ò mọ nǹkan kan nípa olè jíjà ó ń sọ̀rọ̀ wípé bóyá ó jalè bóyá ó ṣe tọ̀hún nǹkan tó sì ṣẹlẹ̀ kì í ṣe nǹkan tó ṣe pàtàkì tó bẹ́ẹ̀ olùṣọ́ àgùntàn kan fẹ́ kí ó gbàdúrà díẹ̀ ni nítorí nǹkan báyìí ìfẹ́ kì í yọ̀ sí àìṣòdodo bí a tilẹ̀ dá ẹnìkan dúró èyí kì í ṣe wípé yóò mú kí inú rẹ dùn wípé ó dára bẹ́ẹ̀ wípé wọ́n dá alágbájá dúró kò dára bẹ́ẹ̀ ó yẹ kí o ní ẹ̀dùn ọkàn fún ó yẹ kí o gbàdúrà fún ìfẹ́ kì í yọ̀ sí àìṣòdodo a máa yọ̀ nínú òtítọ́ a máa farada ohun gbogbo a máa gba ohun gbogbo gbọ́ a máa retí ohun gbogbo a máa fàyà rán ohun gbogbo nítorí bẹ́ẹ̀ ohun tí ọlọ́run sọ fún wa ni wípé ó yẹ kí a ní ìwà kìrìsìtẹ́nì ìkejì ó yẹ kí a ní ìfẹ́ kìrìsìtẹ́nì ìkẹta ó yẹ kí a mọ ìpè

Jẹ́nẹ́sìsì rí 1:51. Jákòbù sì pé àwọn ọmọ rẹ̀, ó sì wí pé, ẹ kó ara yín jọ, kí èmi kí ó lè wí ohun tí yóò bá yín lẹ́yìn ọ̀la fún yín. Ẹ kó ara yín jọ, kí ẹ sì gbọ́, ẹ̀yin ọmọ Jákòbù, kí ẹ sì fetí sí ti Ísírẹ́lì bàbá yín. Ríúbẹ́nì, ìwọ ni àkọ́bí mi, agbára mi àti ìpilẹ̀ṣẹ̀ ipá mi, títayọ ọlá àti títayọ agbára, ẹni ríru bí omi. Ìwọ kì yóò lè tayọ, nítorí tí ìwọ gun orí ẹni bàbá rẹ, ìwọ sì bà á jẹ́. Ó gun orí àkẹ́tì mi. Simeoni, òun Lefi, arákùnrin ni wọ́n, ohun èlò ìkà ní idà wọn. Ọkàn mi, ìwọ má ṣe wọ ìmọ̀ wọn, nínú àjọ wọn. Ọlá mi, má ṣe bá wọn dàpọ̀, nítorí pé ní ìbínú wọn, wọ́n pa ọkùnrin kan, àti ní Gírímọ́káyì wọn, wọ́n já màlúù ní pátì. Ìfibú ní ìbínú wọn, nítorí tí ó rorò, àti ìkanú wọn, nítorí tí ó ní ìkà. Èmi ó pin wọn ní Jákòbù, èmi ó sì tú wọn ká ní Ísírẹ́lì. Júdà, ìwọ ni ẹni tí àwọn arákùnrin rẹ yóò máa yìn. Ọwọ́ rẹ yóò wà ní ọrùn àwọn ọ̀tá rẹ. Àwọn ọmọ bàbá rẹ yóò forí balẹ̀ níwájú rẹ. Ọmọ kìnìún ni Júdà, ọmọ mi. Ní ibi ọdẹ ni ìwọ ti gòkè. Ó bẹ̀rẹ̀, ó ba bí kìnìún àti bí ogbó kìnìún. Ta ni yóò lé dìde? Ọ̀pá aládé kì yóò ti ọwọ́ Júdà kúrò. Bẹ́ẹ̀ ni olófin kì yóò kúrò láàrin ẹsẹ̀ rẹ̀. Títí Ṣílò yóò fi dé. Òun ni àwọn ènìyàn yóò gbọ́ tirẹ̀. Yóò máa so ọmọ ẹṣin rẹ̀ mọ́ ara àjàrà àti ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ mọ́ ara ayò àjàrà. Ó ti fọ ẹ̀wù rẹ̀ nínú ọtí wáìnì àti aṣọ rẹ̀ nínú ẹ̀jẹ̀ èso àjàrà. Ojú rẹ̀ yóò pọ́n fún ọtí wáìnì, eyín rẹ̀ yóò sì funfun fún wàrà. Sebuloni ni yóò máa gbé èbúté òkun, òun ni yóò sì máa wà fún èbúté ọkọ̀. Ìpínlẹ̀ rẹ̀ yóò sì dé Sidoni. Isakari ni kẹ́tẹ́kẹ́tẹ́ tí ó lera, tí ó dùbúlẹ̀ láàrin àwọn agbo àgùntàn. Ó sì rí pé ìsinmi dára àti ilẹ̀ náà pé ó wu ni. Ó sì tẹ èjìká rẹ̀ láti rẹrù, òun sì di ẹni ìsìnrú. Dáni yóò máa ṣe ìdájọ́ àwọn ènìyàn rẹ̀ bí ọ̀kan nínú àwọn ẹ̀yà Ísírẹ́lì. Dáni yóò dàbí ejò ní ẹ̀bá ọ̀nà, bí paramọ́lẹ̀ ní ọ̀nà, tí ibu ẹ̀ṣin sán ní gìgísẹ̀, tó bẹ́ẹ̀ tí ẹni tí ó gùn ún yóò fi ṣubú sẹ́yìn. Èmi ti dúró de ìgbàlà rẹ, Olúwa. Gádì, ọwọ́ ogun ni yóò kọlù ú, ṣùgbọ́n òun ò lé wọn. Láti inú Aṣírí wá, oúnjẹ rẹ̀ yóò lọ́ràá, òun ó sì máa mú àdídùn ọba wá. Naftali ni abo àgbọ̀nrín tí ó lè sáré, ó fúnni ní ọ̀rọ̀ rere. Jósẹ́fù ni ẹ̀ka iléso púpọ̀, ẹ̀ka iléso púpọ̀ ní ẹ̀bá kànga, ẹ̀kún ẹni tí ó yọ sí orí ògiri. Àwọn tafàtafà bà á nínú jẹ́ pọ̀ jù, wọ́n sì tafà sí i, wọ́n sì kórira rẹ̀. Ṣùgbọ́n ọrùn rẹ̀ jókòó ní agbára, a sì mú apá ọwọ́ rẹ̀ lára le láti ọwọ́ alágbára Jákòbù wá. Láti ibẹ̀ ni olùṣọ́ àgùntàn òkúta Ísírẹ́lì. Àní láti ọwọ́ Ọlọ́run bàbá rẹ̀ wá, ẹni tí yóò ràn ọ́ lọ́wọ́, àti láti ọwọ́ Olódùmarè wá, ẹni tí yóò fi ìbùkún láti òkè ọ̀run bù sí i fún ọ. Ìbùkún

0: ó sì sọ fún wọn pé a ó kómijọpọ̀ pẹ̀lú àwọn ènìyàn mi, ẹ̀sìn mi pẹ̀lú àwọn bàbá mi ní ihò tí ó ń bẹ ní oko Efroni ara Hiti, nínú ihò tí ó ń bẹ nínú oko Makpela tí ń bẹ níwájú Mamre ní ilẹ̀ Kenani, tí Abraham rà pẹ̀lú oko lọ́wọ́ Efroni ara Hiti fún ilẹ̀ ìsìnkú. Níbẹ̀ ni wọ́n sin Abrahamu àti Sara aya rẹ̀, níbẹ̀ ni wọ́n sin Isaki àti Rebeka aya rẹ̀, níbẹ̀ ni mo sì sin Lea. Lọ́wọ́ àwọn ọmọ Heti ni a ti ra oko náà tí ohun ti ihò tí ó wà níbẹ̀. Nígbàtí Jakobu sì ti parí àṣẹ ipa fún àwọn ọmọ rẹ̀, ó kó ẹsẹ̀ rẹ̀ jọ sórí àkété, ó sì jọ̀wọ́ ẹ̀mí rẹ̀ lọ́wọ́, a sì kó jọ pẹ̀lú àwọn ènìyàn rẹ̀.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ wípé a tún péjọ láti kà, láti kọ́, láti gbọ́ ọ̀rọ̀ yín. À ń bẹ̀ yín wípé ẹ̀mí ti ń ṣe àwárí ìjìnlẹ̀ ohun tí ọ̀rọ̀ yín jẹ́. Ẹ̀mí ti ń jẹ́ kí ọ̀rọ̀ yín kí ó yé ni. Kí ẹ fi fún wa lóòrọ̀ yìí lórúkọ Jésù, wípé ohun tí a ó máa kà, ohun tí a ó máa kọ́, tí a ó máa gbọ́, wípé kí ó yé ẹnì kọ̀ọ̀kan wa lórúkọ Jésù. Ìrírí tí a ń pè ní ìrírí ìsọ̀di mímọ́, kí ó lè jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wa, kí ẹ sì wẹ gbogbo ọkàn wa mọ́, kí ẹ tú gbòǹgbò ẹ̀ṣẹ̀ tí ó wà ní ọkàn, kí ẹ tú kúrò lórúkọ Jésù. Tí ẹ̀yin fúnra yín yóò fi wo inú ọkàn ẹnì kọ̀ọ̀kan wípé ó jẹ́ mímọ́, ó jẹ́ ọ̀tun, ó di funfun, wípé a ó sì gbé ìgbésí ayé tí ó tẹ̀yìn lọ́rùn, tí ó múra wá sílẹ̀ de ọ̀run àti dédé Jésù. Adúpẹ́ ọpẹ́ ti gbọ́ wípé ẹ ó sì ṣe fún wa lórúkọ Jésù Kristi Olúwa wa. Nínú Hebreu orí kẹwàá ẹsẹ̀ ìkẹwàá àti ìkẹrìnlá, Hebreu orí kẹwàá ẹsẹ̀ ìkẹwàá, nípa ìfẹ́ náà lè a ti sọ wá di mímọ́ nípa ẹbọ tí Jésù Kristi fi ara rẹ̀ rú lẹ́ẹ̀kan ṣoṣo. Ní ẹsẹ̀ ìkẹrìnlá, nítorí nípa ẹbọ kan ó ti mú àwọn tí a sọ di mímọ́ pé títí láé. Nínú Hebreu yìí kan náà ní orí kẹtàlá ẹsẹ̀ ìkejìlá àti ìkẹtàlá, ó ní nítorí náà Jésù pẹ̀lú kí ó lè fi ẹ̀jẹ̀ ara rẹ̀ sọ àwọn ènìyàn di mímọ́, ó jìyà lẹ́yìn ibodè. Nítorí náà ẹ jẹ́ kí a jáde lọ tọ̀ ọ́ lọ lẹ́yìn ibùdó, kí a máa ru ẹ̀gàn rẹ̀. Àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí a kà yìí ni ó jẹ́ kí ó yé wa wípé ohun kan wà tí a ń pè ní ìsọdi mímọ́, ohun kan wà tí Ọlọ́run máa ń ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ abẹ nínú ọkàn, tí ó máa fi ń mú ẹ̀ṣẹ̀ àbínibí, ẹ̀ṣẹ̀ àjogúnbá, ẹ̀ṣẹ̀ ti inú, tí ó máa fi mú kúrò. Ó sì sọ fún wa wípé nítorí ìdí èyí ni Jésù Kristi ọmọ Ọlọ́run ni ó fi jìyà fún wa, ni ó fi kó fún wa. Ikú Jésù lórí igi àgbélébò ní Calvary kó ipa pàtàkì nínú ìgbàlà wa àti nínú ìsọdi mímọ́ wa. Bí a bá ń sọ nípa ìgbàlà, a ń sọ nípa ìdáríjì gbogbo ẹ̀ṣẹ̀, a ń sọ nípa ìyípadà ọkàn. Èyí ni ìrírí kíní tí a máa ní bí a bá tọ Jésù wá. Bí a bá sì ń sọ nípa ìsọdi mímọ́, a ń sọ nípa kí a di òmìnira kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ti inú, kí a bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ tí a bínibí, ẹ̀ṣẹ̀ tí a jogúnbá, kí a ní ọkàn funfun. Kìkì nípasẹ̀ Kristi ni àwọn ìrírí méjèèjì wọ̀nyí, ìgbàlà àti ìsọdi mímọ́, ni wọ́n fi lè jẹ́ tiwa.

0: rí èyí tí kò ti ju láti pè wọ́n ní arákùnrin. Ó yẹ kí ọ̀rọ̀ yí yé wa. Lákọ̀ọ́kọ́ ń sọ wípé ẹnìkan wà tí ń sọ ní di mímọ́. Nítorí ẹni tí ń sọ ní di mímọ́, kí lorúkọ ẹni tí ń sọ wá di mímọ́? Jésù. Ó wá tún sọ nípa àwọn tí à ń sọ di mímọ́. Àwọn wo là ń sọ di mímọ́? Ṣé àwọn ẹlẹ́ṣẹ̀ tí kò tí ìbá Jésù pàdé là ń sọ di mímọ́? Rárá. Nítorí ẹsẹ̀ yìí ń sọ fún wa wípé láti ọ̀dọ̀ ẹnìkan ṣoṣo ni gbogbo wọn ti wá. Àti Jésù ti ń sọ ní di mímọ́, àti àwọn tí à ń sọ di mímọ́ láti ọ̀dọ̀ bàbá wa tí ń bẹ̀lé ọ̀run ni wọ́n ti wá. Èyí jẹ́ kí ó yé wa nígbà náà wípé ìsọdi mímọ́ wà fún àwọn ọmọ Ọlọ́run. Jésù, òun jẹ́ ọmọ Ọlọ́run, ó wá láti ọ̀dọ̀ Ọlọ́run. Àwọn tí à ń sọ di mímọ́, wọ́n wá láti ọ̀dọ̀ ẹnìkan náà, ọ̀dọ̀ bàbá wa tí ń bẹ̀lé ọ̀run. Ó sọ fún wa wípé nítorí àti ẹni tí ń sọ ní di mímọ́, àti àwọn tí à ń sọ di mímọ́ láti ọ̀dọ̀ ẹnìkan ṣoṣo ní gbogbo wọn. Èyí sì fún wọn ní ìṣọ̀kan, nítorí bí ọmọ bíbí Ọlọ́run Jésù, bí ó bá wá láti ọ̀dọ̀ Ọlọ́run, àwọn tí wọ́n ti ní ìgbàlà náà, bí àwọn náà bá wá láti ọ̀dọ̀ Ọlọ́run, láti ọ̀dọ̀ ẹnìkan ṣoṣo, èyí jẹ́ wípé ìfẹ́ kan náà, ìpinnu kan náà, ìlépa kan náà ni ó wà nínú ọkàn wọn. Ó ní nítorí èyí ni kò ṣe tijú láti pè wọ́n ní arákùnrin. Àwọn tí à ń sọ di mímọ́, àwọn tí wọ́n ní irú iṣẹ́ ìyípadà ọkàn báyìí, Ọlọ́run ò tijú láti pè wọ́n ní ọmọ òun. Bí a bá wo Hebrew yìí kan náà, orí kẹwàá, Hebrew orí kẹwàá, ẹsẹ̀ ìkẹwàá, ìkẹrìnlá àti ìkẹrìndínlógún. Nípa ìfẹ́ náà lè a ti sọ wá di mímọ́, nípa ẹbọ tí Jésù Kristi fi ara rẹ̀ rú lẹ́ẹ̀kan ṣoṣo. Ó ní nípa ẹbọ, èyí ni àkókò tí ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀. Ó ní nípa ẹbọ yìí ni a ti sọ wá di mímọ́, ẹsẹ̀ ìkẹrìnlá, nítorí nípa ẹbọ kan. Ó ti mú àwọn tí a sọ di mímọ́ pé. Ó ní láìsí ìsọdi mímọ́ a ò tí ì pé. Ìgbàlà nìkan kò sọ wá di pípé. Ó ní lẹ́yìn ìgbà tí a bá ní ìsọdi mímọ́, Ọlọ́run yóò wọ̀ wá nínú ọkàn, nínú ẹ̀mí, nínú èrò, nínú ara, nínú ìpòǹgbẹ, nínú ohun gbogbo tí ó wà nínú wa. Yóò sì pè wá bí ẹni tó pé, nítorí wípé ìsọdi mímọ́ ló ń sọ ní di pípé. Wo ẹsẹ̀ ìkẹrìndínlógún, èyí ni májẹ̀mú tí èmi ó bá wọn dá ní lẹ́yìn ọjọ́ wọn ni, ni Olúwa wí. Èmi ó fi òfin mi sí wọn lé ọkàn, inú wọn pẹ̀lú lè èmi ó sì kọ wọn sí. Bí ó tilẹ̀ jẹ́ wípé ó pẹ́ tí a ti fi ilé ìwé sílẹ̀, ṣùgbọ́n a ó rántí nígbà tí a wà ní ilé ìwé. Bí olùkọ́ bá fẹ́ kọ ẹ̀kọ́ tuntun, bí ó bá fẹ́ kọ sí ara pátákó ẹgbẹ́ ògiri, ó ní láti kọ́kọ́ pa èyí tó wà lórí pátákó yìí kó parẹ́. Bí ó bá parẹ́, tí ó di wípé pátákó mọ́, lẹ́yìn ìgbà náà ni ó ní láti kọ ohun tó fẹ́ kọ. Nínú ẹsẹ̀ ìkẹrìndínlógún sọ wípé èyí ni májẹ̀mú tí èmi ó bá wọn dá lẹ́yìn ọjọ́ náà, lẹ́yìn ọjọ́ wọn ni. Lẹ́yìn tí a bá ti ní ìgbàlà, mo sọ fún wa wípé ẹrẹ̀ ẹ̀ṣẹ̀ àjogúnbá ó kù nínú. Kí a fi ọkàn wa wé pátákó tó wà lẹ́gbẹ̀ẹ́ ògiri tí Ọlọ́run fún ara rẹ̀ tó sọ wípé òun fẹ́ kọ òfin àti májẹ̀mú òun, òun fẹ́ kọ sórí pátákó ọkàn wa. Kí ó tó ṣe bẹ́ẹ̀, ó ní láti lo ẹ̀jẹ̀ Jésù láti pa èérí, ìdọ̀tí, ẹ̀gbin tó wà lára pátákó ọkàn wa, kó parẹ́, kó nù ú kúrò. Lẹ́yìn ìgbà náà, yóò sì kọ òfin rẹ̀ sí wa lé ọkàn, yóò sì kọ àwọn májẹ̀mú ìlànà rẹ̀, yóò kọ wọn sí wa lé ọkàn. Nínú Hebrew orí kẹtàlá, Hebrew orí kẹtàlá láti ẹsẹ̀ ìkejìlá, ó ní nítorí náà Jésù pẹ̀lú kí ó lè fi ẹ̀jẹ̀ ara rẹ̀ sọ àwọn ènìyàn di mímọ́, ó jìyà lẹ́yìn bodè. Ó yẹ kó yé wa wípé àwọn tí wọ́n ń kẹ́gàn, tí wọ́n ń sọ wípé kò sí ìwà mímọ́, kò sí iso di mimo won kegan olorun funra re o je wi pe won foju tembelo iya ti jesu christi je oni nitori na pelu ni jesu ki o ba le fi eje ara re so awon eniyan di mimo o jiya leyin bode awa ni ojuse kan lati se ni ese iketala nitori na eje ki a jade to lo leyin ibodo ki a ma ru egan re asoro nipa eyi ni bi abade koko keta tabi koko keji ni ese ogun ati ese ikokanlelogun nje olorun alaafia eni ti o tun mu oluso agutan nla ti awon agutan ti inu oko wa nipa eje majemo ayeraye ani oluwa wa jesu ki o mu yin pe ranti bi bibeli ten tenumo we pe isodi mimo iriri agba yanu yi ninu okan wa ti o je bi ise abe ti emi ti olorun se oni o mu wa pe oni ki o mu yin pe ninu ise rere gbogbo lati se ife re ki o ma sise ohun ti ise itewogba ni waju re ninu wa nipasẹ Jesu Christi eni ti ogo wa fun lae ati lae lae ami nihi yi ni ati ri ti bibeli ti o tenumo wi pe isodi mimo wa nitori wi pe omo olorun jesu olorun deniyan alai lese eni mimo alai laba won ti an pe ni ayan fe baba akan mo agbelebo bibeli so fun wa wi pe o fi ara re fun wa nibo miran bibeli wi pe o jiya nibo miran o jowo ara re nibo miran o jiya leyin ibode nibo miran o ta eje re sile nitori kini o farada irora ti a ko le fenu so ki o ba le so wa di mimo bi gbogbo ijiya ati irobo na ba se pataki to be fun iso di mimo wa a je wi pe iriri iso di mimo yi je ko se mani fun enikokan wa olorun ninu ogbon nla re ko je san iye nla la be fun ohun kan ti ko ni lari ohun ti a ko nilo dan dan tabi ohun ti a le fi nkan ye pere miran ropo re ohun ti a nso ni we pe o ye ki o ye wa bi olorun baba bi o ba gba omo lati ta eje re sile fun isodi mimo wa o je wi pe iriri isodi mimo o je ohun ti o se pataki bi o ba je pe ani agbara lati sora wa di mimo ni ti yo se je itewogba ni waju olorun lai nilo irubo kristi olorun ki ba ti ran omo re lo sori agbelebo rara lati jiya ati lati ta eje re sile fun isodi mimo wa nitori be oye ko ye wa wi pe Jesu Kristi nikan ko se elomiran Jesu Kristi nikan ki se ikora eni ni ijanu Jesu Kristi nikan ni o le so wa di mimo yi la fi nko lorin wi pe Jesu nikan lo so wa di mimo to nwe abawon wa nu o nsegun ese atara nipa iranwo emi ojojumo igbagbogbo la nko wi pe Jesu nikan Jesu nikan lorin wa oni ologbala olowosan eni tin so ni di mimo oba tin bo lekeji bi ya tin wo isodi mimo yi oro ti a npe ni isodi mimo o ti mo si we pe ke a we wa mo ninu ke a so wa di mimo ninu ke a so wa dotun ninu ki se ni oju eniyan nikan sugbon loju olorun ki olorun paapa ki o wo wa ki o so wi pe ni toto eje jesu eje omo re o ti se ise asepe ise iwenumo iso ise isodi mimo lokan wa je ki a wo ohun ti bibeli so ninu luke ori kini ese ikarun di logorin luke ori kini ese ikarun di ni ogorin ni mimo iwa ati li ododo ni waju re li ojo aye wa gbogbo e ti an so yi ki se wi pe eni to gbianju to ko ara re ni ijanu fun iseju melo fun wakati kan tabi fun ojo kan tabi fun ose kan eni ti rin jeje to so wi pe o n fe rin ni iwa mimo kò sì ṣeé ṣe nípa agbára ènìyàn láti wà ní mímọ́ ìwà àti ilé òdodo níwájú Ọlọ́run. Ó sì sọ fún wa wípé èyí tayọ, ó kọjá ìrírí ọ̀sẹ̀ kan tàbí ìrírí oṣù kan tàbí ti ọdún kan pàápàá, ó ní lí ọjọ́ ayé wa gbogbo. Èyí ni ìrírí tí a ní lọ́dọ̀ Ọlọ́run. Bí o bá sọ wa di mímọ́, nígbà ìsọdi mímọ́, yẹ kí a wo ohun mẹ́fà tí a lè rí tọ́ka sí wípé yóò ṣẹlẹ̀ ní gbèsè ayé wa ní àkókò tí a gba ìrírí ìsọdi mímọ́. Ìkíní, nígbà ìsọdi mímọ́ yìí ni Ọlọ́run yóò mú ẹ̀ṣẹ̀ àbínibí kúrò, ẹ̀ṣẹ̀ àjogúnbá yóò mú kúrò. Ó sọ wípé nínú Isaiah orí kẹfà ẹsẹ̀ ìkeje, ó sì fi kàn mí ní ẹnu, ó sì wípé kíyè sí èyí ti kan ètè rẹ, a mú àìṣedédé rẹ kúrò, a sì fọ ẹ̀ṣẹ̀ rẹ nù. Ẹni tí a ń bá sọ̀rọ̀ níhìn-ín, ó ti wàásù tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ó ti ṣe iṣẹ́ ìránṣẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, a ti rán sí àwọn ọmọ Ísíráẹ̀lì láti fi ẹ̀ṣẹ̀ wọn hàn wọ́n, òun pàápàá ti ní ìgbàlà. Ṣùgbọ́n nígbà tí ó rí ògo àti ẹwà ìwà mímọ́ Ọlọ́run, ó kígbe, ó ní yé èmi gbé, nítorí mo jẹ́ aláìmọ́ ètè, mo sì wà láàrin àwọn aláìmọ́ ètè. Èyí ń sọ nípa iṣẹ́ kan tí a ní láti ṣe, iṣẹ́ ti ẹ̀mí tí a ní láti ṣe nínú ọkàn rẹ̀, kí ó ba lè di funfun gbòò níwájú Ọlọ́run. Lẹ́yìn ìgbà yìí ni áńgẹ́lì yìí ni ó mú ẹ̀ṣẹ̀ iná yìí lọ́wọ́ rẹ̀, tí ó sọ wípé a ti fi kan ètè rẹ, a mú àìṣedédé rẹ kúrò, a sì wẹ afọ ẹ̀ṣẹ̀ rẹ nù. Kí ó yé wa nígbà náà wípé ohun àkọ́kọ́, nígbà tí a bá ní ìsọdi mímọ́, Ọlọ́run yóò mú ẹ̀ṣẹ̀ àbínibí yóò mú kúrò. Ìkejì, Ọlọ́run yóò fi ọkàn ẹran rọ́pò ọkàn òkúta ní Ezekiẹ́lì. Ezekiẹ́lì orí ìkẹrìndínlógójì ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n, Ezekiẹ́lì orí ìkẹrìndínlógójì ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n, ó ní èmi ó fi ọkàn tuntun fún yín pẹ̀lú ẹ̀mí tuntun ni èmi ó fi sínú yín, èmi ó sì mú ọkàn òkúta kúrò lára yín, èmi ó sì fi ọkàn ẹran fún yín. Ó sọ fún wa wípé ìyàtọ̀ tí yóò wà láàrin ìgbàlà àti ìsọdi mímọ́ yóò fẹ̀ tó bẹ́ẹ̀, yóò tóbi tó bẹ́ẹ̀, yóò níláárí tó bẹ́ẹ̀, tí ó jẹ́ wípé yóò wà bí ìyàtọ̀ láàrin òkúta àti ọkàn ẹran. Nítorí bẹ́ẹ̀, bí ẹnikẹ́ni bá sọ wípé òun ò mọ ìyàtọ̀ láàrin ìgbà tí òun ní ìsọdi mímọ́ àti ìgbàlà, irú ẹni bẹ́ẹ̀ kò mọ ohun tí a ń pè ní ìrírí ìsọdi mímọ́. Nítorí wípé ó sọ fún wa wípé ní àkókò ìsọdi mímọ́, òun ó mú ọkàn òkúta, ó mọ bí ọkàn òkúta ti le tó, òun mú kúrò láàrin yín, òun ó sì fi ọkàn ti ẹran, òun ó fi rọ́pò rẹ̀. Ìkẹta, Ọlọ́run yóò kọ àyà ọkàn wa ní ilà. Bí a bá ń sọ nípa ìsọdi mímọ́, a ń sọ nípa ìkọlà àyà nínú Deuteronomy orí ọgbọ̀n. Deuteronomy orí ọgbọ̀n, àwa tí a ti bí ọmọ ọkùnrin, a ó rí wípé ní ìkọ̀kọ̀ ara ọmọkùnrin yìí, ó gbé àwọn ẹran ara kan wá sáyé tí a ní láti ṣe abẹ fún kíákẹ́ àwọn ẹran wọ̀nyí kíákẹ́ kúrò. Èyí ni a ń pè ní ìkọlà. Ohun tí Ọlọ́run sọ fún wa ni wípé kí a tó lè di pípé lójú òun, a gbé nǹkan kan wá láti inú ìyá wa. Nínú ẹ̀ṣẹ̀ ni ìyá mi sábí mi, nínú ẹ̀ṣẹ̀ ni ìyá mi lóyún mi. Àwọn nǹkan wọ̀nyí ẹ̀ṣẹ̀ àbínibí tí a gbé wá láti inú ìyá wa. Ó ní nígbà tí a bá ní ìgbàlà, ẹ̀ṣẹ̀ tá a fọwọ́ dá, ẹ̀ṣẹ̀ tá a sọ jáde lẹ́nu, ẹ̀ṣẹ̀ tá a fojú rí, ẹ̀ṣẹ̀ tá a gbọ́ létí, ẹ̀ṣẹ̀ tí àwa fúnra wa tí a ṣe àdáríjì wa. Ṣùgbọ́n èyí tí a gbé wá láti inú ìyá wa, ẹ̀ṣẹ̀ àbínibí, ó ní a ní láti wá lẹ́ẹ̀kejì, kí a ké tàbí kí a yọ àwọn nǹkan wọ̀nyí kúrò. Èyí ló fi ń sọ fún wa wípé Deuteronomy wo Bíbélì rẹ, Deuteronomy orí ọgbọ̀n ẹsẹ̀ ìkẹfà, Olúwa Ọlọ́run rẹ. Dúró níbẹ̀, bí àwọn wọ̀nyí bí wọn ò bá nígbàlà, kò jẹ́ sọ wípé Olúwa Ọlọ́run rẹ, an so fun wi pe leyin igba ti a ba ti ni igba la ti a di omo olorun ohun kan tun ku fun agbara olorun lati se ninu okan wa oluwa olorun re yo se ko aya re nila ati aya iru omo re eyi so wi pe isodi mimo ko duro nigba awon isa awon ti isaju o se fun won o tun fe se fun iru awon omo won ati aya iru omo re lati ma fe oluwa olorun re pelu aya re gbogbo ati pelu okan re gbogbo ki iwo ki o le ye ikerin ni akoko isodi mimo olorun yo ko ofin re si aya wa ati ka ninu ebero e je ki awon ti Jeremiah so fun wa Jeremiah ori kokan le logbon Jeremiah ori kokan le logbon ese iketa le logbon Jeremiah ikokan le logbon ese iketa le logbon sugbon eyi ni majemu ti emi o ba le Israeli da leyin ojo won ni Olowa wi emi o fi ofin mi sinu won emi o fi ofin mi sinu won awon miran nigba ti won ba se ohun kan ti a ba so fun wa pe nje omo we pe ohun to se o da o ni o le ka bibeli mi omo pe ko dara emi o fi ofin mi sinu won bi o ba ba Jesu pade bi o ba gba okan re la bi o ba ko okan re nila bi o ba we okan re mo ti o si fi ofin re sinu re emi o fi ofin mi sinu won emi o si ko si aya won emi o si je olorun won awon o si je eniyan mi ikarun olorun yo fa gbongbo ikoro tu kuro lokan wa nigbati abani isodi mimo gbongbo ikoro ti a jogun lati odo baba wa isaju olorun yo fa gbongbo ikoro yi yo fa tu kuro ninu eberu ori kejila ese ikerinla ati ikedogun eberu ori kejila ese ikerinla e ma lepa alaafia pelu eniyan gbogbo iba je pelu ara ile tabi iyawo tabi oko ti ko ni igbala tabi eni ti ko gbo niye dara dara oni ki a ma lepa alaafia pelu eniyan gbogbo ati iwa mimo ati iwa mimo lai si eyi ni ko si eni ti yo ri olowa oni ki a ma ki sara ki eni keni ki o ma se kuna ore ofe olorun ki gbongbo ikoro kan ki o ma ba hu soke e je wi pe ati pa re tele tele ati fa tu tele tele ni akoko isodi mimo nigbati olorun so wa di mimo o ti mu gbongbo ikoro yi o ti fa tu o wa nso fun a wi pe leyin igba ti a ba ti ni alaafia pelu eniyan gbogbo leyin igba ti a ba ti n gbe ni iwa mimo lai si eyi ti a ko le ri olorun o ni ki a wa ma kiye sara ki eni keni ninu wa ki o ma se kuna ore ofe olorun ki a ma tun di apada seyin ki gbongbo ikoro kan ki o ma ba hu soke ki o si yoyin lenu opolopo a si ti ipa re di aimo ikefa o so fun awe pe nigbati a ba ni isodi mimo yi a o ni okan funfun ninu Matthew ori karun ese ikejo o ni alabokun fun li awon oninu funfun nitori won o ri olorun lati ese iketa ni o tin so fun wa iriri igbada o tun wa menukan iriri isodi mimo ye kin ka fun lati ese iketa oni alabokun fun li awon otoshi li emi nitori ti won ni ijoba olorun bi abati nso nipa iriri awon ti o ni igbala ye ki atun ma menukan awon ti ko ni igbala je kin be lati ese iketa nisisiyi oni alabokun fun li awon otose li emi nitori ti won ni ijoba olorun je ki a wo ti awon ti ko ni igbala alaboku ni awon agberaga nitori wepe won o padanu ijoba orun ese ikerin alabukun fun ni awon tin kaanu nitori a o tu won ninu awon ti o ni igbala alabuku ni awon agbo magba nitori wo pe won o jogun iparun ese ikarun alabukun fun li awon olokan tutu nitori won o jogun aye sugbon aboku ni fun awon olote nitori a o da won lejo ese ikefa alabukun fun li awon eni ti ebi npa ati awon ti o ngbe ngbe sipa ododo nitori won o yo sugbon alabuku le awon alai nani eyi o kan mi bi oni kan fi igbala se tabi iso di mimo alabuku li awon alai nani nitori won o jogun ofo ninu ese ikeje alabukun fun li awon alaanu nitori won o ri anugba sugbon alabuku le awon alai laanu nitori won ki yo ri anugba alabukun fun ni awon ninu funfun nitori won o ri olorun sugbon alabuku ni awon ninu fufu nitori won ki yo ri olorun bi o ba je wi pe nkan kan wa ninu okan re to je wi pe ojojumo loju re ma nfaro ojojumo lo je wi pe inu fufu o wa ninu re o ni amumora o si ni iwa pele o ni iwa funfun a o ti so okan re di mimo o ni aboko patagba lo je fun o nitori wi pe o ki yo le ri olorun nitori wi pe o je alaimo ilekun paradise yo ti mo sugbon mo nbebe wi pe loni o gbo o gba o gbadura a o si so okan re di mimo loruko jesu eyi ni o fi ye ki o ye wa wi pe ani lati ni iriri isodi mimo yi oni alabukun fun le awon onilaja nitori omo olorun le a ma pe won sugbon alabuku ni awon ti ko le dariji ni awon alai le dariji ni nitori omo isu le a o ma pe won alabukun fun li awon eni ti an se nu ni binisi nitori ododo nitori ti won ni ijoba olorun alabukun fun li eyin nigbati won ba nkegan yin ti won ba nse nu ni binisi yin ti won si nfi eke soro boburu gbogbo si yin nitori emi oni e ma yo keyin ki o si fofun ayo nitori ere yin po li orun be li won sa se inu ni binisi awon woli ti nbe saaju yin sugbon alabuko li awon ti ko le farada inu ni bini nitori ododo nitori won yo di apeyida alabuku ni awon agabagebe nitori won ojogun egbe eyin je ko ye wa wi pe ani lati ni iyipada isodotun isodi mimo ki a si gba nkan wonyi lati owo oluwa ki owo oluwa ki o ko kan wa ki a so wa di mimo mo si gba mo gba olorun gbo wi pe bi a ba gbadura loni yo se fun eni kokan wa loruko jesu eje ki a wo koko keji ki kan ara mo agbelebo saju isodi mimo ki kan ara mo agbelebo saju isodi mimo ninu romo ori kefa ese ikefa romo ori kefa ese ikefa nitori awa mo yi pe a kan ogbologbo okunrin wa mo agbelebo pelu re ki a le pa ara eserun ki awa ma se sin ese mo nihi lo tin so fun wa o lo ede bi gbolohun meji lati salaye ohun ti a mu kuro lasiko tabi ni akoko isodi mimo o pe ni ogbologbo okunrin ati so ninu eko wa wi pe ese abinibi yi o loruko popo o la pe ni gbongbo ikoro tabi ogbologbo okunrin tabi ese ajogunba tabi ese abinibi o wa nso fun wa lede to le ye ni wi pe a kan ogbologbo okunrin wa mo agbelebo pelu re ohun to nso ni wi pe gbogbo eniyan pata lo ni ogbologbo okunrin yi bi a o ba ti deni igbala ko se se lati ba ogbologbo okunrin yi ja ka bori re ṣugbọn ni gẹrẹ bi abati ni igbala a ri wi pe ogbologbo okunrin yi ti se ese abinibi to wa ni inu to njoba tele tele to ntiwa lati moti o ntiwa lati jale o ntiwa lati poro o ntiwa lati se onti o da ṣugbọn nigbati abati ni igbala akan ogbologbo okunrin yi mo agbelebo pelu re eni o fi je wipe leyin igbala ko tun si wipe anjale nitori ogbologbo okunrin ta kan mogi ko se se fun lati tiwa lati se onkan wonyi ti ko to oni ṣugbọn ko pari nibe oni ohun ti a se kan mo agbelebo pelu re ni wipe ki a le gbe igbese ikeji ki a ba le pa ara eserun ogbologbo okunrin yi ni a pe ni ara ese oni ese ajogunba abinibi oni ki a le pa ara ese ogbologbo okunrin yi ki a le parun ki awa ki o ma se sin ese mo oye wa nigba na we pe ani lati kan ara ani lati kan mo agbelebo ani lati jowo gbogbo nkan sile ninu galatia ori keji mo fe ka ese ogun ṣugbọn ki n to le ka ese ogun mo ni lati ka ese ikejidinlogun nitori wipe bi o ba ka ese ikejidinlogun bi iriri ikejidinlogun bi o ba je tie ko seese fun o lati ni iriri ti o wa ninu ese ogun wese ogun o ni a ti kan mi mo agbelebo pelu kristi nigba ti o so wipe a ti kan mi mo agbelebo pelu kristi o sese ki o ma ya eni ti o mo iwe mimo bibeli ko ma ya lenu wipe eni to n soro yi ko ti iba jesu pade nigba ti a kan mo agbelebo ohun to n so ni wipe emi ni to wa ninu mi emi ni tinu mi ni wo se emi ni agidi okan emi ni okuta okan ati kan mo agbelebo pelu kristi oni ati kan mi mo agbelebo pelu kristi oni ṣugbọn mo wa laaye sibe ki se emi mo oni ṣugbọn kristi wa laaye ninu mi wiwa ti mo wa laaye ninu ara mo wa laaye ninu igbagbọ ọmọ ọlọrun eni ti o fẹ mi ti o si fi ohun ti kara re fun mi eje ki a wo ese ikeji ni logun oni nitori pe bi mo ba si tun gbe ohun won ni ti mo ti wo pale ro oni mo fi ara mi han bi arufin eyi so fun a wipe ki a to koja si ese ogun o ye ki iriri ti o wa ninu ese ikeji ni logun ki o ye wa daradara o so wipe nitori bi mo ba tun gbe ohun ti ohun ni ti mo ti wo lule ti mo ba tun gbe won ro mo so ara mi di bi arufin wo kini yi je ki o ye wa wipe nigba ti a ba ti ni igbala awon opo nkan ni a ma wo pale awon nkan ti a si wo pale won yi o ye ki o ye wa wipe ki se pe a tun gbe won ro ṣugbọn opolopo lo wa si ipago ti o je wipe ki won ki o to de ipago awon yeti yerun awon oro buburu lenu awon nkan ti won ti ko sile tele ti won ti wo pale tele won tun gbe won ro nigba ti won ba gbe won ro won ti di apeyida eni to n soro bi aye eni to ririn aye eni to muti bi aye eni to mu siga taye mu eni to mu gbogbo nkan ti awon aye mu nkan to ti wo pale tele tele o tun gbe ro eni ti o n woṣọ bi aye eni ti o n lo awon nkan ti aye n lo a n kun ete a n kun ikana a n jorun nina a n lo gbogbo yeti yerun a ko won kora o ni iru eni bee nkan ti a ti wo pale nigba ti a di ọmọ ọlọrun iru eni bee o tun gbe won ro o ti di apeyida bi o ba je iru eni bee nihin kii se wipe igba ti a ba pari iwaasu o ma so pe ọlọrun sọ mi di mimọ ọlọrun sọ mi di mimọ o ti di arufin ẹni tí o bá jẹ arúfin ó ní láti wá fún ìgbàlà lẹ́yìn ìgbà tí o bá ti ní ìgbàlà ni o ní láti máa bèrè nísinsìnyí fún ìsọdi mímọ́ èyí ló mú wa lọ sí ẹsẹ̀ ogún nísinsìnyí a ti kàn mí mọ́ àgbélébù pẹ̀lú kristi a ti kan èmi ni tó wà nínú a ti kàn mọ́ àgbélébù orí kunkun agbọ́mágbà tó wà nínú a ti kàn mọ́ àgbélébù oko okuta ma so mo gbo sugbon tinu mi ni o se ati kan ma gbelebo ati kan emi emi ti inu ati kan ma gbelebo pelu Christi oni sugbon mo wa laaye oni ki si se be nikan sibe ki se emi mo sugbon Christi wa laaye ninu mi wi wa ti mo si wa laaye ninu ara oni mo wa laaye ninu igbagbo omo Olorun eni ti o fe mi ti o si fi ara o nti kara re fun mi o fi ara re fun mi ki a ba le so mi di mimo ki kan ti a kan Christi mogi agbelebo je otito pataki ti o je wipe o wa ninu eto Olorun fun igbala ati esodi mimo wa awon paapa ni lati kan ara mo agbelebo lati fi ara jo tabi lati fi ara mo iku re eyi ni afinje ko ye wa wi pe o se pataki ki a fara robo o se pataki ki a jo wo gbogbo sile fun Olorun nitori awon esoro Olorun won yi ti a tin ka ti o nso nipa ifara eni robo ni o nso nipa iyara eni soto o nso nipa iyara eni simimo ti ani lati se ni imura sile fun isodi mimo wa o si ri ede ti bibeli nlo bibeli lo ede popo ye kin ton ka galatia po galatia ori karun galatia ori karun ese ikerin le logun awon ti se ti Christi Jesu ti kan aramo agbelebo ti ohun ti ife ati ife kufe re ife inu eni ati kan ma agbelebo ife kufe to wa ninu aye ati kan ma agbelebo ninu ori kefa ese ikerinla oni sugbon ki a ma se ri pe emi sogo bi ko se ninu agbelebo Jesu Christi Oluwa wa nipase eni ti ati kan aye mo agbelebo fun mi awon to ndan yoyo ninu aye ko tun je ohun to nfa okan re mo nitori wepe ati kan aye mo agbelebo fun o oni ati emi ni a kan mo agbelebo fun aye ori awon ede ti bibeli lo lati je ki o ye wa wepe ani ohun kan lati se oni a kan ara mo agbelebo oni a kan ogbologbo okunrin ni a kan mo agbelebo oni ife ti inu emi ni to wa ninu wa a kan ma agbelebo oni ife kufe papa a kan ma agbelebo o tun wa so fun awe pe aye ati awon ti o wa ninu re a kan won mo agbelebo o ye ki o ye wa daju pe ohun ti a kan mo agbelebo ko tun nipa lori wa mo ki a to le ni iriri isodi mimo agbodo ni ipo ngbe ati ilakaka fun agbodo fi ohun gbogbo sori pepe ki aya ara wa ati ohun gbogbo ti a ni tabi ti a je soto fun Oluwa ki a kan aye ati ara mo agbelebo bakan na ni agbodo kan eran ara ati gbogbo ife tinu mi ni o se ki a kan won mo agbelebo be pelu ni agbodo kan aye ati ohun gbogbo ti o wa ninu aye ohun gbogbo ti o nfa okan wa sinu aye ohun gbogbo ti tan ni je ninu aye ani lati kan won mo agbelebo a o si ya ati ara ati okan ati emi ati ohun ti a ni ati ohun ti a je ati ohun ti a fe je a o ya won soto lati fi ji fun Oluwa fun ogo re nikan ni imura sile fun isodi mimo bi e ba ti se eyi a o gbadura bi abagbadura a o gbagbo oni ohunkohun ti a ba si bere ti a ba n bere ki a gbagbo wipe a ti ri won gba yio si je tiwa mo gbadura wipe iriri ko se ma niyi to n fun wa ni iwe irinna lo si orun rere wipe yio je teni kookan wa loro yi loroko Jesu o wa n so fun wa wipe leyin ti a ba ti ni isodi mimo ani lati ma gbe agbelebo wa ki a ma to leyin ki a le pa iriri isodi mimo yi ki a le pa mo ele o mu wa lo si koko keta ninu eko wa Christiani ni lati gbe agbelebo re ki o ma to Jesu leyin leyin igba ti o ba ti ni isodi mimo ninu Matthew ori kerindinlogun Matthew ori kerindinlogun ni ese ikerin le logun ni bana ni Jesu wi fun awon omo ehin re pe bi enikan ba nfe lati ton mi leyin ki o se ara re ki o gbe agbelebo re ki o si ma ton mi leyin opo ninu wa ni a ko ni imo ihirere o ye ki o ye wa wipe bi a ba nso nipa titele Jesu leyin gere lese kese bi a ba ti ni igbala a bere si ni tele Jesu bi a ba di osise atun tele Jesu bi a ba di oniwasu a se tele Jesu bo ti le se se ki a di apostoli atun tele Jesu ti ti o fi ri Jesu loju koju li orun a tele Jesu eni o fi so fun a wi pe iba se ni akoko igbala tabi ti so di mimo tabi ti ife agbara emi olorun kun ni tabi ti sise ise iyanu tabi sise didi ajihin rere iranse olorun oni ani lati ma tele Jesu je ki o ye wa nigba na we pe bi abani so di mimo bi a se le pa iso di mimo yi bi a se le pa mo ni wupe bi enikeni ba nfe lati ma to mi leyin ki o se ara re ki o si gbe agbelebo re ki o ma to mi leyin ninu Luke ori kesan Luke ori kesan ese iketa le logun o si we fun gbogbo won pe bi enikeni ba fe ma to mi leyin ki o se ara re ki o si gbe agbelebo re ni igbawo mo ni ni igbawo ni ojo gbogbo ki o si ma to mi leyin eyin so fun a wi pe iba je ojo isimi tabi ojo miran ninu ose ani lati gbe agbelebo wa ki a si ma to Jesu leyin ni igba gbogbo ninu Corinth kini ori kedogun Corinth kini ori kedogun ese ikokan le logbon Corinth kini ori kedogun ese ikokan le logbon oni mo so nipa ayo ti mo ni lori yin ninu Christi Jesu lo wa pe emi nku lojojumo emi nku lojojumo boya ko ye o bi o ba ti ku ba o lo se wa su bi o ba ti ku ba o lo se rin kaakire oni emi ni to wa ninu onku lojojumo emi ni tinu mi ni wo se onku lojojumo emi ni to fe gbesan onku lojojumo emi ni to je wipe ko fe gbe agbelebo re to fe so agbelebo nu nitori wipe ko fe lati se ife olorun emi ni to wa ninu onku lojojumo oni nigba ti emi ni to wa ninu wa bi o ba ti nku lojojumo ni a ri wipe a o ma dagba si ninu igbagbo a o ma dagba si ninu iriri ti atini o ye ko ye wa nigba na we pe ani lati ni ipinu lati te ori araba ki a tele ife olorun ko si koni si ikera ni baje mo emi ku lojojumo koni si wi pe a fe lati te aye lorun mo emi ku lojojumo bon buwa bon senu re bini si wa eyi o je nkan kan mo nitori wi pe emi ni to wa ninu wa emi ni e to fe aye e to fe irepo tabi yin lati nu aye ati mu won kuro ife olorun nikan ni yo ma gbe ni yo ma gbegba roke lokan ati laye wa ani lati gbe agbelebo wa eyi si je lojojumo sise ife olorun lojojumo ririn loju ona iwa mimo lai kuro ninu ofin mimo ti ati fi fun wa kikan ara ati aye ma agbelebo lojojumo lai tesi bi aye tesi kiku lojojumo ni yo mu ki awa ki awa ni ipa ona toro na ti o lo si bi ye aye raye mo nbe o we pe ki o gba iso di mimo loni ki o se pa iso di mimo yi mo ki o ranti we pe ati so fun wa we pe ki a ma le pa alaafia pelu eniyan gbogbo ati iwa mimo lai si eyi ni ko si eni ti yo ri olowa o ranti we pe a ka ninu iwe mimo alabokun fun ni awon olokan funfun nitori we pe awon nikan ni yo le ri olorun je ki a to gbadura je ki a wo ibere ti Dafidi ibere ki a si wo idahun ti olorun fun Dafidi soranti Dafidi o je eni ti olaya to lomo
1: Dafidi o je eni to lola to si lokiki. Dafidi o je alagbara o je oba. Dafidi o ni awon opolopo nkan ti awon aye ti won wa kiri loni. Ṣugbọn on kan wa lokan re eni o je ki o bere bere ti o bere ninu orin Dafidi orin ikerin le logun lati ese keta. Oni tani yo gun ori oke Oluwa lo tabi tani yo duro ni ibi mimo re. Ibere yi ni an bi eni kokan wa loni bi o ba wo yika o ri wi pe opolopo eniyan lo wa laye ka wa o wa n bi wa wi pe ninu awa ti a joko tabi ninu awa ti a duro tani yo gun ori oke Oluwa lo nigbati ipe ba dun nigbati Jesu ba farahan awon wo la o le palarada ti won le ba Jesu lo o ni tani yo gun ori oke Oluwa lo se olowo ni tabi awon ti won bimo berejo tabi awon olola tabi awon olokiki tabi awon elesin tabi awon ti won ni igbala sugbon ti won o bo lowo ese o wa nso fun wi pe awon ti yo gori oke Oluwa lo ati awon ti yo duro ni bi mimo re awon ni eni ti o ni owo mimo se owo re mo se awon ese to de ara se ati fo won kuro ati we won kuro ati mu won kuro o ti di eni oto eni otun o si ti di eda otun ni waju Olorun o ni eni ti o ni owo mimo ati aya funfun ati aya funfun ati okan mimo ati okan ti ati konila ati eyi ti ati so di mimo o ni eni ti ko gbe okan re soke si asan ti ko si bura etan Olorun wa n pe onija ni oworo yi we pe se o ri Olorun ni keyin nigbati ipe badun abi o je ero woran o je wi pe a n ba won kunjo o je awon to je pe mo gbo won lo emi na ba won lo abi oni iriri iriri igbala iriri sodi mimo aye si sile loro yi fun eni keni to ba fe fi orun sere je lati pe Oluwa lati gbadura si Oluwa wi pe a n fe ise abe ti emi ise isodi mimo yi ko farahan ninu okan eni kokan wa o se dede duro lati so fun Olorun eyi je iriri ko se mani bi o ba ni owo ti o ni isodi mimo bi o ba bi omo ti o ni isodi mimo bi o ba ni awon duke aye ti o ni isodi mimo bi o ba ni ipo ninu ijo ti o ni isodi mimo bi o ba ni okiki gbajumo ti o ni isodi mimo o je aboshi julo ninu iran awon omo eniyan nitori ati so fun wa tani yo gun ori oke Oluwa lo tani yo duro ni bi mimo re o ni eni ti o le owo mimo eni ti o le owo mimo eni ti o le owo mimo ati aya funfun ati aya funfun ati iwa mimo ni inu iwa mimo li okan iwa mimo lode iwa mimo ninu o ni awon wonyi nikan ni o le ri Oluwa alabokan fun le awon lokan funfun nitori wi pe won o ri Olorun gbadura je ki Olorun ki o so okan re di mimo ṣugbọn bi o ba ti je apẹyida pada wale je ki adariji o bi o ba ti tun gbe awon nkan ni ro ti o ti wo lule tele tele o ti

agbèrè panṣágà. Ó yẹ kí o gbàdúrà kí a gba ọkàn rẹ là, kí a dáríjì ọ́ àwọn ẹ̀ṣẹ̀ òde ara, àwọn ẹ̀ṣẹ̀ tí a fojú rí, kí a dáríjì ọ́ kí o ní ìgbàlà. Lẹ́yìn ìgbà tí o bá ti ní ìgbàlà, ìkántúkù lódò ikùn, ìkántúkù nínú ọkàn lọ́hùn, ẹ̀ṣẹ̀ àbínibí, ẹ̀ṣẹ̀ àjogúnbá, gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ rẹ̀ nínú ọkàn lọ́hùn, Ọlọ́run fẹ́ wẹ̀ẹ́nù, Ọlọ́run fẹ́ sọ ọ́ dọ̀tun, Ọlọ́run fẹ́ sọ ọ́ di mímọ́. Gbàdúrà, gbàdúrà pẹ̀lú ìgbàgbọ́, kí o sì rántí wípé èmi ni yìí, a ní láti kàn án máa gbélébùú, ìgbéraga láti inú ọkàn. Agbọ́mágbà, má ṣe fẹ́ Ọlọ́run láti inú ọkàn, a ní láti kàn án máa gbélébùú. Orí kunkun, a ní láti kàn án máa gbélébùú. Àìfẹ́ ṣe ìfẹ́ Ọlọ́run pẹ̀lú gbogbo ọkàn, pẹ̀lú gbogbo àyà, pẹ̀lú gbogbo inú, pẹ̀lú gbogbo ìfẹ́, a ní láti kàn án máa gbélébùú. Òǹfà tó ń fà ọ́ láti inú ọkàn sí ohun tó wà nínú ayé, a ní láti kàn án máa gbélébùú. Ká tún máa fẹ́ àwọn nǹkan tó ń dán ìyìnyoyo nínú ayé, a ní láti kàn án máa gbélébùú. Ìfẹ́ tí a ní sí àwọn ará alé tí ó tún fẹ́ kọjá ìfẹ́ tí a ní sí Ọlọ́run, ìgbọràn tí a ní sí àwọn ẹbí wa tí ó tún fẹ́ kọjá ìgbọràn tí a ní sí Ọlọ́run, a ní láti kàn án máa gbélébùú. Ẹ̀mí tó ń lépa nǹkan ayé, tó ń lépa ipò ayé, ẹ̀mí tó ń sọ owó di Ọlọ́run, tó ń wa owó kiri, tó ń fẹ́ ni lọ́nàkọ́nà, a ní láti kàn án máa gbélébùú. Ẹ̀mí tí kì í fẹ́ dúró di Ọlọ́run, ohun tí mo fẹ́ yóò jẹ́ tèmi. A fi Ọlọ́run sílẹ̀, a fi ọ̀rọ̀ Ọlọ́run sílẹ̀, a fi ìlànà Ọlọ́run sílẹ̀, a máa wá nǹkan ayé káàkiri, ó ní a ní láti kàn án máa gbélébùú. Bí o bá fẹ́ rí Ọlọ́run ní ìkẹyìn, o ní láti ní ọkàn funfun, o ní láti ní ọkàn tí a sọ di mímọ́, o ní láti ní ìwà mímọ́. Béèrè, a ó sì ṣe é fún ọ. Alábùkún fún ni àwọn ọlọ́kàn funfun, nítorí wọ́n rí Ọlọ́run. Ṣùgbọ́n alábùkún lé àwọn onínú fùfù, nítorí wọn kì yóò lè rí Ọlọ́run.

Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Àwọn mélòó ni a ṣetán láti gba iṣẹ́ ìyanu? Àwọn mélòó ni a mọ̀ wípé lójú kan náà lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́gán ní wàrà ń ṣe sà? Bí a bá ti ń gbàdúrà tí a ń dárúkọ Jésù, bẹ́ẹ̀ ni iṣẹ́ ìyanu yóò máa wá sí àgọ́ ara rẹ, bẹ́ẹ̀ ni gbogbo àrùn yóò máa pòórá ní àgọ́ ara rẹ. Àwọn mélòó ni ó dá lójú wípé bí a bá ti ń gbọ́ àmì ìkẹyìn, bẹ́ẹ̀ ni ó yí ara rẹ wò, ni ó rí agbára Ọlọ́run ní ìgbésí ayé rẹ, wípé gbogbo àìsàn, gbogbo àrùn, gbogbo ògún, gbogbo ìjẹgàba sàtánì, wípé yóò kúrò ní ìgbésí ayé rẹ. Ní orúkọ Jésù ni a gbàdúrà. Mo fẹ́ kí o gbé ọwọ́ lé ara rẹ, kí o sì na ọwọ́ ìyókù, ọwọ́ kan tó kù sókè, kí o mọ̀ wípé bí o bá ti ń gbọ́ àmì àwọn ènìyàn Ọlọ́run wípé iṣẹ́ ìyanu ti dé. Nítorí wípé àmì ìtumọ̀ rẹ̀ ni wípé bẹ́ẹ̀ ni kí o rí. Bí a bá ti sọ wípé ìfọ́jú pòórá, àmì jẹ́ wípé bẹ́ẹ̀ ni kí o rí. Bí a bá ti sọ wípé kí ayarọ kí o dìde, bí a bá ti sọ wípé àmì túmọ̀ sí wípé bẹ́ẹ̀ ni kí o rí. Bí a bá ń sọ fún ìwọ àgàn wípé kí o di ọlọ́mọ, àmì jẹ́ wípé bẹ́ẹ̀ ni kí o rí. Nítorí bẹ́ẹ̀, ní àṣálẹ́ yìí, bí o bá ti ń gbọ́ àmì, ó jẹ́ wípé àti ogun ọ̀run àti àwọn ẹ̀dá alààyè tí ó gba Ọlọ́run gbọ́, wọ́n sọ wípé ìbùkún Ọlọ́run kí ó jẹ́ tirẹ̀, ìwòsàn Ọlọ́run kí ó jẹ́ tirẹ̀, ìtúnṣe Ọlọ́run kí ó jẹ́ tirẹ̀. Nítorí bẹ́ẹ̀, mo fẹ́ kí o nawọ́ sókè pẹ̀lú ìgbàgbọ́, kí o sì fi ọwọ́ kan tó kù, kí o fi kan ibi tí àrùn tàbí ohunkóhun tí kò báradé níbi tí ó ti ń ṣe ọ́. Ní orúkọ Jésù, Ọlọ́run adúpẹ́ lọ́wọ́ yín wípé ẹ tún jẹ́ kí ó yé wa wípé lẹ́sẹ̀kẹsẹ̀ lójú kan náà lọ́gán, bí a bá ti ń dárúkọ Jésù, ní gbogbo àrùn, gbogbo àìsàn, gbogbo àìlera, gbogbo ègún yóò máa pòórá ní ìgbésí ayé wa. A gbàgbọ́ wípé agbára yín yóò yí padà. A gbàgbọ́ wípé kò sóhun tó ṣòro fún yín láti ṣe. A sì gbàgbọ́ wípé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Jésù wípé bí a bá lè gbàgbọ́, ohun gbogbo ni ṣíṣe fún àwọn tí ó bá gbàgbọ́. Ní àṣálẹ́ yìí, a ń fẹ́ ìwòsàn Ọlọ́run, a ń fẹ́ ìtúsílẹ̀, a ń fẹ́ ìdáǹde, a ń fẹ́ àwọn iṣẹ́ ìyanu tí ó tóbi. Ẹ ṣe fún wa lórúkọ Jésù. Mo gbàdúrà fún àwọn tí ó ní ohun kan tí ó wú ní àgọ́ ara wọn. Ìbáàjẹ́ ní ibi ìkọ̀kọ̀ ara, tàbí ní ọrùn gẹ́gẹ́ bí gẹ̀gẹ̀, tàbí ike tí wọ́n rù sẹ́yìn bí òkè ńlá. Ǹjẹ́ mo ń gbàdúrà wípé lọ́gán lẹ́sẹ̀kẹsẹ̀ ìwọ òkè gbọ́ ọ̀rọ̀ Olúwa, ìwọ gẹ̀gẹ̀ gbọ́ ọ̀rọ̀ Olúwa, àti ìwọ ike gbọ́ ọ̀rọ̀ Olúwa, ìwọ ìpákẹ́ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Ẹ pòórá lórúkọ Jésù. Gbogbo nǹkan wọn ni tí ó wú sí ikùn, tí ó wú sí inú, tí ó wú sínú egungun, tí ó wú sínú ara, mo pàṣẹ wípé ẹ kúrò níbẹ̀ lórúkọ Jésù. Àwọn àìsàn tí ó ń fa ìrora, tí ó ń fà á wá, àìsàn káìsàn tí ìbàjẹ́, orúkọ kórúkọ tí àbá máa pè wọ́n, mo gbàdúrà pé nísinsìnyí ìwọ àìsàn bí a ti ń ṣe àmì, bẹ́ẹ̀ ni kí o pòórá lórúkọ Jésù. Gbogbo ìrora, gbogbo ibà, gbogbo túlù, gbogbo jẹ̀dọ̀jẹ̀dọ̀, mo gbàdúrà, mo pàṣẹ wípé ẹ jáde lórúkọ Jésù. Gbogbo ikọ́ fe, gbogbo nǹkan tó ń rìn lágọ̀ọ́ ara, gbogbo èyí tó ń dani lóró níkùn, nínú ẹ̀dọ̀, nínú itan, nínú agbárí, mo gbàdúrà wípé ẹ jáde lórúkọ Jésù. Àwọn tí ayé dè lókùn, àwọn tí ayé sọ lọ́ta, a ń bẹ̀bẹ̀ nísinsìnyí wípé gbogbo ọta èṣù, gbogbo ọfà èṣù, mo gbàdúrà wípé ẹ jáde lórúkọ Jésù. Ọlọ́run alágbára àtóbi jù aṣẹ̀dá, mo gbàdúrà nísinsìnyí wípé gbogbo ohun tí ó ń sí àwọn ènìyàn níwí, ohun tó yà wọ́n níwèrè, ohun tó ń kó wárapá bá wọn, ẹ̀mí wárapá, ẹ̀mí ìsinwí, mo gbàdúrà nísinsìnyí ẹ jáde lórúkọ Jésù. Àwọn tí ó jẹ́ wípé
won ti loko won ti laya sugbon ko si omo laarin oko ati aya eyin olorun ti e se fun ana eyin olorun ti e se fun elizabeth eyin olorun ti e se fun sara an bebe fun won nisisin wi pe eni kokan won bi igbagbo won ti ri nisisin bi ati igbagbo pelu won nisisin yi an gbadura wi pe iyagan ni igbese aye won yo di oyin igbagbe loruko jesu egba omo ti yin loruko jesu ni wo yi amodun bi jesu ba fa bibo re seyin bi o ba pade nihi e o gbe omo tuntun ti yin wa loruko jesu mo gbadura fun awon ti o je wi pe won ro lapa won ro lese ti aye so fun wi pe ko ni sese lati dide rin mo gbadura wi pe ki agbara latori ite agbara lati odo olorun ki agbara olorun ki o san si igbese aye won nisisin agbara bi ara ki o wa si igbese aye re iwo ti o yaro dide ki o rin loruko jesu iwo ti o je wi pe o le gbe apa o le gbe ese o wa loju kan nitori wi pe esudi olokun aifojuri mo gbadura nisisin wi pe gbogbo okun ti a fi di o ki agbara olorun ki emi olorun ki o ja won loruko jesu ninu agbara olorun dide ki o rin loruko jesu mo gbadura fun awon afoju mo mo wi pe ko si ohun to sore fun lati se e ti se fun awon elomiran e si se fun awon wonyi pelu iwo ti o foju mo so fun wi pe gba imolarada gba iriran loruko jesu jesu ti ki kona jesu ti ileri re ki ye an gbadura nisisin wi pe ki o fi owo ton won le oju ki o fowo kan won le oju ohun gbogbo to ti di baje ninu oju won ki o tun se loruko jesu je ki won ki o laju ki won ki o si riran loruko jesu ohun kon ti ba wa ni ago ara awon eniyan woyi bi aisan bi arun bi ailera mo le won jade pelu agbara olorun lese kese logon niseju aya nisisin loruko jesu iwo esu ati emi esu emi aisan mo gbadura nisisin wo pe ki e jade loruko jesu olorun alagbara agbagbo wi pe nisisin iba se ninu gbọn kini ikeji iketa ikerin ikarun ikefa ikeje ati awon ti o wa ni ikejo ikesan ikewa ati awon ti o wa lode ki agbara olorun agbara ewosan agbara ti mu ki ko sese ki o di sese ki o te won lowo ki o fi ara kan won nisisin loruko jesu bi ati laju ki a ma laju si ise iyanu olorun bi ati laju wa nisisin ki a ma laju si idande loruko jesu ki alaafia ki imularada ki isodotun ki o je ti eni kankan loruko jesu mo gbagbo wipe ti se mo gbagbo wipe ti fowo kan won wipe ise iyanu o je ti eni kankan wa nitori agbadura ni loruko jesu kristo oluwa wa o je temi mo ni o je temi o je temi ma yara re wo nitori wipe ise iyanu ti de odo re wo ago ara re ki ohun ti o wa nibe tele tele nitori wipe agbara olorun o ti kolu o mo si ri wipe awon arun awon aisan awon egun awon arun ojo pipe won ti kuro ni ago ara re bi o ba si tin se awari ohun ti olorun ti se ki o ma ki haleluya ki o ma yin olorun logo ki a le yin olorun logo pelu re nitori wipe ise iyanu ti de mo ni ise iyanu ti de ori ti e gba loruko jesu

0: This CLM Radio, your spiritual welfare is our concern.
1: Bí a bá rí ẹnikẹ́ni tí ó ní ìbéèrè, a ní àǹfààní láti fi hàn nípa gbogbo ọwọ́ wa sókè. Láàrin àwọn ọ̀dọ́ ṣe a ní ìbéèrè. Arákùnrin tí ó náwó sókè ní.
2: Ẹ káàárọ̀ sọ.
3: Ẹ káàárọ̀.
2: Ní ọ̀sán ìyá kó wa nípa àsọtẹ́lẹ̀ nípa ìdájọ́ àwọn aláìṣòdodo. Gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì mo fẹ́ béèrè nítorí pé ó máa ń jẹ́ nǹkan tó máa ń fún mi níporu nígbà míì tó jẹ́ pé a bá gbaṣẹ́. Nígbà tá a bá gbaṣẹ́ yẹn gẹ́gẹ́ bí iṣẹ́ wa máa ń fún wa ní wàhálà gidi gan. Iṣẹ́ fridge and air condition ló máa ń fún wa ní wàhálà gidi gan débi pé tó bá di pé a ti ṣe ẹ̀yìn tán ní ṣọ́ọ̀bù tó jẹ́ pé iṣẹ́ yìí dẹ̀ ń ṣiṣẹ́ dáadáa. Ìgbà tá a bá gbé lọ sílé àwọn customer iṣẹ́ yìí tó bá débẹ̀ kò ní ṣiṣẹ́. Ó jẹ́ pé àwọn iṣẹ́ yìí ó dẹ̀ máa ń fún wa ní wàhálà gan gidi tó jẹ́ pé àtẹmọ ọ̀ràn ta lè gbaṣẹ́ àwọn iṣẹ́ yìí. Wọ́n á ń béèrè nítorí pé ìgbà míì gan torí wàhálà yìí a máa ń fi owó lé àwọn materials tá a máa ń rà yẹn a máa ń fowó lé torí pé tó bá dé kó wá ní problem lẹ́yìn yẹn a lọ gbé iṣẹ́ yẹn àwa ṣẹ̀ṣẹ̀ lọ ṣe owó tí a gbà yẹn àá fi lọ ṣiṣẹ́ yẹn. So ibẹ̀ yẹn ò yé mi mú ò tẹ́ bá lè ràn mí lọ́wọ́ kẹ́ tó wá bí a ṣe lè máa ṣiṣẹ́ yẹn tó jẹ́ pé kò fi ní a fi lè máa ṣe òdodo nínú àwọn iṣẹ́ tí a ń ṣe yìí.
1: Báwo ni ìbéèrè tí ẹ ń béèrè báwo ló ṣe jẹ mọ́ ohun tí a kọ́ lónìí?
2: Ẹhun tó fi jẹ mọ́ ohun tí a kọ́ lónìí nínú ìwé Habakkuk yẹn orí kejì yẹn tá a bá wo ẹsẹ̀ kẹsàn-án yẹn ní ẹsẹ̀ kẹsàn-án. Oní ègbé ni fún àwọn ẹni tí ń jẹ èrè àjẹkújẹ sí ilé rẹ̀ kí ó bà lè gba ìtẹ́ rẹ̀ kí ibi gíga kí ó lè bá gbà á sílẹ̀ kúrò lọ́wọ́ ibi. So ibi tí mo ti mú bèrè mi jáde ni pé èrè àjẹkújẹ yẹn tó yẹ pé àwa ń ṣiṣẹ́. Bá a ṣe ń ṣiṣẹ́ yẹn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run wọ́n sọ fún wa pé a ní láti máa ṣòótọ́. Ṣùgbọ́n ibi èrè àjẹkújẹ yẹn gẹ́gẹ́ bí iṣẹ́ wa ó ṣe ń fún wa ń wàhálà. A máa ń fi owó lé débi pé tígbà tí iṣẹ́ yẹn bá ní wàhálà tán. So owó tí a fi lé a fi máa yanjú iṣẹ́ yẹn. So ibẹ̀ yẹn kò yé mi pẹ̀lú ibi tí mo kà yìí.
1: Ẹ ṣe púpọ̀. Nínú Habakkuk orí kejì ẹsẹ̀ ìkẹsàn-án, ègbé ni fún ẹni tí ń jẹ èrè ìjẹkújẹ sí ilé rẹ̀ kí ó lè bá gbé ìtẹ́ rẹ̀ ka ibi gíga kí ó lè bá gbà á sílẹ̀ kúrò lọ́wọ́ ibi. Ohun tí a ń sọ níhìn ni àwọn tí ó fi owó tó pọ̀ jù owó gọbọi lé ohun iṣẹ́ tí wọ́n ń ṣe tó jẹ́ wípé èrè tí wọ́n ń jẹ ó kọjá iṣẹ́ tí wọ́n ń ṣe. Èyí ni ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ kí ó yé wa wípé irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọ́n ń rí àwọn ẹlòmíràn jẹ láti gba owó ọwọ́ wọn ṣùgbọ́n iṣẹ́ tí wọ́n ń ṣe fún wọn kò tó owó tí wọ́n ń gbà lọ́wọ́ wọn. Ó sọ fún wa wípé irú àwọn ènìyàn bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ di olówó òjijì wọ́n fẹ́ di olówó lọ́sàn kan òru kan ó ní ìdájọ́ Ọlọ́run ó wà lórí àwọn ènìyàn bẹ́ẹ̀. Bí o bá wo òwe orí ìkọkànlá ẹsẹ̀ ìkíní òwe orí ìkọkànlá ẹsẹ̀ ìkíní òṣùwọ̀n èké ìríranni lójú olówa ṣùgbọ́n òṣùwọ̀n òtítọ́ ni dídùn inú rẹ̀. Bí a bá ń fẹ́ ṣe iṣẹ́ ó yẹ kí a jẹ́ ẹni tí ó ń ṣe iṣẹ́ wa pẹ̀lú ọgbọ́n pẹ̀lú ètò pẹ̀lú ìmòye lórí ohun tí a ń ṣe. Bí o bá rí i wípé o fẹ́ tún ẹ̀rọ ṣe ó sì mọ̀ wípé ohun tó rà bí ó bá jẹ́ ojúlówó irinṣẹ́ tó rà láti fi dípò àwọn nǹkan tó bàjẹ́ nínú ẹ̀rọ ṣé o mọ̀ wípé àwọn àyídáyidà àwọn páńdà wọ́n pọ̀ nígboro. Bí ó bá jẹ́ wípé ojúlówó ló fẹ́ rà ó mọ̀ wípé oye tí ó ra ojúlówó yìí ó yàtọ̀ sí àwọn nǹkan tí wọ́n ti dà. Nítorí bẹ́ẹ̀ ó fi owó tí ó yẹ lórí iṣẹ́ tó ń ṣe kí ó ba lè ní èrè nítorí wípé ẹni tó ń ṣiṣẹ́ ó fẹ́ jèrè. A ò sọ wípé kí a má jèrè iṣẹ́ tá a ń ṣe èrè jẹkújẹ tí a fẹ́ di olówó òjijì òun ni Ọlọ́run sọ fún wa wípé kò tọ́. Nítorí bẹ́ẹ̀ bí o bá rí i pé nínú iṣẹ́ tó ń ṣe èrè tó ń jẹ ó jẹ́ èrè.

0: ìhòhò wọn. Ẹjọ́ ìbéèrè mi wá láti pé mo ní ẹni tó ń ta ọtí. Ìgbàkigbà tí ń bá wàásù fún láti yí padà àti láti ṣe òwò mìíràn. Nǹkan tó máa ń fi yé mi ni wípé ṣé àwọn tó ń ṣe ọtí yẹn ṣáà ti lọ wàásù fún wọn ná? Wọ́n ti gba ìwàásù wọn ṣe ọtí yẹn mọ́. Ẹjọ́ irú ọ̀rọ̀ wo mo lè bá sọ kó tó di pé ó fi ọ̀nà ìgbé yìí sílẹ̀?
1: Bínà ọba jóni jẹ́ ọmọ ẹni tara ni làákọ́gbọ̀n. Nítorí bẹ́ẹ̀ ohun tí a ń sọ fún ni wípé òun nílò ìgbàlà. Nítòótọ́ ni àwọn tí wọ́n ń ṣe ọtí wọ́n nílò ìgbàlà, wọ́n sì nílò oore ọ̀fẹ́ Ọlọ́run. Ẹnì kọ̀ọ̀kan ló yẹ kó ronú pọ̀ọ̀dà. Nítòótọ́ ni àwọn wọ̀nyẹn wọ́n nílò ìrònú pọ̀ọ̀dà. Òun pàápàá tí ń wàásù sí ó yẹ kí òun náà kí ó ronú pọ̀ọ̀dà, ṣùgbọ́n kí ó máa dẹ́jà, kí ó máa sọ wípé bí ó bá yẹ kí n ronú pọ̀ọ̀dà. Àwọn tó ń ṣe ọtí náà ńkọ́ a ó sọ fún un wípé ìgbàlà tiẹ̀ ló jẹ ẹ́ lógún. Nítorí bẹ́ẹ̀ ẹni tí ó bá ń ṣe ibi kí a ti sọ fún nínú ọ̀rọ̀ Ọlọ́run wípé ohun tí ó ń ṣe kò bójúmọ tàbí kò dára, òun ni ó yẹ kí ó ronú pọ̀ọ̀dà. Nítorí bẹ́ẹ̀ ohun tó yẹ kí ẹ ṣe ni wípé kí ẹ máa gbàdúrà fún, kí ẹ sì máa tẹ̀ ẹ́ mọ́ létí wípé bí ìdájọ́ yóò bá dé yóò dé fún ẹnì kọ̀ọ̀kan, olúkúlùkù ẹnì kọ̀ọ̀kan ni yóò sì jíhìn ara rẹ̀ níwájú Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀ kò yẹ fún irú ẹni bẹ́ẹ̀ kí ó máa sọ wípé nítòótọ́ mo jẹ ẹlẹ́ṣẹ̀. Àwọn mìíràn náà tí wọ́n jẹ ẹlẹ́ṣẹ̀ ńkọ́ nínú ìwé Róòmù ni a ti rí ohun tí Ọlọ́run sọ fún wa wípé ẹnì kọ̀ọ̀kan wa ni yóò jíhìn ara rẹ̀ ní iwájú Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀ ó yẹ kí irú ẹni bẹ́ẹ̀ kí òun fúnra rẹ̀ kí ó ronú pọ̀ọ̀dà. Bí ó bá sì ronú pọ̀ọ̀dà, agbẹ̀rí Ọlọ́run jẹ́ wípé Ọlọ́run yóò dáríjì, òun pàápàá yóò ní ìgbàlà ní ẹ̀kúnrẹ́rẹ́. Bí òun bá ní ìgbàlà, òun á jẹ́ ìkan nínú àwọn tí ó jẹ alóore tàbí ajínrere tí ó ṣeéṣe kí ó lọ wàásù fún àwọn tí wọ́n ń gbé ọtí fún. Ṣùgbọ́n kí òun kí ó kọ́kọ́ gbé ìgbésẹ̀ àkọ́kọ́ kí ó ronú pọ̀ọ̀dà. Arábìnrin Ṣó ti yé yín.
0: Ó yé mi,
1: ẹ ṣé púpọ̀. Arákùnrin tí ó wà ńbẹ̀.
2: Ẹ káàárọ̀ sà.
1: Ẹ káàárọ̀.
2: Ìbéèrè mi sà ni pé nígbà tí wọ́n ń kọ́ wa ní ẹ̀kan yẹn, wọ́n mẹ́nu ba nọ́ọ̀tì àti nípa bí àwọn ọmọ nọ́ọ̀tì bí wọ́n ṣe fún nọ́ọ̀tì ní ọtí mu, tí ó sì jẹ́ pé wọ́n fi ní oyún ìbànújẹ́ fún bàbá wọn. Ìbéèrè mi wá ni pé ṣé nọ́ọ̀tì yìí ṣé ẹbí rẹ̀ ni àbí nípa àfi ọ̀rọ̀ Ọlọ́run kọ́ àwọn ọmọ rẹ̀ àbí àwọn ọmọ nọ́ọ̀tì ni wọ́n fa nǹkan yìí láti ìbẹ̀rẹ̀? Torí pé tá a bá wo nọ́ọ̀tì a rí pé ó dúró nínú ẹ̀kọ́ rẹ̀ nínú bá a ṣe kà láti bẹ̀rẹ̀, a rí pé nọ́ọ̀tì ó fi ara mọ́ àpẹẹrẹ, ó gbé ó ń gbùwà gẹ́gẹ́ bí ó kọ́ àpẹẹrẹ díẹ̀ lọ́dọ̀ Abrahamu. Ǹjẹ́ àwọn ọmọ rẹ̀ ní ògbẹ́ kọ́ ni àbí kò fi ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run kọ́ wọn jinlẹ̀jinlẹ̀ débi pé wọ́n fi wúrú ìwà báyìí?
1: Lọ́ọ̀tì ti kọjá lọ, àwọn ọmọ rẹ̀ ti kọjá lọ. Èyí tó wàá sọ nsìn, ṣé ìyẹn mú wọn kúrò nínú bóyá ọ̀run rere tàbí ọ̀run àpáàdì tí ẹnì kọ̀ọ̀kan wà? Ohunkóhun tí ó wò kí a sọ nísinsìnyí, ṣé ó yí ipò wọn padà lọ́hùn? Arákùnrin.
2: Rárá sà.
1: Nítorí bẹ́ẹ̀ kí a máa béèrè ìbéèrè tí ò wúlò. Èyí tó kàn wá ni wípé àwa tí a ń gbé ìgbésí ayé wa nísinsìnyí, kí ni ohun tí ó yẹ kí a ṣe? Kí Ọlọ́run fún ara rẹ̀ kó fún wa ní etí ìgbọ́ àti àyà ìgbàṣe. Kí a ju ti Lọ́ọ̀tì àti àwọn ọmọ ẹ̀ tí wọ́n ti kọjá lọ sí ayérayé. Nítorí pé ibi tí igi bá wó sí ibẹ̀ ni yóò rà sí. Ibi tí wọ́n wà nísinsìnyí kò sí àtúnṣe fún wọn. Àwa tí a ní àtúnṣe ló yẹ ká bẹ Ọlọ́run wípé a ti rí ara wa gẹ́gẹ́ bí a ti rí. A sì ń bẹ Ọlọ́run fún àánú rẹ̀ àti fún orí ọ̀fẹ́ rẹ̀. Kí a ju ti àwọn tí ó ti kọjá, kí a jù ú sílẹ̀, kí a kára máìsì kí ìgbàlà ti wá. Arákùnrin Ṣó yé yín.
2: Ó yé mi.
1: Ẹ jẹ́ àdìdì dúró láti gbàdúrà. Ǹjẹ́ ẹnì kọ̀ọ̀kan wa tí a ti gbọ́ nípa ìdájọ́ Ọlọ́run lónìí, níbo la ó ti lo ayérayé? Kí a fi àwọn tó ti kọjá sílẹ̀. Kí a fi Lọ́ọ̀tì àwọn ọmọ rẹ̀ tàbí Noa tàbí àwọn ẹlòmíràn tàbí Dáfídì tàbí Ábírahámù, kí a fi wọ́n sílẹ̀. Kí a ronú ọ̀rọ̀ tara wa. Ǹjẹ́ a ti ní ìgbàlà? Ǹjẹ́ a ti ké pe Olúwa? Ǹjẹ́ a jẹ́ ti Ọlọ́run? Ǹjẹ́ a ti ronú pọ̀ọ̀dà? Ǹjẹ́ ẹ̀mí Ọlọ́run ṣàkóso ìgbésí ayé wa?

Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ wípé lónìí ni a tún wá síwájú yín ní àkókò ìsọjí àti iṣẹ́ ìyanu yìí. A dúpẹ́ wípé ò yí padà. A dúpẹ́ wípé ọ̀rọ̀ yín kò yí padà. A dúpẹ́ wípé àánú yín, oore ọ̀fẹ́ àti agbára yín kò yí padà. Wípé síbẹ̀síbẹ̀ lónìí, bí a bá wá ojú yín, a ó rí i. Bí a bá ń fẹ́ oore láti ọ̀dọ̀ yín, ẹ ó ṣe é fún wa. A dúpẹ́ wípé ẹ kà wá yẹ sí ẹni tí ó wá sí iwájú yín láti wá gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, láti wá múra wa sílẹ̀ fún ìpadàbọ̀ Jésù Kristì. Ẹ gba ọpẹ́ àti ìyìn wa ní orúkọ Jésù. Lónìí, bí a ti wá, àdúrà wa ni wípé ẹ ó bá wa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí bàbá sí ọmọ. Ẹ ó ṣe wa lójú láti jẹ́ kí a rí ìpèsè àtọ̀run wá tẹ́ ti pèsè fún wa ní àkókò tí a wà yìí. A dúpẹ́, ẹ gba ọpẹ́ àti ìyìn wa, kí ẹ sì gbọ́ àdúrà wa, nítorí wípé a gbàdúrà ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, mo gbàgbọ́ wípé o ti gbọ́ láti ẹnu adarí wa nípa ìmúrasílẹ̀ tí a ń ṣe àti àwọn ìmúrasílẹ̀ tí ó yẹ kí a tún ṣe nítorí ìpàdé tí ó ń bọ̀ níwájú wa. Wípé ní àkókò àjínde, a ní ìpàgọ́ àwọn ènìyàn mímọ́. Nítorí bẹ́ẹ̀, gẹ́gẹ́ bí a ti sọ fún ọ, ó yẹ kí o máa gbaradì. Ó yẹ kí o máa múra sílẹ̀ kí o bá lè jẹ́ alábàápín nínú àwọn ẹ̀bùn ọ̀run àti nínú àwọn ìpèsè àtòkèwá tí Ọlọ́run yóò yalò wá ní àkókò ìpàgọ́ yìí. A ti sọ wípé ní ọjọ́bọ̀, ní ọ̀sẹ̀ tí ń bọ̀, èyí ni ọjọ́ Àlàmísì gẹ́gẹ́ bí ọjọ́ òní, ní ọ̀sẹ̀ tí ń bọ̀, títí di ọjọ́ Ajé, èyí ni ọjọ́ Monday, ní ọjọ́ ìkejìdínlọ́gbọ̀n oṣù yìí.

sílẹ̀ fún bíbọ̀ Jésù nítorí gẹ́gẹ́ bí a ti ń fojú sọ́nà àti gẹ́gẹ́ bí a ti ń ṣe àkíyèsí àríwé pé Jésù Kristì Olúwa Olùgbàlà wa tí à ń retí kì yóò pẹ́ dé, ó sì yẹ kí a múra sílẹ̀ kí a má ṣe dàbí àwọn wúndíá aláìgbọ́n, ṣùgbọ́n kí a lè jẹ́ wúndíá ọlọ́gbọ́n. Nítorí bẹ́ẹ̀ múra sílẹ̀ kí o rí wí pé o wà ní ìpàgọ́ ní àkókò yìí, kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ó yẹ kí o sọ fún àwọn ará ilé rẹ, àwọn aládùúgbò rẹ, àwọn tí ẹ jọ ń gbélé, ó yẹ kí o sọ fún wọn nípa ti ìpàgọ́ tí ń bọ̀ yìí, kí o sì mọ̀ wípé Ọlọ́run ṣe tán, ó múra sílẹ̀ láti bùkún wa, kí ìwọ pàápàá pẹ̀lú àwọn náà kí ẹ bá lè jẹ́ alábàápín nínú àwọn ohun tí Ọlọ́run fẹ́ ṣe fún wa. Lónìí, nítorí tí àkókò wa ti lọ, wọn ó máa bá wa sọ̀rọ̀ díẹ̀ nípa ìpèsè Ọlọ́run ní àkókò ìyàn. Ìpèsè Ọlọ́run ní àkókò ìyàn. Bí a bá ń sọ nípa ìyàn tàbí nípa ọ̀dá, mo rò wípé ó yẹ kí ó jẹ́ ohun tí ó yé ẹnì kọ̀ọ̀kan wa. Àwọn tí wọ́n wà ní ayé nígbà àjàkálẹ̀ ogun àjàkáyé ti ìkejì ní ọdún díẹ̀ sẹ́yìn, níbi 50 ọdún sẹ́yìn, a ó rí wípé ní àkókò náà ìyàn àti ọ̀dá ó mú ní ilẹ̀ wa. Iyọ̀ ó ṣòro láti rí, oúnjẹ ó ṣòro láti rí, tí ó fi jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó jẹ́ wípé ebi ni ó pa wọ́n kú, tàbí àwọn àrùn mìíràn ni ó fi ara wọn ṣe ibùgbé tí ó jẹ́ kí wọn kí ó fi ilẹ̀ bora. Bí a bá ń sọ nípa ìyàn, àkókò ìyàn ó jẹ́ àkókò tí ó burú jọjọ, tí a ń gbàdúrà wípé kí Ọlọ́run kí ó má jẹ́ kí a máa rí irú ìgbà bẹ́ẹ̀. Ṣùgbọ́n ó yẹ kí a mọ̀ wípé nínú ọ̀rọ̀ Ọlọ́run àkókò ìyàn wà, àti wípé nínú àkókò ìyàn yìí Ọlọ́run máa ń pèsè fún àwọn ènìyàn tirẹ̀. Yẹ kí a wo Amosi orí kẹjọ láti ẹsẹ̀ ìkọkànlá. Amosi orí kẹjọ, bí o bá ti ń ṣí ìwé Danieli, bí o bá tẹ̀síwájú ó rí ìwé Hosea, bí o bá tẹ̀síwájú láti ìwé Hosea ó rí Joeli, bí o bá sì tẹ̀síwájú láti Joeli ó rí Amosi. Amosi orí kẹjọ láti ẹsẹ̀ ìkọkànlá, kíyè sí ọjọ́ náà dé, tí ni Olúwa Ọlọ́run wí, èmi ó rán ìyàn wá sí ilẹ̀ náà, kì í ṣe ìyàn oúnjẹ tàbí òǹgbẹ fún omi, ṣùgbọ́n ìyàn gbígbọ́ ọ̀rọ̀ Olúwa. Níhìn-ín ni a ti sọ láti ẹnu wòlíì Ọlọ́run, ó sọ wípé báyìí ni Olúwa wí, wípé ìyàn ń bọ̀ ní ilẹ̀ náà. Ọlọ́run rán Amosi láti sọ fún àwọn ará Ísíráẹlì, ó ń sọ fún wọn wípé àkókò ìyàn dé. Pàtàkì ó ń sọ fún àwọn ará Samaria ní àkókò náà wípé èmi ó rán ìyàn wá sí ilẹ̀ náà, ṣùgbọ́n ó sọ fún wa, ó ní kì í ṣe ìyàn nípa ti oúnjẹ jíjẹ, tàbí kì í ṣe ti òǹgbẹ nípa omi mímu, ó ní ṣùgbọ́n ìyàn gbígbọ́ ọ̀rọ̀ Olúwa. Ó ṣeéṣe kí ó má jọ ọ́ lójú, ó ṣeéṣe kí o má mọ bí ó ṣe ṣe pàtàkì tó wípé Ọlọ́run ń sọ nípa ìyàn gbígbọ́ ọ̀rọ̀ Olúwa. Ìgbà tí a ń sọ nípa gbígbọ́ ọ̀rọ̀ Olúwa, ó pín sí ipa méjì. Ìkíní, àti fún àwọn ọmọ Ísíráẹlì ní ọ̀rọ̀ Olúwa tí a kọ sílẹ̀, a sì ti rán àwọn ọmọ Léfì àti àwọn àlùfáà, a ti rán ọ sí wọn láti ṣe ìtumọ̀ ọ̀rọ̀ tí a kọ sílẹ̀ yìí nípa ìmísí ẹ̀mí Ọlọ́run. Ọlọ́run wá ń sọ fún ọ wípé ìgbà kan yóò dé ní ìgbésí ayé àwọn ọmọ Ísíráẹlì tí ó jẹ́ wípé ìmísí tí ó yẹ àwọn ọmọ Léfì, ìmísí tí ó yẹ àwọn àlùfáà láti ṣe ìtumọ̀ ọ̀rọ̀ Ọlọ́run fún wọn, kí ó ba lè tù wọ́n lára, kí ó ba lè yí wọn padà, kí ó ba lè jẹ́ kí wọn kí ó ní ìgbàgbọ́ wípé ìmísí àtọ̀run wá yìí a kì yóò fún ọmọ Léfì, àti wípé wọn kì yóò lè gbọ́ ìtumọ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí ń ṣe níyẹ, tí ń ṣe

bó ti níyàwó ẹ ní kò ṣe nǹkan kan bó níyàwó ńkọ ò lè jẹ ìyàwó kejì bó ti ẹ jẹ kẹta bó ti ẹ jẹ kẹrin òun ò kọ ò lè jẹ kẹta ò lè jẹ kẹrin bí o bá fẹ ká jọ gbé nínú ilé èmi pẹlú ìyàwó èmi pẹlú ìyáálé o lè gba ilé fún mi níta ìwọ ló máa já nǹkan yìí kó lọ́rùn ẹ ló máa sá fún èṣù nítorí èṣù ló jókòó tì ẹ èṣù ló wà ní pàkó ẹ tó fẹ́ tì ọ lọ sọ́run àpáàdì ìwọ ló máa sá wípé ó ti o ìyàwó kan ti tó mi o nítorí bẹ́ẹ̀ mi ò fẹ́ àgbèrè tàbí panṣágà ó sì ṣeé ṣe àwọn ẹlòmíràn wọn lọ máa wo fíìmù nígboro wọn máa lọ sí ilé sinimá tí wọn ń lọ yìí tàbí ẹ̀rọ amóhùnmáwòrán tí a ń pè ní tẹlifíṣàn tí wọ́n ń wò òun ń jẹ́ kí ìròkurò kí ó máa wá sọ́kàn wọn nǹkan tó ní láti ṣe láti fi já nǹkan wọ̀nyí kúrò ní wípé tí o bá fẹ́ pa ẹ̀yà ara tí ń bẹ̀lé ayé run kí o gbójú kúrò nínú àwọn nǹkan wọ̀nyí kí o má jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kí o wá sí ìgbésí ayé rẹ ẹlòmíràn ó ṣe ṣe kí o sọ wípé ibi tí òun ti ní wàhálà jù ni wípé bí òun bá wà ní inú ọkọ̀ èrò tàbí bí òun bá ń lọ ní ìgboro bí òun bá rí àwọn ọmọbìnrin kan tí ó jẹ́ wípé bí wọ́n ti wọṣọ gbogbo ara wọn ni wọ́n fi sílẹ̀ àwọn nǹkan wọ̀nyí sì máa mú ìdánwò wá sí ọkàn òun wípé kí ni ènìyàn lè ṣe nígbà tí a sọ wípé kí a pa àwọn ẹ̀yà ara wa tí ń bẹ̀lé ayé kí a pa wọ́n run kí ni a lè ṣe nírú ìgbà bẹ́ẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ó jẹ́ kí ó yé wa nínú Jóòbù orí kọkànlélọ́gbọ̀n ẹsẹ̀ ìkíní èmi ti bá ojú mi dá májẹ̀mú ǹjẹ́ èmi ó ha ṣe tẹjúmọ́ wúndíá ẹni tí ó bá fẹ́ fi ìjọba ọlọ́run ṣeré jẹ ẹni tí ó bá fẹ́ lọ ní àkókò ìpalárada àwọn ènìyàn mímọ́ ní àkókò tí a ó gba àwọn àyànfẹ́ sókè ó ní irú ẹni bẹ́ẹ̀ tí kò fẹ́ kí àgbèrè tàbí ìwàkiwà nínú ayé yìí tí kò fẹ́ kí ó jọba ní ìgbésí ayé òun ó ní oní láti bá ojú rẹ̀ dá májẹ̀mú èyí ni ọlọ́run fi ṣe wá ní olóríire wípé a ní nǹkan tí a ń pè ní ìpèǹpéjú bí o bá rí nǹkan tí o rí wípé nǹkan wọ̀nyí ó lè mú nǹkan mìíràn wá sí ọkàn rẹ wàá díjú ẹ wàá jẹ́ kí ìpèǹpéjú ẹ kí ó pajúdé kí o má bàá rí àwọn nǹkan tí ó mú ọ ṣìnà àwọn nǹkan tí yóò mú kí ọkàn rẹ kí ó fà sí ìfẹ́kúfẹ̀ẹ́ Jóòbù ló sọ wípé èmi ti bá ojú mi dá májẹ̀mú ǹjẹ́ èmi ó ha ṣe tẹjúmọ́ wúndíá jẹ́ kí n bí ọ́ ní béèrè kan ṣé nǹkan tí mo kà fún ọ yìí ṣé ó wà fún àwọn tí ò tí ì gbéyàwó àwọn tí ò tí ì lọ́kọ rárá ṣé o mọ̀ wípé Jóòbù ó jẹ́ ẹni tó ti níyàwó ó jẹ́ ẹni tí ó ti bímọ ó sì mọ nǹkan tí ó ṣẹlẹ̀ sí àwọn ọmọ rẹ̀ ṣùgbọ́n ìyàwó ṣì wà láàyè ó ní ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìdánwò máa ń dé bí òun bá rí àwọn wúndíá bí òun bá tẹjú mọ́ wọn wípé bí òun bá tẹjú mọ́ wọn ó ṣeé ṣe kí àwọn nǹkan mìíràn tí ọlọ́run kò fẹ́ kí ó tún jẹyọ ní ìgbésí ayé òun èlé ó fi sọ wípé òun dá májẹ̀mú pẹ̀lú ojú òun wípé kí òun kí ó má ṣe tẹjú mọ́ wúndíá àwọn wúndíá tí a ní ní àkókò ní ìgbà tiwa yìí àwọn obìnrin tí a ní ní àkókò tiwa yìí tí wọn kì í wọṣọ kanlẹ̀ àwọn tí ó jẹ́ wípé bí wọ́n bá jókòó aṣọ wọn àfò sókè bí a bá ṣọra bí a bá lọ wo ibi tí ò yẹ kí a wò a ó máa rí ìhòhò wọn ó ní nítorí bẹ́ẹ̀ wọ́n tí o fẹ́ fi ìjọba ọ̀run ṣeré jẹ ìwọ ni o ní láti dá májẹ̀mú pẹ̀lú ojú rẹ wípé bí àwọn wọ̀nyí tí wọn kò máa ṣọwọ́ àwọn wọ̀nyí tí wọn kò lọ́lọ́run àwọn wọ̀nyí tí wọn kò mọ bí a ṣe tọ́jú ara ẹni bí wọ́n bá jókòó nítòsí rẹ bí wọ́n bá dúró nítòsí rẹ tàbí wọ́n wà níbikíbi tí wọ́n sì fẹ́ jẹ́ okùnfà tàbí wọ́n fẹ́ jẹ́ ìdẹ̀wò ìdánwò fún ọ ìwọ ni ó ń láti bá ojú rẹ àti ọkàn rẹ dá májẹ̀mú wípé o ní lọ sínú ẹ̀ṣẹ̀ jẹ́ kí a padà sí Kólósè orí kẹta ẹsẹ̀ karùn-ún nítorí náà ẹ máa pa àwọn ẹ̀yà ara yín tí ń bẹ̀lé ayé ẹ máa pa wọ́n run ìgbà mìíràn ó ṣeéṣe kí ó jẹ́ àwọn ìwé tí a ti ya àwọn obìnrin tó wà ní ìhòhò tí a yà wọ́n sí àwọn mìíràn wọ́n máa tan ara wọn jẹ wọ́n á gbé irú ìwé bẹ́ẹ̀ wọ́n á gbé lọ́wọ́ wọ́n á máa wo àwọn àwòrán tí ó fa ọkàn ẹni sínú ẹ̀ṣẹ̀ bí ẹlòmíràn bá ń bọ̀ tí ó jẹ́ arákùnrin bí ẹlòmíràn bá ń bọ̀ tí ó jẹ́ arábìnrin wọ́n á sáré pa ìwé náà dé ta ló ń tàn jẹ àfọ́jú tó díjú tó ní òun ò ríran nígbà tí òun díjú gbà tó lajúlẹ̀ ta ló rí àwa tí a ń tan ara wa jẹ
ti an wo awon obirin ihoho awa ti an tan ara wa je ti atun lo gbe awon aworan aworan ti o dara aworan boya ri ninu iwe kan ti won ta boya ri ninu awon iwe iroyin ti atun won lo wo nkan won yi ti okan wa ti o kuro lodo olorun bi a ba fe fi ijoba olorun sirije on so fun wa wepe ke mu awon nkan yi kuro ni igbesi aye wa ati iwa iri iwa iri iwa obun oro ti ko dara a ma nri eyin obirin e tete sile ni ibi ti e ti lo ndirun bi o ba je pe ibi idirun awon ti o wa ninu aye ni ti o so fun arabirin wepe arabirin ran mi lowo lati wa ba mi dirun ti o je wepe o lo sibi ti won tin dirun ninu aye wa ri wepe oro ko bakun gbe oro ti ko dara iwa oro eri oro nipa nkan asiri laarin okunrin ati obirin won ma ma so nibe awon adirun awon ti o ndiri wonyi won si ma sefe won ma se won ma drenin won ma dapara wepe bayi iwo ti o so pe o je omo olorun bi o ba njoko si iru ibi be o mo wepe o le je ki nkan miran ki o wonu okan re tabi iwo ti o je okunrin ti o lo gerun ibi ti o tin gerun ni awon ti won gerun won ma sosokuso won ma dapara won ma so nkan miran ti ko dara tabi o sese ni di ayo ni di emu ni di oti ni di ludo ni won ma tin so awon nkan won ti ko dara fun eti onigbagbo lati gbo e ni a fi so fun awe pe ki a pa nkan won yirun ki a mu won kuro ni igbesi aye wa ki a ma ti le debe o ni ife kufe ife kufe gba ti o ba ri alata loja iwo onile lona iwo ti o ti je eni to gbe yawo sile ti o tun lo fo okan leke ton pe e ba o lo se ri nbe ba o le o mo pe ife kufe niyan iwo ti o je wipe eni ti o n gbe ninu ile pelu e ti o je obirin ni to to lo so pe ni to o je ara ile mi ara ile e to tun lo nye pata ewo nigba ti iyawo e sun o ri wipe nkan mi ti n wa sinu okan e iyen na n pe ni ife kufe ati ife buburu e to ma je ki eniyan ki o jade o agumokan lalu okunrin tun jade le nbo lo nlo iyawo wa nle omo wa nle o tun jade la agumokan la ki se wipe oni ise oru to fe lo se nbo lo nlo e nbo fe lo ki enikan ta lo fe lo ki o ye ki asora bi a ba fe wo ijoba olorun o ni ati oju kokoro ti se iborisa oju kokoro nigba ti okan wa ba nfa si ohun ti ko ye ki o fa si eyi ni a n pe ni oju kokoro bi nkan wonyi ba ri bee a n kilo fun wa wepe ki a sora o idajo olorun ko jina si awon eniyan bee wese ikefa nitori ohun ti ibinu olorun fi n bo wa sori awon omo alaigboran ohun awon omo alaigboran ninu eyi ti eyin pelu ti n rin nigba kan ri nigbati eyin wa ninu nkan wonyi o nso fun wa ni apa keji iwaaso wa ninu eko wa loni awon idi ti ani lati pa won run awon idi ti ani lati pa awon eya ara wa ti o nbele aye ti ani lati pa won run o ni nitori ibinu olorun o nbo wa sori awon omo alaigboran idi kan pataki ni wo pe idajo olorun ibinu olorun o nbo sori awon elese ki a wo Romu ori kini Romu ori kini ese ikejidinlogun nitori a fi ibinu olorun han lati orun wa si gbogbo aiwa bi olorun ati aisododo eniyan awon eni ti o fi aisododo te otito mole awon elomiran won ma nse beni we pe won ko mo otito a si ti fi eko ihinrere ko won igba miran ti won ba nse nkan ti o je wipe e ko dara ko bo si gege bi eko oro olorun won ma so pe awon o mo ni o si mo o emi olorun si n kilo fun o si ti ka ninu oro olorun o ni awon ti o fi aisododo te otito mole o ni iru awon be idajo olorun yo wa sori won ninu iwe ifihan ori kokanlelogun ese ikejo ìfihàn orí kọkànlélógún ẹsẹ kẹjọ ṣùgbọ́n àwọn ojó àwọn àti aláìgbàgbọ́ àti ẹni ìríra àti apànìyàn àti àgbèrè àti oṣó
ati aborisha ati awon eke gbogbo ni yo ni ipa ati won ninu adagun tin fi ina ati sulfuru jo yi ni kokeji o nso fun a wi pe iya ayeraye iya ailopin o nbe fun awon eniyan ti won ku sinu ese eni o fi ye ki a ba olorun soro eni o fi ye ki a so fun olorun wi pe a fe bo kuro lowo ese a ko fe ki ese ki o ni ipa ki o ni ipin ninu igbese aye wa a fe ki eje Jesu Kristi ki o we wa mo a fe ki awon nkan won ki o kuro ni igbese aye wa o ti ri oro olorun loni o ti ri eko ihin rere o ti ri ohun ti olorun be lowo re ohun ti o ku fun ni pe ki o lo ba olorun soro ki o ni ki olorun ki o fun olagbara lati le pa awon eya ara tin be ninu aye run lati le pa agbere run lati le pa ewa irirun lati pa ife ko ferun lati pa ewa buburu mu lati pa oju kokoro lati pa arun dide ki o so fun olorun dide ki o ba olorun soro bi a ba ti gba okan re la o ye ki o bere ore ofe ti o fi jolo oto se eko ihin rere bi a ba ti dari ese re ji o o ye ki o bere ore ofe lowo olorun ti o fi ma gbe ni ododo ni iwa mimo ni iwa bi olorun le ojo aye re gbogbo yala ni ikoko yala ni gbangba yala ni bi ti awon eniyan wa yala ni bi ti awon eniyan ko si yala ni bi ti awon onigbagbo miran ti won ti le ri o yala ni bi ti awon elomiran ko ti le ri o so fun olorun wi pe o fe jolo oto o fe pa eko yi mo o fe pa awon eya ara tin bele aye o fe pa won run o fe je ti olorun dede ki o so fun olorun ma je ki enikeni ki o di olowo ma je ki enikeni ki o tun pe o si ipade kan leyin isin ma je ki o nkon ki o gba adura lowo re dede ki o ba olorun soro ki o so fun olorun ki o gba adura titi o fi gba adura agbayori titi o fi ni ore ofe lati odo olorun titi o fi ni agbara lati odo olorun titi o fi ni okan lati pa gbogbo nkan wonyi run ni igbese aye re olorun yo fun lore ofe ki o ba le je oni wa mimo olooto titi di ojo ikeyin titi pe yo fi dun ti a fi pa awon eniyan mimo larada so fun olorun wi pe o fe bo lowo ese o fe ma gbe igbese aye ododo o si nfe lati gbe igbese aye ti o ba oro olorun mu so fun olorun wi pe ki o fun olore ofe o sese ki awon eniyan ki o ma ro wi pe o je eniyan olorun sugbon iwa re nko irin re nko awon nkan ti o nse nko so fun olorun wi pe o fe je ti olorun lati isinsin lo titi Jesu yo fi de

0: Genesis.
1: Orí àádọ́ta. Joseph sì ṣubú lé bàbá rẹ̀ ní ojú, ó sì sọkún sí i lára, ó sì fi ẹnu kò ó ní ẹnu. Joseph sì pàṣẹ fún àwọn ìránṣẹ́ rẹ̀, àwọn oníṣègùn, kí wọn kí ó kun bàbá òun ní ọṣẹ. Àwọn oníṣègùn sì kun Ísírẹ́lì ní ọṣẹ. Wọ́n sì kun 40 ọjọ́ fún un, nítorí pé bẹ́ẹ̀ ni àìkún ọjọ́ àwọn tí a kùn ní ọṣẹ. Àwọn ará Egypti sì ṣọ̀fọ̀ rẹ̀ ní 70 ọjọ́. Nígbà tí ọjọ́ ọ̀fọ̀ rẹ̀ kọjá, Joseph sọ fún àwọn ará ilé Farao pé, ǹjẹ́ bí èmi bá rí oore ọ̀fẹ́ ní ojú yín, èmi bẹ̀ yín, ẹ wí ní etí Farao pé, bàbá mi mú mi búra wípé kíyèsí èmi kú ní ìsà mi tí mo ti wà fún ara mi ní ilẹ̀ Kenani, níbẹ̀ ni kí ìwọ kí o sinmi. Ǹjẹ́ nítorí náà èmi bẹ̀ ọ́, jẹ́ kí èmi kí ó gòkè lọ, kí èmi kí ó sì lọ ìsìn bàbá mi, èmi ó sì tún padà wá. Farao sì wípé, gòkè lọ, kí o sì sin òkú bàbá rẹ̀ gẹ́gẹ́ bí ó ti mú ọ búra. Joseph sì gòkè lọ láti sin bàbá rẹ̀, àti gbogbo àwọn ìránṣẹ́ Farao, àti àwọn alàgbà ilé rẹ̀, àti gbogbo àwọn alàgbà ilẹ̀ Egypt sì bá a gòkè lọ, àti gbogbo àwọn ará ilé Joseph, àti àwọn arákùnrin rẹ̀, àti àwọn ará ilé bàbá rẹ̀, kìkì àwọn ọmọ wẹ́wẹ́ wọn, àti ọwọ́ ẹran wọn, àti ọwọ́ màálù wọn, ni wọ́n fi sílẹ̀ ní ilẹ̀ Gósẹ́nì, àti kẹ̀kẹ́ àti ẹlẹ́ṣin sì bá a gòkè lọ. Ẹgbẹ́ ńláńlá sì ni ẹgbẹ́ náà. Wọ́n sì dé ibi ilẹ̀ Pakaratadi tí ó wà ní òkè Jọ́dánì. Níbẹ̀ ni wọ́n gbé sì fi ohun rere ẹkún ńláńlá ṣọ̀pọ̀ rẹ̀, ó sì ṣọ̀pọ̀ fún bàbá rẹ̀ ní ọjọ́ méje. Nígbà tí àwọn ará ilẹ̀ náà, àwọn ará Kenani sì rí ọ̀pọ̀ náà ní ibi ilẹ̀ Pakaratadi, wọ́n wí pé ọ̀pọ̀ ńlá ni èyí fún àwọn ará Egypti. Nítorí náà ni wọ́n ṣe sọ orúkọ rẹ̀ ní Abel Misraim tí ó wà lókè odò Jọ́dánì. Àwọn ọmọ rẹ̀ sì ṣe bí ó ti fi àṣẹ fún wọn. Nítorí tí àwọn ọmọ rẹ̀ mú un lọ sí ilẹ̀ Kenani, wọ́n sì sìn ín nínú ihò oko Makpela tí Abrahamu rà pẹ̀lú oko fún ìní ilẹ̀ ìsìnkú lọ́wọ́ Efroni ará Hiti níwájú Mamre. Joseph sì padà wá sí Egypti, òun àti àwọn arákùnrin rẹ̀, àti gbogbo àwọn tí ó bá a gòkè lọ láti sin bàbá rẹ̀, lẹ́yìn tí ó ti sin bàbá rẹ̀ tán. Nígbà tí àwọn arákùnrin Joseph rí pé bàbá wọn kú tán, wọ́n wí pé bóyá Joseph yóò kórira wa, yóò sì gbẹ̀san gbogbo ibi tí a ti ṣe sí i lára wa. Wọ́n sì ránṣẹ́ tọ Joseph lọ wípé, bàbá rẹ̀ ti pàṣẹ kí ó tó kú pé, báyìí ni kí ẹ̀yin wí fún Joseph pé, ǹjẹ́ èmi bẹ̀ ọ́, dárí ère kọjá àti ẹ̀ṣẹ̀ àwọn arákùnrin rẹ̀ jì wọ́n, nítorí ibi tí wọ́n ṣe sí ọ. Ǹjẹ́ ní ìsinsìnyí, àwa bẹ̀ ọ́, dárí ère kọjá àwọn ìránṣẹ́ Ọlọ́run bàbá rẹ̀ jì wọ́n. Joseph sì sọkún nígbà tí wọ́n sọ fún un. Àwọn arákùnrin rẹ̀ sì lọ pẹ̀lú, wọ́n wúlẹ̀ níwájú rẹ̀, wọ́n sì wí pé, wò ó, ìránṣẹ́ rẹ ni àwa ṣe. Joseph sì wí fún wọn pé, ẹ má bẹ̀rù, èmi a wà ní ipò Ọlọ́run, ṣùgbọ́n bí ó ṣe ti yín ni, ibi ni ẹ̀yin rò sí mi, ṣùgbọ́n Ọlọ́run mọ̀ sí rere láti mú iṣẹ́ bí ó ti rí lónìí láti gba ọ̀pọ̀lọpọ̀ ènìyàn là. Ǹjẹ́ ní ìsinsìnyí, ẹ má bẹ̀rù, èmi ó bọ yín àti àwọn ọmọ wẹrẹ yín. Ó sì tù wọ́n nínú, ó sì sọ̀rọ̀ rere fún wọn. Joseph sì jókòó ní Egypt, òun àti ilé bàbá rẹ̀. Joseph sì wà ní 50 ọdún. Joseph sì rí àwọn ọmọlójú Ephraim ti ìran kẹta, àwọn ọmọ Makiri, ọmọ Manasse ni a sì gbé ka orí eékún Joseph pẹ̀lú. Joseph sì wí fún àwọn arákùnrin rẹ̀ pé, èmi kú, Ọlọ́run yóò sì bẹ̀yìn wò ní tòótọ́, yóò sì mú yín jáde kúrò ní ilẹ̀ yìí sí ilẹ̀ tí ó ti búra fún Abrahamu, fún Isaki àti fún Jakobu. Joseph sì mú àwọn ọmọ Israẹli búra wípé, Ọlọ́run yóò bẹ̀yìn wò ní tòótọ́, kí ẹ̀yin kí ó sì ru egungun mi láti ìhín lọ. Bẹ́ẹ̀ ni Joseph kú, ó jẹ́ ẹni 50 ọdún, wọ́n sì kùn ún ní ọṣẹ, a sì tẹ́ ẹ sínú pósí ní Egypt.
2: DCLM Radio, the spiritual warfare is our concern.
1: Ìwé-kejì Mose, tí a ń pè ní Exodus, orí ìkíní, jẹ́ orúkọ àwọn ọmọ Ísírẹ́lì tí ó wá sí Egypt pẹ̀lú Jakobu nìwọ̀nyí, olúkúlùkù pẹ̀lú ilé rẹ̀, Reubeni, Simeoni, Lefi àti Juda, Isakari, Sebuluni àti Benjamini, Dani àti Naphtali, Gadi àti Asheri, àti gbogbo ọkàn tí ó ti inú Jakobu jáde, ó jẹ́ 70 ọkàn. Joseph sá ti wà ní Egypt. Joseph sì kú àti gbogbo àwọn arákùnrin rẹ̀ àti gbogbo ìran náà. Àwọn ọmọ Ísírẹ́lì sì bí sí, wọ́n sì pọ̀ sí gidigidi, wọ́n sì rẹ̀, wọ́n sì di alágbára ńlá jọjọ. Ilẹ̀ náà sì kún fún wọn. Ọba tuntun mìíràn sì wá ìjẹ ní Egypt tí kò mọ Joseph. Ó sì wí fún àwọn ènìyàn rẹ̀ pé, kíyèsí, ènìyàn àwọn ọmọ Ísírẹ́lì ń pọ̀, wọ́n sì ń lágbára jù wá lọ. Ẹ wáná, ẹ jẹ́ kí a fi ọgbọ́n bá wọn ṣe, kí wọn kí ó má ṣe bí sí, yóò sì ṣe. Nígbà tí ogun kan bá ṣẹ̀, wọn ó dàpọ̀ mọ́ àwọn ọ̀tá wa pẹ̀lú, wọn ó máa bá wa jà, wọn ó sì jáde kúrò ní ilẹ̀ yìí
0: nítorí náà ni wọ́n ṣe yan akónisíṣẹ́ lé wọn láti fi iṣẹ́ wọn pọ́n wọn lójú. Wọ́n sì kọ́ ìlú ìṣúra fún Pharaoh, Pitomu àti Ramsesi. Tí wọ́n sì ti ń pọ́n wọn lójú sí, bẹ́ẹ̀ ni wọ́n ń bí sí, tí wọ́n sì ń pọ̀. Inú wọn sì bàjẹ́ nítorí àwọn ọmọ Ísírẹ́lì. Àwọn ará Egypt sì mú àwọn ọmọ Ísírẹ́lì sìn ní àsìpa. Wọ́n sì fi ìsìn líle ní erùpẹ̀ àti ní bíríkì ṣíṣe àti ní onírúurú ìsìn ní oko mú ayé wọn kòrò. Gbogbo ìsìn wọn tí wọ́n mú wọn sìn àsìpa ni. Ọba Egypt sì wí fún àwọn ìyàgbà Eberu, orúkọ ọ̀kan nínú ẹni tí jẹ́ Shifra àti orúkọ èkejì ní Pua. Ó sì wí pé nígbà tí ẹ̀yin bá ń ṣe iṣẹ́ ìyàgbà fún àwọn obìnrin Eberu tí ẹ̀yin bá rí wọn ní ìkúnlẹ̀ bí ó bá ṣe ọmọkùnrin ni, ǹjẹ́ kí ẹ̀yin kí ó pa á? Ṣùgbọ́n bí ó bá ṣe ọmọbìnrin ni, ǹjẹ́ òun ó yè? Ṣùgbọ́n àwọn ìyàgbà bẹ̀rù Ọlọ́run, wọn kò sì ṣe bí ọba Egypt ti fi àṣẹ fún wọn. Wọ́n sì dá àwọn ọmọkùnrin sí. Ọba Egypt sì pe àwọn ìyàgbà náà, ó sì wí fún wọn pé èyí ṣe kí ẹ̀yin fi ṣe irú nǹkan yìí, kí ẹ̀yin sì dá àwọn ọmọkùnrin sí. Àwọn ìyàgbà sì wí fún Pharaoh pé nítorí tí àwọn obìnrin Eberu kò rí bí àwọn obìnrin Egypt, nítorí tí ara yá wọn, wọn sì ti bí kí àwọn ìyàgbà tó wọlé tọ̀ wọ́n lọ. Nítorí náà, Ọlọ́run ṣe rere fún àwọn ìyàgbà náà. Àwọn ènìyàn náà sì ń bí sí, wọ́n sì di alágbára koko. Ó sì ṣe nítorí tí àwọn ìyàgbà bẹ̀rù Ọlọ́run, òun sì kọ́lé fún wọn. Pharaoh sì pàṣẹ fún gbogbo àwọn ènìyàn rẹ̀ wípé gbogbo ọmọkùnrin tí a bí, òun ni kí ẹ̀yin gbé jù sínú odò. Gbogbo àwọn ọmọbìnrin ni kí ẹ̀yin kí ó dá sí.
3: Ẹ jẹ́ kí a gbàdúrà.
4: A tún wá lẹ́ẹ̀kan sí lónìí, bàbá, láti wá bá ọ pàdé, láti wá gbọ́ ọ̀rọ̀ rẹ. A sì ń bẹ̀ ọ́ wípé gbogbo àwa tí a wá lónìí, a ó sálà kúrò nínú ìjì ìgbẹ̀san tí ó ń bọ̀ sí ayé. A ó sì lè sinmi ní ọ̀dọ̀ Jésù Kristì. Ǹjẹ́ a ń bẹ̀ ọ́ wípé wíwá síbí wa lónìí àti ní ìgbà gbogbo pé kí ó má jà á sí asán. Gbogbo ohun tí ó bá yẹ láti mú sí ètò ní ìgbésí ayé wa, fi wọ́n hàn wá, kí o sì jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó wẹ̀ wọ́n nù pátápátá. Ṣàánú fún wa, jẹ́ kí ọ̀rọ̀ rẹ kí ó rí ibi ìbùjókòó ní ọkàn wa lé òní. A dúpẹ́ pé o ti gbọ́ tiwa, ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ó ṣeéṣe kí o ti gbọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ohun tí mo fẹ́ kà fún ọ láti inú ìwé Genesis orí 19. Láti ẹsẹ̀ 12 dé ẹsẹ̀ 17. Ohun tí mo sì ń fẹ́ kí o ṣe àyẹ̀wò kí o sì ṣe ohun kan pàtó nípa rẹ̀ ni wípé sá àsálà fún ẹ̀mí rẹ. Ìdájọ́ ń bọ̀ nítorí wípé Ọlọ́run láti ọ̀run fún ara rẹ̀ ni ó ti pinnu wípé bí ẹni búburú bá ń ṣe búburú ní ọjọ́ kan, ọdún kan, tàbí ọdún púpọ̀, tí ó rò wípé kò sí ìdájọ́, ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ kí ó di mọ̀ fún wa wípé ìdájọ́ ń bọ̀. Ìdájọ́ yìí yóò sì wá sórí gbogbo àgbáyé pátápátá. Ẹ̀sìnkẹ́sìn tí ó wù kí ẹnikẹ́ni kí ó wà, ohunkóhun tí ó wù kí ẹnikẹ́ni kí ó máa ṣe, àti ibi ìpamọ́ tí ó wù kí ẹnikẹ́ni kí ó wà, Ọlọ́run jẹ́ kí ó di mọ̀ fún wa wípé ọjọ́ kan ń bọ̀ nígbà tí kì yóò sí ibi ìsásí. Ó sì ń kìlọ̀ fún wa wípé bí a bá fẹ́ là, bí a bá fẹ́ ní iyè, òní ni a ní àǹfààní láti lè sá àsálà fún ẹ̀mí wa. Ní Genesis 19 tí mo pè fún ọmọ ń bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 12, àwọn ọkùnrin náà sì wí fún Lọ́ọ̀tì pé ìwọ ní ẹnìkan níhìn pẹ̀lú àna rẹ ọkùnrin àti àwọn ọmọ rẹ ọkùnrin àti àwọn ọmọ rẹ obìnrin àti ohunkóhun tí ìwọ níní ìlú, mú wọn jáde kúrò níhìn yìí, nítorí àwa ó run ibí yìí, nítorí tí ìgbé wọn di púpọ̀ níwájú Olúwa, Oluwa si ran wa lati run Lot si jade o si so fun awon ana re okunrin ki won gbe awon omo birin re ni iyawo o wi pe edide e jade kuro ni hiyi nitori ti Oluwa yo run ilu yi sugbon o dabi eletan loju awon ana re nigba ti oyesin la nigba na li awon angeli na le Lot ni re wi pe dide mo aya re ati awon omo birin re mejeji ti o wa nihi ki iwo ki o ma barun ninu iya ese ilu yi nigba ti o sin lora awon okunrin na nawo mu ile owo ati owo aya re ati owo omobirin re mejeji Oluwa sa shanu fun won si mu jade won si fi si seyin odi ilu na o si se nigbati won mu won jade seyin odi to le o wi pe sa asala fun emi re ma se wo eyin re Beni ki iwo ki o ma se duro ni gbogbo petele sa sala lo si ori oke ki iwo ki o ma ba se gbe eyi ni ohun ti o sele si awon ilu ti an pe ni Sodomu ati Gomora awon ilu mejeji ti adaruko wonyi won je elese popo popo ni waju Oluwa ni ori iketala ti Genesis ese ikejila ti ese iketala ni anje ki o to wa leti ohun ti o sele ti Lot ibatan Abrahamu ti o de ilu ti an pe ni Sodomu o si sese ki ohun kan ki o ti sele ni igbesi aye re eyi ti o ya oya Abrahamu ore Olorun eyi ti o ya oya awon eniyan mimo ati awon onihirere o sese ki o je ibi ti a tin wa owo kakiri o si sese ko je pe ibi ti a tin wa ibi isadi ati agbara okunkun ni ati yawaya ore Olorun ati awon eni Olorun o sese ki o je wipe ija ni o yawaya awon oniwaasu irere ti a fi ro wipe bi won o ba gbo ti wa ti awa na o si le gbo ti won bi kun sinu die ba wa ti a o si fe ni emi idariji a le yapa ki a si jade lo ki a to awon elese ki a to won lo a o le so ohun ti o ya oya awon eniyan mimo awon ore Olorun awon eni igbala sugbon ohun ti o ya Lot ya ore Olorun ni we pe ibi ile ti won wa ko gba won mo Lot si nfe ibi ti oyin o ti je oga ara re ti o si eni ti yo le bawi ti o si le ni ohun ini pupo ti o si eni ti o ka lowo ko wi pe eyi kini o de ti o fi se yi ni eyi ni Lot fi sa kuro ni odo Abrahamu an so fun ani ori iketala ese ikejila Abrahamu si joko ni ile Kenani ibi ti o ye omo Olorun lati joko ile Kenani nibi ti Olorun fun ara re ti o nsesho lori re nibi ti Olorun ti pese sile ti o si ti se ileri pupo nipa re Abrahamu joko si ile Kenani Lot si joko ni ilu agbegbe ni o si pago re titi de Sodomu awa nso fun ani ese ketala sugbon awon okunrin Sodomu se eniyan buburu ati elese gidi gidi ni waju Oluwa ki o to na eka si loti we pe loti se ohun ti o dara o ye ki iwo papa nitori awon yoruba man so fun a pe bi a ba na ika kan se elomiran merin toku o wa ni odo wa onowo si wa ke to ma buloti we pe loti se ohun ti o dara o ye ki iwo papa ki o wo agbegbe re ati bujoko re awon wo ni ore korikosun fun o awon wo ni alabasisepo pelu re awon wo ni oludamoran fun o awon wo ni owo otun ati owo osi ati awon ti o gbekele se won ki se awon omuti awon onija awon ole awon onifayawo tabi awon egbe okunkun nitori be bi o ba buru fun loti eyi nje ki o di mimo fun o sin kilo fun o wi pe egbe eye oni eye nto bi ona re bi o ba dara loju awon ole won ti le o bi ona awon ole papa bi o ba dara loju re iwo na wa ti kuro ni agbegbe won sugbon bi owo ba wowo pelu ole o daju wi pe agutan re to n ba jarin bo ti jegbe loju wa o n jegbe ni ikoko o le dabi eni wi pe bo ba ti gbe bibeli to ti n bo ni eko bibeli o dabi alara mimo o dabi ara ile abrahamu o dabi awon ti o ti mo ona olorun je ki n so fun o awon ti o se be saju awon ni olorun so fun wa ni iwe woli Isaiah ti o n so ni ori ikejidinogota arun ejo ori ikejidinogota kerara ma se dasi gbe ohun re soke bi ipe ki o si fi ire koja awon eniyan mi han won ati le jacobu ese won sugbon won wa mi lojojumo won si ni inu didun lati mo ona mi bi orilede ti o se ododo ti ko si fi ilana olorun won sile won bere ilana ododo won ni lowo mi won si ma se inu didun ati sumo olorun awon woyi ni won ma lo si ile isin awon na bi awa tin ka bibeli ni won ka bibeli bi a tin so wi pe agba olorun gbo ni awon na nja lanka to ti won sin fowo so ya wi pe awon papa gba olorun gbo bi ona isin bi o tin pe ni awon na ndide o n so ni ese ikeje wi pe won wa mi lojojumo ibi kibi ti a ba tin ka bibeli ti a tin daruko olorun ti a tin ko orin si olorun a o fe won ku nibe won ni inu didun si ona mi ko si ibi ti apejopo wa lati ka bibeli tabi lati josin ti a o ni ri won be o ni won dabi orile ede ko so wi pe won je orile ede ti o nse ododo o ni won dabi orile ede ti o nse ododo won se afarawe iwa bi olorun won mo bi ati gbadura won mo bi ati ka samu won mo bi ati ka baba wa tin beli orun bi won ba dide lati ka baba tin beli orun a dabi aye to aye ko ton gbadura won le so jade sugbon ko ni itumo ni okan ati le enu won o nso wi pe won dabi orile ede tin se ododo awon iran lot niyan o ti ko si fi ilana olorun won sile won bere ilana ododo won ni le owo mi won a ma se nu didun ati sumo olorun won ti le fi han papa nipa ise isin nipa adura ati awe wo ese iketa nitori kini awa se ngba awe ti iwo ko si ri nitori kile awa se nje okan wa ni iya ti iwo ko si mo oluwa n da won lohun wi pe kiyesi le ojo awe yin eyin se afe se won na mo pe a fe kuro lowo e o se se ki o je ti golu oso ti aye o se se ki o je ti atike o se se ki o je ti imutipara o si se se ki o je ti yiye eyin oku pada afendi esoso aye tabi ise ti aye tabi iwa ti aye eyi ti awon eniyan se ti won mo pe o mu idajo bo lori won esin fi agbara mu ni se gbogbo ise yin kiyesi eyin gba awe fun ija eyin gba awe fun ija je o ti ri ibi ti awon elesin ti won gba awe ti won so pe ah tin ba gba awe ojo meta lori mama olu aha ohun pa agbadun ara e a ma yo si ni oju ala ni oju iran ma le to je pe ese oni tole afiki mati wo awe ijakadi segun lori mama olu awon tan so niyan ti won gba awe ni fun ija ati fun agan ati lilu nipa ikuku iwa buburu e ma se gba awe bi ojo yi ke le gbo ohun yi le oke awe iru eyi ni mo yan bi awe ogoji ojo sugbon sibe sibe ireje eka ipaniyan tabi siseyun ko kuro lowo won tabi ki a ja ile onile ki a fi boti wa bi o ba ja ile onile to fi boti e ojo niye wole e ojo idajo olorun awon to tun gbon ju o lo ti ese won ati owo won gun ju ti e won tun ja ile ti e won tun ja fi boti won awon ti won tun gbon ju awon won ni lo won tun ja ile ti won se esu lokunkun wa leyin won wa ma ja ile onile ti wo ba ti fi boti e bo ti n boti e to ki o to to ojo keji ni won ja ti e na bi o ti n bu ese elomiran ni won bu ti e o wa n so fun a wi pe se iru awe bayi ni mo yan awe eti okun awe ka yira nle sugbon sibe sibe iyawo meji o kuro nile agbere ati pan saga ko kuro iwa ti ara ise ti ara o kuro sibe sibe awe nlo a le mu awe o le je meje o le je mokan le logun kasa ma gba lo baba si tin si wadura laran laran siga la n fi kan ran kan ton so pe woli ah ewo le tun gbe jade ah oni ni osu to koja ah ah mo sise ise isegun sugbon nsin o ye kin tun jeun die oti die siga die agbere die nitori pe bi n ba gbadun ara mi ni ose yi won ma fi di ose to n bo mo tun wose niyan se iru awon ti a mu ibere adura wa lo ba awon ti won ti di ti won ti di ara sodomo ati gomara awon ti idajo olorun ti o ro dede lori won o ni awe iru eyi ni mo ayan bi ojo ti eniyan je okan re ni iya lati te ori ori re ba bi koriko odo ati lati te aso ofo ati eru labe re iwo ha pe yi ni awe ati ojo itewogba fun oluwa awon wonyi ni olorun so wipe won je elesin sugbon won ki se olufokansin won ma n pe oluwa le enu sugbon iwa buburu ko kuro ni ago won sugbon bi o ba n fe ri oju oluwa bi o ba n fe je ti olorun awon iru nkan wonyi yo kuro ni igbese aye re ni iwe woli Ezekieli ni atun tin je ki o ye wa iru awon eniyan ti won hu iru iwa wonyi ranti ohun ti a n so we pe loti tele tele o ti mo ona olorun yo dara be eleseese ma n ro we pe yo dara bi o ba tun de ojo keji bo ti je a so pe well yo tun dara na sugbon o n buru fun ju be lo be na ni ori fun loti and so fun is the Kelly ori keta le ni ogbon Ezekieli ori iketa le ni ogbon lati ese ogbon iwo omo eniyan sibe awon omo eniyan re nsoro si o leba ogiri awon fi oro kele banije awon asoro eni leyin ati leba ilekun ile ekini si so fun eni keji olukuluku fun arakunrin re wepe wa emi be o si gbo oro ti o ti odo oluwa jade wa eyi so wipe awon na ma nfe lati lo se eko bibeli won ti le ma npe eni keji tabi aladugbo won won ma so wipe wa emi be o je ki a lo lati gbo oro ti o ti odo oluwa jade wa sugbon kini eri ti olorun je nipa won ni ese ikan le ni ogbon won si to wa bi eniyan ti wa won si joko ni waju re bi eniyan mi won si gbo oro re sugbon won ki se won o won ma ngbo awon won yi ni an pe ni agbo magba bi o ba so fun won wipe ko ese sile won gbo sugbon won ni se o so wipe sugbon won ki se won nitori enu won ni won fi nfi ife pupo han sugbon okan won tele oju kokoro won eyi ni ohun to se Lot o nfe lati sin oluwa o nfe lati je ti olorun o si man gbero ninu okan re lati se dede sugbon enu ni won fi nfi ife pupo han o sese ki o ma so fun Abraham nigba ti o fe kuro wi pe a n yara nipa ti ara a o yara nipa ti emi nitori pe emi nfe sugbon o se ailera fun ara o si sese ki o ma je ki o da Abraham loju wi pe bi mo tin lo yi ma ro wi pe mo ti sonu ma si ro wi pe mo ti di apeyida nitori pe gbogbo ilana Olorun ti o ti ko mi patapata gbogbo re sise ni sugbon mo ri wi pe ibi kan na ibi ise kan na ibi esin kan na ko ni gba wa nitori be je ki n wa ibi ti emi paapa ti o fi se ibujoko sugbon bo lori nibi ti Olorun o dari e si o lo si odo awon ara Sodomu o wa n so fun wa wi pe ni ese ikeji le ni ogbon si kiyesi iwo je orin ti o dun pupo fun won ti enikan ti o ni ohun dara dara ti o si le fun ohun elo orin dara dara nitori won gbo oro re sugbon won ki se won awon wonyi bi won ba gbo oro Olorun tan won jade won ni nje bawo ni won na se ri oniwasun yen olohun iyo enu edun pupo mo ti e nfe bi won ba so wi pe ki eko bibeli ki o ma wa ni ojojumo mo se tan tori pe ogbeni ni o nsoro bi won ba sin pe awon eniyan lati wa se eko bibeli ani wa wo enikan eni to nsoro ko ri Jesu ko ri eni to nku ese lo ko ri eni ti dariji ni ko ri eni to nfun ni ni igbala olugbala ko ri eyi ni sugbon wa wo eni to nsoro eni ti enu edun eyi ni awon eniyan ti o gboro Ezekieli sugbon ti won o fe se eyi ni won so ni Olorun so wi pe mo mo okan won won dabi eni ti etin rin ti o kan fe ma gbo ti o fe ma gbo ti o fe ma gbo sugbon ti o je wi pe ko ni fi si se nitori won gbo oro re sugbon won ko se won o si ye ki iwo paapa ki o ma ro ni okan re se iwo dabi Loti sugbon nigba ti Olorun fe pa Sodomu ati Gomora run pelu ina ni o so wi pe ohun o le se ohun kankan lai so fun ore ohun ni Genesis ori ikeji din ni ogun ni olorun tin je ki o ye Abrahamu lati ese iketa din ni ogun oluwa si wi pe emi o ha pa ohun ti emi o se mo fun Abrahamu nitori pe Abrahamu yo sa di orile ede nla ati alagbara ati gbogbo orile ede aye le o bukun fun nipase re nitori ti mo mo pe ohun o fi ase fun awon omo re ati fun awon ara ile re lehin re ki won ki o ma pa ona oluwa mo lati se ododo ati idajo ki oluwa ki o le mu ohun ti o ti so fun Abrahamu wa fun olorun gba eri Abrahamu je wipe mo mo Abrahamu wipe ilana olorun ilana otito ilana ododo ona igbala ti olorun ti pese sile koni fi di awon omo re leti ati awon ara ile re se olorun le gba eri re je bi ti Abrahamu iwo ti o wa se eko bibeli lai so fun iyawo re pe ki o tele o iwo ti o dagun lati o so pe ah awon omo mi ki gba ni won bi mo ti e so fun won ni gba se olorun le gba eri ti re je wi pe ohun mo wi pe ilana ododo ilana igbala ti olorun fi lele ti o si fi han fun o pe o so fun awon omo re ati fun awon ara ile re nje awon ana re nje won mo ona igbala ti o mo nje olorun le gba eri re je bi ti Abrahamu awon oga ibi ise re nko ati awon ti o wa labe re ni ibi ise nje olorun le gba eri re je wi pe o mo gege bi Abrahamu be a ba nso wi pe Abrahamu je ore olorun eyi ni o fi di ore olorun nitori pe bi o ba mo ona igbala yo so fun awon ara ile re wo ese ogun oluwa si wi pe nitori ti igbe sodomu ohun gomara po ati nitori ese won papo ju je kin bi o lere se ese idile ti re se ko papo ju se won ki ja lagbole ti e won ki binu won ki se ogun si ara won lati pa ara won se won ki ja lori obirin lori aya lori dukia lori owo tabi lori ile se awon ebi ti e se won o kin ja pelu awon ebi miran se olorun o ma so lemo lemo wi pe nitori igbe ese awon ara ile re nitori pe o n papoju wi pe o n fe be won wo pelu idajo ki lo se nipa e ilu re ileto re tabi abule ti o ti wa se ipaniyan se ko si lowo won irubo si emi oju orun ati emi esu ati si esu papa se ko wa ni ilu re se ija ati aso se ko wa ni ilu re se olorun o ma so wi pe nitori igbe ilu re o ndi pupo o si papo ju yato si eyi ni ilu Eko ti o wa bi o ba je on gbe ni Moshi tabi Ajegunle tabi ni Bariga ibi kibi ti o wu ki o wa se olorun o ma so wi pe nitori igbe awon eniyan ni arowo to re ni ibi ti o n gbe igbe won papo ju nitori be idajo nbo bi idajo yi si ti nbo se olorun da oyan si oto o si so wi pe o mo wi pe o ki se ara won abi ara won ni o se awon ti o n jale le oru se iwo le o sona bi won ba ti n de ti won ko eru elerubo iwo ni o silekun tabi iwo ni o se enu ona ni ode ni ita ti o so wi pe e kaabo se iwo ni o n gbadura nigba ti awon ole ba jade wi pe ki olorun ki o so won ki o ma je ki won ki o pa won ki o le je ki owo ati eru ki o wole olorun mo o si ma address ile re o nje tabi aso tabi ile ti o ba fi iru owo be ra iwo na mo nto ngbeyin re o nso fun anihin we pe olorun je ki o di mo fun abraham we pe idajo nbo lori sodom o ngomora emi o so kale lo nisinsin yi kin ri bi won ti le se gege bi o kiki igbe re ti o de odo mi bi be ko emi o mo ese ikeji le ni ogun awon okunrin na si yi oju won pada kuro ni ibe won si lo si sodom sugbon abraham duro sibe ni waju oluwa ki lo nfe se o nfe gbadura nitori o ranti we pe lot wa ni ilu sodom abraham si sumo odo re o si wi pe iwo harun olododo pelu eniyan buburu boya adota olododo yo wa ni ilu na iwo harun iwo ki yo ha da ibe na si nitori adota olododo ti o wa ninu re o dari ti iwo fi se bi iru eyi lati run olododo pelu eniyan buburu ti awon olododo yo fi da bi awon eniyan buburu o dari onidajo gbogbo aye ranti o olorun ni onidajo ilu nigeria onidajo gbogbo aye ni oni onidajo orile ede yi o si ni onidajo ilu re tabi ileto re oni onidajo agbole re o si ni onidajo oludajo re bi o ba fi mimo se aimo ti o ba so wipe alufa okunkun ri mi ati awon iyawo mi ati awon omo mi ati awon won okunkun mo ti mo nse bi o ba je be ran ti wipe idajo nbo nitori oni idajo gbogbo aye ki o se asise bi ina gbogbona ibinu olorun bi o ba ti nbo gege elese ni yo se afi bi o ba ronuko ada onidajo gbogbo aye ki o ha se yi ti o to oluwa si wi pe bi mo ba ri adota olododo ni ilu sodom nje emi o da gbogbo ibe si nitori won abraham tese waju lati ma gba adura yi titi o fi de mewa ni ese ikeji le ni ogbon o si wi pe jo ki inu ki o ma se bi oluwa e kan soso yi le mi o wi mo boya a o ri mewa nibe o nsi wi pe emi ki o run nitori mewa oluwa si ba ti re lo loju kan na bi o ti ba abraham soro tan abraham si pada lo si ibujoko re es ori ikokan din ni ogun awon angeli meji si wa si sodom ni asale loti si joko li enu bode sodom ki se pe o nka bibeli o ki se pe o sasaro lori oro olorun ki se wipe o n so fun awon elomiran lati gba olorun gbo ati lati dawo duro ese ati ibi ti won da won so wipe o joko ni ibo joko ni enu bode bi loti si ti ri won o dide lati pade won o si doju bole ki a ke kuro ni awon angeli wonyi ni won je ki o di mo fun wipe idajo de wipe ki se ni ose to nbo tabi ni osu to nbo tabi ni odun ti o nbo idajo ti de nisisin yi ni won wa so fun ni ese ikeji lati ati ka wipe awon okunrin na se we fun lot pe iwo ni enikan ni yi pelu ana re okunrin awon omo re won ti bere si ni wa oko ni ilu ibi ti o gbe wa se awon omo ti e se won o ti ma fe elese se won o ti ma fe awon ologun se won o ti ma fe awon ti won ti ko iyawo jo ki omo re ki o tun lo di iyawo keta ikerin ikewa ni ile elomiran eyin ni awon omo Lot be si ni se won be si ni wa oko ni Sodomu iwo na si mo wi pe bi awon omo re bi won ba ni aya tabi oko ni Sodomu ati Gomora bi won ba fe lese ojojumo lo fi ma pari ija o se se papa ija ati gbogbo aso ti o ti yo wa ni idile awon omo re nitori won ti fe lese o se se ki o je oni o se iku pa awon obi be nitori aibale okan ati aibale aya sugbon so won so fun wi pe awon ana re okunrin ati awon omokunrin re ati awon omo re obirin ati onkon ti iwo ni ni ilu eyi so nipa awon omo odo re pelu awon to nsise pelu re awon osise re nko se won je ti olorun abi won je elese mo won jade kuro ni hin yi nitori awa orun ibi yi nitori ti igbe won di pupo ni waju oluwa oluwa si ran wa lati run loti si jade eyi ni ohun ti o yo loti nitori pe lese kese ti awon angeli won yi ti won so fun lese kese ni o gbagbo ibikibi ti Olorun ba ti ri igbagbo

Èyí ni ó jẹ́ wàhálà àti rẹ. Bí iná bá jó gbogbo ilé tí ó wà ní ìlú Èkó, ilé tìrẹ tí ó jó, òun ni wàhálà àti rẹ. Bí ebi bá ń pa gbogbo ènìyàn, èyí kò sọ wípé ẹgbà tó jẹ́ gbogbo ènìyàn ni ebi ń pa, wípé ebi tí ó sì ń pa ọ ni kò ṣe nǹkan kan fún ọ. Bí wàhálà bá dé bá ọ, wà á gbàgbé wípé wàhálà dé bá ẹlòmíràn. Torí bẹ́ẹ̀ bí Lọ́ọ̀tì bá sọ wípé ọ̀run wó kì í ṣe ọ̀rọ̀ ẹnìkan, a wo lè lórí, a sì kú sínú ẹ̀ṣẹ̀, a la ojú rẹ̀ ní ọ̀run àpáàdì. Ṣùgbọ́n èyí ni Lọ́ọ̀tì ṣe bí a ti ń sọ fún wípé ìdájọ́ dé, bẹ́ẹ̀ ni ó gbàgbọ́. Bí ó sì ti gbàgbọ́ ni, ó sì sọ fún àwọn àna rẹ̀ ọkùnrin, ǹjẹ́ ìwọ ti gbàgbọ́ bẹ́ẹ̀? Nígbà tí o ti bẹ̀rẹ̀ sí ní wá, ǹjẹ́ ìgbàgbọ́ yìí o ti mú u sí ṣe? Ǹjẹ́ o ti sọ fún àwọn ẹlòmíràn wípé o gba Jésù gbọ́, o sì gbàgbọ́ wípé o ti kó ẹ̀ṣẹ̀ rẹ lọ, wípé o ti fi ẹ̀ṣẹ̀ rẹ ṣọwọ́ sí ìdájọ́? Jẹ́ kí n kà á fún ọ níbi tí a kọ bẹ́ẹ̀ nínú Májẹ̀mú Titun ní Tímótì kínní. Orí ìkarùn-ún. Èyí ni Ọlọ́run sì ń fẹ́ kí ẹnì kọ̀ọ̀kan kí ó ṣe. Bí o bá gbà á gbọ́, yóò jẹ́ tìrẹ. Tímótì kínní orí ìkarùn-ún ẹsẹ̀ 24. Ẹ̀ṣẹ̀ àwọn ẹlòmíràn a máa hàn gbangba, a máa lọ ṣáájú sí ìdájọ́. Bí o bá fi ẹ̀ṣẹ̀ rẹ ránṣẹ́ sí ìdájọ́ tí o sọ fún Ọlọ́run wípé o ti jẹ́ ẹlẹ́ṣẹ̀, o sì kọ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀, o sì rán àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sí iwájú ìtẹ́ ìdájọ́ Ọlọ́run, tí a sì dá Jésù lẹ́jọ́ nítorí tìrẹ, tó sì ru ẹ̀ṣẹ̀ rẹ, ìtumọ̀ èyí ni wípé o ti fi ẹ̀ṣẹ̀ rẹ ṣáájú, a sì ti dá àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí lẹ́jọ́, àti dáríjì ọ́, Jésù Kristì sì ti ru ẹ̀bi àti ìdájọ́ rẹ, a sì ti sọ wípé nítorí bẹ́ẹ̀ a kì yóò dá ọ lẹ́jọ́ mọ́. Ṣùgbọ́n wo ẹsẹ̀ apá kan ẹsẹ̀ yìí. Ní ẹsẹ̀ 24, ẹ̀ṣẹ̀ àwọn ẹlòmíràn a máa hàn gbangba. Ẹni tí ó bá ṣe àtúnṣe ẹ̀ṣẹ̀ rẹ̀ a hàn gbangba. Ẹni tí ó lọ bá aládùúgbò rẹ̀ tí ó sọ wípé, jọ̀ọ́, mo ti ṣẹ̀ sí ọ, mo ti jẹ́ ẹlẹ́ṣẹ̀. Yálà wípé mo ti jí ọ lẹ́rù, tàbí mo ti bú ọ, tàbí mo ti gba aya rẹ, dáríjì mi gba aya rẹ padà, tàbí ẹrù rẹ tí mo kó tẹ́lẹ̀tẹ́lẹ̀ gba ẹrù rẹ padà, ẹ̀ṣẹ̀ rẹ̀ a hàn gbangba. Bí ẹ̀ṣẹ̀ rẹ̀ ti hàn gbangba sí àwọn tí ó ṣẹ̀ àti sí Ọlọ́run tí ó ṣẹ̀, bẹ́ẹ̀ ni a fi àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí lọ ṣáájú sí ìdájọ́. Ṣùgbọ́n sọ fún wa wípé ti àwọn ẹlòmíràn pẹ̀lú, a sì máa tẹ̀lé wọn. Àwọn tí wọ́n ń pa ẹ̀ṣẹ̀ wọn mọ́, ẹ̀ṣẹ̀ yìí a máa tẹ̀lé wọn. Bí ọjọ́ ìkẹyìn bí ó ti ń dé, bí ó ti ń pa ojú rẹ̀ dé ní ikú, bẹ́ẹ̀ ni àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí tí ó ń tẹ̀lé àwọn irú ènìyàn bẹ́ẹ̀ tí wọn ò jẹ́wọ́ kí wọn kí ó kọ̀ ọ́ sílẹ̀. Ṣùgbọ́n bí ó ṣe ti Lọ́ọ̀tì ni lẹ́sẹ̀kẹsẹ̀ tí ó gbọ́ nípa ìdájọ́ Ọlọ́run, bẹ́ẹ̀ ni ó gbàgbọ́, ni ó sì sọ fún Ọlọ́run wípé mo ti jẹ̀bi. Ṣùgbọ́n ó lọ sọ fún àwọn ará ilé rẹ̀, àwọn àna rẹ̀, ó sọ wípé ẹ dìde, ìdájọ́ ń bọ̀. Wo ẹsẹ̀ 14. Ṣùgbọ́n èyí ni Jẹ́nẹ́sìsì 19, ẹsẹ̀ 14. Ṣùgbọ́n ó dàbí ẹlẹ́tàn lójú àwọn àna rẹ̀. Ṣé bí mo ṣe dúró ní iwájú rẹ̀, ṣé mo jọ ẹlẹ́tàn? Mo ń bi ọ ni. Bí mo ṣe ń bá ọ sọ̀rọ̀ ní àṣálẹ̀ yìí, ṣé mo jọ ẹlẹ́tàn lójú ẹ? Ṣé ìgbà tí Jésù wà ní ayé tí ó ń sọ fún wa wípé ìdájọ́ ń bọ̀, ṣé ọ̀rọ̀ rẹ̀ ṣé ó dàbí ẹlẹ́tàn ní etí rẹ? Àbí ó bá jẹ́ pé Jésù ò jọ ẹlẹ́tàn lójú ẹ, tí ó bá sì jẹ́ wípé èmi tí mo ń sọ ọ̀rọ̀ yìí rere fún ọ, tí mo ń sọ fún ọ wípé ìdájọ́ ń bọ̀, Jésù Kristì sì ń bọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀, bí ó bá jẹ́ wípé mi ò jọ ẹlẹ́tàn lójú ẹ, èwo ló ń ṣe nínú ẹ̀ṣẹ̀? Kí ni dé tó sá àsálà fún ẹ̀mí rẹ? Ṣùgbọ́n nígbà tí àwọn ènìyàn wọ̀nyí kà á sí ẹlẹ́tàn, bẹ́ẹ̀ ni àwọn áńgẹ́lì.

owú, ìjà, ìlara, ìgbéraga kò kúrò ní ìgbésí ayé irú ẹni bẹ́ẹ̀. Ṣé a lè sọ wípé irú ẹni bẹ́ẹ̀ ó ti di alábàápín ìwà àti àwòrán Ọlọ́run? Rárá. Tàbí sọ fún mi, ẹni tí ó jẹ́ wípé bí ó bá ti lóyún ló lọ ń ṣẹ́yún, apànìyàn, ẹni tí ó ń gba ẹ̀mí àwọn ọmọ aláìṣẹ̀, tàbí ẹni tí ó jẹ́ wípé ìjà, ìtànjẹ, ìwà búburú, a fi ọ̀rọ̀ kẹ́lẹ́ bá ti ẹnì kejì jẹ́, ṣé a lè sọ wípé irú àwọn bẹ́ẹ̀ wọ́n jẹ́ ọmọ Ọlọ́run? Wọ́n ti di alábàápín ìwà Ọlọ́run, àwòrán Ọlọ́run, tàbí ẹni tí ń sọ̀rọ̀ ẹni lẹ́yìn, akórira Ọlọ́run, àbí àwọn aláfojúdi tí a ka bíbélì fún, a fẹ́ ka gbogbo bíbélì fún, síbẹ̀síbẹ̀ ìwà ìbàjẹ́ ò kúrò lọ́wọ́ ẹ̀. Ṣé a lè sọ wípé irú ẹni bẹ́ẹ̀ ó ti di alábàápín ìwà Ọlọ́run? Agbéraga ń kọ́, ahalẹ̀ ń kọ́, aláròṣe ohun gbogbooro ń kọ́, àṣà ẹ̀gbọràn sí òbí nínú Olúwa ń kọ́. Àwa tí a jẹ́ bí olùṣọ́ àgùntàn lórí rẹ, mo jẹ́ bí òbí lórí rẹ. A wàásù, ọjọ́ ajé ni, ọjọ́ bọ̀ ni, ọjọ́ àìkú ni, a wàásù títí. Síbẹ̀síbẹ̀ ẹlẹ́ṣẹ̀ ò kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, síbẹ̀síbẹ̀ ẹni tí ń jà kò kọ ìjà sílẹ̀, ẹni tí ń bínú kò kọ ìbínú sílẹ̀. Ṣé irú ẹni bẹ́ẹ̀ tí ń ṣà ẹ̀gbọràn sí ìwàásù òbí rẹ̀ nínú Olúwa, ṣé a lè sọ wípé ó ti di alábàápín ìwà àti àwòrán Ọlọ́run? Ọ̀dàlẹ̀ ń kọ́, aláìníyè nínú, aláìnífẹ̀ẹ́, oníkúpani ènìyàn, alágídí, aláìláàánú. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí ó yé wa ohun tí Ọlọ́run béè lọ́wọ́ wa. Ó ń fẹ́ kí a ní àwòrán Ọlọ́run, ó ń fẹ́ kí a ní ìwà bíi ti Ọlọ́run, kí a ba lè rí i wípé a ti di ẹni bíi ti inú Ọlọ́run. Báwo ni nǹkan wọ̀nyí, báwo ló ṣe lè ṣeé ṣe? Ó lè ṣeé ṣe bí a bá fara wa fún agbára Ọlọ́run. Nítorí wípé Ọlọ́run lágbára láti tún wa ṣe, láti tún wa mọ, láti tún wa dá, láti yí wa padà, láti wẹ̀ wá mọ́, láti fọ ọkàn, èrò àti gbogbo nǹkan tí ó wà nínú ọkàn wa, láti fọ ọ mọ́ kí ó funfun ju snow lọ. Ọlọ́run kò lè kùnà, agbára rẹ̀ kò lè kùnà. Èyí ni a fi sọ fún wa pé nípa agbára Ọlọ́run ni ó fi fún wa ní àwọn ìlérí wọ̀nyí tí ó tóbi, àwọn ìlérí tí ó ṣe iyebíye nípa èyí tí a lè fi di alábàápín ìwà àti àwòrán Ọlọ́run. Yẹ kí a wo orin Dáfídì 142. Orin Dáfídì 142, ẹsẹ̀ 11. Ọlọ́run ti sọ̀rọ̀ lẹ́ẹ̀kan, lẹ́rìn kejì ni mo gbọ́ èyí pé ti Ọlọ́run lè agbára. Bí o bá ń fẹ́ ìwẹ̀nà mọ́, bí o bá ń fẹ́ ìyípadà tòótọ́, bí o bá ń fẹ́ kí Ọlọ́run kí ó wá sí ìgbésí ayé rẹ, kí ó sì rí wípé gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá ni awẹ̀nà ni a mú kúrò, o ṣe sọ fún Ọlọ́run, o mọ̀ wípé agbára wà nínú Ọlọ́run. Kò sí ohun tí Ọlọ́run ò lè ṣe. Bí o bá ń fẹ́ kí Ọlọ́run kí ó wẹ ọkàn rẹ mọ́, kí Ọlọ́run kí ó tún ọ dá, kí Ọlọ́run kí ó tún ọ ṣe, kí Ọlọ́run kí ó fọ ọ funfun ju snow lọ, ó lè ṣe nǹkan wọ̀nyí bí o bá wá sí ọ̀dọ̀ Ọlọ́run. Bí o bá sọ fún wípé òun fẹ́ kí ó wẹ̀ ọ mọ́, ṣé o rí wípé a máa ń kọ lórin wípé Kristi Jésù lágbára, agbára láti dáríjì, agbára tí ń sọni dààyè, agbára tí ń fi iyì fún ẹlẹ́ṣẹ̀, wípé Jésù Kristi lágbára. À ń fẹ́ kí olúkúlùkù kí ó mọ̀ wípé kò sí bí ẹ̀ṣẹ̀, bí ó ṣe lè pọ̀ tó, bí ó ṣe lè jinlẹ̀ tó, bí ó ṣe lè ga tó ní ìgbésí ayé ẹni kọ̀ọ̀kan, wípé Jésù Kristi ó lágbára láti sọni dọ̀tun, ó lágbára láti wẹ̀ ẹ̀ṣẹ̀ kúrò nínú ọkàn, láti sọni di pípé, ó lágbára láti pa wá mọ́. Nínú ìwẹ̀nùmọ́ yìí, nínú pípé yìí, nínú ìsọdọ̀tun, nínú ìwà mímọ́ yìí títí dé òpin, wípé Jésù Kristi lágbára, kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe. Bí ó tilẹ̀ jẹ́ wípé ẹ̀ṣẹ̀ ti ń jọba, ẹ̀ṣẹ̀ ti wà ní ìgbésí ayé rẹ, Jésù Kristi lágbára láti pa ipá àti agbára ẹ̀ṣẹ̀ run kúrò ní ìgbésí ayé rẹ. Kí ni ó yẹ kí ó ṣe? Ohun tí ó yẹ kí ó ṣe ni wípé kí o wá sí ọ̀dọ̀ Jésù Kristi, kí o sọ fún yín pé òun gbẹ́ngbẹ́ ọ, kí o sọ fún yín pé òun fẹ́ wá láti lè ní ìyípadà tí ó ṣe sàn án, ìyípadà tí ó dájú, ìyípadà tí bá ní kalẹ̀, ìyípadà tí ó wà nínú ọkàn, ìyípadà tí ó wà nínú èrò, ìyípadà tí ó wà nínú èṣe, ìyípadà tí ó

wà ní gbogbo gbogbo ìgbésí ayé rẹ o lè ṣe é nítorí pé ọlọ́run wa kìí kùnà kò sí ohun tí ọlọ́run kò lè ṣe bí o bá wá ó dájú wípé jésù kristi pẹ̀lú agbára rẹ̀ pẹ̀lú agbára ìsọdọmọ pẹ̀lú agbára ìwẹ̀nùmọ́ yóò wẹ̀ ọmọ yóò sì jẹ́ kí gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá kí ó kúrò ní ìgbésí ayé rẹ wo jeremiah orí kejìlélọ́gbọ̀n jeremiah orí kejìlélọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹtàdínlógún olúwa ọlọ́run wò ó ìwọ tí ó dá ọ̀run òun ayé nípa agbára ńlá rẹ àti nínà apá rẹ kò sí ohunkóhun tí ó ṣòro fún ọ kò sí ohunkóhun tí ó ṣòro fún ọ ọlọ́run lè jẹ́ kí a gbé ìgbésí ayé àìlẹ́ṣẹ̀ òòrùn ti iná kò ní ọlọ́run jẹ́ kí ó bá ọlọ́run rìn tí ó fìdí wípé kò sí ẹ̀ṣẹ̀ kankan ní ìgbésí ayé rẹ̀ òwò ìgbésí ayé jósẹ́fù bí ó tilẹ̀ jẹ́ wípé a tà á sí oko ẹrú ọmọkùnrin yìí ni a rí wípé ó ní èmi ò ṣeṣe nǹkan búburú yìí tí èmi ò sì dá ẹ̀ṣẹ̀ sí olúwa ọlọ́run mi ó gbé ìgbésí ayé àìlẹ́ṣẹ̀ òòrùn ti samueli tí ọlọ́run fún ni agbára tí ọlọ́run fún ni orí ọ̀fẹ́ láti gbé ìgbésí ayé àìlẹ́ṣẹ̀ òòrùn ti jeremiah nínú májẹ̀mú láéláé tí ọlọ́run fún ni orí ọ̀fẹ́ láti kékeré láti gbé ìgbésí ayé òdodo ìgbésí ayé àlàáfíà òòrùn ti danieli tí a fẹ́ wá ẹ̀sùn sí lẹ́sẹ̀ tí a sọ wípé ìbá àṣe nípa ti ìjọba ìbá àṣe nípa ìwà àti ara rẹ̀ wípé a kò lè rí ẹ̀sùn kankan kà sí lẹ́sẹ̀ àfi nípa ẹ̀sìn nípa ti ọlọ́run rẹ̀ bí ó tilẹ̀ jẹ́ pé a sọ sínú ihò kìnìún a rí pé ó mú ìdúró rẹ̀ wípé òun kò ní fi ohunkóhun bá ara òun jẹ́ òun ṣe shedraki meshaki àti abednego ọlọ́run tí ó fún àwọn ìní agbára ní ipa ní orí ọ̀fẹ́ láti gbé ìgbésí ayé àìlẹ́ṣẹ̀ ọlọ́run lè ṣe fún ọ òun ti jésù kristi àpẹẹrẹ wa òòrùn ti jésù kristi ẹni tí ó wá láti kó ẹ̀ṣẹ̀ ara ayé lọ tí ó sì ń sọ fún wa wípé kí a jẹ pípé kí a jẹ mímọ́ gẹ́gẹ́ bí bàbá wa ti ń bẹ lé ọ̀run bí ó ti jẹ́ pípé bí ó ti jẹ́ mímọ́ wo luke orí kìíní ẹsẹ̀ ìkẹtàdínlógójì nítorí kò sí ohun tí ọlọ́run kò lè ṣe ó lè gbà ọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ nítorí kò sí ohun tí ọlọ́run kò lè ṣe o lè wẹ̀ ọmọ kí o fún ju snow lọ nítorí kò sí ohun tí ọlọ́run kò lè ṣe o lè mú ẹ̀dá ádámù tí ó wà nínú rẹ ẹ̀dá ẹ̀ṣẹ̀ tí ó wà nínú rẹ o lè yọ ọ́ kúrò nítorí kò sí ohun tí ọlọ́run kò lè ṣe o lè sọ di alábàápín ìwà ọlọ́run àwòrán ọlọ́run nítorí kò sí ohun tí ọlọ́run kò lè ṣe o lè mú àwọn ẹ̀ṣẹ̀ tí ó wà nínú ọkàn rẹ tí ó wà nínú ẹ̀dá rẹ tí ó wà nínú èrò ọkàn rẹ o lè mú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí kúrò o lè mú kí o gbé ìgbésí ayé àìlẹ́ṣẹ̀ ní ọjọ́ méje tí ó wà nínú ọ̀sẹ̀ ní ọ̀sẹ̀ mẹ́rin tí ó wà nínú oṣù ní oṣù méjìlá tí ó wà nínú ọdún kọ̀ọ̀kan o lè mú kí o gbé ìgbésí ayé àìlẹ́ṣẹ̀ nítorí kíni nítorí kò sí ohun tí ọlọ́run kò lè ṣe o lè mú àwọn nǹkan tí ó ti ń jọba lórí rẹ gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ bí àìlera gẹ́gẹ́ bí ohun tí ó ń rò wípé òní lè bọ́ lọ́wọ́ rẹ̀ o lè mú wọn kúrò o lè sọ wọn di aláìlágbára o lè jẹ́ kí o jẹ́ olùborí alágbára lórí ẹ̀ṣẹ̀ nítorí kò sí ohun tí ọlọ́run kò lè ṣe wo ẹsẹ̀ ìkẹrìnléníàádọ́rin àti ẹsẹ̀ ìkarùndínníọgọ́rin lukú orí kìíní ẹsẹ̀ ìkẹrìnléníàádọ́rin pé òun ò fi fún wa láti gbà wá lọ́wọ́ àwọn ọ̀tá wa kí àwa kí o lè máa sìn láìfòyà ní mímọ́ ìwà àti ilé òdodo níwájú rẹ̀ lé ọjọ́ ayé wa gbogbo wípé ó ṣeéṣe fún ọlọ́run nínú agbára rẹ̀ ṣé agbára tí ó dá ọ̀run àti ayé ṣé kò lè yí ọ padà ni agbára tí ó mọ ènìyàn láti inú èrùpẹ́ ilẹ̀ ẹlẹ̀ ṣé kò lè yí ọ padà ni agbára tí ó mú kí òkun pupa kí ó pínyà ṣé kò lè yí ọ padà ni agbára tí jésù kristi tí ó fi jí dìde kúrò nínú òkú ṣé kò lè yí ọ padà ni o lè ṣe bí o bá gbàdúrà o lè ṣe bí o bá fi tọkàntọkàn rọ́lé ọlọ́run kí o sì ké pe ọlọ́run ó ń sọ fún wa ó ní kí àwa kí ó máa sìn ín lé àìfòyà ó ní ní mímọ́ ìwà kí ó má sí ọ̀rọ̀ ìbínú kankan lẹ́nu rẹ kí ó má sí ìjà lọ́wọ́ rẹ kí ó má sí èròkerò nínú rẹ kí ó má sí àràn kan kí ó má sí inúnibíni kí ó má sí ohunkóhun tí o lè ṣe tí a ó sọ wípé èyí jẹ́ ẹ̀ṣẹ̀
ejese tabi ton jese o le mu ki o wa ni iwa mimo ati le ododo ni waju re le ojo aye wa gbogbo ki se ni osu kan ki se ni odun kan le ojo aye wa gbogbo o se se fun olorun ke a ba le bori awon idewo ati idanwo ti o wa lati odo esu ke a mo wi pe agbara wa lowo olorun agbara ti o wa ninu eje jesu christi ki kuna o se se fun olorun lati pa mo wo juda ese ikerin lelogun juda ese ikerin lelogun nje ti eni ti o le payin mo kuro ninu ikose ki o si le mu yin wa si waju ogo re lai laboko pelu ayo nla sori agbara olorun we pe o le pa mo lai kose o le pa mo lai subu o le pa mo lai pada sinu aye o le pa mo lai pada sinu ese o le pa mo lai ni ese ninu ero ese ninu aninu ara ese nibi kibi o le pa mo kuro ninu ikose gbogbo ki o si mu wa wa si waju re lai laboko lai legbin lai lese pelu ayo nla bi abagbadura si olorun bi aba so fun olorun wi pe eyi ni edun okan wa eyi ni ilepa okan wa eyi ni ohun ti a nfe o sese olorun le se fun wa kini ipa ti re kini ohun ti o ye ki o se ki eyi ki o ba le je ti re ye ki a wo jeremiah ori 23 ese iketa ke pe mi emi o si da olohun emi o si fi ohun la ati alagbara han o ti iwo ko mo ohun ti o se nla nu ni pe nigba ti olorun po wa pe ki a ke pe ohun ki ohun ki o ba le fi ohun la han wa ohun kekeke le a ma nbere o mo we pe ohun ti o ba le gbe ni dorun kekere ni o mo we pe ohun ti o dabi eni we pe bi ani ninu aye yi ko le se iwe irinna fun wa lati lo si orun rere lati wa pelu olorun titi ayeraye o mo we pe ohun kekere ni loju o wa ni o se dabi eni we pe iwosan je ohun ti o tobi we pe mi o la alakala mo o dabi ohun ti o tobi loju o wa we pe olorun ti fun mi lowo o pese ise fun mi o fun mi niyawo fun mi loko o fun mi lomo ohun kekere ni ohun ti o gbe ni dorun bi o ba je we pe omo lo ngbe ni lo sorun ni ah aba ma bi won le ni lai lonka bi o ba je we pe owo lo ngbe ni lo sorun aba ma le pa owo lai dekun bi o ba je we pe eni ti o ni ilera ara dida sasa ohun lo ngbe ni lo sorun aba ma ma ro nipa lasaru eyi ti o lo sorun iwosan ogbe ni lo sorun awon kan aye won yo gbe ni lo sorun awon nkan ti o si gbe ni lo sorun nkan kekere ni waju olowa nkan ti o se ti tobi ni waju olowa ohun ni ohun to mu ni kuro ninu aye yi ti o fun wa ni iwe irinna ti o mu wa lo si orun rere eyi ni a n pe ni iwa mimo somo lai si iwa mimo ko si eni ti o ri olorun o ni ki a ke pe ohun o ni ki a be lowo ohun wi pe ohun o da wa lohun ati wi pe ohun o fi ohun nla ohun alagbara ohun o fi han wa eyi ti a ko mo tele nipa be o ye ki a gbadura si olorun o ye ki a so fun olorun wi pe a n fe nkan yi a fe iwa mimo a fe aworan olorun ni igbese aye wa ninu jeremiah ori 29 ese iketala eyin o si saferi mi e o si ri mi nitori e o fi gbogbo okan yin wa mi ohun ti ki je ki awon elomiran ki o ni iwa mimo isodimimo ohun ti ki je ki awon elomiran ki won ki o le bori ese ti inu ese ti ode ara nkan ti ki je ki awon elomiran ki won ki o le je asegun ki won ki o le wa ni eni mimo alaileri alailaboko alailegbin kan soso nkan ti ki je ki awon elomiran ki won ki o le dabi jesu christi ni oro ni iwa ni iro ni ise ni ohun gbogbo ohun ni wepe won ki fi tokan gbadura bi o ba je wepe won wa owo ni won fi tokan wa bi won ba wa iwosan ni won fi tokan wa bi won ba wa ise ni won fi tokan wa bi o ba di pe an wa igbala an wa isodimo an wa iwa mimo an wa agbara ti bori ese ti bori iwa okunkun ti bori gbogbo egbin aye yi won ki fi tokan wa won ma gbadura be ni ti o le gbadura won ma gbadura be ni pe egbo wa lenu won o le lanu lati ba olorun soro sugbon olorun so fun a wi pe oni eyin o safeeri mi e je pe e o wa mi
e o si ri mi nitori e o fi gbogbo okan yin wa mi o ti olorun be lo wa ni pe nisinsin ke a lo si ori ekun wa mi o ni ke a joko mi o ni ke a dide ke a lo si ori ekun wa ke a so fun olorun pelu ikerora ke a so fun olorun pelu igbagbo ke a so fun olorun pelu okan ti safere olorun ke a so fun olorun wi pe olorun iwa mimo ti an so nipa re yi iwa mimo ti an daruko re yi iwa mimo ti an tenumo mo fe ni mo fe ni mo fe ke aworan olorun iwa olorun mo fe ki o wa ninu okan mi mo fe je bi eni bi ti inu olorun lo sori ekun re so fun olorun o mo bi jesu christ se gbadura ni oke getsemani o mo bi o se fi ikerora gbadura o mo bi o se fi omije gbadura o mo bi iwa ya eje adura yi ti o je ki iru eje ki o ma kan lati ara re o le so fun olorun be o mo bi jacobu bi o ti duro ti angeli ni to so pe emi ki o je ki o lo bi ki ba se pe iwo bukun mi o le so fun olorun be o le so wi pe eyi ni ogun ti mo nfe eyi ni ohun ini ti mo nfe eyi ni ohun ti o wun mi ju ni igbesi aye mi wi pe ki iwa mi ki o di mimo ki oro mi ki o di mimo ki rin mi ki o je mimo ki awon aye yi ibaje aye yi irin aye oro aye ese ki won ki o kuro ninu okan ninu gbogbo ti mo nse o le so fun olorun iwo mo duro se o le kunle o le gbadura o le kepe olorun o safere olorun o ni eyin o safere mi e o si ri mi nigbati e ba fi gbogbo okan yin wa mi so fun olorun gbadura si olorun jesu ko fun lori ige agbelebu o fe ki o fun lowo ese patapata o fe ki o di ti olorun o fe ki o ni iwa mimo o fe ki o ni iso di mimo bi o ba ti ni igbala bere fun igbala pe fun idariji ese so fun olorun we pe ki o fun ole ori ofe ki o ba le je eniyan olorun ati bi o ba si ti ni igbala ki o so fun olorun we pe o fe ni iso di mimo o fe ni iso di mimo o fe ni iso di mimo titi olorun yo fi ri aworan re ninu re yo fi ri aworan re ninu re ti o gbogbo ninu re ni igbesi aye re ti yo fi yi pada patapata ti o je ti olorun ki gbe pe olorun so fun olorun we pe iwa mimo yi oun ni edun okan re o si fe je ti re titi o si fe je ti re ninu iwa ninu ise ninu ero ninu irin ninu gbogbo o fe je ti olorun ke pe olorun o daju we pe ni o se fun o Thank you.

ẹlẹ́ṣẹ̀ kí yóò lè dúró lé àwùjọ àwọn olódodo nítorí olúwa mọ ọ̀nà àwọn olódodo ṣùgbọ́n ọ̀nà àwọn ènìyàn búburú ni yóò ṣègbé bí a bá gbọ́ràn sí ọlọ́run lẹ́nu bí a bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ bí a bá jẹ́ kí ọlọ́run kí ó gba ọkàn wa là bí a bá túnba fún ọlọ́run bí a bá tẹríba fún ọlọ́run bí a bá gbọ́ràn sí ọ̀rọ̀ ọlọ́run bí a bá sọ fún ọlọ́run lọ́dún yìí wípé nílé ni lóde ni ní ìgboro ní ìkọ̀kọ̀ níbikíbi a ó máa gbọ́ràn sí ọ̀rọ̀ ọlọ́run bí a bá bèrè oore ọ̀fẹ́ lọ́wọ́ ọlọ́run tí ọlọ́run ṣe fún wa lóore ọ̀fẹ́ tí a já ẹ̀ṣẹ̀ sọnù tí a kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ tí a gbé ìgbésí ayé ìwà mímọ́ ọlọ́run sọ fún wa wípé ọdún yìí yóò jẹ́ ọdún ìbùkún ẹ jẹ́ kí a dìde dúró ẹ jẹ́ kí a bá ọlọ́run sọ̀rọ̀ ẹ jẹ́ kí a sọ fún ọlọ́run wípé oore ọ̀fẹ́ láti gbọ́ràn oore ọ̀fẹ́ láti ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run oore ọ̀fẹ́ láti rìn yẹ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run oore ọ̀fẹ́ láti wọṣọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run oore ọ̀fẹ́ láti sìn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run oore ọ̀fẹ́ láti gbé ìgbésí ayé wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run pé kí ọlọ́run kí ó fún wa pé kí ọlọ́run kí ó fún wa kí ọlọ́run kí ó ṣàánú fún wa kí ọlọ́run kí ó gba ọkàn wa là bí a ò bá ti ní ìgbàlà bí a bá ti ní ìgbàlà kí á ní kí ọlọ́run kí ó sọ ọkàn wa di mímọ́ bí a bá ti ní ìsọdímọ́ kí á ní agbára ẹ̀mí ọlọ́run kí á gbàdúrà wípé oore ọ̀fẹ́ láti gbọ́ràn sí gbogbo ẹ̀kọ́ tí ọlọ́run kọ́ wa kí ọlọ́run kí ó fún wa ọdún yìí bí a bá ṣe bẹ́ẹ̀ ọdún yìí yóò jẹ́ ọdún ìbùkún àlàáfíà ọlọ́run yóò sì wà ní ìgbésí ayé wa ẹ jẹ́ kí a dìde dúró ẹ jẹ́ kí a bá ọlọ́run sọ̀rọ̀ má kànjú o sọ fún ọlọ́run wípé o fẹ́ jẹ́ ẹni ìbùkún bí o bá tí ì ní ìgbàlà bí ẹ̀ṣẹ̀ bá wà ní ìgbésí ayé rẹ kó ẹ̀ṣẹ̀ sílẹ̀ kò sí ìbùkún nínú ẹ̀ṣẹ̀ kò sí àlàáfíà nínú ẹ̀ṣẹ̀ sọ fún ọlọ́run wípé o fẹ́ jẹ́ tirẹ̀ títí sọ fún ọlọ́run wípé o fẹ́ jẹ́ ẹni ìbùkún lọ́dún yìí o sì ń fẹ́ jẹ́ ẹni ìgbàlà kí ìbùkún ọlọ́run kí ó lè pọ̀ ní ìgbésí ayé rẹ.

0: àwọn ènìyàn láàmú wọ́n sì ń fi wọ́n làkàlàkà wọ́n sì ń rán wọn lọ sí ọ̀run ní àìròtẹ́lẹ̀. Ó yẹ kí a lè sọ fún àwọn ènìyàn, ó yẹ kí a lè kìlọ̀ fún àwọn ènìyàn wípé kí wọ́n kí ó kíyè sára. Bí ó bá jẹ́ pé nítòótọ́ ni a ní ìfẹ́, ìfẹ́ tí a ní yóò jẹ́ kí a kìlọ̀ fún àwọn ọmọ Ọlọ́run wípé kí a ṣọ́ra, kí a sì máa gba ẹ̀kọ́ òdì, ẹ̀kọ́ èké láàyè láàrin wa àti ní inú ìjọ àti ní ìdílé wa. Wo Matthew orí 16 ẹsẹ̀ 6. Nígbà náà ni Jésù wí fún wọn pé ẹ kíyè sára, kí ẹ sì máa ṣọ́ra ní ti ìwúkàrà àwọn Farisí àti ti àwọn Sadusí. Kí ni Jésù ń sọ níyìn nígbà tí ó ń sọ wípé kí àwọn ọmọ ẹ̀yìn, àwọn onígbàgbọ́ tòótọ́, àwọn tí wọ́n ń lọ sí ọ̀run rere nípa ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù wípé kí wọn kí ó ṣọ́ra, kí wọn kí ó máa kíyè sára ní ti ìwúkàrà àwọn Farisí àti àwọn Sadusí? Wo ìtumọ̀ ohun tó ń sọ ní ẹsẹ̀ 12. Nígbà náà lè ó tó yé wọn pé kì í ṣe ìwúkàrà ti àkàrà lè ó wí pé kí wọn kíyè sára rẹ̀, ṣùgbọ́n ẹ̀kọ́ ti àwọn Farisí àti ti àwọn Sadusí. Jésù kò fi di àwọn ọmọ ìhìn rẹ̀ létí wípé ẹ̀kọ́ òtítọ́ wà, ẹ̀kọ́ èké sì wà. Jésù la àwọn ènìyàn lóye wípé nítòótọ́ ni àwọn ajíhìn rere tí wọ́n sọ ọ̀rọ̀ ìjọba Ọlọ́run nítòótọ́ ni wọ́n wà. Lẹ́ẹ̀kejì, ọ̀ní ìdàkejì, ó yẹ kí a mọ̀ wípé nítòótọ́ ni àwọn ẹlòmíràn wà tí wọ́n ń kọ́ni ní ẹ̀kọ́ ìṣìnà. Àwọn wọ̀nyí jẹ́ bí Farisí àti Sadusí. Jésù sì ń kí àwọn ọmọ ènìyàn nílọ̀ wípé kí wọn kí ó ṣọ́ra, kí wọn kí ó kíyè sára, kí wọn kí ó má ṣe gba ẹ̀kọ́ àjèjì, ẹ̀kọ́ èké láàyè láàrin wọn. Nínú ìṣe àwọn apostelì orí 20 láti ẹsẹ 21. Nítorí tí èmi mọ̀ pé lẹ́yìn lílọ mi, ìkokò búburú yóò wọ àárín yín lé àìdá agbo sí, àti láàrin ẹ̀yin tìkára yín lé àwọn ènìyàn yóò dìde tí wọn ó máa sọ̀rọ̀ òdì láti fa àwọn ọmọ ẹ̀yìn sẹ́yìn wọn. Nítorí náà ẹ máa ṣọ́ra, nítorí àwọn ìkokò wọ̀nyí ẹ máa ṣọ́ra, nítorí àwọn ènìyàn tí wọn ó dìde láti máa sọ̀rọ̀ òdì ẹ máa ṣọ́ra, nítorí àwọn tí wọn ó dìde láti fàyín kúrò lọ́dọ̀ Kristi láti fàyín sí ọ̀dọ̀ ara wọn ẹ máa ṣọ́ra. Kí ẹ sì máa rántí pé fún ọdún mẹ́ta èmi kò dẹ́kun àti máa fi omijé kìlọ̀ fún olúkúlùkù lé ọ̀sán àti lé òru. Ó yẹ kí a mọ̀ wípé ohun yìí kan náà ni àwa tí a jẹ́ ajíhìn rere, àwa tí a jẹ́ oníwàásù ìhìn rere ni a ti ń sọ. Bí o bá jẹ́ ẹni tí ó ti wà nínú ìjọ yìí fún ìgbà díẹ̀, ó rí wípé yálà lọ́sàn-án ni ọjọ́ ìsinmi, tàbí ní àṣálẹ́ ní òru ni ọjọ́ ajé, tàbí ní ọjọ́bọ̀ ni a ń kìlọ̀, ni a ń wàásù, ni a ń kọ́ni. Yálà láti ojúlé dé ojú ilé nínú ìpàdé ilé, tàbí ní àpéjọpọ̀ wa nígbà tí a bá péjọpọ̀ ni a ń kìlọ̀ fún wa nípa ọ̀rọ̀ Ọlọ́run. Yálà nínú ilé ìsìn wa ni, tàbí ní ìpàgọ́ ní ìparí ọdún, tàbí ní ìgbà mìíràn, ni a máa ń jẹ́ kí ó yé wa yékéyéké bí ọ̀rọ̀ Ọlọ́run bí ó ti rí. Èyí ni Paul ń sọ fún àwọn ènìyàn wọ̀nyí wípé ó yẹ kí wọn kí ó kíyè sára, kí wọn kí ó mọ̀ wípé a ti kọ́ wọn ní ẹ̀kọ́ ìhìnrere, bí a ti ní ìgbàlà, bí a ti ní ìsọ̀dí mímọ́, bí a ti ní agbára ẹ̀mí Ọlọ́run, bí a ti ní ìwòsàn, bí a ti ń gbẹ́kẹ̀lé Ọlọ́run, bí a ti ń gbàdúrà, tí àdúrà wa ń gbà. Ó ní òun ti kọ́ wọn ní ohun gbogbo, ó sì yẹ kí wọn kí ó kíyè sára, nítorí wípé pẹ̀lú omijé, pẹ̀lú ẹ̀dùn ọkàn, pẹ̀lú ìtara, pẹ̀lú àdúrà, pẹ̀lú ìfaraẹnirúbọ, pẹ̀lú láti ná ohun gbogbo tí ó wà tí òun ní, ni òun fi ń kọ́ wọn ní ẹ̀kọ́ ìhìnrere. Ó yẹ kí àwa pàápàá kí a jẹ́ ẹni tí ń gba ìkìlọ̀. Ó yẹ kí a máa sápọ́n ẹ̀kọ́ èké, kí a má jẹ́ kí ẹ̀kọ́ tí múni ṣìnà kí ó wá sí àárín wa. Ẹ jẹ́ kí a wo Pétérù kejì orí kejì láti ẹsẹ̀ ìkíní. Pétérù kejì orí kejì láti ẹsẹ̀ kíní. Ṣùgbọ́n àwọn wòlíì èké wà láàrin àwọn ènìyàn náà pẹ̀lú, gẹ́gẹ́ bí àwọn olùkọ́ni èké yóò ti wà láàrin yín. Àwọn ẹni tí yóò yọ mú àdámọ̀ ìgbé wọ inú yín wá, àní tí yóò sẹ́ Olúwa tí ó rà wọ́n, wọn ó sì mú ìparun tí ó yára kánkán wá sórí ara wọn. Ọ̀pọ̀lọpọ̀ ni yóò sì máa tẹ̀lé ìwà wọ̀bìà wọn nípa àwọn ẹni tí a ó fi máa sọ ọ̀rọ̀ òdì sí ọ̀nà òtítọ́, àti nínú ojú kòkòrò ni wọn ó máa fi yín ṣe èrè jẹ nípa ọ̀rọ̀ ẹ̀tàn, ìdájọ́ ẹni tí kò falẹ̀ láti ọjọ́ ìwà, ìparun wọn kò sì tò gbé. Níhìn ni a tún ti ń jẹ́ kí ó yé wa wípé ó yẹ kí a ṣọ́ra nítorí ẹ̀kọ́ èké gbòde kan. Nítorí àwọn wòlíì èké wọ́n pọ̀ lẹ ayé, ó sì yẹ kí a dúró nínú òtítọ́. Àwọn aládámọ̀ tí ń sọ àwọn nǹkan wọ̀nyí tàbí tí ń sọ ọ̀rọ̀ ẹ̀kọ́ òdì, wọ́n sọ wípé àwọn ní ẹ̀mí Ọlọ́run ju àwọn akẹ́kọ̀ọ́ tàbí àwọn olùkọ́ ìhìnrere. Ṣùgbọ́n a jẹ́ kí ó yé wa wípé ohun tí wọ́n ń kọ́ ni wọ́n jẹ́ àwọn àkójọpọ̀ ìmọ̀ ènìyàn lásán, wọ́n jẹ́ àwọn òfin àtọwọ́dọ́wọ́ tàbí àṣà ti ayé yìí, àwọn ohun tí ó jẹ́ asán àti òtúbáńtẹ́. Ó yẹ kí àwa tí a ti kọ́, àwa tí a mọ ọ̀rọ̀ Ọlọ́run, ó yẹ kí ó yé wa wípé ó yẹ kí a máa sá fún àwọn nǹkan wọ̀nyí. Kí tilẹ̀ ni ewu tí ó wà nínú ẹ̀kọ́ èké àti àwọn ẹ̀kọ́ ìṣìnà tí a ń sọ nípa rẹ̀ yìí? Bí a bá jẹ́ ẹni tí ó jáfara, bí a bá jẹ́ ẹni tí kò ṣọ́ra, bí a bá jẹ́ ẹni tí ń gba dùlùmọ̀, bí a bá jẹ́ ẹni tí ń gbọ̀jẹ̀gẹ́, tí ń gba àwọn ẹ̀kọ́ èké wọ̀nyí, kí ni àwọn ewu tí ó wà nínú gbígba ẹ̀kọ́ èké láàyè nínú ìdílé wa, nínú ọkàn wa, tàbí nínú ìdàpọ̀ wa, tàbí nínú ìjọ? Ẹ jẹ́ kí a padà sí Kolose orí kejì ẹsẹ̀ ìkẹjọ lẹ́ẹ̀kan sí i. Ẹ máa kíyè sára kí ẹnikẹ́ni kí ó má ṣe fi ìmọ̀ àti ẹ̀tàn asán dìyín ní ìgbèkùn, gẹ́gẹ́ bí ìtàn ènìyàn, gẹ́gẹ́ bí ìpilẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ ayé tí kìí ṣe bíi ti Kristi. A ń sọ fún wa, ó sì yé wa wípé bí a bá gba ẹ̀kọ́ èké láàyè, wípé ẹ̀kọ́ èké yìí yóò dì wá ní ìgbèkùn. Bí a bá ń sọ nípa wípé kí a di ẹni ní ìgbèkùn, ohun tí a ń sọ ó yé Paulu apostoli dáradára, nítorí wípé ẹni tí ó jáfáfá nínú ìmọ̀ èdè Gíríkì tí a fi kọ májẹ̀mú titun ni. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ẹni tí ó jáfáfá nínú ìtàn májẹ̀mú láéláé ni. Nítorí bẹ́ẹ̀, nígbà tí ó ń sọ wípé kí a di ẹni ní ìgbèkùn, ó yẹ kí ó yé wa ohun tí ó ń sọ. Èyí jẹ́ wípé kí a di ni ní ìgbèkùn tàbí kí a kó wa lọ sí oko ẹrú. Ó ń sọ wípé ìmọ̀ ti ayé, ẹ̀kọ́ èké tàbí ẹ̀kọ́ òdì tàbí ẹ̀kọ́ tí àwọn wòlíì èké máa ń kọ́ ni, ó máa ń di ni ní ìgbèkùn ni, ó máa ń mú wa lọ sóko ẹrú ni, àti wípé ó máa ń mú kí ènìyàn kí ó wà lábẹ́ ìsìnrú. Ó máa ń jẹ́ kí irú ẹni bẹ́ẹ̀ kí ó di ẹni ìparun. Kò ṣeé ṣe fún mi láti ka gbogbo àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run nínú májẹ̀mú láéláé àti nínú titun tí a lè kà láti fi ṣe àpèjúwe ohun tí ó jẹ́ wípé kí a dini ní ìgbèkùn. Ṣùgbọ́n jẹ́ kí n ṣe àlàyé díẹ̀ fún ọ. Nínú májẹ̀mú láéláé ni a ti rí wípé ó ṣeé ṣe kí orílẹ̀-èdè kan ki o ma ba orile ede miran ja sugbon bi won ba tin ba won ja won ri wi pe enikan ninu orile ede yi o je alakikanju o je alagbara won ri wi pe bi won ba le di iru eni be ni gbekun bi won ba le mu lo si oko eru awon yoku won a di ije fun won nitori be gbogbo ogbon ti won ni gbogbo agbara ti won ni won ma sa lati ri wi pe a ki kanju jagun jagun laarin awon eniyan wonyi a di ni igbekun wi pe bi a ba si ti se be awon yoku won o di je opolopo ogbon ni won le lo bi o ba ka awon iwe onidajo o ri wi pe a ri oba kan lori awon eniyan re gba ti enikan ti o wole wa o so wi pe ohun ni ihinrere ohun ni eko kan to mu wa fun won nitori be ki awon eniyan ki o jade nitori pe ohun ti o fe so fun oba yi o je ohun ijile o je ohun asiri o je ohun kan to wa laarin ohun ati oba oba ko mo wi pe a fe pa ohun a fe di ohun ni igbekun oba ko mo wi pe eni ti o wa yi o ti ri wi pe bi a ba le mu ohun kuro awon eniyan ilu re won o di ije nitori be o ni ki awon eniyan ki o jade nitori pe eni yi ni oro asiri ti o fe ba ohun so bi won ti jade be ni o mu ida jade lati inu aso re ti o gun oba yi ni o ku bi o ti ku ni o ti rekun ti o sa jade bi o ti sa jade ni o pe ipe ogun bi won se segun awon eniyan wonyi niyi o mo we pe isori o gege bi eni ti n gbadura eni ti o je akikanju o n fe ba o jagun o fe ba ebi re jagun o ri wi pe bi o n ba le yo kele kele wa lati fun o ni eko eke bi o n ba le pa orun bi o n ba le yi olokan pada wi pe adura re ko ni gba mo wi pe o ni mo olorun mo wi pe jesu kristi papa ko ni je olugbala fun omo eni a fi so wi pe ki a kiye sara nitori wi pe awon alala ti ma n wa awon eke woli ti ma n wa awon alakatakiti ti ma n wa awon ti o ma so pe won ni ohun kan imo ijile ti ma n wa awon ta ma so fun a wi pe won ni ogbon kan ti o tayo ti bibeli nitori pe iwe kan ti o je o ye ko je ara bibeli sugbon ti o ti sonu awon ti ri iwe na he nitori be wa si bi kokokan ki won ki o le ko leko oni ki o sora o wi pe won fe di oni igbekun won fe ko lo si oko eru won fe mu lo si inu isiro won fe so di eni ti a o parun nihi ni Paul apostle ni o tin je ki o ye awon eniyan won yi pe eko eke o ma din ni igbekun ni eko eke o ma so ni di alailagbara eko eke o ma pa ina emi wa o ma parun eko eke o ma ra wa niye eko eke o ma je ki a koju wa si orun ale eko eke o ma yi wa lokan pada kuro lati ma tele jesu a ma di eni ti ara niye ti a tele esu laimo ki se ninu kolose kan nikan le ati kilo fun wa ninu bibeli lati n kilo fun wa wi pe ewu popo lo wa ninu ki a ma tele awon oli eke iwo ti o je wi pe bi o tile n wa si eko bibeli ti o n wa si ile ise wa sibe sibe awon woli eke ni korikosun re awon woli eke ni won ko leko o tun ma n gba awon iwe miran lati ibo miran o fe ki a di oni igbekun lo si oko eru sora ewo wa nibe o ye ki a wo Jeremiah ori kokandinlogbon Jeremiah ori kokandinlogbon ese ikejo nitori bayi le oluwa awon omogun ni oluwa awon omogun wi nitori bayi le oluwa awon omogun olorun israeli wi pe e ma se je ki awon woli yin ti o wa laarin yin ati awon alaposhe yin ton yi je ki e ma se feti si ala yin ti eyin nla nitori ese ikesan won so asotele ike fun yin le oruko mi emi ko ran won li olowa wi awon jeun jeun woli won po kaakiri won fe gba owo ti oni won fe gba aso ti o wa ninu apoti re won fe gba iwon ba die ti olorun ti fi bukun o nitori be nitori jeun jeun won wa won ni olorun ni o ran won si o won ma lu ago tabi won ma so we pe awon gba awe ni awon o ti eronu ti e sugbon bi won tin gba awe ti won duro ni waju oluwa ni olorun ran awon si o we pe boya ojo fe ro ni o boya ina njo ni boya ikankan lo fe sele ni won wa kilo fun o bi won ba si tin kilo tan ni won ma so pe sugbon o to ba le se etutu to ba le mu owo die wa to ba le se bayi ta ba se eto fun o ko si eto miran gbogbo eto gbogbo irobo ni Jesu Christ ti pari lori ige agbelebo eyi ni olorun so fun wa wi pe emi ko ran won o awon alala awon alasotele awon alaposhe awon woli eke oni nitori won so asotele eke fun yin le oruko mi emi ko ran won li olowa wi nitori be o ye ki asora bi won ba to wa wa pelu asotele pelu iran bi won ba so to wa wa pelu isipaya tabi onkon ti baje we pe olorun ko lo ran won nitori jeun jeun won wowo kakiri ni won fi to yin wa ninu Romu ori kerin dilogun Romu ori kerin dilogun lati ese iketa dilogun ara emi si beyin e ma so awon tin se iyapa ati awon tin mu ohun ikose wa lodi si eko ti eyin ko e si kuro ni iso won o mo ti o je wi pe ki a kuro ni iso eniyan bi abawa loja ti a ri wi pe enikan wa ninu iso pelu wa wi pe bi a se ntaja papo bi a ti nsoro ti a fe taja ni eni yi ni o nle awon onibara wa sa bi abaje eni ti o gbon a o se iso ti wa loto eyi ni Paul apostle so fun a wi pe o mo wi pe o n gbiyanju lati de ijoba orun o si n ri eni to fe ko ni eko eke ti o fe gba ire re ti o fe gba sonu ti o fe gba alaafia ti olorun ti fun o ti o fe gba sonu igbala ayebaye igbala kuro ninu ase eti oni nigba ti a we onu kuro ninu eje Jesu eni yi o n fe gba igbala sonu lowo re e si jo wa ninu isokan na e je eni ti ma soro gege bi ore ti ma fi kulukun tele tele o ni sora ki e kuro ni iso won ye ki a ka le kan si mu gbadura we pe ki olorun emi ki o ko awon nkan won yi si tabili o kan aya wa ki a le sa fun eko eke ki a le sa fun awon woli eke ki eni keni ki o ma se gba ire ayeraye lowo wa o ni ara emi si beyin e ma so awon tin se iyapa ati awon tin mu ohun ikose wa lodi si eko ti eyin ti ko o ye ki a beere lowo wa eko wo ni ati ko ati ko eko igbala ninu Jesu Christi nikan soso wo odo agutan olorun eni ti o ko ese aye lo bi enikeni ba wa nigba na ti o so fun awe pe oruko Jesu eje Jesu irobo Jesu tabi iku Jesu Christi lori igi agbelebo ko to fun igbala wa o ni ke a ma sa fun won eko wo la tun ti ko ati ko wi pe bi a ba wa ninu Christi a di eda titun wi pe ohun atijo ipe ti a ma nse ki a to di onigbagbo ibura ti a ma bu ki a to di onigbagbo ikunsinu ati odi ti a ma yan ki a to di onigbagbo ati ole ti a ma ja ki a to di onigbagbo ife okunrin bara eni je ti a ma nse ki a to di onigbagbo o ni bi enikeni ba wa ninu Christi o di eda titun awon ohun atijo iwa irin atijo wonyi won ti koja lo kiyesi won di titun oni ka sora o bi enikeni ba mu ohun ikose wa lodi si eko ti eyin ti ko a ko ha ti ko wa nipa ti isodi mimo a ko a ti ko nipa agbara emi mimo fun awon ti asodi mimo tabi kini ke a tun ma so nipa eko wi pe ko dara ki onigbagbo ki o je eni ti ko birin jo tabi ki obirin ki o je okunrin kan kokunu cupboard ke ma si lati ile de ile ako ati ko wi pe okunrin kan aya kan asit ko nipa eko atunse oni ke asora ke ma je eni tin ka akiri ke ma je eni ti an pi apepe eko keko gbakiri oni ke akuro ni iso awon eniyan be mo gbadura wi pe gege bi olorun tin kilo fun wa wi pe a o je eni tin gboran bi asitin gboran ibukun ti o wa ninu igboran yo je ti wa ni oruko Jesu. Eje ki a wo Heberu ori ketala ese ikesan Heberu ori ketala ese ikesan e ma se je ki a fi oniruru ati eko ajeji gba yin kiri nitori o dara ki a mu yin li okan le nipa ore ofe ki se nipa ounje ninu eyi ti awon ti o ti rin ninu won ko li ere oro die to fun eni ti o fe gboran awon bibeli ese bibeli ti a ka won yi o je ohun ti o ye eni ti o ni emi olorun o je eni ti o ye eni ti o ni igbala awon ojiyan won pa ara won run ni awon to ma jiyan oro olorun wi pe se o je wi pe deeper life nikan ni a ti le ko eko oro olorun se o je pe awon elomiran ti o nka bibeli se o je wi pe awon na o ni imo bibeli ni awa ki jiyan eko oro olorun ni a ma nko awon eniyan a si nfe se olore oni a fi soro olorun fun o si ri wi pe inu bibeli ni a ti nka wi pe bi a ba je eni ti o feran olorun bi a ba je eni ti o fe tele olorun bi a ba je eni ti o fe gboran eni ti o fe fi orun sere je leyin aye buburu yi wi pe ki a sora ki a ma kiye sara ki eni keni ki o ma se fi imo ati etan asan de wa ni igbekun gege bi itan eniyan gege bi ipilese eko ti aye eko aye wa ti ki se bi ti Kristi. E je ki a pada si Kolose ori keji ese ikesan ati ese ikewa ki a wo idakoro ti a ni fun okan wa ninu Kolose ori keji ese ikesan ati ese ikewa nitori pe ninu re ni ninu Kristi ni gbogbo ekun iwa olorun gbe li ara iyara ninu Kristi oluwa wa olugbala wa oluso agutan wa ninu re ni gbogbo ekun iwa olorun gbe li ara iyara ese ikewa a si ti se yin ni kikun ninu re eni ti se ori fun gbogbo ijoba ati agbara pipe ati ekun Kristi ni o duro gege bi idakoro fun okan wa dipo ki a ma fi ikolu kogba ero awon ti okan won ti koruru gba won soke sodo o ye ki awon onigbagbo simi ki won ki o si gbekele Jesu Kristi patapata ninu Kristi ni gbogbo ekun iwa olorun gbe li ara iyara ye ki o ye owe pe nigbati eniyan sobo nigbati Adamu ati Eva sobo ni ogba Edeni eniyan sobo kuro ninu ipo pipe ti olorun da si o si sobo si ipo aipe eyi ti o ba ni ninu je gidigidi eniyan je alaipe nipa ti emi nipa ti iwa bi olorun ati nipa ti ogbon ati oye gege bi eniyan ti sobo ni ogba Edeni lese kese ni Adamu ati Eva di alaipe ati awon omo ti a nbi nipase won ni won di alaipe ati awa paapaa ki a to mo Kristi le a di alaipe alaipe nipa ti emi alaipe nipa iwa bi olorun alaipe nipa ogbon ati oye sugbon ninu Kristi ati nipase Kristi ni ati ni igbala kikun oun lo so wa di pepe o fun ni idariji pepe o fun ni alaafia pepe o fun ni ekunrere ore ofe re o fun ni ife pipe ati agbara kikun ati ogbon ati ohun gbogbo lati le je ki aye ti isinsiyi ati ayeraye ki o ni ere fun wa je ki a wo ninu Kolose ori keji ese keta. inú ẹni tí a fi gbogbo ìṣúra ọgbọ́n àti ìmọ̀ pamọ́ sí, ó ní bí a bá ń fẹ́ ní ọgbọ́n, a sì ń fẹ́ ní ìmọ̀, ìmọ̀ tó lè ṣe wá láǹfààní ní ayé yìí àti ní ayé tí ń bọ̀ nínú Kristi ni a ti lè rí. Kí a má ṣe fetí sí àwọn tí ó ń sọ wípé ọgbọ́n kan wà tí ó tún tayọ̀ tó wà nínú Bíbélì. Kí a má ṣe fetí sí àwọn atanijẹ akóniṣìnà tí wọ́n máa ń sọ wípé ó ṣeéṣe ní ibi ipò òkú tàbí ní ibi tí wọ́n ń sìnkú sí, ibẹ̀ ni wọ́n tún ń lọ lóru láti lè ní ọgbọ́n kan tí ó farasin tàbí tí ó farapamọ́. Òní rárá nínú Kristi ni gbogbo ìṣúra ọgbọ́n àti ìmọ̀ ni a fi pamọ́ sí. Ó ní kí a má tún rí ẹni tí ó ń lọ sí òkè òkun tàbí ẹni tí ó ń lọ sí aginjù tàbí ẹni tí ó ń lọ sí ìdí igi tàbí sí ìdí òrìṣà tí ó ń wá ọgbọ́n láti lè gbé ìgbésí ayé kan tí ó rò pé ó dára. Ó ní rárá nínú Kristi ni a fi gbogbo ìṣúra ọgbọ́n àti ìmọ̀ pamọ́ sí, wípé bí a bá ti ní Kristi àti ní ohun gbogbo. Nínú Kolose orí kìíní ẹsẹ̀ ìkọkàndínlógún, Kolose orí kìíní ẹsẹ̀ ìkọkàndínlógún, nítorí dídùn inú bàbá ni pé kí ẹ̀kún gbogbo lè máa gbé inú rẹ̀. Dídùn inú bàbá wa tí ń bẹ lé ọ̀run ni wípé ẹ̀kún ohun gbogbo ní ti ìdáríjì, ní ti àlàáfíà, ní ti ìgbàlà, ní ti ìṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀, ní ti ìfẹ́, ní ti orí ọ̀fẹ́, ní ti agbára tàbí ọgbọ́n tàbí ohunkóhun tí a nílò láti lè gbé ìgbésí ayé tí ó tẹ Ọlọ́run lọ́rùn. Ó ní dídùn inú bàbá ni wípé kí ẹ̀kún ohun dáradára gbogbo kí ó lè máa gbé inú rẹ̀. Kí a tó lọ sí orí ẹ̀kún wa láti gbàdúrà, ẹ jẹ́ kí a wo Pétérù kejì orí kìíní. Pétérù kejì orí kìíní ẹsẹ̀ ìkẹta àti ẹsẹ̀ ìkẹrin. Bí agbára rẹ̀, bí Ọlọ́run ti fún wa lé ohun gbogbo tí ṣe ti iyì àti ti ìwà bí Ọlọ́run nípa ìmọ̀, ẹni tí ó pè wá nípa ògo àti ọlá ńlá rẹ̀, ó ń sọ fún wa wípé gbogbo ohun tí ó jẹ mọ́ iyì àti tí ó jẹ mọ́ ìwà bí Ọlọ́run, ìwà mímọ́, ìwà òdodo, ìwà òtítọ́, ìwà fún ọmọlẹ́yìn Kristi, wípé gbogbo rẹ̀ pátápátá lè a ti fún wa nínú Ọlọ́run, nínú Kristi. Nínú ẹsẹ̀ ìkẹrin nípa èyí tí ó ti fi àwọn ìlérí rẹ̀ tí ó tóbi púpọ̀ tí ó sì ṣe iyebíye fún wa, pé nípa ìwọ̀nyí ni kí ẹ̀yin kí ó lè di alábàápín nínú ìwà Ọlọ́run nígbà tí ẹ̀yin bá ti yọ kúrò nínú ìbàjẹ́ tí ń bẹ nínú ayé nípa ìfẹ́kófẹ̀ẹ́. Ohun tí ọ̀rọ̀ Ọlọ́run yìí ń sọ fún wa ni wípé gbogbo ohun tí ó yẹ fún wa láti ní ìdáríjì ẹ̀ṣẹ̀, láti ní agbára lórí ẹ̀ṣẹ̀, láti gbé ìgbésí ayé ìwà mímọ́, láti gbé ìgbésí ayé tí ó tẹ Ọlọ́run, tí ó wu Ọlọ́run, wípé a fún wa nínú Kristi. Nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a tọ Ọlọ́run lọ. Bí a bá ti jẹ́ ẹni tí a múṣìnà nípa ẹ̀kọ́ èké, ẹ̀kọ́ òdì, nípa àṣà ayé àti nípa àwọn mìíràn tí kò ní lárí, ó yẹ kí a tọ Ọlọ́run lọ, kí a sọ fún un pé kí ó dáríjì wá, kí a sì ṣe ìpinnu, kí a sọ fún Ọlọ́run wípé a kò ní ṣìnà mọ́, wípé a kò ní tẹ̀lé ọ̀nà òkùnkùn mọ́. Bí ó bá jẹ́ ẹni tí ó ti ń tẹ̀lé wòlíì èké àti ẹ̀kọ́ èké, kí ó wá sọ̀dọ̀ Ọlọ́run, nítorí àwọn nǹkan wọ̀nyí yóò sọ di ẹni ìgbèkùn, a ó kó ọ lẹ́rú lọ. Bí o bá jókòó sínú ẹ̀kọ́ èké, nítorí bẹ́ẹ̀ jẹ́ kí a dá ọ ní ìdè, jẹ́ kí a gba ọkàn rẹ là, jẹ́ kí Ọlọ́run fúnra ara rẹ̀ kí ó fà kúrò nínú àwọn nǹkan wọ̀nyí, kí o jẹ́ ti Ọlọ́run lẹ́kùnrẹ́rẹ́, kí o sì mọ̀ wípé ìgbàlà ló ń fẹ́ ni, ìsọdimọ́ ló ń fẹ́ ni, agbára ẹ̀mí Ọlọ́run ló ń fẹ́ ni, ìwòsàn ló ń fẹ́ ni, tàbí ìdásílẹ̀ ìtúnisílẹ̀ ló ń fẹ́ ni, tàbí ọmọ ló ń fẹ́ láti jẹ́ kí ó jẹ́ ẹ̀bùkún fún ẹbí rẹ, tàbí o fẹ́ kí Ọlọ́run kí ó bùkún lọ́nà kan àbí lọ́nà mìíràn. Gbogbo nǹkan wọ̀nyí lè a ó ní bí a bá gbẹ́kẹ̀lé Jésù Kristì nìkan ṣoṣo, nítorí nínú rẹ̀ ni ẹ̀kún ìwà Ọlọ́run gbé lé ara ìyára. Ẹ jẹ́ kí a dìde dúró, kí a bá Ọlọ́run sọ̀rọ̀, kí a sọ fún Ọlọ́run wípé a ti kọ́ ẹ̀kọ́, a ti mọ̀ wípé ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì láti kí ẹ̀sára bí a ti ń kìlọ̀ fún wa. Ẹ jẹ́ kí a gbàdúrà, kí a sọ fún Ọlọ́run wípé a fẹ́ jẹ́ tirẹ̀. Ẹ jẹ́ kí a gbàdúrà, kí a sọ fún Ọlọ́run wípé a fẹ́ máa tẹ̀lé ìmọ̀ àti òtítọ́ tí ó wà nínú ìhìn rere. Ẹ jẹ́ kí a gbàdúrà, kí a sọ fún Ọlọ́run wípé gbogbo ẹ̀kọ́ èké, gbogbo ẹ̀kọ́ tí múni ṣìnà, gbogbo àwọn wòlíì èké, olùkọ́ni èké, àwọn ìwé èké, akọ̀wọ́nsílẹ̀, àfiwọ́nsílẹ̀, àjòwòníná, a sì ń fẹ́ tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run. Gbogbo nǹkan tó bá yàtọ̀ sí ẹ̀kọ́ ìhìn rere tí a ti kọ́ wa, a fẹ́ jù wọ́n sílẹ̀, a fẹ́ tẹ̀lé Ọlọ́run tímọ́tímọ́. Gbàdúrà, sọ fún Ọlọ́run bí ó bá jẹ́ aláìlera, bí ó bá jẹ́ ẹni tí a lè tètè yí lọ́kàn padà, sọ fún Ọlọ́run wípé òun fẹ́ dúró ṣinṣin, òun fẹ́ dúró nínú ẹ̀kọ́, òun fẹ́ dúró nínú ẹ̀kọ́ tí ó lè ṣe ọ́ pé ṣe ọ́ yẹ fún ìjọba Ọlọ́run. Bí ó bá gbàdúrà, tí ó gbẹ́kẹ̀lé Ọlọ́run, tí ó sinmi lé Ọlọ́run, bí ó tilẹ̀ jẹ́ aláìlágbára, yóò fi agbára fún ọ, yóò fi okun fún ọ, yóò lè jẹ́ kí o lè dúró ṣinṣin nínú ẹ̀kọ́ tí ó yè kooro.
1: Orí ìkẹta. Mose sì ń ṣọ agbo ẹran Jethro bàbá aya rẹ̀, àlùfáà Midiani. Ó sì da agbo ẹran náà lọ sí apá ẹ̀yìn ejò, ó sì de Horebu òkè Ọlọ́run. Áńgẹ́lì Olúwa sì farahàn ní àlò iná láti inú àárín ìgbẹ́. Òun sì wò sì kíyèsí, iná ń jó ìgbẹ́, ìgbẹ́ náà kò sí run. Mose sì wí pé, ǹjẹ́ èmi ó yí padà sí apá kan, èmi ó sì wo ìran ńlá yìí, èé ṣe tí ìgbẹ́ yìí kò run? Nígbà tí Olúwa rí pé ó yí padà sí apá kan láti wò ó, Ọlọ́run kọ sí i láti inú àárín ìgbẹ́ náà wá, ó sì wí pé,
2: Mose, Mose.
1: Òun sì dáhùn pé, èmi nìyí. Ó sì wí pé, má ṣe súnmọ́ ẹ̀yìn, bọ́ sálúbàtà rẹ kúrò ní ẹsẹ̀ rẹ, nítorí ibi tí ìwọ gbé dúró sí ni, ilẹ̀ mímọ́ ni. Ó sì wí pé, èmi ni Ọlọ́run bàbá rẹ, Ọlọ́run Ábráhámù, Ọlọ́run Ísáàkì àti Ọlọ́run Jákọ́bù. Ó sì sì pa ojú rẹ̀ mọ́, nítorí tí ó bẹ̀rù láti bojú wo Ọlọ́run. Olúwa sì wí pé, ní tòótọ́, èmi ti rí ìpọ́njú àwọn ènìyàn mi tí ó wà ní Íjíbítì, mo sì gbọ́ igbe wọn, nítorí àwọn akóniṣiṣẹ́ wọn.
3: Nítorí tí mo mọ ìbànújẹ́ wọn.
1: Èmi sì sọ̀kalẹ̀ wá láti gbà wọ́n lọ́wọ́ àwọn ará Íjíbítì, àti láti mú wọn gòkè ti ilẹ̀ náà wá sí ilẹ̀ rere àti ńlá, sí ilẹ̀ tí ń ṣàn fún wàrà àti fún oyin, sí ibi ti àwọn ará Kenani, àti ti àwọn Hiti, àti ti àwọn Amori, àti ti àwọn Perisi, àti ti àwọn Hipi, àti ti àwọn Jebusi. Ǹjẹ́ ní ìsinsìnyí, kíyèsí, ìgbé àwọn ọmọ Ísírẹ́lì dé ọ̀dọ̀ mi. Èmi sì ti rí pẹ̀lú wàhálà tí àwọn ọba Íjíbítì ń wàhálà wọn. Nítorí náà, wá ní ìsinsìnyí, èmi ó sì rán ọ sí Farao, kí ìwọ kí o lè mú àwọn ènìyàn mi, àwọn ọmọ Ísírẹ́lì láti Íjíbítì jáde wá. Ó sì sì wí fún Ọlọ́run pé, ta ni èmi tí èmi ó fi tọ Farao lọ, àti tí èmi ó fi lè mú àwọn ọmọ Ísírẹ́lì jáde láti Íjíbítì wá? Ó sì wí pé, ní tòótọ́, èmi ó wà pẹ̀lú rẹ, èyí ni yóò sì ṣe àmì fún ọ pé èmi ni ó rán ọ. Nígbà tí ìwọ bá mú àwọn ènìyàn náà láti Íjíbítì jáde wá, ẹ̀yin ó sin Ọlọ́run lórí òkè yìí. Mose sì wí fún Ọlọ́run pé, kíyèsí, nígbà tí mo bá dé ọ̀dọ̀ àwọn ọmọ Ísírẹ́lì, tí èmi ó sì wí fún wọn pé, Ọlọ́run àwọn bàbá yín ni ó rán mi sí yín, tí wọn ó sì bí mi pé orúkọ rẹ̀, kí ni èmi ó wí fún wọn? Ọlọ́run sì wí fún Mose pé, èmi ni ẹni tí ó wà. Ó sì wí pé, báyìí ni kí o wí fún àwọn ọmọ Ísírẹ́lì pé, èmi ni ó rán mi sí yín. Ọlọ́run sì wí fún Mose pẹ̀lú pé, báyìí ni kí ìwọ kí o wí fún àwọn ọmọ Ísírẹ́lì, Olúwa Ọlọ́run àwọn bàbá yín, Ọlọ́run Ábráhámù, Ọlọ́run Ísáàkì àti Ọlọ́run Jákọ́bù ni ó rán mi sí yín. Èyí ni orúkọ mi títí láé, èyí sì ni ìrántí mi láti ìrandíran. Lọ kí o sì kó àwọn àgbà Ísírẹ́lì jọ, kí o sì wí fún wọn pé, Olúwa Ọlọ́run àwọn bàbá yín, Ọlọ́run Ábráhámù, ti Ísáàkì àti ti Jákọ́bù ni ó farahàn mi wípé, lóòótọ́ ni mo ti bẹ̀yìn wò, mo sì ti rí ohun tí a ń ṣe sí yín ní Íjíbítì. Èmi sì ti wípé, èmi ó mú yín gòkè jáde nínú ìpọ́njú Íjíbítì sí ilẹ̀ àwọn ará Kenani, àti ti àwọn Hiti, àti ti àwọn Amori, àti ti àwọn Perisi, àti ti àwọn Hipi, àti ti àwọn Jebusi sí ilẹ̀ tí ń ṣàn fún wàrà àti fún oyin. Wọ́n ó sì fetí sí ohùn rẹ, ìwọ ó sì wá, ìwọ àti àwọn àgbà Ísírẹ́lì sọ́dọ̀ ọba Íjíbítì, ẹ̀yin ó sì wí fún un pé, Olúwa Ọlọ́run àwọn Héberu pàdé wa, jẹ́ kí a lọ ní ìsinsìnyí, àwa bẹ ọ́ ní ìrìn ijọ́ mẹ́ta sí ijù, kí àwa kí ó lè rúbọ sí Olúwa Ọlọ́run wa. Èmi sì mọ̀ pé ọba Íjíbítì kì yóò jẹ́ kí ẹ̀yin kí ó lọ, ki ti le se nipa owo agbara emi o si nowo mi emi o si fi ise iyanu mi gbogbo ko lu Egypt ti emi o se laarin re leyin yi ni ohun to jowo yin lowo lo emi o si fi oju rere fun awon eniyan yi ni oju awon ara Egypt yo si se nigba ti eyin o lo eyin ki yo lo ni ofo olukuluku obirin ni yo si bere ohun elo fadaka ati ohun elo wura ati aso lowo aladugbo re ati lowo eni ti o nse atipo ninu ile re eyin o si fi won si ara awon omokunrin yin ati si ara awon omobirin yin eyin o si ko eru awon ara Egypt.
4: DCLM Radio, your spiritual welfare is our concern.
5: Bi abari eni keni ti o ni ibere ani anfani lati fi han nipa gbegbe owo wa soke laarin awon odo se ani ibere arakunrin ti o nawo soke ni
6: ekaro sa
5: ekaro
6: ni ozo ya ko wa nipa asotele nipa idajo awon lai sirudo gege bi christian mo fe bere nitori pe o ma je nkan to ma nporu nigba mi to je ke abagbase nigba ta bagbase gege bi ise wa ma fun wa ni wahala gidi gan ise refrigerator air condition no ma fun wa wahala gidi gan te bi pe to ba di pe ati ise yen ton ni shop to je pe ise ide n sise dada igba ta ba gbe lo sile won customer ise yi ko to ba ri be ko ni sise to je pe awon ise o de ma fun wa wahala gan gidi to je pe ati mo oran ta le baṣe awon ise yi won an bere nitori pe igba mi gan tori wahala yi a ma fi owo le awon materials ta ma ra yan ma fowo le to bi pe to ba di ko wa ni problem leyin yen a lo gbe ise yen awa sese lo se owo ti a gba yen a fi lo sise yen so ibe yen o ye mi mu te ba le ran mi lowo ke to ba bi a se le ma sise yen to je pe ko fi ni a fi le ma se ododo ninu awon ise ti a n se
5: bawo ni ibere ti e n bere bawo lo se jemo ohun ti a ko loni
6: ehun to fi jemo ohun ti a ko loni ninu iwe abakuku yen ori keji yen taba wo ezekeson yen ni ezekeson oni egbe ni fun awon eni ti nje ere ajekuje si ile re ki o le ki o ba le gba ite re ki ibi giga ki o le ba gba sile kuro lowo ibi so ibi ti mi mo ti mu bere mi jade ni pe ere ajekuje to le pe awa nsise ba se nsise gege bo ran olorun won so fun wa pe an lati ma so to ṣùgbọ́n ibi èrè àjẹkújẹ yẹn gẹ́gẹ́ bí iṣẹ́ owó yẹn fún àwọn wàhálà a máa ń fi owó lé débi pé tígbà tíṣẹ́ yẹn bá ní wàhálà tán so owó tí a fi lé a fi máa yanjú iṣẹ́ yẹn so ibẹ̀ yẹn kò yé mi pẹ̀lú ibi tí mo kà yìí.
5: Ẹ ṣe púpọ̀ nínú Habakkuk orí kejì ẹsẹ̀ ìkẹsàn-án egbé ni fún ẹni tí ń jẹ èrè ìjẹkújẹ sí ilé rẹ̀ kí o lè bá gbé ìtẹ́ rẹ̀ ka ibi gíga ki o le ba gba sile kuro lowo ibi ohun ti a n so nihin ni awon ti o fi owo to poju owo goboyi le ohun ise ti won se to je wipe ere ti won je o koja ise ti won se eyi ni oro olohun je ki o ye wa wipe iru awon eniyan be won re awon elomiran je lati gba owo owo won sugbon ise ti won se fun won ko to owo ti won gba lowo won o so fun awe pe iru awon eniyan be ti won fe di olowo ojiji won fe di olowo losan kan oro kan oni idajo olorun o wa lori awon eniyan be bi o ba wo owe ori ikokanla ese ikini owe ori ikokanla ese ikini osuwon ike irirani loju olowa ṣùgbọ́n òṣùwọ̀n òtítọ́ ni dídùn inú rẹ̀ bí a bá ń fẹ́ ṣe iṣẹ́ ó yẹ kí a jẹ́ ẹni tí ó ń ṣe iṣẹ́ wa pẹ̀lú ọgbọ́n pẹ̀lú ètò pẹ̀lú ìmòye lórí ohun tí a ń ṣe bí o bá rí i wípé o fẹ́ tún ẹ̀rọ ṣe ó sì mọ̀ wípé ohun tó rà bí o bá jẹ́ ojúlówó irinṣẹ́ tó rà láti fi dípò àwọn nǹkan tó bàjẹ́ nínú ẹ̀rọ ṣé o mọ̀ wípé àwọn àyídáyidà àwọn pàǹda wọ́n pọ̀ nígboro bí ó bá jẹ́ wípé ojúlówó ló fẹ́ rà o mọ̀ wípé oye tí ó ra ojúlówó yìí ó yàtọ̀ sí àwọn ìdá àwọn nǹkan tí wọ́n ti dà nitori be o fi owo ti o ye lori ise to nse ki o ba le ni ere nitori wo pe eni to nsise o fe jere a o so wi pe ki a ma jere ise ta nse ere je ku je ti a fe di olowo ojiji oni olorun so fun a we pe ko to nitori be bi o ba ri o pe ninu ise to nse ere to nje o je ere ti o mo niwon eyi o ba wi idajo olorun ko si si nbe se o ti ye ara kunrin
6: ben o ye mi sir
5: aha laarin awa agba se ani ibere arabirin e se ke
7: e
5: ka ro
7: yes ibere mi wa lati ibi kika wa nipa wi pe egbe ni fun eni ti o fi ohun mimu fun aladugbo re ti o si fi oti lile fun ti o si je ki o mu amu para pelu ki iwo ba le wo ihoho won ejo ibere mi wa lati pe mo ni eni to nta oti igba ki igba tin ba wa su fun lati yi pada ati lati se owo miran nkan to ma nfi ye mi ni wi pe se awon to nse oti yen sa ti lo wa su fun won na won ti gba iwasu won se oti yen mo ejo iru ara wo mo le ba so ko to di pe fi ona egbe yi sile
5: bina ba joni je omo eni tara ni la kogbon nitori be ohun ti a nso fun ni wo pe ohun nilo igbala nito to ni awon ti won se oti won nilo igbala won si nilo ore ofe olorun eni kookan lo ye ko ronu po ada nito to ni awon wonye won nilo ronu po ada ohun paapa ti en po asu si o ye ki o na ki o ronu po ada ṣugbọn ki o ma deja ki o ma so wi pe bi o ba ye ki ronu po ada awon to nse oti na nko a o so fun wi pe igbala ti e lo je logun nitori be eni ti o ba nse bi ki a ti so fun ninu oro olorun wi pe ohun ti o nse ko bojumo tabi ko dara ohun ni o ye ki o ronu po ada nitori be ohun to ye ki e se ni wi pe ki e ma gbadura fun ki e si ma te mo leti wi pe bi idajo yi o ba de yo de fun eni kookan olukuluku eni kookan ni yo si jihin ara re ni waju olorun nitori be ko ye fun iru eni be ki o ma so wi pe nitoto mo je elese awon miran na ti won je elese nko ninu iwe romu ni ati ri ohun ti olorun so fun wa wi pe eni kookan wa ni yo jihin ara re ni iwaju olorun nitori be o ye ki iru eni be ki o fun ara re ki o ronu po ada bi o ba si ronu po ada agbere olorun je wo pe olorun yo dariji ohun paapa yo ni igbala ni ekunrere bi on ba ni igbala ohun a je ikan ninu awon ti o je alore tabi ajinrere ti o sese ki o lo waasu fun awon ti won gbe oti fun sugbon ki ohun ki o kokko gbe igbese akoko ki o ronu po ada arabirin so ti ye yin
7: o ye mi ese sa
5: ese popo arakunrin ti o wa nbe
8: e taro sa
5: e karo
8: ibere mi sa ni pe nigbati won ko wa ni ekan yen won menuba noti ati nipa bi awon omo noti bi an se fun noti ni oti mu ti o ti je pe won pe won fi ni oyun banu je fun baba won ibere mi wa ni pe se noti yi se ebi re ni abi nipa afi oro olorun ko awon omo re abi awon omo noti eni wa fa da fa nkan yi lati ibere tori pe ta ba wo noti a ri pe o duro di ninu aiko re ninu ba se ka lati bere a ri pe noti o fi ara mo apere o gbe o nguwa gege bi o ko apere die lodo abraham nje awon omo re ni ope ko ni abi ko fi eko oro olorun ko won jile jile debi pe won fi wuru iwa bayi
5: Lot ti koja lo awon omo e ti koja lo e to wa so nsin se iyen mu won kuro ninu boya orun rere tabi orun apadi ti eni kokan wa onkon to wo ke a so nisinsin se o yi ipo won pada lohun arakunrin
8: rara sir
5: aha nitori be ki a ma ma bere ibere ti o wo lo e to kan wa ni we pe awa ti a n gbe igbesi aye wa nisinsin yi kini ohun ti o ye ki a se ki olorun fun ara re ko fun wa ni eti igbo ati aya igbase ki a ju ti loti ati awon omo e ti won ti koja lo si ayeraye nitori pe ibi ti igi ba wo si ibe ni o ra si ibi ti won wa nisisin ko si atunse fun won awa ti a ni atunse lo ye ka bi olorun wi pe ati ri ara wa gege bi ati ri a si n bi olorun fun anu re ati fun ori ofe re ki aju ti awon ti o ti koja ki aju sile ki a kara maisi ki igbala ti wa arakunrin soye yin
9: oye mi
5: e je adi dedo lati gbadura nje eni kokan wa ti ati gbo nipa idajo olorun loni ni bo la o ti lo aye raye ki a fi awon to ti koja sile ki a fi lochi awon omo re tabi noah tabi awon elomiran tabi dafidi tabi abrahamu ki a fi won sile ki a ronu oro tara wa nje ati ni igbala nje ati kepe olowa nje aje ti olorun nje ati ronu ko ada nje mi olorun sakoso igbesi aye wa

0: Ẹ jẹ́ kí a gbàdúrà.
1: Ọlọ́run aláàánú, a dúpẹ́ fún ìpè tó ní ìbùkún tẹ́ ń pè wá wípé kí a wá sọ́dọ̀ Jésù, kí a gbàgbọ́, kí a ba lè wo Jésù, kí a sì ní ìyè. À ń bẹ̀ yín wípé lónìí ẹ ó fún ẹnìkọ̀ọ̀kan wa ní oore ọ̀fẹ́ láti wo Jésù, kí a sì ní ìyè àti ìgbàlà lórúkọ Jésù. A bẹ̀ yín wípé ẹnìkọ̀ọ̀kan wa tí ó wá sí yín lónìí a ó rí ìbùkún yín gbà. A ò ní wá kí a padà lọ sí ilé ọwọ́ òfo. Ẹ bá wa sọ̀rọ̀, ẹ jẹ́ kí a gbọ́, kí a sì gbà, kí a sì jogún ìbùkún àwọn ọmọ Ọlọ́run. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ lórúkọ Jésù Kristì Olúwa wa. Nínú Jòhánù orí kẹta ni a ti ń wo ẹsẹ̀ ìkẹrìndínlógún. Jòhánù orí kẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún. Ó ní nítorí Ọlọ́run fi aráyé tó bẹ́ẹ̀ gẹ́, tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni, kí ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́ má ba ṣègbé, ṣùgbọ́n kí ó lè ní ìyè àìnípẹ̀kun. Lónìí ohun tí a ń sọ̀rọ̀ lé lórí ni ìfẹ́ aláìlẹ́gbẹ́ tó fún wa ní ìyè àìnípẹ̀kun. Ìfẹ́ aláìlẹ́gbẹ́ tó fún wa ní ìyè àìnípẹ̀kun. Níhìn-ín ni a ti rí ìfẹ́ Ọlọ́run. Ìfẹ́ tí a ń sọ fún wa wípé Ọlọ́run fẹ́ wa tó bẹ́ẹ̀ gẹ́, tí ó fi fún wa ní ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo, kí ó kó fún wa lórí igi àgbélébùú, kí ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀, kí a ba lè ní ìdáríjì, kí a lè ní ìgbàlà àti ìyè àìnípẹ̀kun. Ó ní kí ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́, kí ó má ba ṣègbè, ṣùgbọ́n kí ó ní ìyè tí kò nípẹ̀kun. Kí a wo ọ̀rọ̀ yìí dáradára wípé ó ní ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́, kí ó ba lè ní ìyè. Èyí ń sọ fún wa wípé lóòótọ́ ni Jésù kó fún ẹnìkọ̀ọ̀kan wa. Lóòótọ́ ni Ọlọ́run ti fi ìfẹ́ rẹ̀ hàn sí wa. Ṣùgbọ́n ó dúró lórí wípé bí a bá gbàgbọ́, ni àǹfààní iyebíye yìí ni ó lè jẹ́ ti ẹnìkọ̀ọ̀kan wa. Ìfẹ́ Ọlọ́run nípasẹ̀ Jésù Kristì ni ohun tó ṣe iyebíye jù fún ẹnìkọ̀ọ̀kan wa nínú ayé yìí. Nípa ìfẹ́ yìí ni ìgbàlà fi ń jẹ́ tiwa. Nípa ìfẹ́ yìí ni a fi ń ní ìyè àìnípẹ̀kun. Ìfẹ́ yìí náà ló ń pèsè ibùgbé ayérayé fún ẹnìkọ̀ọ̀kan wa Lọ́run. Ọlọ́run fẹ́ràn wa púpọ̀, ṣùgbọ́n kí àǹfààní yìí èyí tí a ń sọ nípa ìfẹ́ kí ó tó lè jẹ́ tiwa, a ní láti ronú pọ̀dà, kí a gba Jésù gbọ́, kí a sì fún ìfẹ́ náà láàyè nínú wa. Bí a bá kọ ìfẹ́ náà, a ó pàdánù ìyè àti ìbùkún ayérayé. Nínú Rómù orí karùn-ún ni a ti ń ka ẹsẹ̀ ìkẹjọ àti ẹsẹ̀ ìkọkànlélógún. Rómù orí karùn-ún ẹsẹ̀ ìkẹjọ, ó ń tẹnu mọ́ fún wa wípé Ọlọ́run fẹ́ wa. Nípa ìfẹ́ yìí ni a fi ní ìdáríjì àti ìgbàlà. Ó ní ṣùgbọ́n Ọlọ́run fi ìfẹ́ òun pàápàá sí wa hàn ní èyí pé nígbà tí àwa jẹ́ ẹlẹ́ṣẹ̀, Kristì kú fún wa. Ó sọ fún wa wípé nígbà tí a jẹ́ ẹlẹ́ṣẹ̀, nígbà tí ó dàbí ẹni wípé a kò lè ran ara wa lọ́wọ́, tí iṣẹ́ ọwọ́ wa tí kò jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa, ni Ọlọ́run fún ara rẹ̀ ni ó la ọ̀nà ìgbàlà fún ẹnìkọ̀ọ̀kan wa wípé bí a bá sáà ti lè gbàgbọ́, ìgbàlà ìyè ayérayé ìyè àìnípẹ̀kun yóò jẹ́ tiwa. Nínú ẹsẹ̀ ìkọkànlélógún pé gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ ti jọba nípa ikú, bẹ́ẹ̀ ni kí oore ọ̀fẹ́ sì lè jọba nípa òdodo títí ìyè àìnípẹ̀kun nípasẹ̀ Jésù Kristì Olúwa wa. Ó yé gbogbo àwa tí a ń ka Bíbélì, tí a sì gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́ wípé ìyè yóò jẹ́ tiwa bí a bá gbàgbọ́, àti wípé ìfẹ́ yìí a fi fẹ́ ẹnìkọ̀ọ̀kan wa, wípé Ọlọ́run fi ìfẹ́ rẹ̀ sórí ẹnìkọ̀ọ̀kan. Lónìí bí a ti ń wo ìfẹ́ aláìlẹ́gbẹ́ yìí tí ó fún wa ní ìyè àìnípẹ̀kun, a ó pín ẹ̀kọ́ wa tàbí ìwàásù yìí sí ipa mẹ́ta. Ìkíní, ìbànújẹ́ ayérayé nítorí àìnáání ìfẹ́ Kristì. Nítòótọ́ ni Kristì fẹ́ràn wa. Nítòótọ́ ni Kristì kú fún ẹnìkọ̀ọ̀kan wọ ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tí ó kó ẹ̀ṣẹ̀ aráyé lọ. Ṣùgbọ́n kí a mọ̀ wípé bí a má ṣe aláìnáání ìfẹ́ Kristì yìí, ìbànújẹ́ ayérayé, ìdààmú ayérayé àti ìpọ́njú ayérayé ni ó jẹ́ ti irú ẹni bẹ́ẹ̀. Ìkejì, ìyè àìnípẹ̀kun nípasẹ̀ ìfẹ́ Kristì. iye ainipekun nipase ife Kristi. Iketa ife atokanwa si Olorun nitori Kristi. Ife atokanwa si Olorun nitori Kristi. Ke lo si ipa akoko ibanuje ayeraye nitori ainani ife Kristi. Ki oye wa fun pe nikokan wa wi pe Jesu Kristi feran wa Olorun feran enikokan wa ke ma se ri enikeni ti o nso wi pe boya ife Olorun ko san de odo o tabi ife Olorun ko de ibi ile ohun ninu Marko ori ikewa Marko ori kewa ni ati nka itan ogbe nikan nibe lati ese iketa din logun oni bi o si ti n jade bo si ona enikan sare to wa o si kunle fun o bi lere we pe oloko ni rere kili emi o se ti emi o fi le jogun iye aini pekan nihi ni ari we pe ohun to dun ogbe ni lokan ni we pe o mo we pe aye yi ki se awa ilo ati pe bi a ba kuro ninu aye yi ki se bi kan na ni gbogbo wa o lo wi pe awon kan won jogun iye aini pekan sugbon o se wa la nu we pe awon miran won jogun iya aini pekan iponju ayeraye eleyi ni o mu ki okunrin ki o ma bere we pe oloko ni rere o se se ki o ti ma gbo nipa Jesu o si ti wo igbesi aye re o si mo we pe o yato si awon oniwaasu ti won wa ni ayika o mo wi pe o se se fun oloko ni yi lati to ohun si ona ti o mu esun le iya ni pekan eni o fi n bere ibere to to o si n be lowo eni to to o wa si orisun iya ni pekan lati bere we pe kini n o se ti won le ni iye aini pekan Jesu ko fi fepo boyo o so fun ni gbangba wi pe o ni ohun ti o ni lati se ni ese ikokandinlogun iwo sa mo ofin ma se panshaga ma se paniyan ma se jale ma se jeri eke ma se renije bo fun baba ohun iya re eyi ni apa kini ohun ti Jesu so fun o ri wi pe nihi Jesu wo awon ofin mewa o so nipa eyi to je mo ti arakunrin wa sugbon o fi ti Olorun o fi si apa kan o fe ki okunrin yi o fe ki o gbe won yewo ni kokan o so fun ni ese ogun o si dahun o si we fun pe oloko ni gbogbo nkan won yi li emi tin kiyesi lati igba ewe emi wa ye ki o yo wi pe ohun ti an so nihi o je mo ojuse enikokan si aladugbo re sugbon o ku ojuse wa si Olorun ki a to le jogun iye ni pekan nitori ya ni lati fi Olorun pelu gbogbo okan wa pelu gbogbo agbara wa pelu gbogbo inu wa nihi nigbati Jesu wo ninu ese ikokan le logun nigba na ni Jesu si wo o feran re oye ko ye wa nigba na we pe bi o ti le je wo pe ko ti ni igbala bi o ti le je wo pe ko ti je alabapin ninu iye ni pekan sugbon Jesu wo o feran re o si wi fun pe ohun kan le oku oku lota ohun kan ti oni ki o se fi fun

òun pàápàá kò fẹ́ ṣe ohun tí yóò fún òun ní ìyẹ̀nípẹ̀kun. Ó wà lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa láti mọ̀ wípé lóòótọ́ ni a pèsè ìgbàlà fún wa, lóòótọ́ ni ìyẹ̀nípẹ̀kun ni ó jẹ́ ti ẹnìkọ̀ọ̀kan wa. Bí a bá gbàgbọ́, ṣùgbọ́n a ní ojúṣe tí a ní láti ṣe, a ní ìgbésẹ̀ tí a ní láti gbé, a ní ohun tí Ọlọ́run ń béèrè lọ́wọ́ wa kí ìpèsè tí Ọlọ́run ti pèsè sílẹ̀ kí ó tó lè jẹ́ ti ẹnìkọ̀ọ̀kan wa. Nínú Tìmọ́tíù kínní orí kejì ni Ọlọ́run ti jẹ́ kí ó yé wa wípé kò sí ojúsàájú lọ́dọ̀ Ọlọ́run, àti wípé kò sí wípé bóyá àyànmọ́ mi ni ò gba ìgbàlà, nítorí pé àṣìwí àṣìsọ ó wà láàrin àwa Yorùbá. Wọ́n máa ń rò wípé bóyá a ti yan àwọn kan sí ọ̀nà ìgbàlà, a sì yan àwọn mìíràn sí ọ̀nà ìparun. Ṣùgbọ́n bí o bá wo èdè wa, ẹnìkọ̀ọ̀kan wa ni ó ní agbára láti yàn. Èyí ni a fi ń pè wá ní ènìyàn. Ènìyàn ni ẹni tí yàn. Nítorí bẹ́ẹ̀, Ọlọ́run sọ wípé òun fi ìyè àti ikú, ìbùkún àti ègún síwájú ẹnìkọ̀ọ̀kan gẹ́gẹ́ bí ènìyàn, ẹni tí ó ní agbára láti yàn, gẹ́gẹ́ bí ènìyàn, ẹni tí ó ní ipá, tí ó ní òye, tí ó ní àǹfààní láti yàn. Ó ń sọ fún wa wípé kí a yan ìyè, kí ìyè ẹnìpẹ̀kun kí ó lè jẹ́ tiwa. Ó sọ fún wa nínú Tímọ́tíù kínní yìí orí kejì láti ẹsẹ̀ ìkẹta, nítorí èyí dára, ó sì ṣe ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run olùgbàlà wa, ẹni tí ó ń fẹ́ kí gbogbo ènìyàn ní ìgbàlà, kí wọ́n sì wá sí, kí wọ́n sì wá sínú ìmọ̀ òtítọ́. Ó yẹ kí ó yé wa nígbà náà wípé kò sí ẹni tí a kọ àyànmọ́ tàbí kádàrá ìgbé ayérayé mọ́ lára. Nínú Pétérù kejì nínú orí kẹta ẹsẹ̀ ìkẹsàn-án, Pétérù kejì orí kẹta ẹsẹ̀ ìkẹsàn-án, Olúwa kò fi ìlérí rẹ̀ jáfara bí àwọn ẹlòmíràn ìtì ka ìjáfara, ṣùgbọ́n ó mú sùúrù fún yín, nítorí kò fẹ́ kí ẹnikẹ́ni kí ó ṣègbé. Máa fi ojú inú ba lọ bí a ti ń kà á wípé kò fẹ́ kí ìwọ tí ó wà níhìn, kò fẹ́ kí ó ṣègbé. Àwọn ará ilé wa náà kò fẹ́ kí wọn kí ó ṣègbé, kò fẹ́ kí ẹnikẹ́ni kí ó ṣègbé bí kò ṣe pé, bí kò ṣe kí gbogbo ènìyàn kí ó wá sí ìrònúpọ̀ọ̀dà. Gẹ́gẹ́ bí mo ti sọ ṣáájú, àṣìṣe ńlá àti àṣìwí ni nígbà tí a bá ń wí pé kádàrá kò lábùyẹ̀. Nítorí wọ́n máa ń sọ fún wa wípé bóyá kì í ṣọmọ ọ̀gbàlà ni, bóyá wípé a kò kọ ìgbàlà mọ́ kádàrá rẹ̀. Àwọn mìíràn a máa sọ wípé àyànmọ́ ni kádàrá, tàbí wípé àyànmọ́ kò gbóògùn, tàbí àkúnlẹ̀yàn ni àdáyébá. Èyí ń sọ fún wa wípé àwọn ọ̀rọ̀ wọ̀nyí wọ́n jẹ́ àṣìpa òwe tó ń ṣi ogunlọ́gọ̀ àwọn ènìyàn lọ́nà, tí ó sì rán wọn lọ sí ọ̀run ìgbé. Nítorí ìwé mímọ́ jẹ́ kí ó yé wa wípé Ọlọ́run kò fẹ́ kí ẹnikẹ́ni kí ó ṣègbé. Nítorí náà, bí o bá ti ń lo èdè yìí tẹ́lẹ̀ wípé bóyá akọ orí búburú mọ́ tàbí akọ àṣetìmọ́, tàbí ó dàbí ẹni wípé ìgbàlà kò lè jẹ́ tirẹ̀, kí o mọ̀ wípé ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa wípé ẹnikẹ́ni tí ó bá ké pe orúkọ Olúwa, òun ni a ó gbàlà. Nínú Róòmù orí kẹwàá ẹsẹ̀ ìkẹtàlá, nítorí ẹnikẹ́ni ló wí o, ìbáṣe ọkùnrin, ìbáṣe obìnrin, ìbáṣe ọ̀dọ́, ìbáṣe àgbà tàbí arúgbó, ẹnikẹ́ni tí ó bá sáà pe orúkọ Olúwa lí a ó gbàlà. Bí ó bá sọ lẹ́ẹ̀kan ṣoṣo, ó yẹ kó tó, ṣùgbọ́n ó tún tẹnu mọ́ títí dé ìwé tí ó gbẹ̀yìn nínú Májẹ̀mú Titun, orí tí ó gbẹ̀yìn nínú Májẹ̀mú Titun, ìfihàn orí ìkejìlélógún ẹsẹ̀ ìkẹtàdínlógún, ìfihàn orí kejìlélógún àti ẹsẹ̀ ìkẹtàdínlógún, àti ẹ̀mí àti ìyàwó wípé máa bọ̀. Ó ń sọ fún wa wípé o lè wá sínú ìjọba Ọlọ́run, ó ní kí o máa bọ̀, àti ẹni tí ó gbọ́ kí ó wípé máa bọ̀, àti ẹni tí ó ń gbẹ́ngbẹ́ kí ó wá, ẹnikẹ́ni tí ó bá sì fẹ́ kí ó gba omi ìyè náà lọ́fẹ̀ẹ́, ẹnikẹ́ni tí ó bá sì fẹ́. Bí o bá wà níhìn lónìí tí o tí ní ìgbàlà, tí ó jẹ́ wípé o ti ń fò ní dọ́là, o sì kára máa sì kí ìyà nípẹ̀kun, o yẹ kó yọ wípé bí o bá nígbàlà, ọwọ́ ẹ ló wà, nítorí wípé Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́. Ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni pé ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́ kì yóò ṣègbé, ṣùgbọ́n yóò ní ìyè àìnípẹ̀kan. Ṣùgbọ́n ó yẹ kí a jẹ́ kí nǹkan kan kí ó yé wa nínú ọ̀rọ̀ Ọlọ́run wípé bí ó tilẹ̀ jẹ́ wípé Ọlọ́run fẹ́ràn wa, bí a bá ṣe aláìgbàgbọ́, bí a bá dákunlá, tàbí bí a bá ṣe aláìnáání ìgbàlà Ọlọ́run, ìyè àìnípẹ̀kan tàbí ìfẹ́ Ọlọ́run, ó ṣeéṣe.

Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ bí a ti péjọ lónìí, wípé a péjọ pọ̀ pẹ̀lú ayọ̀, pẹ̀lú inú dídùn, pẹ̀lú ìrètí wípé ohun gbogbo tí a ó béèrè lẹ ó ṣe fún wa. Nítorí àwa ni ẹ ti ṣe ní olóríire, tí ẹ ti fún wa ní àwọn ìlérí, ìlérí tí ò lè yẹ̀, ìlérí tí kì í tà sé. Wípé nígbàkúùgbà bóyá a ní wàhálà ni àbí a ní àwọn ìṣòro ìgbésí ayé wa, bí a bá ké pè yín pẹ̀lú ọkàn òtítọ́ àti pẹ̀lú ìgbàgbọ́ wípé ẹ ó gbọ́, a sì mọ̀ wípé ẹ ò tí ì dojú tì wá nígbà kankan rí. Láti ìgbà tí àwọn onígbàgbọ́ láti ayébáyé tí wọ́n ti ń ké pè yín, tí wọ́n ti ń ké pe orúkọ Jésù, láti ìgbà ilẹ̀ ti ń gbọ́ tiwọn, títí dòní olóòní yìí lẹ̀sìn ń gbọ́ tiwa bákan náà, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí la ti ń gbọ́, ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu, iṣẹ́ àmì tí ẹ ń ṣe. A dúpẹ́ ẹgbà pé àtìyìn wa. Èyí ni ó mú kí a wá pẹ̀lú ọkàn ìgbàgbọ́, pẹ̀lú ayọ̀, pẹ̀lú onídídùn àti ìrètí wípé lónìí pẹ̀lú bí a ó ti gbàdúrà wípé ẹ ó gbọ́ tiwa. Ẹ̀bẹ̀ àti àdúrà wa ni wípé ibikíbi tí àìsàn bá wà, ẹ bá wa lé wọn jáde. Ibikíbi tí àìní tàbí ìpọ́njú tí ó bá wà ní ìgbésí ayé ẹnì kọ̀ọ̀kan nínú wa, ẹ bá wa mú ọ kúrò lórúkọ Jésù. Ẹ ṣàánú fún àwọn ènìyàn yín, ẹ fún wọn ní ayọ̀ àti inú dídùn, kí àdúrà wọn kí ó gbà. A dúpẹ́ wípé ẹ ti gbọ́, lórúkọ Jésù Kristì Olúwa wa. Inú mi dùn láti rí wípé a tún péjọ lónìí sẹ́sẹ̀ àgbélébó ní iwájú Olúwa, kí a ba lè sọ àwọn ẹ̀dùn ọkàn wa fún Olúwa. Nítorí wípé ìdánilójú tí a ní ní ìgbàkúùgbà tí a bá wá síwájú Olúwa ni wípé bí a ti ń ké pè é ni yóò máa dá wa lóhùn. Bí a bá ké pe Olúwa pẹ̀lú ìgbàgbọ́, bí a bá mú àwọn ìlérí tí ó ti ṣe fún wa nínú ọ̀rọ̀ rẹ̀ tí a mú wá sí iwájú Ọlọ́run, tí a ń sọ fún un wípé òun ni ó ṣèlérí, ohun tí ó sì ṣèlérí, ẹni tí kì í kùnà wípé kí ó mú nǹkan wọ̀nyí ṣe, ó dájú wípé yóò mú wọn ṣe, yóò gbọ́ àdúrà wa. Àdúrà mi lónìí ni wípé ẹnì kọ̀ọ̀kan wa tí a wá síhìn-ín wípé Ọlọ́run yóò dáhùn àdúrà wa. Lónìí mo ń sọ̀rọ̀ nípa àkòrí kan tí ó ṣe pàtàkì, tí ó yẹ fún ẹnì kọ̀ọ̀kan wa láti wò pẹ̀lú ìgbàgbọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Kí a rí wípé bí a ti ń gbọ́ ọ̀rọ̀ tí a ń sọ lónìí yìí, wípé a fiyè sí i, a gbà á gbọ́, a dúró lé e lórí, a sì ṣiṣẹ́ lórí rẹ̀. Èyí ni wípé a gbàdúrà gẹ́gẹ́ bí a ó ti máa kọ́ wa. Ọ̀rọ̀ tí mo ń sọ lónìí ni agbára ìsọtẹ́lẹ̀ nínú ọ̀rọ̀ onígbàgbọ́. Agbára ìsọtẹ́lẹ̀ nínú ọ̀rọ̀ onígbàgbọ́. Ìgbà tí a ń sọ nípa ìsọtẹ́lẹ̀, ó ṣeéṣe kí ó ya àwọn ẹlòmíràn lẹ́nu. Nítorí wípé àwọn ẹlòmíràn wọ́n máa ń fi ẹ̀sùn kàn wá àwọn ẹlòmíràn tí wọ́n wà ní ìta. Wọ́n a máa sọ wípé a ò fi àyè gba ẹ̀bùn ìsọtẹ́lẹ̀, a ò sì fi àyè gba àwọn wòlíì láàrin wa. Irú àwọn tí wọ́n ń sọ bẹ́ẹ̀, òye ò yé wọn dáradára. Wọ́n máa ń rò wípé bí wọ́n ti ń ṣe ní ìjọ ẹlẹ́mìí, èyí tí wọ́n ń pè ní ìjọ ẹlẹ́mìí, gba tí wọn ò bá rí irú bẹ́ẹ̀ ní àkókò tiwa tàbí nínú ìjọ tiwa, wọ́n máa ń rò wípé a ò mọ ohun tí wọ́n ń pè ní ìsọtẹ́lẹ̀ tàbí ẹ̀bùn àwọn wòlíì. Ṣùgbọ́n ohun tí ó dàbí ẹni wípé kò yé àwọn tí wọ́n ń fi irú ẹ̀sùn yìí, tí wọ́n ń fi kàn wá, ni wípé wọn ò mọ ìyàtọ̀ tó wà láàrin àwọn wòlíì tí májẹ̀mú láéláé àti àwọn wòlíì tí ó wà nínú májẹ̀mú titun. Ààyè ò sí fún wa láti ṣe àlàyé púpọ̀ nípa rẹ̀, ṣùgbọ́n jẹ́ kí n sọ díẹ̀ fún ọ. Àwọn wòlíì tí wọ́n wà nínú májẹ̀mú láéláé, a rí i wípé nípa ìwọṣọ wọn a máa ń dá wọn mọ̀, yàtọ̀ sí àwọn ọmọ Ísíráélì tó kù. Àwọn wòlíì tí ó wà nínú májẹ̀mú titun, a kì í dá wọn mọ̀ pẹ̀lú aṣọ. Bí àpọ́stélì ti ń wọṣọ, tí wòlíì ń wọṣọ, tí evangelist ń wọṣọ,
ti ajihinrere ti o nwoṣo tabi ti awon oluko oluso agutan ati awon omo ijo omoleyin kristi bi won ti nwoṣo be ni ari wi pe awon woli majemu ti tun bakan na won nwoṣo a ki fi aso gereje tabi aso ti a opo fun odindi odun kan tabi aso ti o nwole a ki fi da woli ti majemu titun a ki fi da won mo ninu majemu lai lai ni a ri wi pe eni bi mose o ni opa ti a ba lowo re nigba ti a pe ki se be nikan elisha a ri wi pe oun na ni opa nitori wi pe a so fun wa nigba ti omo kan ku ti a so fun geasi wi pe ki o lo ji dide elisha fun ni opa re nitori be awon ti majemu laila o ma gbe opa kaakiri awa ti a wa ni majemu titun se o ba opa lowo jesu kristi o ni woli agba o ni eni ti so ti ki ye o ni eni ti o ri awon nkan ti nbo ni waju o lo so wi pe oro aye ati orun won le koja lo o kikini ninu oro mi ki o koja lo lai se o ni woli agba ti o ri opin aye ni akoko ti o nse ise iranse sugbon ko gbe opa lowo a si ri opolopo ise iyanu ti eyan bi paulu tabi eyan bi peteru ati joanu e ti won se a o ri opa lowo won awon ti oye oye nkan ti won fi ma da won mo laarin ara won ni we pe won ma gbe opa lowo bi won ba ti gbe opa lowo won a so fun won we pe awon je woli ni won a si ma wo awa ti a wa ni ijo nihin rere awa ti majemu titun ti o ye daradara awa ti majemu ti a ba wada pelu Jesu Kristi awa ti a fi sokan ti a si ntele won ma fi esun kan wa wi pe a o mo bi ati gbadura nitori wi pe a ki se woli ki se be nikan a ma ri wi pe ninu majemu lai lai ni a ma ri wi pe Mose o bo bata ku lese Joshua o bo bata ku lese ki se be nikan Ezekiel igba miran wa ti a so fun ati Isaiah papa wi pe ki won ma rin lai lo bata ki o ba le je apere fun awon mo Israeli ko ma bi won ni ibere wo pe aki lo de ti won fi nse be nipa ibere ti won bi won yi won le so fun awon eniyan wo pe e ti dese si Oluwa nitori be agbara Olorun ati ifarahan Olorun o kuro laarin yin o je apere fun won bi o ba wo majemu titun a o ri wo pe ki a ma bo bata ki se ise Jesu tabi ise awon aposteli tabi ise awon ti a ri ninu majemu titun awon ti won jade loni ti won so wi pe awon je woli won ma ro wi pe gba ti awon o ba wo bata e je ki won da won mo gege bi woli bon ba nwo awa ti an wo aso ti an wo bata ti an gerun wa ni igba de igba ti irun wa ti osan de ibi ibi ejika wa won ni oye woli pe ko ye awa sugbon awon ni oye oye awa amo oro olorun a si mo wi pe woli wa ninu majemu lailai o wa ninu majemu titun sugbon ise esin won yato sira ati wi pe agbara ti won lo ati ona ti won fi gbadura o yato si ara won ninu majemu lailai ni ari wi pe igba miran bi mose bi o ba fe gbadura a lo si ori oke lati lo gba awe fun o sese ki o je ogoji ojo sugbon ninu majemu titun se ori peteru nigba ti o ngba awe a so wi pe o wa ni ile re o si wa ni oke ile re nibi to ti ngbadura ki o to di wi pe o so kale wa lati wa jeun se ori paulu nigba ti o gba awe ojo meta ti ko jeun to ngbadura olorun so fun anana wi pe ile ibi bayi bayi ni o ti ba paulu ko se lo si ori oke ki se majemu lailai ni nitori be je ki o ye o awon ti won fesun kan wa wi pe isotele oye wa tabi ebon awon woli oye wa awon ni oye oro olorun ye awa daradara loni mo so wi pe mo so nipa agbara isotele ti o wa ninu oro awa onigbagbo sugbon kin to tesiwaju je kin tun so fun o ki se gbogbo awa ti a wa ninu majemu titun ninu ijo ti a gbe kale gege bi majemu titun ni a je woli je ki a wo Korinti kini ori ikejila
ẹfẹ́ ìkọkàndínlọ́gbọ̀n. Gbogbo wọn ní ṣe àpọ́sẹ́lì bí. Gbogbo wọn ní ṣe wòlíì bí. Gbogbo wọn ní ṣe olùkọ́ni bí. Gbogbo wọn ní ṣe ní ṣiṣẹ́ ìyanu bí. Ìdáhùn tí ó yọ jáde fún àwọn ìbéèrè wọ̀nyí ni pé rárá ń dá o. Kìí ṣe gbogbo àwọn onígbàgbọ́ ni a lè pè ní àpọ́sẹ́lì. Kìí ṣe gbogbo àwọn onígbàgbọ́ ni a lè pè ní wòlíì. Kìí ṣe gbogbo àwọn onígbàgbọ́ ni a lè pè ní olùkọ́ni tàbí ẹni tí ń ṣe iṣẹ́ ìyanu. Kíni ṣe tí a ò lè pe gbogbo àwọn onígbàgbọ́ ní wòlíì tàbí àpọ́sẹ́lì? Wo ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n. Ọlọ́run sì gbé àwọn mìíràn kalẹ̀ nínú ìjọ. Ìkíní, àwọn àpọ́sẹ́lì. Ìkejì, àwọn wòlíì. Ẹ̀kẹta, àwọn olùkọ́ni. Lẹ́yìn náà iṣẹ́ ìyanu. Lẹ́yìn náà ẹ̀bùn ìmúláradá, ìrànlọ́wọ́, ẹ̀bùn àkóso onírúurú èdè. Níhìn-ín ni ó ti jẹ́ kí ó yé wa wípé Ọlọ́run gbé àwọn kan kalẹ̀, kìí ṣe gbogbo ènìyàn, ni ó fún ní ẹ̀bùn àpọ́sẹ́lì tàbí ẹ̀bùn wòlíì tàbí ẹ̀bùn ìmúniláradá tàbí ẹ̀bùn olùkọ́ni. Kìí sì ṣe gbogbo ènìyàn ni a lè pè ní olùṣọ́ àgùntàn. Nínú Éfésù orí kẹrin ẹsẹ̀ ìkọkànlá. Éfésù orí kẹrin ẹsẹ̀ ìkọkànlá. Ó sì ti fi àwọn kan fúnni bí àpọ́sẹ́lì àti àwọn mìíràn bí wòlíì àti àwọn mìíràn bí evangelist, àwọn ajíhìn rere, àti àwọn mìíràn bí olùṣọ́ àgùntàn àti olùkọ́ni. Níhìn-ín ni Ọlọ́run jẹ́ kí ó yé wa wípé kìí ṣe gbogbo àwa onígbàgbọ́ ni a gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àpọ́sẹ́lì. Kìí sì ṣe gbogbo àwa onígbàgbọ́ ni a gbé kalẹ̀ gẹ́gẹ́ bí wòlíì, gẹ́gẹ́ bí evangelist ajíhìn rere, gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn tàbí gẹ́gẹ́ bí olùkọ́ni. Ṣùgbọ́n mo fẹ́ kí ó yé wa ohun kan tí a rí ní ìgbésí ayé àwọn wòlíì, ìbáṣe májẹ̀mú láéláé tàbí májẹ̀mú titun. Ohun kan tí a rí tí ó jẹ́ kí a dá wọn mọ̀, tí ó sì jẹ́ kí ìgbésí ayé wọn kí ó yàtọ̀ sí àwọn ọmọ Ísíráẹ̀lì tó kù, òun ni ìwà àti àmì ìgbàgbọ́ nínú iṣẹ́ ìránṣẹ́ wọn. Mo fẹ́ kí o fi iyè sí èyí. Ohun tí ó ṣe pàtàkì ní iṣẹ́ ìránṣẹ́ wòlíì nínú májẹ̀mú láéláé tàbí nínú májẹ̀mú titun kì í ṣe aṣọ tí wọ́n wọ̀, kì í ṣe wípé kò sí bàtà lẹ́sẹ̀ wọn, kì í ṣe pé wọ́n gbé ọ̀pá lọ́wọ́, kì í ṣe wípé irun wọn gùn púpọ̀ tí a ò gẹ́, kì í ṣe wípé wọ́n wà lórí òkè tàbí wọ́n wà létí òkun. Ohun tí ó ṣe pàtàkì jù ni wípé wọ́n máa ń sọ ọ̀rọ̀ Ọlọ́run àti wípé wọ́n ní ìgbàgbọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n ń sọ, àti pé bí wọ́n bá ti ń sọ, wọ́n ń sọ inú Ọlọ́run. Bí wọ́n sì ti ń sọ inú Ọlọ́run, wọ́n dúró ti ọ̀rọ̀ yìí, wọ́n rí wípé ọ̀rọ̀ tí a sọ jáde láti ẹnu wòlíì ó jẹ́ ohun tí a múṣẹ. Ìgbàgbọ́ nínú ọ̀rọ̀ tí wọ́n ń sọ láti ẹnu wọn jáde, èyí tí a lè lò gẹ́gẹ́ bí èdè tiwa wípé àṣẹ àti agbára wà nínú ọ̀rọ̀ wọn, òun ni a rí wípé ó wà ní ìgbésí ayé onígbàgbọ́ tòótọ́. Lónìí, bí a bá ń pe nǹkan ní àsọtẹ́lẹ̀, tí ò bá sì yí ọ tẹ́lẹ̀tẹ́lẹ̀, jẹ́ kí ó yí ọ lónìí wípé àsọtẹ́lẹ̀ ni ọ̀rọ̀ tí a sọ ṣáájú àkókò kí ó tó ṣẹlẹ̀. Àsọ ṣáájú ìgbà, àsọ tẹ́lẹ̀, àsọ ṣáájú àkókò kò tí ì ṣẹlẹ̀, ṣùgbọ́n àsọ. Bí a sì ti sọ ọ̀rọ̀ yìí, a ní ìgbàgbọ́ wípé àsọtẹ́lẹ̀ ọ̀rọ̀ ni, wípé nígbòóyá nígbòóṣe ọ̀rọ̀ yìí ó ń bọ̀ wá ṣẹ. Èyí ni a fi ń pè ní àsọtẹ́lẹ̀. Ó yẹ kí onígbàgbọ́ kí ó mọ̀ wípé òun pàápàá òun ní agbára ìsọtẹ́lẹ̀ yìí, òun ní agbára àṣẹ tí ó lè fi agbára fún ọ̀rọ̀ tí òun sọ láti ẹnu òun jáde, kí ọ̀rọ̀ tí òun sọ yìí kí ó lè di mímúṣẹ. Bí onígbàgbọ́ kọ̀ọ̀kan nínú wa lónìí, bí a bá kíyè sí ìgbésí ayé àwọn wòlíì nínú májẹ̀mú láéláé, kí a sì rí bí Ọlọ́run ti bá wọn lò, kí a sì jẹ́ kí Ọlọ́run kí ó bá wa pàápàá lò bẹ́ẹ̀, kí a sì jẹ́ kí ọ̀rọ̀ tí a ń sọ láti ẹnu wa jáde kí ó dàbí ọ̀rọ̀ tí àwọn wòlíì tí wọ́n ń sọ láti ẹnu wọn jáde,
o daju wi pe agbara ti o ba won sise agbara ti o n ti oro won leyin agbara ti o mo oro won wa si ise ni igba aye ti won agbara kan na yo ma ti oro ti wa leyin agbara kan na yo ma mu oro wa wa si ise agbara kan na yo fi ase ati ipa fun awon oro ti a n so lati enu wa jade ki eyi ki o to le ri be awon mefa kan wa ti a se akiyesi ninu oro olorun ti a ti se akiyesi ninu oro awon woli ti igbani ti o se se ki awa paapa ki a le fi si igbe aye wa loni ki oro wa ki o ba le ni agbara ti oro awon woli ti igbani ti o ni je ki a wo nkan wonyi ni ikookan ikini ki woli awon ti igbani ki won ki o to so oro kankan jade lenu a ri wi pe won gba oro lati enu Oluwa e se pataki popo wi pe awon woli ti igbani won gba oro lo oro Olorun lati enu Oluwa o se se ki Olorun ki o ba won so loju ko oju o se se ki Olorun ki o ba won so lona miran ohun ti a ri ni wi pe oro ti won so ni awon woli ti igbani won so oro yi gege bi a ti fi fun won lati odo Oluwa wa bi awa paapa bi a ba se be bi a ba ri wi pe a ko je ki oro kan ki o jade lenu wa bi ki ba se oro ti a gba lati enu Oluwa a o ri wi pe oro wa yo ni agbara nitori pe ki se oro ti wa oro ti Olorun ni je ki a wo Jeremiah ori kini lati ese ikerin nigba na ni oro Oluwa to mi wa fiye si gidigidi nigba na li oro Oluwa to mi wa o se se ki o ma so we pe aye ti yi pada oro Oluwa ki to wa wa nisinsin yi rara ko ri be awa ni a o fiye si dara dara

0: ó sọ sí ọlọ́kàn wípé bí o bá gba ọ̀nà tí o fẹ́ gbà yìí o ní tètè débi tí o ń lọ. Ó dàbí ẹni wípé èṣe kan ti ṣẹlẹ̀ níwájú lọ́hùn yẹn. Kí ló ń bá ọ sọ̀rọ̀ bẹ́ẹ̀? Ọ̀rọ̀ Olúwa ni. A sì sọ fún ọ wípé kí o gba ọ̀nà mìíràn. Ó ṣeéṣe kí o jẹ́ wípé ní ibi tí o wà ni ẹnìkan ni ó fẹ́ bá ọdọ́ rẹ ló ń rẹ́rìn ló ń ṣọ̀yàyà pẹ̀lú rẹ. Kí ìkìlọ̀ kan kí ó sì sọ jáde láti ẹnu ọkàn rẹ wípé ṣọ́ra o. Kì í ṣe gbogbo ohun tí ń dán ni wúrà. Kì í ṣe gbogbo àwọn tí ń rẹ́rìn ni ọ̀rẹ́ wa. Ta ló ń bá ọ sọ̀rọ̀? O bójú wẹ̀yìn, owó ọ̀tún, owó òsì, o rí ẹnì kankan. Bí ẹni yìí sì ti ń fẹ́ bá ọ ṣọ̀rẹ́, bí o sì ti ń fẹ́ gbà á mọ́ra gẹ́gẹ́ bí ọ̀rẹ́, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni nǹkan kan ń laago nínú ọkàn rẹ. Tí nǹkan yìí ń sọ fún ẹ pé ṣọ́ra o, ewu wà lójú ọ̀nà. Ṣọ́ra o, kì í ṣe gbogbo ẹni tí ń rẹ́rìn ni ọ̀rẹ́ rẹ o. Ọ̀rọ̀ Ọlọ́run ni. Níhìn-ín ni a rí tí Jeremiah sọ wípé nígbà náà ni ọ̀rọ̀ Ọlọ́run tọ̀ mí wá wípé kí èmi kí ó tó dá ọ ní inú. Èmi ti mọ̀ ọ́ kí ìwọ kí ó tó ti inú jáde wá lèmi ti sọ ọ́ di mímọ́. Èjẹ́ wípé mo yà ọ́ sí ọ̀tọ̀ èmi sì yà ọ́ sọ́tọ̀ ṣe wòlíì fún àwọn orílẹ̀-èdè. Èmi sì wípé Olúwa Ọlọ́run sáàwó èmi kò mọ ọ̀rọ̀ ìsọ nítorí ọmọdé ni èmi. Ṣùgbọ́n Olúwa wí fún mi pé má wí pé ọmọdé ni èmi. Ṣùgbọ́n ìwọ ó lọ sọ́dọ̀ ẹni tí èmi ó ran ọ sí àti ohunkóhun tí èmi ó pàṣẹ fún ọ ni ìwọ ó sọ. Má bẹ̀rù níwájú wọn nítorí èmi wà pẹ̀lú rẹ láti gbà ọ́ ni Olúwa wí. Olúwa sì na ọwọ́ rẹ̀ ó fi ba ẹnu mi. Olúwa sì wí fún mi pé sáàwó èmi fi ọ̀rọ̀ mi sí ọ lé ẹnu. Sáàwó èmi fi ọ̀rọ̀ mi sí ọ lé ẹnu. Ohun tí a rí tí ó ṣe pàtàkì ní iṣẹ́ ìránṣẹ́ àwọn wòlíì yálà ní májẹ̀mú láéláé tàbí ní májẹ̀mú titun ni wípé Olúwa fi ọ̀rọ̀ rẹ̀ sí wọn lé ẹnu. Ní ìgbàkúùgbà ni a máa ń rí wípé àwọn wòlíì yìí àwọn tí a kà nípa rẹ̀ ní Bíbélì kí wọn kí ó tó sọ ohunkóhun wọ́n máa ń gba ọ̀rọ̀ láti ẹnu Olúwa wá. Bí àwa pàápàá bí a bá ṣe báyìí bí a bá rí wípé kí a tó sọ ohunkóhun àwọ̀ inú Bíbélì àwọ̀ inú ọ̀rọ̀ Ọlọ́run a rí wípé ohun tí a ń sọ kì í ṣe wípé a ń sọ nípa ti àìgbàgbọ́ a ń sọ nípa ti ìnira tí a ní a ń sọ nípa ti àìlera tí ó wà ní àgọ́ ara wa ṣùgbọ́n a ń sọ nípa èyí tí a gbà láti ẹnu Olúwa. Bí a bá ṣe bẹ́ẹ̀ èyí jẹ́ wípé ọ̀rọ̀ tí a sọ yìí nítorí pé ó jẹ́ ọ̀rọ̀ Olúwa ó jẹ́ ọ̀rọ̀ tí ó ti ti ẹnu Olúwa jáde kí a tó sọ ọ́ jáde lé ẹnu tiwa. A ó rí wípé agbára àṣẹ yóò wà nínú ọ̀rọ̀ náà. Wo ìwé Jóòbù orí 22.
1: Ìwé Jóòbù orí 22 ẹsẹ̀ 22. Èmi bẹ̀ ọ́ gba òfin láti ẹnu rẹ̀ wá kí o sì to ọ̀rọ̀ rẹ̀ sí àyà rẹ. Èmi bẹ̀ ọ́ gba òfin láti ẹnu rẹ̀ wá kí o sì to ọ̀rọ̀ rẹ̀ èyí ni ọ̀rọ̀ Ọlọ́run sí àyà rẹ. Bí a bá ní à ń to ọ̀rọ̀ Ọlọ́run sí àyà wa èyí jẹ́ wípé kí ìdánwò kí ó tó dé to ọ̀rọ̀ Ọlọ́run sí àyà rẹ. Kí wàhálà kí ó tó dé bá ọ to ọ̀rọ̀ Ọlọ́run sí àyà rẹ. Kí ọjọ́ àìsàn kí ó tó dé to ọ̀rọ̀ Ọlọ́run sí àyà rẹ. Kí wàhálà kí ó tó dé to ọ̀rọ̀ Ọlọ́run sí àyà rẹ. Yẹ kí a ṣe àpẹẹrẹ gẹ́gẹ́ bí àwọn ọmọ wa ní ilé ìwé. Bí ó bá jẹ́ wípé àkókò tí wọ́n ń lọ sí ilé ìwé kí ìdánwò kí ó tó dé wọn ò to àwọn ẹ̀kọ́ tí a ń kọ́ wọn yálà ẹ̀kọ́ nípa ti èdè òyìnbó ẹ̀kọ́ nípa ìtàn ti orílẹ̀-èdè wa ẹ̀kọ́ nípa ti ìṣirò tàbí ẹ̀kọ́ nípa ti ìmọ̀ sáyẹ́ǹsì tàbí ẹ̀kọ́ nípa àwọn nǹkan mìíràn tí wọ́n ń kọ́ wọn ní ilé ìwé wọn ò to àwọn ẹ̀kọ́ wọ̀nyí lẹ́sẹ̀ sí òkan àyà wọn. Ọjọ́ tí ìdánwò bá dé bí wọ́n bá lọ sí ibi ìdánwò wọn ò ní rí ohunkóhun mú jáde nítorí

0: nítorí tí èmi ṣe ìlara sí àwọn aṣeféfé nígbà tí mo rí àlàáfíà àwọn ènìyàn búburú níhìn ni ẹni yìí ń sọ fún wa wípé bí ó ṣe ti òun ni nígbà tí òun ṣe ìlara nígbà tí òun bẹ̀rẹ̀ sí ní òun fẹ́ kẹ́gbẹ́ pẹ̀lú àwọn aláìlọ́lọ́run òun wo nǹkan tí àwọn ènìyàn búburú nínú ayé òun wo nǹkan tí wọ́n ní ẹsẹ̀ òun fẹ́rẹ̀ yọ ẹsẹ̀ òun fẹ́rẹ̀ yẹ òun fẹ́rẹ̀ di apadà sẹ́yìn ẹsẹ̀ kẹrin nítorí tí kò sí ìrora nínú ikú wọn agbára wọn sì pọ̀ wọn kò ní ìpín nínú ìyọnu ènìyàn bẹ́ẹ̀ ni a kò sí wàhálà pẹ̀lú wọn pẹ̀lú ẹlòmíràn nítorí náà ni ìgbéraga ṣe kà wọ́n lọ́rùn bí ẹ̀wọ̀n ọ̀ṣọ́ ìwà ipá sì bò wọ́n mọ́lẹ̀ bí aṣọ ojú wọn yọ jáde fún ìsanra wọ́n sì ní ju bí ọkàn wọn ti ń fẹ́ lọ wọ́n ẹni yìí ó ń wo àwọn tí wọ́n wà nínú ayé ó ń wo ìgbéga ti ayé ó ń wo owó àti dúkìá tí wọ́n ní nínú ayé ó ń wo àwọn fàdákà wọn àti ohun ìṣọ̀ṣọ́ wọn ó ní nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní wo àwọn nǹkan wọ̀nyí ó ń wo bí wọ́n ṣe sanra tó ó ń wo bí wọ́n ṣe ní nǹkan ti ayé tó ó ń wo àwọn ènìyàn búburú ó ní wọn kò dàbí ẹni pé wọ́n ní wàhálà bẹ́ẹ̀ ni pé wọ́n ní àìsàn bẹ́ẹ̀ ni pé wọ́n ní ìrora ó sì rò wípé ohun tóun ń sin ọlọ́run wípé òun ò ní nǹkan ti ayé gẹ́gẹ́ bí àwọn tí ó wà nínú ayé ó ní ẹsẹ̀ òun fẹ́rẹ̀ yẹ̀ nígbà tí òun ro àwọn nǹkan wọ̀nyí bákan náà ni bí ìwọ pàápàá bí o bá ń rò wípé àtìgbà tí mo ti ṣe àtúnṣe ó dàbí ẹni wípé mi ò ní nǹkan tó àwọn tí ó jẹ́ wípé wọ́n ṣì wà nínú panṣágà síbẹ̀síbẹ̀ bí o bá ń ro nǹkan wọ̀nyí ó ṣeé ṣe ìpadà sẹ́yìn lè dé ó ṣeé ṣe kí o máa rò wípé ìgbà tí mo ti fi iṣẹ́ ilé ọtí iṣẹ́ ilé sìgá tí mo ti fi sílẹ̀ ó dàbí ẹni wípé àwọn tí wọ́n tún ń ṣe iṣẹ́ ọtí àwọn tí wọ́n ń ṣe iṣẹ́ nínú ilé tí wọ́n ti ń ṣe sìgá wọ́n tún ní nǹkan lọ́wọ́ jù mí lọ tàbí kí o máa rò wípé ìgbà tí o ti sọ pé ó bọ ọlọ́run dúró ó fi àyè sílẹ̀ láti ṣiṣẹ́ fún ọlọ́run wípé àwọn tí ò lọ́lọ́run àwọn tí ò nígbàlà wọ́n ní nǹkan jù ọ lọ bí o bá ń rò bẹ́ẹ̀ ìpadà sẹ́yìn lè dé wẹ́sẹ̀ 16 nígbà tí mo rò láti mọ èyí ó ṣòro lé ojú mi nígbà tí mo rò láti mọ èyí ó ṣòro lé ojú mi títí mo fi lọ sínú ibi mímọ́ ọlọ́run nígbà náà ni mo mọ ìgbẹ̀yìn wọn arábìnrin ìgbẹ̀yìn lójú ó ní nígbà tí òun ro ti ìpín àwọn ènìyàn búburú nínú ayé wípé wọ́n ní ipò pẹ̀lú àwọn òṣèlú wọ́n ní ipò ọlá nínú ayé wọ́n ní owó wọ́n ní iṣẹ́ wọ́n ní ohun àlùmọ́nì ayé wọ́n ní gbogbo nǹkan tí ojú wọn ń fẹ́ ó ní nígbà tí òun ro nǹkan wọ̀nyí ó ṣòro fún òun kò yí òun rárá wípé àwọn aláìgbàgbọ́ wọ́n ní ju òun tí òun jẹ́ onígbàgbọ́ ó ní títí mo wá fi lọ sí ibi mímọ́ ọlọ́run ìyẹn ilé ọlọ́run nígbà náà ni mo mọ ìgbẹ̀yìn wọn ní tòótọ́ ìwọ gbé wọn ka ibi yíyọ́ ìwọ sì tì wọ́n ṣubú sínú ìparun báwo ni a ti mú wọn lọ sínú ìdahoro yìí bí ẹni pé ní ìṣẹ́jú kan ìbẹ̀rù lè a fi run wọn pátápátá lẹ́yìn yìí ni ó wá sọ ní ẹsẹ̀ 15 wípé nísinsìnyí tí mo ti kẹ́kọ̀ọ́ nísinsìnyí tí mo ti kọ́gbọ́n nísinsìnyí tí mo ti rí ohun àìrí nísinsìnyí tí òye ti yé mi nígbà tí mo dé ilé ọlọ́run ó ní nísinsìnyí ta ni mo ní lé ọ̀run bí kò ṣe ìwọ kò sì sí ohun tí mo fẹ́ lé ayé yìí pẹ̀lú rẹ bí kò ṣe ìwọ nìkan ṣoṣo nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a máa ṣàfẹ́rí ohun tí ń bẹ lókè kí a mẹ́ṣẹ̀ jẹ́ kí ọkàn wa kí ó máa ṣàfẹ́rí ohun tí à ń rí nínú Kọ́rìntì 2 orí 4 ẹsẹ 18 Kọ́rìntì 2 orí 4 ẹsẹ 18 níwọ̀n bí a kò ti wo àwọn ohun tí à ń rí bí kò ṣe ohun tí a kò rí níwọ̀n bí a kò ti wo ohun tí à ń rí bí kò ṣe ohun tí a kò rí àwọn ẹlòmíràn bí wọ́n bá lọ sílé aláìgbàgbọ́ wọ́n a máa wo ẹ̀rọ amómitutù tí àwọn wọ̀nyí ní wọ́n a máa wo ẹ̀rọ afẹ́ atẹ́gùn tí àwọn wọ̀nyí ní wọ́n a máa wo gbogbo nǹkan tí wọ́n ní èyí tí wọ́n tẹ́ sílẹ̀ èyí tí wọ́n tẹ́ sórí tábìlì wọ́n a máa kérora nínú ọkàn wọ́n máa ṣe ìlara wípé èmi tí mo ń sin ọlọ́run mi ò ní eléyìí ó ní àwa tí a ní ọlọ́run ìgbà tí wá ń bọ̀ nitori awa ko wo ohun ti a nri bi ko se ohun ti a ko ri ki lo se nitori ohun ti a nri ni ti igba esinsin yi won ko ni pe koja lo sugbon ohun ti a ko ri ni ti ayeraye ye ki a lo si apa keji ninu eko wa ki a pada si kolose ori keta nisinsin yi a nwo fi faramo kristi ati abo re fi faramo kristi ati abo re kolose ori keta ese keta nitori eyin ti ku a si ti fi iye yi pamo pelu kristi ninu olorun ede ti a lo nihin a lo ede ti o le ye wa sugbon so nipa ohun ti emi ki a koko wo nipa ti ara iku ma mu iye pada popo wa bi eniyan ba ku a ma so wipe ati sinipo pada e je wipe ipo ti o ni ninu ajo eniyan tele tele ko ni imo iduro ti o ni tabi ase ti o ni ninu awon eniyan laarin awon eniyan tele tele eni ti a sinipo pada eni ti o ku ko ni iru nkan be mo o ye ki o ye wa wipe bakan na ni nipa ti emi gba ti a wa ninu aye a wa nibi ti o je wipe ina njo ni a wa nibi ti o je wipe arun ajakale arun o ntan kaakiri a wa nibi ti o je wipe ase awon emi okunkun won lagbara lori wa sugbon nigba ti a ku ase wa nipo pada nigba ti a ku pelu kristi ati mu wa kuro nibi ti ina tin jo tele tele ati mu wa kuro nibi asale ti a wa tele tele ati mu wa kuro nibi isodahoro ti a wa tele tele a si ti mu wa kuro ninu alabe agbara okunkun ase awon enibi ati mu wa kuro nibe nitori pe iku ti si wa nipo pada ati ku pelu kristi nitori be a ko si ni aye ti a wa tele tele mo ki se be nikan iku ma nyi wa pada sinu awujo miran ka wo nipa ti ara bi eniyan ba fi aye sile tabi eniyan ku a ma so wipe o ti darapo mo egbe miran bi o ba je omo olorun o darapo pelu awon angeli lorun o darapo pelu awon eniyan mimo loke nitori be awa ti a ti ku pelu Jesu Kristi ati kuro ni awujo awon elese ti a wa tele tele ati kuro ni awujo awon eni bi ti a wa tele tele ati si wa nipo pada si ijoba ati ile oba miran nipa ti iku ati da wa ni ide kuro ninu agbara eniyan kuro ninu ilana eniyan tabi ipinu eniyan ati satani lori wa ati mu awa sabe ipinu ati ilana olorun lori wa kiku pelu kristi ohun lo mu wa darapo mo kristi loju olorun ati wipe ati ku si ese a si wa laaye si ododo nipa agbara kristi eni ti a ti jidide o wa n so ni ese iketa yi o ni nitori eyin ti ku kii se wipe boya a sese fe ku pelu kristi bi a ba ti gba okan wa la eyin ti ku pelu kristi je ki n se apejuwe kan fun o bi eniyan ba je omo ti tele tele ti o ba je wipe ko si ni bo tile wa lori akete aisan ohun kan ti iba sele si boku toro kobo lowo e o ni lati lo ra igo emu tabi oti sugbon lese kese ti eni yi ba ti ku o ba gbe oti siwaju re ko tun je nkan kan loju re mo nitori pe o ti ku ko mo ki lo wa ninu oti yi mo ko mo ki lo wa ninu igo yi mo ko le dide ko so wipe nitooto ni mo ti ku sugbon gba ti won gbe oti yi wa mo tun dide kin le mo die eni ti o ti ku ko tun ni ide wo bayi mo be na ni bi a ba ti ku pelu kristi oti siga awon obirin tabi okunrin tabi isoso aye wura ati aye an ko sori an ko sorun awon nkan won yi o tun jo wa lojumo nitori pe a ti ku pelu kristi ai pe eyan tun lo mugbo o tun lo mu siga tabi o n kegbe kegbe awon nkan won yi ko ni jo nigbagbo lojumo nitori pe o ti ku ati si nipo pada lati kuro ninu awujo awon elese sinu awujo awon omo olorun oni a se ti fi iye yin pamo pelu kristi ninu olorun e je wipe abo daju lori wa abo olorun daju lori wa nitori wipe a ti fi iye wa pamo ninu Kristi ye ke tun pada si orin Dafidi so ni popo nipa ipamo ati abo ti ani ninu Olorun orin Dafidi ori kokan dina adorun ori kokan le la adorun o ni bi kokan gaogo ni yo ma gbe abe ojiji olodumare emi o wi fun Olorun pe iwo le abo mi ati odi mi Olorun mi eni ti emi gbekele oni bi aba mo Olorun ti a si joko labe ojiji olodumare a o le wi fun Olorun pe iwo le abo mi ati pe iwo le odi mi ni aye igbani amanko odi yi iluka ki o le jewe pe bi awon ota ba fe wole loru won ki o le wole ati pe awon ti o wa ninu ilu o sese lati gun ori odi lati le tafa si awon ota leyin odi o wa so fun wi pe be na ni ani abo a si ni Olorun gege bi odi wa nitori be ota o le ko le run le wole lati le se wa nibi ye ke wo orin Dafidi yi kan na ori ketadilogun ese ikejo orin Dafidi ori ketadilogun ese ikejo pamimo bi omo oju pamimo labe ojiji iye apa re orin Dafidi ori kokan le logbon ese ogun iwo o pa won mo ni bi ikoko iwaju re kuro ninu idimolu awon eniyan iwo o pa won mo ni ikoko ninu ago kan kuro ninu ija ahan eyi nso wi pe ani ipamo lodo Olorun je kin se apejuwe yi fun o ni Jeremiah ori kerin dilogoji ese ikerin dilogbon Jeremiah ori kerin dilogoji ese kerin dilogbon sugbon oba pase fun Jeremiah omo Hamaleki ati Zeriah omo Asreli ati Selemiah omo Abdeli lati mu Baruku akowe ati Jeremiah woli sugbon Olowa fi won pamo sugbon Olowa fi won pamo adura mi ni we pe ki Olorun ki o la wa loju ki o se wa niye ki o je ki a mo we pe bi ohun ti pa Jeremiah ati Baruku akowe re mo we pe ohun pa pa loni ohun pa awon ti o wa ninu Kristi ohun pa won mo nitori ti eyin ti ku a se fi yin pamo ninu pelu Kristi ninu Olorun apa keta ni ipadabo Kristi ati isipo pada wa Kolose ori keta ese ikerin nigbati Kristi eni ti se iye wa yo farahan nigba na le eyin pelu o farahan pelu re ninu ogo ipadabo Jesu Kristi je ohun ti ese pupo ninu Bibeli so ti o ye ni daradara Kristi pelu funra re so nipa ipadabo re pelu idaniloju ti ko ni tabi sugbon ninu awon angeli so nipa ipadabo yi kan na gege bi otito ti o kale le orun awon aposteli papa won fi idi re lele won si so gbomogbomo leti awon eniyan nipa ipadabo Jesu Kristi won so pelu idaniloju ti o da saka awon won yi mo wi pe Olorun ko le seke won so wi pe Jesu Kristi Oluwa wa yo farahan o n pada bo lekeji o si so oni nigbati Kristi eni ti se iye wa yo farahan je wi pe bi o ti le ti fara pamo le orun bi o ti le ti lo si orun o n pada bo ati nigba na yo farahan awon ayan fe Jesu Kristi n pada bo lekeji Timoteo kini ori kefa ese ikerin la ki iwo ki o pa ofin mo li ailaba won li ailegan titi di ifarahan Oluwa wa Jesu Kristi titi di ifarahan Oluwa wa Jesu Kristi Titu ori keji ese ketala ki a ma wo ona fun ireti ti o ni ibukun ati ifarahan ogo Olorun wa ti o tobi ati ti olugbala wa Jesu Christi gbogbo awon ese yi nje ki o da wa loju wi pe Jesu Christi eni ti o ti lo si orun eni ti o joko le owo otun olorun o n pada abo lekeji eberu ori kesan ese ikeji din logbon be ni Christi pelu lehin ti o ti fi rubo lekan soso lati ru ese opolopo yo farahan ni igba keji lai si ese fun awon tin wo ona re fun igbala o so we pe lekan soso Jesu Christi ti apa o ti fi ara re rubo fun ese opolopo ni igba keji nigba ti yo de nigba ti yo farahan ki se wo pe yo tun wa se rubo fun ese sugbon yo farahan fun awon tin wo ona re lai si ese fun igbala ninu Johanu kini ori keji ese keji din logbon ati nisinsin yi eyin omo mi e ma gbe inu re pe nigbati ohun o ba farahan ki a le ni igboya niwaju re ki oju ma si ti wa niwaju re ni igba wiwa re bi eniyan ba wa ninu ese ni igba wiwa Jesu Christi ni igba ipadabo Jesu Christi iru eni be ko ni le ba Jesu lo ko ni le ba Jesu joba a ki o le yi pada ki a si gba soke pelu awon eniyan mimo nitori be oju yo ti iru eni be ori keta lati ese ikini ewo iru ife ti baba fi fe wa ti a fi n pe wa li omo Olorun be le asa je nitori eyi le aye ko se mo wa nitori ti ko mo olufe omo Olorun le awa se nisinsiyi a ko si ti fi han bi awa o ti ri awa mo pe nigba ti a ba fi han awa mo we pe nigba ti a ba fi han a o dabi re nitori awa o ri ani bi ohun ti ri olukuluku eni ti o ba si ni ireti yi ninu re awe ara re mo ani bi ohun ti mo loni ati gbo oro Olorun ati ka si wa leti awa paapa ti ka ninu bibeli wa ati ti se alaye kikun nipa ajinde ti emi ati ilepa mimo kini ilepa ti okan re se ati ji odide pelu Christi se o ti ni Jesu Christi gege bi Oluwa ati Olugbala re se o ti di oko si ese o si wa laaye si Olorun se o ti faramo Christi o si ni abo ninu Christi o ni iye ani pekun ninu Jesu Christi iye ani pekun yi si wa ni ipamo o ko je ki enikeni tabi ohunkohun ki o fowo kan se oni ireti ninu Olorun we pe nigbati Jesu Christi yo farahan nigbati yo de lekeji we pe a o se onipo pada a o gba kuro ninu aye yi o wa pelu awon eniyan mimo loke o ni ipin ati ipa ninu ipalarada awon eniyan mimo o ye ki a ba Olorun soro bi o ba ti ni idaniloju we pe agba okan re la o ye ki o so fun Olorun we pe o fe ni igbala tooto bi o ba ti ni igbala se ati we omo ati so okan re di mimo se iwo ti o ni ireti yi ninu re se o n we ara re mo nigba gbogbo ani gege bi ohun ti mo e je ki a dide duro ki a ba Olorun soro ki a gbadura titi opin idaniloju pe o sese ko je lasale yi tabi ni oru tabi ni igbakogba ni Jesu Christi yi o de we pe oju ko ni ti wa we pe a o mura sile a o le ba Jesu lo nigba ti o ba de
1: Sodu ori ikerin Mose si down o si wi pe sugbon kiyesi won ki yo gba mi gbo pe ni won ki yo feti si ohun mi nitori ti won wi pe Oluwa ko farahan o Oluwa si wi fun pe kini wa ni owo re ni o si wi pe opa ni o si wi fun pe so si ile won si so si ile o si di ejo Mose si sa kuro ni waju re Oluwa si wi fun Mose pe na owo re ki o si mu ni iru won si na owo re o si mu o si di opa si ni owo ki won ki o le gbagbo pe Oluwa Olorun awon baba won Olorun Abrahamu Olorun Isaki ati Olorun Jakobu ni o farahan o Oluwa si tun wi fun pe fi owo re bo aya re ó sì fi ọwọ́ rẹ̀ bọ àyà rẹ̀. Nígbà tí ó sì fà á yọ jáde, sì kíyèsí, ọwọ́ rẹ̀ dẹ́tẹ̀, ó fún bí ẹ̀gbọ̀n òwú. Ó sì wí pé, tún fi ọwọ́ rẹ̀ bọ àyà rẹ̀, ó sì tún fi ọwọ́ rẹ̀ bọ àyà rẹ̀. Ó sì fà á yọ jáde ní àyà rẹ̀, sì kíyèsí, ó sì padà bọ̀ bí ẹran ara rẹ̀. Yóò sì ṣe bí wọn kò bá gbà ọ gbọ́, tí wọn kò sì fetí sí ohun iṣẹ́ àmì ìṣáájú, ǹjẹ́ wọn ó gba ohun iṣẹ́ àmì ìkẹyìn gbọ́? Yóò sì ṣe bí wọn kò bá sì gba àmì méjèèjì yìí gbọ́ pẹ̀lú, tí wọn kò sì fetí sí ohun rẹ, ǹjẹ́ kí ìwọ kí o bù nínú omi odò ni, kí o sì dá sí ìyàngbẹ ilẹ̀, omi náà tí ìwọ bù nínú odò yóò di ẹ̀jẹ̀ ní ìyàngbẹ ilẹ̀. Mose sì wí fún Olúwa pé, Olúwa, èmi kì í ṣe ẹni ọ̀rọ̀ sọ nígbà àtijọ́ wà, tàbí láti ìgbà tí o ti ń bá ìránṣẹ́ rẹ sọ̀rọ̀, ṣùgbọ́n olóhùn wúwo ni mí àti aláhán wúwo. Olúwa sì wí fún un pé, ta ni ó dá ẹnu ènìyàn, tàbí ta ni ó dá odi, tàbí adití, tàbí aríran, tàbí afọ́jú, èmi Olúwa akọ́. Ǹjẹ́ lọ ní ìsinsìnyí, èmi ó sì pẹ̀lú ẹnu rẹ, èmi ó sì kọ ní èyí tí ìwọ ò wé. Òun sì wí pé, Olúwa, èmi bẹ̀ ọ́ ran ẹni tí ìwọ ràn. Inú Olúwa sì rú sí Mose, ó sì wí pé, Aaroni arákùnrin rẹ, ọmọ Lefi kò wá, èmi mọ̀ pé ó lè sọ̀rọ̀ jọjọ, àti pẹ̀lú kíyèsí, ó sì ń bọ̀ wá ìpàdé rẹ nígbà tí ó bá sì rí ọ, òun ó yọ̀ nínú ọkàn rẹ̀. Ìwọ ó sì sọ̀rọ̀ fún, ìwọ ó sì fi ọ̀rọ̀ sí ní ẹnu, èmi ó sì pẹ̀lú ẹnu rẹ, àti pẹ̀lú ẹnu rẹ̀, èmi ó sì kọ yín ní èyí tí ẹ̀yin ó ṣe. Òun ni yóò sì máa ṣe ògbìfọ̀ rẹ fún àwọn ènìyàn, yóò sì ṣe, òun ó máa jẹ́ ẹnu fún ọ, ìwọ ó sì máa jẹ́ bí Ọlọ́run fún un, ìwọ ó sì mú ọ̀pá yìí ní ọwọ́ rẹ, èyí tí ìwọ máa fi ṣe iṣẹ́ àmì. Ó sì sì lọ, ó sì padà tọ Jetro àna rẹ̀, ó sì wí fún un pé, èmi bẹ̀ ọ́, jẹ́ kí n lọ kí èmi sì padà tọ àwọn arákùnrin mi tí ó wà ní Íjíbítì, kí èmi kí ó sì wo bí wọ́n wà ní ààyè síbẹ̀. Jetro sì wí fún Mose pé, máa lọ ní àlàáfíà. Olúwa sì wí fún Mose ní Midiani pé, lọ padà sí Íjíbítì, nítorí gbogbo ènìyàn tí ń wá ẹ̀mí rẹ ti kú tán. Mose sì mú aya rẹ̀ àti àwọn ọmọkùnrin rẹ̀, ó sì gbé wọn gun kẹ́tẹ́kẹ́tẹ́ kan, ó sì padà sí ilẹ̀ Íjíbítì. Mose sì mú ọ̀pá Ọlọ́run náà ní ọwọ́ rẹ̀. Olúwa sì wí fún Mose pé, nígbà tí ìwọ bá dé Íjíbítì, kíyèsí kí ìwọ kí o ṣe gbogbo iṣẹ́ ìyanu tí mo fi lé ọ lọ́wọ́ níwájú Farao, ṣùgbọ́n èmi ó mú àyà rẹ̀ le, tí kì yóò fi jẹ́ kí àwọn ènìyàn náà kí ó lọ. Ìwọ sì wí fún Farao pé, báyìí ni Olúwa wí, ọmọ mi ni Ísírẹ́lì, àkọ́bí mi, èmi sì ti wí fún ọ pé, jẹ́ kí ọmọ mi kí ó lọ, kí ó lè máa sìn mí. Ìwọ sì ti kọ̀ láti jẹ́ kí ó lọ, kíyèsí, èmi ó pa ọmọ rẹ, àní àkọ́bí rẹ. Ó sì ṣe ní ọ̀nà nínú ilé èrò ni Olúwa pàdé rẹ̀, ó sì ń wá ọ̀nà láti pa á. Nígbà náà ni Sipora mú òkúta mímú, ó sì kọ ọmọ rẹ̀ ní ìlà abẹ́, ó sì sọ ọ́ sí ẹsẹ̀ Mose, ó sì wí pé, ọkọ ẹlẹ́jẹ̀ ni ìwọ fún mi ní tòótọ́, bẹ́ẹ̀ ni ó jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ lọ. Nígbà náà ni Sipora wí pé, ọkọ ẹlẹ́jẹ̀ ni ìwọ nítorí ìkọlà náà. Olúwa sì wí fún Aaroni pé, lọ sí ìjùlọ ìpàdé Mose. Òun sì lọ, ó sì pàdé rẹ̀ ní òkè Ọlọ́run, ó sì fi ẹnu kò ó ní ẹnu. Mose sì sọ gbogbo ọ̀rọ̀ Olúwa tí ó ràn fún Aaroni àti gbogbo àṣẹ iṣẹ́ àmì tí ó fi fún un. Mose àti Aaroni sì lọ, wọ́n sì kó gbogbo àgbà àwọn ọmọ Ísírẹ́lì jọ. Aaroni sì sọ gbogbo ọ̀rọ̀ tí Olúwa ti sọ fún Mose, ó sì ṣe iṣẹ́ àmì náà ní ojú àwọn ènìyàn náà. Àwọn ènìyàn náà sì gbàgbọ́. Nígbà tí wọ́n sì gbọ́ pé Olúwa ti bẹ àwọn ọmọ Ísírẹ́lì wò, àti pé ó sì ti rí ìpọ́njú wọn, nígbà náà ni wọ́n tẹ orí wọn ba, wọ́n sì sìn.
2: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Orí ìkarùn-ún. Lẹ́yìn èyí ni Mose àti Aaroni wọlé, wọ́n sì wí fún Farao pé, báyìí ni Olúwa Ọlọ́run Ísírẹ́lì wí, jẹ́ kí àwọn ènìyàn mi kí ó lọ, kí wọn kí ó lè ṣe àjọ fún mi ní ìjù. Farao sì wí pé, ta ni Olúwa tí èmi ó fi gba ohun rẹ̀ gbọ́ láti jẹ́ kí Ísírẹ́lì kí ó lọ? Èmi kò mọ Olúwa náà, bẹ́ẹ̀ ni èmi kì yóò jẹ́ kí Ísírẹ́lì kí ó lọ. Wọ́n sì wí pé, Ọlọ́run àwọn Héberù ni ó pàdé wa, àwa bẹ̀ ọ́, jẹ́ kí a lọ ní ìrìn ijó mẹ́ta sí ìjù, kí a sì rúbọ sí Olúwa Ọlọ́run wa, kí ó má bàa fi àjàkálẹ̀ àrùn tàbí ìdàkọlù wá. Ọba Íjíbítì sì wí fún wọn pé, Mose àti Aaroni, nítorí kíni ẹ̀yin ṣe dá àwọn ènìyàn dúró nínú iṣẹ́ wọn? Ẹ lọ sí iṣẹ́ yín. Farao sì wí pé, kíyèsí, àwọn ènìyàn ilẹ̀ yìí pọ̀jù ní ìsinsìnyí, ẹ̀yin sì mú wọn sinmi kúrò nínú iṣẹ́ wọn. Farao sì pàṣẹ ní ọjọ́ náà fún àwọn akóniṣiṣẹ́ àwọn ènìyàn àti fún àwọn olórí wọn wípé, ẹ̀yin kò gbọdọ̀ fún àwọn ènìyàn náà ní koríko mọ́ láti máa ṣe bíríkì. Bí ìgbà àtẹ̀yìnwá, jẹ́ kí wọn kí ó máa lọ ṣa koríko fún ara wọn. ati iye briki ti won ti ma se ni igba teyinwa oni ki eyin bu fun won eyin ko gbodo se nkan ku kuro nibe nitori ti won se imele nitori na ni won se nke wipe ye ki a lo rubo si olorun wa e je ki ise ki o wuwo fun awon okunrin na ki won ki o le ma se laala ninu re e ma si se je ki won ki o piye si oro eke awon akonisise eniyan na si jade ati awon olori won won si so fun awon eniyan na pe bayi ni farao wipe emi ki yo fun yin ni koriko mo e lo e wa koriko nibi ti eyin gbele ri sugbon a ki yo se nkan ku ninu ise eyin be ni awon eniyan na si tu kaakiri ka gbogbo ile egypti lati ma sa idi koriko ni ipo koriko awon akonisise le won ni ire wipe e se ise eyin pe ise ojojumo yin bi igba ti koriko nbe ati awon olori awon omo israeli ti awon akonisise farao yan le won ni a nlu ti a si n bilere pe e se ti eyin ko se ise eyin pe ni briki si se ni ana ati ni oni bi igba teyin wa nigba naa ni awon olori awon omo israeli wa won si keto farao wipe e se ti iwo fi n se awon iranse re bayi a ko fi koriko fun awon iranse re won si n wi fun wa pe e se briki si kiyesi a n lu awon iranse re sugbon lowo awon eniyan re ni ebi wa sugbon oun wipe eyin ole nitori naa ni e se wipe ye ki a lo sebo si oluwa nje e lo ni isisiyi e sise a ki yo sa fi koriko fun yin sibe iye briki yin yo pe awon olori awon omo israeli si ri pe oran won ko ni oju leyin igba ti a wi pe e ki o dinku ninu iye briki yin ojojumo won si ba mose won aroni eni ti o duro lati pade won bi won ti n ti odo farao jade wa won si wi fun won pe ki oluwa ki o wo yin ki o si se idajo nitori ti eyin mu wa di oku orun ni oju farao ati ni oju awon iranse re lati fi dale won lowo lati pa wa mose si pada to oluwa lo o si wi fun pe oluwa e ti se ti o fi se buburu si awon eniyan yi be e ti se ti o fi ran mi nitori igba ti mo ti to farao wa lati soro ni oruko re buburu ni o ti n se si awon eniyan yi be ni ni gbigba iwo ko si gba awon eniyan re exodus ori ikefa nigba na ni oluwa wi fun mose pe nigba yi ni iwo ri ohun ti emi o se si farao nitori owo agbara ni ohun se jowo won lowo lo ati pelu owo agbara ni won fi ti won jade kuro ni ile re olorun si so fun mose o si wi fun pe emi ni jehova emi si farao abrahamu isaki ati jakobu ni olorun olodumare sugbon oruko mi jehova ni won ko fi mo mi emi si ti ba won damaje mu mi pelu lati fun won ni ile kenani ile atipo won nibi ti won gbe se atipo emi si ti gbo irora awon omo israeli pelu ti awon ara egypti mu sin emi si ti ran ti majemu mi nitori na wi fun awon omo israeli pe emi ni oluwa emi o si mu yin jade kuro labe eru awon ara egypti emi o si yo yin kuro ni oko eru won emi o si fi apa nina ati idajo nla da yin ni ide emi o si gba yin se eniyan fun ara mi emi o si je olorun fun yin eyin o si mo pe emi ni oluwa olorun yin ti o mu yin jade kuro labe eru awon ara egypti emi o si mu yin lo sinu ile na ti mo ti bura lati fi fun abrahamu fun isaki ati fun jakobu emi o si fi fun yin ni ini emi ni oluwa mose si so be fun awon omo israeli sugbon won ko gba ti mose gbo fun ibinuje okan ati fun isin lile oluwa si so fun mose pe wole so fun farao ba egypti pe ki o je ki awon omo israeli ki o lo kuro ni ile re mose si so niwaju oluwa wipe kiyesi awon omo israeli ko gbo ti emi farao yo ati se gbo ti emi emi eni ti se alaikola ite oluwa si ba mose ati aroni soro o si fi ase fun won si awon omo israeli ati si farao oba egypti lati mu awon omo israeli jade ni ile egypti won yi ni olori ile baba won awon omo reubeni akobi israeli hanoku ati palu hesroni ati kami won yi ni idile reubeni ati awon omo simeoni jemueli ati jamini ati ohadi ati jakini ati sohari ati shaulu omo obinrin ara kenani won yi ni idile simeoni won yi si ni oruko awon omo lefi ni iran won dashoni ati kohati ati merari odun aye lefi si je 37 awon omo gashoni libni ati shimei ni idile won ati awon omo kohati amramu ati ishari ati ebroni ati usieli odun aye kohati si je 73 ati awon omo merari mahali ati mushi won yi ni idile lefi ni iran won Amramu si fe Jokebedi arabirin baba re ni aya. Oni o si bi Aroni ati Mose fun. Odun aye Amramu si je 37. Ati awon omo Ishari, Kora ati Nefegi ati Sikri ati awon omo Usieli, Mishaeli ati Elsafani ati Sitri. Aroni si fe Elisheba omobirin Aminadabu arabirin Nashoni ni aya. O si bi Nadabu ati Abihu, Eliasari ati Itamari fun. Ati awon omo Kora, Asiri ati Elkana ati Abiasafu. Won yi ni idile awon omo Kora. Eliasari omo Aroni si fe okan ninu awon omobirin Putieli ni aya. O si bi Finehasi fun. Won yi ni olori awon baba awon omo Lepi ni idile won. Won yi ni Aroni o Mose na. Eni ti Oluwa so fun pe e mu awon omo Israeli jade kuro ni ile Egypt gege bi ogun won. Awon wonyi ni o ba Farao ba Egypt soro lati mu awon omo Israeli jade kuro ni Egypt. Won yi ni Mose ati Aroni na. O si se ni ojo ti Oluwa ba Mose soro ni ile Egypt ni Oluwa so fun Mose wi pe emi ni Oluwa so gbogbo eyi ti mo wi fun o fun Farao oba Egypt. Mose si wi ni waju Oluwa pe kiyesi alaikola ite ni emi Farao yo ati se feti siti emi.
2: This CLM Radio, your spiritual welfare is our concern.
1: Ori ikeje, Oluwa si wi fun Mose pe, wo, emi fi o se Olorun fun Farao, Aroni arakunrin re ni yo si ma se woli re, iwo so gbogbo eyi ti mo pa lase fun o, Aroni arakunrin re ni yo si ma so fun Farao pe, ki o ran awon omo Israeli jade ni ile re, emi o si mu Farao ni ayale, emi o si so ise ami mi ati ise iyanu mi di pupo ni ile Egypt. Ṣugbọn Farao ki yo gbọ ti yin emi o si fi owo mi le Egypt emi o si fi idajo nla mu awon ogun mi ani awon omo Israeli eniyan mi jade kuro ni ile Egypt. Awon ara Egypt yo si mo pe emi ni Oluwa nigba ti mo ba na owo mi le Egypt ti mo si mu awon omo Israeli jade kuro laarin won. Mose ati Aroni si se be bi Oluwa ti pase fun won be ni won se. Mose je ni 80 odun, Aroni si je eni 80 odun o le meta nigba ti won soro fun Farao. Oluwa si so fun Mose ati fun Aroni pe nigba ti Farao yo ba wi fun yin pe e fi ise iyanu kan han nigba na ni ki iwo ki o wi fun Aroni pe mu opa re ki o si fi lele ni waju Farao yo si di ejo. Mose ati Aroni si wole to Farao lo won si se bi Oluwa ti pase fun won. Aroni si fi opa re lele ni waju Farao ati ni waju awon iranse re o si di ejo. Nigba na ni Farao pelu pe awon ologbon ati awon oso awon pelu ani awon alalupaida Egypt si fi dan won se be gege nitori ti olukuluku won fi opa re lile won si di ejo. Sugbon opa Aroni bi opa won mi aya Farao si le ko si feti si ti won bi Oluwa ti wi. Oluwa si wi fun Mose pe aya Farao di lile o ko lati je ki awon eniyan na ki o lo to Farao lo ni owuro ki esi o n jade lo si odo ki wo ki o si duro lati pade re leti odo ati opa ni ti o di ejo ni ki iwo ki o mu ni owo re. Iwo si wi fun pe Oluwa Olorun awon Eberu ni o ran mi si o wi pe je ki awon eniyan mi ki o lo ki won ki o le sin mi ni iju si ki esi titi di isisin yi iwo ko gbo. Bayi ni Oluwa wi ninu eyi ni iwo fi mo pe emi ni Oluwa ki esi emi o fi opa ti o wa ni owo mi lu omi ti o wa ni odo won o si di eje eja ti o wa ninu odo na yo si ku odo na yo si ma run awon ara Egypt yo si korira ati ma mu ninu omi odo na. Oluwa si so fun Mose pe wi fun Aroni pe mu opa re ki o si na owo re si oju omi Egypt won ni si odo won si omi sisan won ati ikudu won ati si gbogbo ikojopo omi won ki won le di eje. Eje yo si wa ni gbogbo ile Egypt ati ninu ohun elo igi ati ninu ohun elo okuta. Mose ati Aroni si se be bi Oluwa ti fi ase fun won. O si bi opa na soke o si lu omi ti o wa ni odo ni oju Farao ati ni oju awon iranse re a si so gbogbo omi ti o wa ni odo na di eje. Eja ti o wa ni odo si ku odo na si run awon ara Egypt ko si le mu ninu omi odo na. Eje si wa ni gbogbo ile Egypt. Awon alalupaida Egypt si fi idan won se be aya Farao si le be ni ko si feti si ti won bi Oluwa ti wi. Farao si pada o lo si ile re ko si fi okan re si eyi pelu. gbogbo awon ara Egypt si wale yi odo na ka fun omi mimu nitori ti won ko le mu ninu omi na ojo meje si pe leyin igba ti Oluwa lu odo na Exodus ori ikejo Oluwa si so fun Mose pe to farao lo ki o si wi fun pe bayi ni Oluwa wi pe je ki awon eniyan mi ki o lo ki won ki o le sin mi bi iwo ba si ko lati je ki won ki o lo ki esi emi o fi opoloko lu gbogbo ekun re odo yo si bi opolo jade ni opolopo won si goke won si wa sinu ile re ati sinu ibusun re ati sori akete re ati sinu ile awon omo odo re ati sara awon eniyan re ati sinu aro re ati sinu opon ipo iyefun re awon opolo na yo si gun o lara ati lara awon eniyan re ati lara gbogbo awon iranse re Oluwa si so fun Mose pe we fun Aroni pe na owo re pelu opa re sori odo won ni sori omi sisan ati sori ikojopo omi ki o si mu opolo jade wa sori ile Egypt Aroni si na owo re sori omi Egypt awon opolo si goke wa won si bo ile Egypt awon alalupa ida si fi dan won se be won si mu opolo jade wa sori ile Egypt nigba na ni farao pe Mose ati Aroni o si wi pe ebe Oluwa ki o le mu awon opolo kuro lodo mi ati kuro lodo awon eniyan mi emi o si je ki awon eniyan na ki o lo ki won ki o le sebo si Oluwa Mose si wi fun farao pe pase fun mi nigba wo ni emi o bebe fun o ati fun awon iranse re ati fun awon eniyan re lati run awon opolo kuro lodo re ati kuro ninu ile re ki won ki o ku ni kiki odo nikan o si wi pe ni ola o si wi pe ki o ri bi oro re ki iwo ki o le mo pe ko si eni ti o dabi Oluwa Olorun wa awon opolo yo si lo kuro lodo re ati kuro ninu ile re ati kuro lodo awon iranse re ati kuro lodo awon eniyan re ni kiki odo ni won o ku si Mose ati Aroni si jade kuro lodo farao Mose si kigbe si Oluwa nitori opolo ti o ti mu wa si ara farao Oluwa si se gege bi oro Mose awon opolo na si ku kuro ninu ile ninu agbala ati kuro ninu oko won si ku won jo ni okiti okiti ile na si run sugbon nigba ti farao ri pe apo wa o mu aya re le ko si feti si ti won bi Oluwa ti we Oluwa si we fun Mose pe so fun Aroni pe na opa re ki o si lu ekuru ile ki o le di naja gbogbo ile Egypt won si se be Aroni si na owo re pelu opa re o si lu erupo ile ina si wa lara eniyan ati lara eran gbogbo ekuru ile ni o di naja gbogbo ile Egypt awon alalupa ida si fi dan won se be lati mu ina jade wa sugbon won ko le se be ni ina si wa lara eniyan ati lara eran nigba na ni awon alalupa ida wi fun farao pe ika Olorun ni eyi sugbon aya farao le ko si feti si ti won bi Oluwa ti wi Oluwa si wi fun Mose pe dide ni kutukutu owuro ki o si duro ni waju farao ki esi o n jade lo si odo ki o si wi fun pe bayi ni Oluwa wi je ki awon eniyan mi ki o lo ki won ki o le sin mi bi iwo ko ba si je ki awon eniyan mi ki o lo ki esi emi o ran owo esinsin si o ati sara iranse re ati sara awon eniyan re ati sinu awon ile re gbogbo ile awon ara Egypt ni yo si kun fun owo esinsin ati ile ti won gbe wa pelu ni ojo na ni emi o ya ile Goshen soto ninu eyi ti awon eniyan mi tedo si ti esinsin ki yo si nibe nitori ki iwo ki o le mo pe emi ni Oluwa laarin ile aye emi o si pala si agbede meji awon eniyan mi ati awon eniyan re ni ola ni ise ami yi yo si wa Oluwa si se be owo esinsin opolopo si de sinu ile farao ati sinu ile awon iranse re ati ni gbogbo ile Egypt ile na baje nitori owo esinsin won ni farao si ranse pe Mose ati Aroni o si wi pe e ma lo sebo si Olorun yin ni ile yi Mose si wi pe ko to lati se be nitori awo fi ohun irira awon ara Egypt rubo si Oluwa Olorun wa wo awa le fi ohun irira awon ara Egypt rubo ni oju won won ki yo aso wa ni okuta awo lo ni irinjo meta sinu iju ki a si rubo si Oluwa Olorun wa
3: bi ohun ti pase fun wa
1: farao si wi pe emi o je ki eyin lo ki e le rubo si Oluwa Olorun yin ni iju kiki ki eyin ki o ma se lo jina ju e bebe fun mi Mose si wi pe kiyesi emi n jade lo kuro lodo re emi o si be Oluwa ki owo esinsin won yi ki o le si kuro lodo farao kuro lodo awon iranse re ati kuro lodo awon eniyan re ni ola kiki ki farao ki o ma se etan mo ni aje ki awon eniyan na ki o lo rubo si Oluwa Mose si jade kuro lodo farao o si be Oluwa Oluwa si se gege bi oro Mose o si si owo sisin na kuro lodo farao ati kuro lodo awon iranse re ati kuro lodo awon eniyan re okan koku farao si mu aya re le nigba yi pelu ko si je ki awon eniyan na ki o lo.
2: This CLM Radio, the spiritual warfare is our concern.
1: Exodus, ori ikesan. Nigba na ni Oluwa wi fun Mose pe, wole to Farao lo ki o si wi fun pe, bayi ni Oluwa Olorun awon Hebrew wi, ye ki awon eniyan mi ki o lo ki won le sin mi, nitori pe bi iwo ba ko lati je ki won lo, ti iwo si da won duro sibe, ki esi owo Oluwa nbe lara eran osin re tin be ni oko, lara esin, lara ketekete, lara ibakasi e. Lara owo malu ati lara agbo agutan won ni ajakale arun buburu nbo Oluwa yo si pala si agode meji eran osin Israeli ati eran osin Egypt ko si onkan ti yo ku ninu gbogbo yi ti se ti awon omo Israeli Oluwa si da akoko kan wi pe ni ola ni Oluwa yo se nkan yi ni ile yi Oluwa si se nkan na ni ijo keji gbogbo eran osin Egypt si ku sugbon ninu eran osin awon omo Israeli okan soso ko si ku Farao si ranse si kiyesi okan soso koku ninu eran osin awon omo Israeli aya Farao si le ko si je ki awon eniyan na ki o lo Oluwa si wi fun Mose ati fun Aaron pe bu ikun wo eru ninu ileru ki Mose ki o ku si oju orun ni oju Farao yo si de kuru lebulebu ni gbogbo ile Egypt yo si di owo ti o ma tu pelu ileroro lara eniyan ati lara eran ka gbogbo ile Egypt won si bu eru ninu ileru won duro ni waju Farao won si siku si oke orun o si di owo ti o tun jade pelu ileroro lara eniyan ati lara eran awon alalupaida ko si le duro ni waju Mose nitori owo won ni nitori ti owo na wa lara awon alalupaida ati lara gbogbo awon ara Egypt Oluwa si mu aya Farao le ko si gbo ti won bi Oluwa ti so fun Mose Oluwa si wi fun Mose pe dide ni kutukutu owuro ki o si duro ni waju Farao ki o si wi fun pe bayi ni Oluwa Olorun awon Hebrew wi je ki awon eniyan mi ki o lo ki won le sin mi nitori igba yi ni emi o ran gbogbo iyonu mi si aya re ati sara awon iranse re ati sara awon eniyan re ki iwo ki o le mo pe ko si elomiran bi emi ni gbogbo aye nitori ni isisin yi emi ba na owo mi ki emi ki o le fi ajakale arun lu o ati awon eniyan re abasi ti ki o kuro lori ile sugbon nitori eyi papa ni emi se mu oduro lati fi agbara mi han lara re ati ki a le royin oruko mi ka gbogbo aye titi di isisin yi iwo n gbe ara re ga si awon eniyan mi pe iwo ki yo je ki won ki o lo ki esi ni ola ni akoko yi ni emi o mu opo eyin ro si ile iru eyi ti ko ti si ni Egypt lati ipile se re titi o fi di isisin yi nje ni isisin yi ranse ki o si ko eran re bo ati ohun gbogbo ti o ni ninu oko nitori olukuluku eniyan ati eran ti a ba ri ni oko ti a ko si mu bo wa ile iyin yo bo lu won won o si ku eni ti o beru oro Oluwa ninu awon iranse Farao mu ki awon iranse re ati awon eran osin re sabo wa ile eni ti ko si ka oro Oluwa si jowo awon iranse re ati awon eran osin re si oko Oluwa si so fun Mose pe na owo re si oke orun ki iyin ki o le bo si gbogbo ile Egypt sare eniyan ati sare eranko ati sare eweko igbe gbogbo ja gbogbo ile Egypt Mose si na opa re si orun Oluwa si ran ara ati yinyin ina na si njo lori ile Oluwa si ro yinyin sori ile Egypt yinyin si bo ina si dapo mo yinyin na o papo ju iru re ko si ri ni gbogbo ile Egypt lati igba ti o ti di orilede yinyin na si lu ohun gbogbo ti o wa ninu oko bole ati eniyan ati eranko ja gbogbo ile Egypt yinyin na si lu gbogbo eweko bole o si fa gbogbo igi igbe ya ni kiki ile Gosheni nibi ti awon omo Israeli gbe wa ni yinyin ko si Farao si ranse o si pe Mose ati Aaron o si wi fun won pe emi se nigba yi Oluwa ni olododo eni buburu si ni emi ati awon eniyan mi ebe Oluwa o sa to ki ara nla ati yinyin won yi ki o ma se simo emi o si je ki e ma lo e ki yo si duro mo o si wi fun pe bi mo ba ti jade ni ilu emi o te owo mi si Oluwa ara yo si da be ni yinyin ki yo si mo ki iwo ki o le mo pe ti Oluwa ni aye sugbon bi o se tire ni àti ti àwọn ìránṣẹ́ rẹ̀, èmi mọ̀ pé síbẹ̀ ẹ̀yin kò tí bẹ̀rù olúwa Ọlọ́run, a sì lu ọgbọ́n àti ọkà balẹ̀ bolẹ̀ nítorí ọkà balẹ̀ wà ní ipẹ́, ọgbọ́n sì rudi, ṣùgbọ́n àlìkámà àti ọkà ríè ni a kò lù bolẹ̀ nítorí tí wọn kò tí dàgbà. Mose sì jáde kúrò lọ́dọ̀ Farao sẹ́yìn ìlú, ó sì tẹ ọwọ́ rẹ̀ sí Olúwa, àrá àti yìnyín sì dá, bẹ́ẹ̀ ni òjò kò sì rọ̀ sí ilẹ̀ mọ́. Nígbà tí Farao rí pé òjò àti yìnyín àti àrá dá, ó ṣẹ̀ sí i, ó sì sé àyà rẹ̀ le, òun àti àwọn ìránṣẹ́ rẹ̀, àyà Farao sì le, bẹ́ẹ̀ ni kò sì jẹ́ kí àwọn ọmọ Ísíráẹ̀lì kí ó lọ bí Olúwa ti wí láti ọwọ́ Mose. Olúwa sì sọ fún Mose pé, wọlé tọ Farao lọ, nítorí tí mo mú àyà rẹ̀ le àti àyà àwọn ìránṣẹ́ rẹ̀, kí èmi kí ó lè fi iṣẹ́ àmì mi wọ̀nyí hàn níwájú rẹ̀, àti kí ìwọ kí o lè wí ní ti ọmọ rẹ̀ àti ti ọmọ ọmọ rẹ̀ ohun tí mo ṣe ní Íjíbítì àti iṣẹ́ àmì mi tí mo ṣe nínú wọn, kí ẹ̀yin kí ó lè mọ̀ pé èmi ni Olúwa. Mose àti Aaroni sì wọlé tọ Farao lọ, wọ́n sì wí fún un pé, báyìí ni Olúwa Ọlọ́run Hebrew wí, ìwọ ti kọ̀pẹ́ tó láti rẹ ara rẹ sílẹ̀ níwájú mi, jẹ́ kí àwọn ènìyàn mi kí ó lọ, kí wọn kí ó lè sìn mí, ṣùgbọ́n bí ìwọ bá sì kọ̀ láti jẹ́ kí àwọn ènìyàn mi kí ó lọ, kíyèsí ní ọ̀la ni èmi ó mú esú wá sí ẹkùn rẹ, wọn ó sì bojú ilẹ̀ tí ẹnìkan kì yóò fi lè rí ilẹ̀, wọn ó sì jẹ àjẹkù èyí tí ó bọ́ tí ó kù fún yín lọ́wọ́ yìnyín, yóò sì jẹ igi yín gbogbo tí ó ń rúwé nínú oko, wọn ó sì kun ilé rẹ àti ilé àwọn ìránṣẹ́ rẹ gbogbo àti ilé àwọn ará Íjíbítì gbogbo tí àwọn bàbá rẹ àti àwọn bàbá rẹ kò rí láti ìgbà ọjọ́ tí wọ́n ti wà lórí ilẹ̀ títí ó fi di òní olónìí. Ó sì yí padà, ó jáde kúrò lọ́dọ̀ Farao. Àwọn ìránṣẹ́ Farao sì wí fún un pé, ọkùnrin yìí yóò ti ṣe ìkẹkùn sí wa pẹ́tò, jẹ́ kí àwọn ọkùnrin náà kí ó lọ, kí wọn kí ó lè sin Olúwa Ọlọ́run wọn. Ìwọ kò tí ì mọ̀ pé Íjíbítì run tán. A sì tún mú Mose àti Aaroni wá sọ́dọ̀ Farao, ó sì wí fún wọn pé, ẹ lọ sin Olúwa Ọlọ́run yín, ṣùgbọ́n àwọn ta ni yóò wá lọ? Mose sì wí pé, àwa ó lọ, àti ewé, àti àgbà, àti àwọn ọmọkùnrin wa, àti àwọn ọmọbìnrin wa, pẹ̀lú àwọn agbo, àti ọ̀wọ́ ẹran wa ni àwa ó lọ, nítorí àjọ Olúwa ni fún wa. Ó sì wí fún wọn pé, kí Olúwa kí ó pẹ̀lú yín bẹ́ẹ̀, bí èmi ó ti jẹ́ kí ẹ lọ yìí, àti àwọn ewé yín, ẹ wò ó, nítorí ibi ń bẹ níwájú yín. Bẹ́ẹ̀ kọ́, ẹ̀yin ọkùnrin, ẹ lọ kí ẹ sì sin Olúwa. Èyí ni ẹ̀yin ṣà ń fẹ́. Wọ́n sì lé wọn jáde kúrò níwájú Farao. Olúwa sì wí fún Mose pé, na ọwọ́ rẹ sórí ilẹ̀ Íjíbítì nítorí esú, kí wọn kí ó lè wá sórí ilẹ̀ Íjíbítì, kí wọn kí ó sì lè jẹ gbogbo ewéko ilẹ̀ yìí, gbogbo èyí tí yìnyín ti kù sílẹ̀. Mose sì na ọ̀pá rẹ̀ sí orí ilẹ̀ Íjíbítì. Olúwa sì mú afẹ́fẹ́ ìlà oòrùn kan fẹ́ sí orí ilẹ̀ náà ní gbogbo ọ̀sán náà àti gbogbo òru náà. Nígbà tí ó di òwúrọ̀, afẹ́fẹ́ ìlà oòrùn mú àwọn esú náà wá. Àwọn esú náà sì gòkè sórí ilẹ̀ Íjíbítì gbogbo, wọ́n sì bà sí ẹkùn Íjíbítì gbogbo, wọ́n papọ̀ jù, kò sí irú esú bẹ́ẹ̀ ṣáájú wọn, bẹ́ẹ̀ ni lẹ́yìn wọn irú wọn yóò sì sí. Nítorí tí wọ́n bojú ilẹ̀ gbogbo tó bẹ́ẹ̀ tí ilẹ̀ fi ṣú, wọ́n sì jẹ gbogbo ewéko ilẹ̀ náà àti gbogbo èso igi tí yìnyín kù sílẹ̀, kò sì kú ohun tútù kan lára igi tàbí lára ewéko ìgbẹ́ ya gbogbo ilẹ̀ Íjíbítì. Nígbà náà ni Farao ránṣẹ́ pe Mose àti Aaroni kankan, ó sì wí pé, èmi ti ṣẹ̀ sí Olúwa Ọlọ́run yín, sì yín, jẹ́ nítorí náà èmi bẹ̀yìn, ẹ fi ẹ̀ṣẹ̀ mi jì lẹ́ẹ̀kan ṣoṣo yìí, kí ẹ sì bẹ Olúwa Ọlọ́run yín, kí ó lè mú ikú yìí kúrò lọ́dọ̀ mi. Òun sì jáde kúrò níwájú Farao, ó sì bẹ Olúwa. Olúwa sì yí afẹ́fẹ́ ìwọ̀ oòrùn líle líle, tí ó sì fẹ́ àwọn esú náà kúrò, ó sì gbá wọn lọ sínú òkun pupa, kò sì ku esú kan ṣoṣo ní gbogbo ẹkùn Íjíbítì. Ṣùgbọ́n Olúwa mú àyà Farao le, bẹ́ẹ̀ ni kò sì jẹ́ kí àwọn ọmọ Ísíráẹ̀lì kí ó lọ. Olúwa sì wí fún Mose pé, na ọwọ́ rẹ sí ọ̀run, kí òkùnkùn kí ó ṣú yíká ilẹ̀ Íjíbítì ní òkùnkùn tí a lè fọwọ́ bà. Mose sì na ọwọ́ rẹ̀ sí ọ̀run, òkùnkùn biribiri sì ṣú ní gbogbo ilẹ̀ Íjíbítì ní ijọ́ mẹ́ta. Wọn kò rí ara wọn, bẹ́ẹ̀ ni ẹnìkan kò sì dìde ní ipò tirẹ̀ ní ijọ́ mẹ́ta. Ṣùgbọ́n gbogbo àwọn ọmọ Ísíráẹ̀lì ni ó ní ìmọ́lẹ̀ ní ibùgbé wọn. Farao sì pe Mose, ó sì wí pé, ẹ máa lọ, ẹ sin Olúwa. Ìkì agbo àti ọ̀wọ́ ẹran yín ni kí ó kù lẹ́yìn, kí àwọn ewé yín kí ó bá yín lọ pẹ̀lú. Mose sì wí pé, ìwọ kò lè ṣàì má fún wa ní ohun ẹbọ pẹ̀lú àti ẹbọ sísun, kí ẹ̀wọ́ fi rúbọ sí Olúwa Ọlọ́run wa, ẹran ọ̀sìn wa yóò sì bá wa lọ pẹ̀lú, a kì yóò fi ìbóṣẹ ẹran kan sílẹ̀ lẹ́yìn, nitori ninu re ni awa mo sin oluwa olorun wa awa ko si mo ohun na ti awa fi sin oluwa titi awa fi de be ṣugbọn oluwa mu aya farao le ko si fe je ki won lo farao ti wi fun pe kuro lodo mi ma ṣu ara re ma se tun ri oju mi mo nitori ni jona ti iwo ba ri oju mi iwo ku o se si wi pe iwo forere emi ki yo tun ri oju re mo
2: This CLM Radio, your spiritual welfare is our concern.
4: Eje ki agbadura.
5: Baba, Olorun wa. Adupe wo pe awa si yin ki a ba le gbo oro yin. O sese ki awon ile isin miran ki o ti ma pe wa. Ki a si ni won larowo to wa. Sugbon ohun ti o mu wa wa si yin ni wi pe a mo wi pe a o gbo oro yin lai fi boko boyo ati wipe bi a tin gbo oro yin oro yi ni o le se wa pe lati mura wa sile fun ipada bo Jesu Christi nje bi a ti ni ipinu ti a se wa si yin a nbebe wipe ohun ti a wa lati gbo ti a wa lati se nje gege bi e ti ba wa soro ore ofe lati se e o fi fun wa loruko Jesu abeyin wo pe olorun emi fun ara re yo se itumo awon oro wonyi fun wa ke abale je ajumo jogun pelu Jesu Christi ni toto ki ere kikun ati ere pipe ki o le wa fun awon ise wa ninu oluwa adupe wo pe ti gbo loruko Jesu Christi oluwa wa loni anwo oro olorun lori eso ati ere ise wa eso ati ere ise wa ye ke awo korinti kini ori kedogun lati ese ikeji dini ogota ese ti o gbeyin nitori na eyin ara mi olufe e ma duro shishin lai yese ki esi ma po si ni ise oluwa ni igba gbogbo ni won bi eyin ti mo pe ise eyin ki se asan ninu oluwa nihi ni ari paulo apostoli eni ti o kun fun ise ise esin si olorun eni ti o ti fi aye re jin ti o ti fi ara re rubo ki o ba le se ohun gbogbo ti olorun nfe ki o se ninu ise olorun eni ti o ti rin irin ajo popo loju ona loju omi ni gbogbo igba ti o ti lo si odo awon keferi odo awon ologbon odo awon alaigbon odo awon heleni ati odo awon heberu ti o ti nso fun won nipa ohun ti Jesu Christi ti o se lori igi agbelebo nihin ni ari okunrin yi eni ti o ti jiya popo fun ise esin olorun ti o gba awon ara Corinthi ni iyanjo wi pe bi won ti je ara ninu olowa ati olufe ayanfe pelu wi pe ki won ki o ri pe won duro sese lai yese ki won ki o ma po si ninu ise oluwa ni igba gbogbo ni won bi won ti mo wi pe ise won ki se asan ninu oluwa bi abari enikan ti o ye ki a peti si bi o ba nsoro nipa ise oluwa o ni paulo apostoli nitori wi pe omi odo jijin popo ni paulo ni o la koja nitori pe ninu ise olorun a le so wi pe paulo ni igba gbogbo ni o rin ni afonifoji ojiji eku igba popo ni aso lokota igba popo ni ana igba popo ni agbe so si inu tubu bi a ba ri enikeni ti o ye ki adayapo enikeni ti o ye ki okan re poruru enikeni ti o ye ki o so wi pe ohun ko ni se ise kankan fun olorun mo iru eniyan be ibaje paulu apostoli sugbon rara titi o fifi ida re lele ni ese agbelebo ida ti emi oro Olorun to nwasu titi o fifi emi re lele titi di oju iku ni ariwo pe okunrin yi o je oloto.

ọpọlọpọ àrísọ àríwísí ni ó ṣe é ṣe kí a rí láti ọdọ èṣù àti ọdọ àwọn ẹmẹwàá rẹ. Ó ní ṣùgbọn kí a rí wípé bí ìjì tilẹ̀ ń jà, bí afẹ́fẹ́ tilẹ̀ ń fẹ́, bí ó tilẹ̀ dàbí ẹni wípé èṣù àti àwọn ẹmẹwàá rẹ wọ́n ń pariwo, ó ní kí a dúró ṣinṣin, kí a rí wípé a ò yí ẹsẹ̀, kí a rí wípé ní ìpéjọpọ̀ àwọn ọmọ Ọlọ́run ẹsẹ̀ wa ò yẹ̀, kí a rí wípé nínú iṣẹ́ Ọlọ́run a ò yí ẹsẹ̀, wípé kì í ṣe pé kí a dúró sí ojú kan, wípé kí a máa pọ̀ sí i ní iṣẹ́ Olúwa ní ìgbà gbogbo. Ìbáàjẹ́ ní àkókò àjínde tàbí ní àkókò Kérésìmesì, ìbẹ̀rẹ̀ ọdún ni tàbí àárín ọdún, ní ọ̀sán ni tàbí ní àṣáálẹ̀, ní ìgbà tí a kún fún ojúṣe nínú ẹbí ni tàbí ní ìgbà tí ọwọ́ dilẹ̀, ó ní ní ìgbà gbogbo kí a máa pọ̀ sí i ní iṣẹ́ Olúwa. Níwọ̀n bí a ti mọ̀ wípé iṣẹ́ tí a ń ṣe fún Ọlọ́run kì í ṣe lásán nínú Olúwa. Ọ̀pọ̀lọpọ̀ nínú ayé wa ìsinsìnyí ni wọ́n kún fún iṣẹ́, wọ́n kún fún ojúṣe, ó sì jẹ́ ohun tí ó wúni lórí wípé àwọn ènìyàn tí wọ́n jẹ́ aládùúgbò wa, yálà wọ́n ṣiṣẹ́ ní ọjà, yálà wọ́n ṣiṣẹ́ pẹ̀lú ìjọba, tàbí wọ́n ṣiṣẹ́ ní ibi ilé ìdáṣẹ́ sílẹ̀, a rí wípé ohun kan tí ó máa ń wà lọ́kàn wọn ni wípé wọ́n ń fẹ́ kí ayé tí àwọn wà yìí nípa ti ara kí ó dára ju bẹ́ẹ̀ lọ nípa iṣẹ́ ọwọ́ wọn. Àwọn tí wọ́n ń ṣe ojú títì, àwọn tí wọ́n ń ṣe afárá tí mọ́tò ń gbà, àwọn tí wọ́n ń kọ ilé, àwọn tí wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ mìíràn, èròǹgbà ọkàn wọn, ìlépa wọn ni wípé kí àwọn kí ó fi ayé sílẹ̀ dára ju bí àwọn ti bá a lọ nípa iṣẹ́ tí wọ́n ń ṣe. Ṣùgbọ́n ó yẹ kí a mọ̀ wípé iṣẹ́ tí a bá ṣe nínú Kristi, tí a sì ṣe fún ògo Ọlọ́run nìkan ṣoṣo, ni yóò ní èrè ní ọ̀run àti ní ayérayé. Àwọn ọ̀pọ̀lọpọ̀ Kristiẹni onígbàgbọ́ ni a rí wípé wọ́n máa ń gba ohun púpọ̀ láti ọwọ́ Ọlọ́run. Nígbà tí wọ́n ti wọ ìjọba Ọlọ́run, wọ́n ti gba ìgbàlà. Ó ṣeé ṣe kí wọ́n ti rí ìwòsàn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Nípa àdúrà àti ẹ̀bẹ̀, wọ́n ti gba ohun púpọ̀ lọ́wọ́ Ọlọ́run. Ṣùgbọ́n ó ṣe ni láàánú, bí a bá wo ìgbésí ayé wọn, wọn ò tíì ṣe ohun púpọ̀ tí ó ṣe pàtàkì tí wọn yóò fi sọ wípé wọn ti ṣiṣẹ́ tí ó lérè ní ìjọba Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n rò wípé wọ́n jẹ́ ẹni mímọ́, wọ́n jẹ́ olódodo nínú ìjọ, ni ó jẹ́ wípé ní ìkẹyìn wọn ó farahàn níwájú Ọlọ́run lọ́wọ́ òpó, wọn ó sì jẹ́ abòṣì, ẹni tí kò lérè kankan níwájú Ọlọ́run títí ayérayé. Kí èyí kí ó má bàa jẹ́ ìpín wa, ó ní a fi ń sọ lónìí wípé ó yẹ kí a ṣiṣẹ́ fún Ọlọ́run, àti kọ́ lórin wípé kí a forí tì í, kí a forí tì í, kí a máa ṣọ́nà, kí a máa ṣọ́ra, kí a sì máa ṣiṣẹ́ títí Jésù Kristì Olúwa wa yóò fi dé. Àti kọ́ lórin wípé a ń ṣe ìpinnu wípé a ó ṣiṣẹ́, a ó ṣiṣẹ́ ọmọ Ọlọ́run sáàni wá, àti wípé a ó tẹ̀lé ọ̀nà tí Olúwa wá tọ̀. Ṣé o mọ ọ̀nà tí Olúwa wá tọ̀? Ó ṣiṣẹ́ fún Ọlọ́run, ó ṣe ìfẹ́ Ọlọ́run, òun ni ó sọ wípé òun jẹ òun ni àti ṣe ìfẹ́ Ọlọ́run kí òun kí ó sì parí iṣẹ́ rẹ̀, àti wípé nígbà tí òun wà lé ayé, òun jẹ́ ìmọ́lẹ̀ ayé, òun sì ní láti ṣiṣẹ́ ní àkókò ìsinsìnyí, nítorí pé òru ń bọ̀ nígbà tí ẹnìkan kì yóò lè ṣiṣẹ́. Àtijọ́ kọ́ lórin papọ̀ wípé a ó ṣiṣẹ́, a ó ṣiṣẹ́ kí a bá lè fi oúnjẹ ẹ̀mí bọ́ àwọn tí ebi ń pa, àti kí a bá lè kó àwọn aláàrẹ̀ wá sí orísun iyè. Ó ní nínú iṣẹ́ wa, nínú àgbélébo Kristi la ó máa ṣògo. Ó ní nígbà tí a bá ń kéde wípé ọ̀fẹ́ ní ìgbàlà, orí tí a kọ yìí ó ń sọ fún wa wípé iṣẹ́ tí a ń sọ nípa rẹ̀, ó jẹ́ iṣẹ́ ìgbàlà ọkàn tàbí iṣẹ́ ìjèrè ọkàn, kí a bá lè máa sọ fún gbogbo àwọn ènìyàn tí wọ́n wà nínú ìjọba òkùnkùn, àwọn tí wọ́n ti ṣìnà, àwọn tí wọ́n ti jìnà réré sí Ọlọ́run, wípé ìgbàlà ń bẹ nínú Jésù, wípé ó yẹ kí wọn kí ó wá sọ́dọ̀ Jésù.

0: Kristi nítorí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí a ti kọ́ lórí ó yẹ kí ẹnì kọ̀ọ̀kan wá kí ó ṣe ìpinnu wípé a ó ṣiṣẹ́. Pọ́ọ̀lù àpọ́sítélì sì ń jẹ́ kí ó dá wa lójú wípé bí a bá mú ìpinnu yìí ṣẹ, kí a dúró ṣinṣin nínú iṣẹ́ Ọlọ́run, kí a ò yí ẹsẹ̀ nínú iṣẹ́ Ọlọ́run, kí a ń pọ̀ sí i nínú iṣẹ́ Ọlọ́run ní ìgbà gbogbo wípé èrè yóò wà fún wa lọ́dọ̀ Olúwa. Ohun mẹ́ta ni a fẹ́ gbé yẹ̀wò nínú ìwàásù tí ò ní. Ìkíní, iṣẹ́ tí ó lérè. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ni ó jẹ́ wípé kò lérè níwájú Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ni ó jẹ́ wípé bí a ti ń ṣe é, kí a máa kó iyẹ̀pẹ̀ àti àwọn nǹkan ayé yìí, kí a máa kó wọn jọ. Àwọn nǹkan tí ò bá ní tálẹ́, àwọn nǹkan tí a ó fìílẹ̀ nínú ayé, àwọn nǹkan tí a ò ní mú lọ sọ́run, àwọn nǹkan tí kò ní ní èrè níwájú Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tí àwọn ènìyàn ń ṣe nípa báyìí ni wọ́n ti ń pàdánù èrè. Ṣùgbọ́n lónìí a fẹ́ sọ nípa iṣẹ́ tí ó lérè. Apá kejì nínú ìwàásù yìí, èso iṣẹ́ nípa ti ẹ̀mí. Iṣẹ́ tí a ń ṣe nípa ti ẹ̀mí, kí ni èso tí a ń rí nípa rẹ̀? Ìkẹta, èrè fún iṣẹ́ wa. Ìkíní, iṣẹ́ tí ó lérè. Jẹ́ kí a wo Tesalonika kíní, orí kíní, ẹsẹ̀ ìkẹta, kí a wo iṣẹ́ tí a lè ṣe tí yóò mú èrè wá níwájú Olúwa. Iṣẹ́ tí ó lérè. Tesalonika kíní, orí kíní, ẹsẹ̀ ìkẹta, lé àìsimi lè àwa rántí iṣẹ́ ìgbàgbọ́ yín àti làálàá ìfẹ́ àti sùúrù ìrètí yín nínú Olúwa wa Jésù Kristi níwájú Ọlọ́run àti Bàbá wa. Níhìn-ín ni Pọ́ọ̀lù ni ó ń kọ̀wé sí àwọn onígbàgbọ́ ní Tesalonika. Ó ń sọ fún wọn wípé òun rántí nǹkan mẹ́ta nípa wọn. Ìkíní, ìgbàgbọ́. Ìkejì, ìfẹ́. Ìkẹta, ìrètí. Ó sì ń sọ fún wa nípa àwọn nǹkan mẹ́ta yìí. Ó ń sọ nípa iṣẹ́ ìgbàgbọ́. Ó ń sọ nípa làálàá ti ìfẹ́. Ó ń sọ nípa sùúrù tí ó ní ìrètí. Ohun mẹ́ta yìí ni a rí wípé ó yẹ kí ó wà ní ìgbésí ayé onígbàgbọ́. Ṣe o rántí Kọ́rintì kíní, orí kẹtàlá, ẹsẹ̀ ìkẹtàlá tí ó sọ wípé ǹjẹ́ nísinsìnyí ìgbàgbọ́, ìrètí àti ìfẹ́ ń bẹ. Àwọn mẹ́ta yìí ṣùgbọ́n èyí tí ó tóbi jù nínú wọn ni ìfẹ́. Àwọn mẹ́ta yìí a kò lè yà wọ́n nípa ìgbàgbọ́, ìrètí àti ìfẹ́. Bí a bá ń fẹ́ ṣiṣẹ́ fún Olúwa, ó yẹ kí a mọ̀ wípé ìpìlẹ̀ iṣẹ́ tí a ń ṣe fún Olúwa òun ni ìgbàgbọ́ wa nínú Jésù Kristi. Láì ní ìgbàgbọ́, a ò lè ṣe iṣẹ́ tí yóò tẹ́ Ọlọ́run lọ́rùn. Láì ní ìgbàgbọ́ nínú Olúwa nínú Jésù Kristi, ìgbàgbọ́ wípé ó kú fún ẹ̀ṣẹ̀ wa, ìgbàgbọ́ wípé nípa ẹ̀jẹ̀ Jésù Kristi ni à ń wẹ̀ wá mọ́, ìgbàgbọ́ wípé òun ni ó wá láti kó ẹ̀ṣẹ̀ ara ayé lọ, ìgbàgbọ́ wípé agbàgbọ́ fún ẹ̀ṣẹ̀ wa gangan ni ó kú lórí igi àgbélébùú. Láì ní ìgbàgbọ́ yìí, gbogbo iṣẹ́ tí a ń ṣe ó jẹ́ òkú iṣẹ́. Nítorí ẹni tí kò bá ní ìgbàgbọ́ nínú Jésù Kristi, ẹni tí ó bá jẹ́ òkú nínú ẹ̀ṣẹ̀, ẹni tí ó bá jẹ́ òkú nínú àwọn nǹkan ayé wọ̀nyí tí ó fi ọ̀ṣọ́ ayé, ìrìn ayé, ìṣe ayé, ẹ̀ṣẹ̀ tí ó wà nínú ayé tí ó fi yí ara rẹ̀ ká, tí ẹ̀mí àti ọkàn rẹ̀ tí ó kú tí kò ní ìyè Ọlọ́run, irú ẹni bẹ́ẹ̀ gbogbo iṣẹ́ tí ó ń ṣe iṣẹ́ òkú ni. Ṣùgbọ́n lákọ̀ọ́kọ́ wípé kí a gba Olúwa gbọ́, èyí ni a fi máa ń rí. Àwọn ẹlòmíràn ní tòsí wa, ní ọ̀pọ̀lọpọ̀ iléèsìn àti àwọn díẹ̀ nínú iléèsìn wa níhìn-ín, iṣẹ́ tí wọ́n ń ṣe kò mú ìgbàgbọ́ nínú Jésù Kristi lọ́wọ́. Ó ṣeéṣe kí a rí ẹni tí ó fi gbogbo àkókò rẹ̀ tí ó fi ń ṣe iṣẹ́ tí ó rò wípé iṣẹ́ fún Ọlọ́run ni, ṣùgbọ́n kò ní ìgbàlà. Ó wà nínú ẹ̀ṣẹ̀ síbẹ̀, kò kó ẹ̀ṣẹ̀ rẹ̀ sílẹ̀, kò jẹ́ kí a fi ẹ̀jẹ̀ Jésù Kristi wẹ̀ un, kí a sì wẹ̀ funfun ju snow lọ. iru eni be ni an so fun wi pe ise re ko je itewogba ni waju oluwa ipile lori eti an ko ile igbagbo ise igbagbo sini igbagbo wa ninu Jesu Christi ki se be nikan ife wa fun Olorun bi ati mo wi pe o fe wa awa na nitori ife re awa si fe pelu bi eyi ni a fi le se laala ninu oluwa ki laala wa ki o ma ba ja si asan je ki a tun wo ninu Hebreu ori kefa ese ikewa nitori Olorun ki se alaisododo ti yo fi gbagbe ise yin ati ife ti eyin fi han si oruko re nipa ise iranse ti e ti se fun awon eniyan mimo ti e si nse ohun ti o ye ki o ye wa nihin ni we pe bi o tin so nipa ise wa be ni o nso nipa ife ti a ni ninu Oluwa bi abaya nkan meji yi nipa a o ri we pe awon mejeji won ko ni je itewogba ni waju Oluwa bi aba so wi pe ani ise lowo ki se ise ti ara sugbon ise ti a nse ninu ile isin ise ti a nse fun ijoba Olorun ise ti a nse lati jire okan awon elomiran ise ti a nse lati sin Olorun bi ko ba mu ife Olorun lowo bi o ba je wi pe a kan nse lai ni igbagbo ninu Jesu a nse lai ni ife Olorun a nse lai ni ireti iye ni pekun pelu Olorun loke orun iru ise be ki yo je itewogba ari awon ti won se iru ise be igbala Jesu Christi ko ti je ti won idari je ese nitori ohun ti Jesu Christi se lori oke Calvary ko ti je ti won lojojumo ni won dese lojojumo ni won je wese sugbon won ko je ko ese sile iru awon be bi won ti le fi gbogbo owo won fun ijo bi won ti le fi gbogbo akoko won fun ijo fun ise isin ki yo je itewogba ni waju Oluwa nitori be ise lai si ife Olorun ise lai si igbagbo ninu Kristi ise lai si ireti iye ni pekun ko je itewogba ni waju Oluwa eda keji ni ife lai si ise awon elomiran won ma gbadura won ma so fun Olorun wi pe awon feran Olorun popo sugbon ife won si Olorun ko mu igboran igbagbo lowo ife won si Olorun ko mu igboran lati se ohun ti Olorun pa lase lati se ife won si Olorun ko mu ki won ki o ni edun okan si awon ti o nse gbe lati le wa won lo lati le wa awon agutan ti o sonu lati le mu won wa sinu ijoba Olorun won kan so wi pe awon ni ife ife ni enu sugbon ife ti won ko mu si ise iru ife be ko je itewogba ni waju Oluwa nitori be ohun ti Olorun be lo wa ni we pe ki a ni ki a se laala tabi ki a se ise ti o ni ipile ninu igbagbo Jesu Christi ti o si je wi pe ohun ti o n ti wa lati se awon nkan won yi ni ife wa si Olorun ife wa si awon ara ife wa fun awon elese nitori wi pe a ko fe ki won ki o se gbe iru ife yi ni o ma je ki a sise fun Olorun bi a ba ri enikeni laarin wa ti a ri wi pe o je afafa fun Olorun a ri wi pe o n se laala fun Olorun o n fi akoko owo ohun ini ati nkan miran ti o ni o n fi sise fun Olorun iridi re ni wi pe o ni ife si Olorun o ni ife si awon ara o ni edun okan lati gba awon elese kuro ninu orun igbe ti won lo je ki a wo Nehemiah Nehemiah ori kerin lati ese ikokandilogun mo si so fun awon ijoye ati fun awon olori ati fun awon eniyan yoku pe ise na tobi o si po a si ya ara wa lori odi ikini jina si eni keji ese ikokanlelogun be ni a wa se ise na idaji won di oko mu lati kutukutu woro titi irawo fi yo nihi ni anri Nehemiah. Nehemiah je eniti onsise ni afi oba tele tele. Awon elomiran ro wi pe enikan ti o je oraye eyan. Eniti o ni ise lowo ni o ye ki o ma sise fun Olorun. Awon elomiran ro wi pe awon ti ko kawe de university. Awon ti ko ni ise ijoba. Awon ti ko se ise debi ti won le ra moto. Awon ti ko se ise debi ti owo won ti o le je ki won ki o ko ile tabi ki won ki o jeun tabi ki won ki o gbo bukata ebi awon oraye eyan ti ko ni ise lowo ni o ye ki o ma sise fun Olorun sugbon ari wi pe Nehemiah ki se ru eniyan be o je eni ti o ni ise ipo giga o je eni ti ipo re ni afi oba ti ko si eni ti o le kuro nibe sugbon o be si ni gbo wi pe odi Jerusalem ni ati wo pale ati wi pe ati fi ina sun awon ilekun re o be si ni edun okan fun Jerusalem o be si ni edun okan fun awon olugbe Jerusalem nitori Jerusalem ni olu ilu o ni ibe ni Olorun fun ara re ti o fi adehun si wi pe ogo Olorun yo wa nibe ati lati ibe lo ni imole ihinrere imole oro Olorun ti a ti ko won yo lo si gbogbo aye o si wa je edun okan fun Nehemiah nitori eyi ni o fi kuro ni ipo giga ti o wa nje ari enikeni ninu wa ti o ti je ipe Olorun ari enikeni ninu wa ti o pa ipo ola ti o wa ti o pa ati ti o nfe lati sise fun Olorun iru eni be yo dabi Nehemiah nihi ni ari wi pe o ku awon eniyan won ijo ati ijoye ati awon olori awon elomiran a ma ro wi pe bi abaje ijoye bi abaje agba ninu ijo bi abaje ologbon ninu ijo ati olori ninu ijo wi pe ohun ti o ye ki a se ni ki a ka ogbera ki awon mekunu awon ti won ro pe ko je nkan kan ninu ijo ki won ki o ma se ise na rara ko ri be nihi ni a ri wi pe Nehemiah ati awon ijoye ati awon olori ati gbogbo awon eniyan ti o ku won so fun ara won wi pe ise na tobi o si po ise wo ni won se ti won so wi pe ise na tobi o si po ise wi pe won fe wo won fe ko odi Jerusalem ti ati wo pale nje o mo wi pe ijoba Olorun o ni odi ti ati wo pale ti awon woli eke ti won ti wo pale ti awon alake so elesin ti won ti wo pale ti awon ti ko mo bibeli daju daju si igbala okan ti won ti wo pale ti awon alagaba gebe esin ti won ti wo pale o wa je ise ti re o je ise temi ise npe fun enikokan wa wi pe a o lo a o jere okan odi ti a ti wo pale ni ijoba Olorun wi pe a o ko odi ti awon eleko eke awon woli eke awon ti awon alarin kiri ti won fi esin se jeun jeun odi ti won ti wo pale wi pe iwo ati emi wi pe a o gbe ero a o wasu ihere a o je ki imole ihere ki o de ti igbo awon ti isegbe ni ese kokan le ni ogun ni won ti so fun a wi pe bi be ni a wa se ise na o jeun ti o wo ni lori won ni be ni a wa se ise na bi abale so yi nipa ijo wa bi abale so yi nipa enikokan wa be ni a wa se ise na o je ise ti o lere sugbon ki a to le se ani lati ni okan lati sise okan lati sise wo ese ikefa be ni a wa mo odi na gbogbo odi na le a si mo kan ara won titi de ida meji re nitori kiyesi daadara nitori awon eniyan na ni okan lati sise sugbon je kin je ki o yi o bi ki ba se wi pe won feran Olorun won ki ba ti ni okan lati sise nitori bi Nehemiah bi o ti de Jerusalem ki o pe awon ijoye ki o pe awon olori ki o pe awon eniyan jo wi pe ki won wo ki won ko odi ti a ti wo pale be ni a ri wi pe awon eniyan be si ni fi esun ikesun won bẹ́ẹ̀ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe inú ribi ni sí wọn bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ ìwé sí àwọn ẹlòmíràn wípé àwọn ènìyàn wọ̀nyí jẹ́ aládámọ̀ aládáṣe. Bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ wípé Nehemiah fẹ́ gbé ara rẹ̀ kalẹ̀ gẹ́gẹ́ bí olórí àwọn ènìyàn náà. Bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ ohun kò bákùngbé fún Nehemiah àti sí àwọn ènìyàn náà. Ṣé o mọ̀ wípé àwa pàápàá nínú iṣẹ́ Olúwa, bí kì í bá ṣe wípé a ní ìfẹ́ Ọlọ́run, bí kì í bá ṣe wípé a ní ìrètí ògo, bí kì í bá ṣe wípé a ní ìgbàgbọ́ nínú Jésù Kristì, a ò ní lè ṣe iṣẹ́ náà. Nítorí wípé àwọn ẹlẹ́sùn èké wọ́n pọ̀, àwọn tí wọ́n rò wípé bóyá à ń wá owó, bóyá à ń wá ìyàwó ni, bóyá à ń wá ọkọ ni, bóyá à ń fẹ́ nǹkan ayé yìí, bóyá à ń fẹ́ di ẹni gbajúmọ̀ nínú ìjọ, ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ kò bákùngbé ní àwọn ènìyàn ni wọ́n lè máa sọ sí wa wípé a fẹ́ di agbátẹrù ìhìnrere, a fẹ́ di alákatakítí ẹlẹ̀sìn. Ọ̀pọ̀lọpọ̀ orúkọ ni ó ṣeéṣe kí wọn kí ó máa pè wá, ṣùgbọ́n a sọ nípa àwọn ènìyàn wọ̀nyí pé wọ́n ní ọkàn láti ṣiṣẹ́. Ìwọ pàápàá bí o bá fẹ́ràn Jésù, o rántí wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni a ṣe sí Jésù Kristì. O rántí wípé Pọ́ọ̀lù apóstélì àti àwọn apóstélì mìíràn ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni wọ́n lọ sí inú túbú. Kíni ṣe tí wọ́n dúró nínú iṣẹ́ Ọlọ́run? Kíni ṣe tí wọn kò jáfara nínú iṣẹ́ Ọlọ́run? Kíni ṣe tí ẹsẹ̀ wọn kò yẹ̀ nínú iṣẹ́ Ọlọ́run? Kíni ṣe tí ìfaraẹnirúbọ wọn kò dínkù nínú iṣẹ́ Ọlọ́run? Ohun kan la rí nípa wọn, wọ́n ní ọkàn láti ṣiṣẹ́. Èyí ni àkókò tìrẹ, èyí ni àkókò tèmi, wípé ó yẹ kí ẹnì kọ̀ọ̀kan wa pàápàá kí a ní ọkàn àti ẹ̀mí láti ṣiṣẹ́ fún Olúwa. A ti sọ fún wa wípé àkókò ìpàgọ́ ti àjínde ó ń bọ̀, a sì ń fẹ́ kí ẹnì kọ̀ọ̀kan wa kí ó jáde lọ ní àwọn ilé tí ó yí wa ká, àwọn ọ̀rẹ́ tí ó yí wa ká, kí a sọ fún wọn wípé kí wọn kí ó wá rí Jésù, kí wọn kí ó wá wo Jésù Kristì Olùgbàlà, kí wọn kí ó wá láti gba ìgbàlà Ọlọ́run. Má jẹ́ kí ohunkóhun kí ó dí ọ lọ́wọ́, ìbáṣe ọkọ tàbí aya tàbí iṣẹ́ mìíràn tàbí inúnibíni tàbí ọ̀rọ̀ tí àwọn ẹlòmíràn ń sọ, ohunkóhun ni wọ́n lè sọ. Ìwọ ni ó yẹ kí o mọ̀ wípé a ti fi ìpè pè ọ́, ìpè láti ọ̀dọ̀ Ọlọ́run, àti wípé iṣẹ́ yìí a gbé e lé ọ lọ́wọ́. Nítorí bẹ́ẹ̀ má ṣe jáfara, nítorí bẹ́ẹ̀ má ṣe gbẹ̀yìn nínú iṣẹ́ yìí, kí o rí i wípé o ṣe iṣẹ́ tí a pè ọ́ sí láti ṣe. Nínú Jọ̀hánù orí kẹrin ẹsẹ̀ ìkẹrìnlélọ́gbọ̀n, Jésù wí fún wọn pé oúnjẹ mi ni láti ṣe ìfẹ́ ẹni tí ó rán mi àti láti parí iṣẹ́ rẹ̀. Jésù Kristì Olúwa wa, Jésù Kristì àpẹẹrẹ pípé wa, Jésù Kristì ẹni tí à ń tẹ̀lé, Jésù Kristì Olùgbàlà wa, Jésù Kristì ẹni tí ó yẹ kí a máa wò gẹ́gẹ́ bí olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa. Ó ní oúnjẹ mi ni láti ṣe iṣẹ́, láti ṣe ìfẹ́ ẹni tí ó rán mi. Kí ni ìtumọ̀ èdè yìí? Ó mọ ohun tí a ń pè ní oúnjẹ. Bí ẹnìkan kò bá jẹun ní òórọ̀ ọjọ́ kan, a ó rí wípé ojú rẹ̀ yóò yàtọ̀. Bí ẹnìkan kò bá jẹun ṣúlẹ̀ ọjọ́ kan, a ó rí wípé agbára rẹ̀ yóò máa dínkù. Bí kò bá jẹun fún ọ̀sẹ̀ kan, ó ń sọmọ etí bèbè kú. Ohun tí Jésù Kristì ń sọ fún wa ni wípé oúnjẹ òun, ohun tí ó ń gbé ara dúró, ohun tó ń gbé ẹ̀mí òun dúró, ohun tó jẹ́ kó wà láàyè àti láyé ní ìgbà náà, òun ni láti ṣe ìfẹ́ ẹni tí ó rán òun. Bí òun ti ń jí láàárọ̀, bí àwọn ẹlòmíràn ti ń jẹun, oúnjẹ tí òun fẹ́ jẹ ni ìfẹ́ Ọlọ́run. Lọ́sàn-án, oúnjẹ tí òun lépa rẹ̀ ni ìfẹ́ Ọlọ́run. Ní àṣálẹ́, oúnjẹ tí òun lépa rẹ̀ ni ìfẹ́ Ọlọ́run, àti wípé láti parí iṣẹ́ rẹ̀. Ìwọ náà mọ̀ gẹ́gẹ́ bí àgbàlagbà wípé ohun tí a kò bẹ̀rẹ̀ a kì í parí rẹ̀. Ǹjẹ́ jẹ́ kí n bi ọ́ léèrè ìbéèrè kan, nígbà wo ló parí iṣẹ́ tí Ọlọ́run gbé lé ọ lọ́wọ́? Bí o bá tí ì bẹ̀rẹ̀, ǹjẹ́ ó ṣeé ṣe fún ọ láti parí? Bí o bá tí ì bẹ̀rẹ̀ iṣẹ́ ìjìnrere ọkàn, iṣẹ́ kí a máa káàkiri, kí a máa ti ojú ilé kan dé ojú ilé kejì láti sọ fún wọn nípa ìgbàlà ọ̀fẹ́ tí ó wá láti ọ̀dọ̀ Jésù Kristì, nípa ikú Jésù Kristì lórí igi àgbélébùú? Bí o bá tí ì bẹ̀rẹ̀, nígbà wo ló parí rẹ̀? Ṣùgbọ́n Jésù Kristì ń sọ fún wa gẹ́gẹ́ bí àpẹẹrẹ wa, gẹ́gẹ́ bí aṣáájú wa tí ó yẹ kí a máa tẹ̀lé, oúnjẹ mi ni láti ṣe ìfẹ́ ẹni tí ó rán mi, àti láti parí iṣẹ́ rẹ̀ kò fi mọ níbẹ̀ nìkan ṣoṣo. Wo ẹsẹ̀ tí ó tẹ̀lé e. Ẹ̀yin kò ha wípé ó ku oṣù mẹ́rin ìkórè yóò sì dé? Wò ó, mo wí fún yín, ẹgbẹ́ ojú yín sókè kí ẹ sì wo oko, nítorí tí wọ́n ti funfun fún ìkórè náà. Ohun tí a ń pè ní ìkórè níhìn-ín ni wípé kí a kórè àwọn ọkàn ènìyàn sí ìjọba Ọlọ́run. Kí a sọ fún ọ wípé Jésù ń gbàlà, Jésù ń túni sílẹ̀, Jésù ń dáríjì, Jésù ń wẹnimọ́. Kí àwọn pàápàá kí ó sì wá láti inú ayé, kí wọn kí ó wá sínú Kristi, kí wọn kí ó di ọmọ ìjọba Ọlọ́run. Bí wọn bá ṣe bẹ́ẹ̀, ó jẹ́ wípé a kórè wọn sínú ìjọba Ọlọ́run. Èyí ni ó yẹ kí a ṣiṣẹ́ lé lórí, èyí ni ó yẹ kí a ṣe làálàá fún. Yẹ kí a wo Jòhánù orí ìkẹfà, Jòhánù orí ìkẹfà ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n. Ẹ má ṣe ṣiṣẹ́ fún oúnjẹ tí ṣègbé nínú Bíbélì láéláé. Ó sọ wípé ẹ má ṣe ṣe làálàá fún oúnjẹ tí ṣègbé, ṣùgbọ́n fún oúnjẹ tí wà títí di iyì àìnípẹkún, èyí tí ọmọ ènìyàn yóò fi fún yín, nítorí pé òun ni àní baba Ọlọ́run baba ti fi ìdí dídí. Iṣẹ́ tí ọ̀pọ̀lọpọ̀ ń ṣe lónìí, ìbàjẹ́ iṣẹ́ kí a di okùn mọ́rùn, tàbí iṣẹ́ kí a jẹ́ olùkọ́ni fún àwọn ọmọdé ní ilé ìwé, tàbí iṣẹ́ wípé ibi tí a ti dá ilé iṣẹ́ sílẹ̀, àwọn tí wọ́n ń rọ nǹkan kan, tàbí àwọn tí wọ́n ń ṣe nǹkan, gbogbo àwọn iṣẹ́ wọ̀nyí tí a lè dárúkọ, wọ́n jẹ́ iṣẹ́ oúnjẹ tí ń ṣègbé. Nítorí wípé a ń ṣe iṣẹ́ wọ̀nyí kí a ba lè jẹun, kí a ba lè dáṣọ bo ara wa, tàbí kí a ba lè kọ́lé. Ṣùgbọ́n ó yẹ kí a mọ̀ wípé àwọn iṣẹ́ wọ̀nyí, ohun tí wọ́n lè fún wa ni àwọn òmúlẹ̀mófò ayé yìí, ohun àfọwọ́bà fílẹ̀ ti ayé. Èyí ni Jésù Kristì ń sọ wípé kí a má ṣe lo gbogbo àkókò wa lórí iṣẹ́ fún oúnjẹ tí ṣègbé, ṣùgbọ́n kí a kúnkún máa ṣiṣẹ́, kí a máa ṣe làálàá fún èyí tí sọ ní di ààyè nínú Ọlọ́run, àti èyí tí yóò ní èrè iyì àìnípẹkún. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a mọ̀ wípé iṣẹ́ tí a pè wá sí, iṣẹ́ tí ó lérè, òun ni iṣẹ́ ìjìrì ọkàn, iṣẹ́ fún ìjọba Ọlọ́run. Kí ni èso irú iṣẹ́ bẹ́ẹ̀? Èyí ni ó mú wa lọ sí apá kejì, èso iṣẹ́ tí a ń ṣe nípa ti ẹ̀mí. Èso àkọ́kọ́ ni wípé a ó ní ìwà òdodo, ìwà rere, ìwà mímọ́ ní ìgbésí ayé wa. Bí a bá sọ pé a ń ṣiṣẹ́ fún Ọlọ́run, tí a ò so èso ìwà mímọ́, èso ìrẹ̀lẹ̀, èso òdodo, èso kí a máa rìn déédé, èso kí a máa rìn ní yíyẹ nínú ìjọba Ọlọ́run, irú iṣẹ́ bẹ́ẹ̀ kò lè jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run. Ó yẹ kí iṣẹ́ yìí kí ó kọ́kọ́ so èso ní ìgbésí ayé tiwa. Wo ìwé òwe, ìwé òwe orí ìkọkànlá ẹsẹ̀ ọgbọ̀n. Òwe orí ìkọkànlá ẹsẹ̀ ọgbọ̀n. Èso òdodo ní igi iyì. Ẹni tí ó bá sì yí ọkàn ènìyàn padà, ọlọ́gbọ́n ni. Bí o bá ti fa ìlà sí ẹsẹ̀ yìí nínú Bíbélì rẹ, ó yẹ kí o ṣe bẹ́ẹ̀. Èso òdodo ní igi iyì. Ẹni tí ó bá sì yí ọkàn ènìyàn padà, ọlọ́gbọ́n ni. Ó ń sọ fún wa níhìn-ín wípé èso tí ó yẹ kí iṣẹ́ wa nínú Kristi, iṣẹ́ wa nínú ìjọba Ọlọ́run, èso tí ó yẹ kí ó kọ́kọ́ so ni èso òdodo. Èso òdodo. Filipi orí kìíní ẹsẹ̀ ìkẹwàá àti ẹsẹ̀ ìkọkànlá. Kí ẹ̀yin kí ó lè dán ohun tí ó yàtọ̀ wò, kí ẹ sì já sí olódodo àti aláìjẹ́ ohun ìkọ̀sẹ̀, títí fi di ọjọ́ Jésù Kristì, lẹ́yìn ìgbà tí ẹ ti kún fún èso òdodo láti ọ̀dọ̀ Jésù Kristi fún ògo àti ìyìn Ọlọ́run. Níhìn-ín ni a ti jẹ́ kí ó yé wa wípé èso tí onígbàgbọ́ ń so, ó jẹ́ èso tí ó yàtọ̀ sí àwọn tí ó wà nínú ayé. Èso wo la rí lọ́wọ́ àwọn tí ó wà nínú ayé? Èso ìwà ìfẹ́kúfẹ̀ẹ́, ìgbéraga, ìsọ̀rọ̀ òdì, èso tí ó jẹ́ èso kíkan, èso tí kìí mú kí ayé àwọn aládùúgbò wọn kí ó rọrùn. Ṣùgbọ́n a ń sọ fún wa, ó ní kí ẹ̀yin kí ó lè dán ohun tí ó yàtọ̀ wò. Èyí ni wípé kí èso ìgbésí ayé rẹ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, gẹ́gẹ́ bí èrò ìjọba ọ̀run, gẹ́gẹ́ bí ẹni tí ó ti tọ́ Jésù Kristi wò, gẹ́gẹ́ bí ẹ̀ka lára àjàrà Jésù Kristi, kí ẹ̀yin kí ó lè so èso tí ó yàtọ̀: èso ìfẹ́, èso ayọ̀, èso ìrẹ̀lẹ̀, èso ìpamọ́ra, èso ìwà tútù, èso tí a ó so tí àwọn aládùúgbò wa tí ó fi rí wípé a yàtọ̀ sí àwọn ẹlẹ̀sìn àwọn bankúnjọ. Ó ní kí ẹ̀yin kí ó lè dán ohun tí ó yàtọ̀ wò, kí ẹ sì já sí olódodo aláìjẹ́ ohun ìkọ̀sẹ̀, wípé kí ìwà wa, ìṣe wa, kí ó má ṣe kọ ẹnikẹ́ni lẹ́sẹ̀. Àwọn ẹlòmíràn tí wọ́n ń wá sí inú ìjọ, ìwà wọn a máa jẹ́ kí àwọn aláìgbàgbọ́ kí ó ní àríwísí sí ìjọ. Wọ́n a máa sọ wípé, ìwọ tí o tilẹ̀ ń wàásù, ó jà ju kínì í lọ. Ìwọ tí ó jẹ́ wípé lóòótọ́ ló ń wàásù, ọtí ò kúrò nílé rẹ. Ìwà ìbàjẹ́ kò kúrò lọ́wọ́ rẹ. Sìgá mímu ńkọ́, ìrédè òru ńkọ́, fàyàwọ́ ńkọ́, olè jíjà ńkọ́, ọ̀rọ̀ tí a ń sọ tí a ń fi ọ̀rọ̀ kẹ́lẹ́ ba ẹnìkejì wa jẹ́ ńkọ́. Ìwọ tí o sọ wípé o jẹ́ oníwàásù, o jẹ́ adarí ìdàpọ̀ ojúlé, ṣùgbọ́n a mọ irú ọ̀rọ̀ tí a ń bá lẹ́nu rẹ, ó ní kí o má ṣe rí bẹ́ẹ̀. Bí o bá rí bẹ́ẹ̀, ó jẹ́ wípé a jẹ́ ohun ìkọ̀sẹ̀ fún àwọn ẹlòmíràn. Ó ní lẹ́yìn ìgbà tí ẹ ti kún fún èso òdodo láti ọ̀dọ̀ Jésù Kristi Olúwa, fún ògo àti ìyìn Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀, èso àkọ́kọ́ tí ó yẹ kí a so ní ìgbésí ayé wa, òun ni wípé a jẹ́ ẹni bíi tinú Ọlọ́run. Ìwà wa ti yí padà, ìrìn wa ti yí padà, ọ̀rọ̀ ẹnu wa ti yí padà, a jẹ́ àyànfẹ́ Ọlọ́run ní tòótọ́, a sì jẹ́ olódodo. Ìkejì ni wípé a ń yí ọkàn padà, tún padà lọ sí ìwé òwe orí ìkọkànlá. Ìwé òwe orí ìkọkànlá, ẹsẹ̀ ọgbọ̀n, ó ní èso òdodo ní igi iyì. Ẹni tí ó bá sì yí ọkàn ènìyàn padà, ọlọgbọ́n ni. Kí ni a ti rí èyí sí? Ẹni tí ó bá sì yí ọkàn ènìyàn padà, ọlọgbọ́n ni. Àwọn ènìyàn tí wọ́n ti ń rò nínú ọkàn wọn wípé Ọlọ́run jìnà réré, ṣùgbọ́n tí ìwọ yí ọkàn wọn padà, tí wọ́n mọ̀ wípé Ọlọ́run wà nítòsí, ó gba ọgbọ́n Ọlọ́run. Àwọn ènìyàn tí wọ́n ti jókòó sínú òkùnkùn, tí wọ́n rò wípé agbára òkùnkùn ni wọ́n fẹ́ fi ṣe bí ìsádi wọn, ṣùgbọ́n tí o lọ bá wọn sọ̀rọ̀, tí o yí ọkàn wọn padà, tí wọ́n mọ̀ wípé kò sí agbára mìíràn lẹ́yìn agbára Jésù Kristi, ọlọgbọ́n ni irú ènìyàn bẹ́ẹ̀. Àwọn tí wọ́n ti fi ayé wọn dógò sí ọwọ́ èṣù, tí wọ́n ti sọ wípé láyé Lọ́run wọn ó bá èṣù kú, ṣùgbọ́n tí o lọ yí wọn padà, tí o sọ fún wọn wípé bí wọ́n bá jókòó ti èṣù, bí wọ́n bá fi ọkàn wọn sọ́wọ́ èṣù, wípé wọn ó ṣègbé ní ayérayé. Ṣùgbọ́n tí wọ́n bá wá sí ọ̀dọ̀ Jésù Kristi, tí wọ́n ké pé Jésù Kristi Olùgbàlà, wípé wọn ó di ẹni ìgbàlà, ó yí ọkàn irú ẹni bẹ́ẹ̀ padà, ọlọgbọ́n ni irú ènìyàn tí ó bá lè ṣe bẹ́ẹ̀. Àwọn tí ó ti rò wípé ìgbádùn wà nínú ẹ̀ṣẹ̀, nínú àgbèrè, nínú kí a máa fi ọkùnrin ba ara ẹni jẹ́, wọ́n ti rò wípé ìgbádùn wà nínú ọtí mímu, nínú sìgá mímu, nínú ìrédè òru, nínú ká máa jó káàkiri, ká máa jẹ ẹbọ káàkiri, tí o lọ bá wọn tí o sọ fún wọn wípé ìgbádùn tòótọ́ inú Jésù ló wà, ìgbádùn tòótọ́ inú ìwà mímọ́ ló wà, ìgbádùn tòótọ́ nínú àlàáfíà Ọlọ́run ló wà. Bí o bá yí ọkàn wọn padà bẹ́ẹ̀, ọlọgbọ́n ni irú ẹni tí o bá ṣe bẹ́ẹ̀. Èyí ni a fi ń sọ wípé ohun tí ó yẹ kí ìjèrè ọkàn kí ó ṣe, èso tí ó yẹ kí iṣẹ́ wa kí ó so nínú Ọlọ́run ni wípé a ń yí ọkàn padà. A jẹ́ ọlọgbọ́n, sọ fún mi, àwa tí a wà níhìn-ín, wò ó káàkiri, wo ẹ̀yìn, kí o wo iwájú, kí o wo ẹ̀gbẹ́ rẹ. awa ti a wa ni yi bi o ba se se fun enikokan wa bi a ba je pe olorun bi a ba so fun olorun wi pe ogbon lati le yi awon elomiran pada a n fe ki olorun ki o fun wa ogbon lati le je ki awon elomiran ki o ni igbara ninu jesu christi a n fe ki olorun ki o fun wa bi enikokan wa ti a wa ni yi bi a ba le jere okan enikan soso sinu ijoba olorun ni osu kan gbogbo awa ti a jere won ati awon ti a jere ninu osu ti o tele ki a tun jere okan kookan ninu osu ti o tele gbogbo awon ton wa ninu ijo ni osu keji yi ki a tun jere okan kookan ninu osu ti o tele ninu odun kan o je mo wepe ibi ti a wa yi ko ni le gba wa nitori be o ye ki a kun fun ise o ye ki a kun fun ojuse ki se ojuse wepe ki a kan ma dari idapojule nikan awon ti won wa ni idapojule se won ti ni igbala se won ti mo olowa se ati yi won pada se olorun ti fun wa ni ogbon ti a fi le ma ba won soro ti yo je ki won ki o lo si ori ekun won lati gbadura agba yori si igbala ti ta fi yi igbese aye won pada eyi ni eso ti olorun reti lati owo re ati lati owo mi lati owo enikokan wa ki a ba le ma mu awon okan kookan wa sinu ijoba olorun kisi ni ere ti o wa fun iru ise be bi o ba bere loni bi o ba tesiwaju ti o yi pada ti o boju weyin ti o n so fun olorun pe lojojo lojojimo ni o ma ba awon eniyan soro oro nipa ijoba olorun a o so nipa awon ti n soro nipa oluso agutan awon elomiran won o mu ti a n pe ni iwaasu ihinrere ohun ti won ma n so fun awon olomiran ni wepe e wa wo oluso agutan ti o wa ni ijo wa ijo wa daa ju ijo miran lo awon miran ti won lo n bere ijo won o se ife olorun ijo wa lo daa eyi ko la n so ohun ti a n so nipa iwaasu re pe ki a ma waasu jesu a o fi oruko oluso agutan fun wa ki a ba le fi oruko oluso agutan gba wada oruko jesu kristi onigbanila ise irapada ti jesu kristi se lori igi agbelebo onigbanila ki se ijo ki se oluso agutan sugbon bi a ba n jere okan bi a ba n so fun awon eniyan wepe jesu n gbala ati wipe eje re o n wenimo bi a ba le se bee o je mo wipe ere pupo lo wa fun awon ti won ba n sise fun olorun le ona bee je ki a wo kronika keji ori kẹẹ̀dógún ẹsẹ ìkeje kronika keji ori kẹẹ̀dógún ẹsẹ ìkeje ṣùgbọ́n ẹ̀yin mú ara le kí ẹ sì kí ẹ má sì dẹ ọwọ́ yín nítorí iṣẹ́ yín yóò ní èrè òrí bí a bá gba olúwa gbọ́ bí a bá mọ̀ wípé olóòótọ́ ni olúwa àti wípé ìlérí rẹ̀ kìí yẹ kìí tà sí kìí falẹ̀ ó yẹ kí a mọ̀ wípé iṣẹ́ wa nínú olúwa iṣẹ́ ìjìrì ọkàn yóò ní èrè níhìn-ín ni a ti gba àwọn ènìyàn wọ̀nyí ní ìyànjú wípé kẹ́yìn kí o mú ara le kẹ́ ẹ má jẹ́ kí ohunkóhun kí o jẹ́ kí a rẹ̀wẹ̀sì nítorí pé iṣẹ́ ń bẹ lọ́wọ́ wa láti ṣe iṣẹ́ wà nílẹ̀ tí a ní láti ṣe ìpàgọ́ àjínde ló ń bọ̀ yìí a ń fẹ́ kí àwọn ènìyàn tí ó wà ní àrọ́wọ́tó wa a n fẹ ki won ki o mọ nipa jesu a n fẹ ki won ki o mọ nipa igbala olorun a n fẹ ki won ki o mọ nipa igbala ti jesu kristi ti o se asepe re lori igi agbelebo awon ti won kan lo si ilesin awon ti won kan so nipa ajinde tabi nipa ijia jesu kristi sugbon ti oye oye won bi a se le di eni igbala a n fẹ ki o ye won iwo ni o je enu fun olorun emi ni n o je enu fun olorun gbogbo wa pẹlu ìṣọ̀kan ni a o je enu fun olorun nitori be ma se je ki ohunkohun ki o je ki o rẹwẹsi ma se je ki ohunkohun ki o daya po o ni e mu ara yin le ki e ma se de owo yin ki e ma se de owo yin ma se je ki o re o ise n pe fun enikankan wa o n so fun wa wipe nitori ise yin yio ni ere niwaju olorun èrè nínú ayé yìí àti èrè nígbà tí jesu kristi tí ó bá farahàn láti kó àwọn èèyàn fẹ́ lọ nítorí bẹ́ẹ̀ ṣiṣẹ́ fún olúwa ṣùgbọ́n bí a ti ń ṣe iṣẹ́ yìí ó yẹ kí a rí wípé iṣẹ́ tí a ń ṣe ó jẹ́ iṣẹ́ fún ọlọ́run nìkan ṣoṣo matthew orí kẹfà ẹsẹ̀ ìkíní ẹ kíyèsí ara kí ẹ má ṣe ìtọrẹ àánú yín ni waju eniyan ki a ba le ri yin bi o ba ri be eyin ko li ere lodo baba yin tin be li orun awon elomiran ise won okun fun karimi okun fun igberaga okun fun oju saju okun fun agabagebe okun fun igberaga awon elomiran ti won ro we pe won sise fun olorun ohun ti a ma nri ni wipe karimi o po ninu ohun ti won nse bi won ba ri wipe oluso agutan wa nitosi adari wa nitosi tabi elomiran wa nitosi won te pamose o dabi awon eniyan eleran ara ti won ni igbala igba miran o sese won wa ninu ise ijoba ki oga ibi ise ki o to ma se abojuto ki o to ma se ayewo gbogbo nkan ki o to ma kaakiri won akawojo won ni sise won ajoko won akawogbera sugbon bi won ba ti ri pe oga nbo awon eru adide won be si ni sise iru ise be ko ni ere awon elomiran won ma nse be ninu ijo gbogbo ohun ti o ye ki a se gege bi ojuse won ni se sugbon bi won ba ri wipe enikan nbo alabojuto kan nbo won be si ni dide ise karimi niyi o mo wipe nigbati eni yi ti o si nibe Jesu wa nibe Olorun wa nibe nitori be ki a ma se je ki ise wa ninu Oluwa ki o je karimi ki a ma se je ki ise wa ki o je fun oju saju eniyan elomiran bi won ba wa ni awon nikan soso won ki se ise ti o ye ki won ki o se sugbon oju saju o ti po fun won bi won ba ti ri pe enikan bo bi won ba ri wipe enikan ti o ma so wipe e ko se oluwa o olorun a so agbara yin di otun o bi won ba ti ri pe enikan ti o ma soro fun won oro siri fun won won be si ni sise iru ise be ki se ise ti a nse nipa ife olorun o ye ki ise wa ki o je ise ti o wa lai si agabagebe lai si igberaga lai si oju saju lai si wipe a nfe a fe gbe ara wa soke tabi ise ti o je wipe eniyan le a fi han tabi ise ti o je pe aso la fe fi han bi a se ni oso aye to la fe fi han ko ye ki ise wa ki o ri be o ye ki o se ki o je ise ti a se pelu emi otito pelu okan otito ise ti a se si oluwa ati si itesiwaju ijoba olorun bi a ba se be o daju wipe ere po fun wa ni aye yi ati ni aye ti nbo ninu iwe ifihan ori kejilelogun ifihan ori kejilelogun ese ikejila kiyesi emi nbo kankan ere mi si nbe pelu mi lati san fun olukuluku gege bi ise re yo ti ri Jesu Kristi nbo ere re si nbe le owo re lati san fun enikokan wa gege bi ise ti a se fun itesiwaju ijoba olorun o ye ki a dide duro nisinsiyi ki a ba oluwa soro ki a so fun wipe a fe se ise ti o lere ise ijere okan awon oku okan ese won po nitosi wa o ye ki a dide o ye ki a ji ninu orun wa o ye ki a lo ba won soro o ye ki a mo wipe Jesu Kristi ti ko fun won o si nfe ki a so fun won wipe oun ni olugbala dide duro ki o gbadura ki o fi akoko re fun olorun ki o fi ohun ni re fun olorun ki o fi awon talent ti olorun ti fun ki o fi fun olorun ki o ri wipe o se ise ti o lere ki o si ri wipe eso ti ise yi so ni igbese aye re o je eso iwa ododo ki o si ma rin deede ki o ri wipe o ti kuro ninu ese o n gbe igbese aye otun ninu Kristi o si ri wipe ohun gbogbo ti o n se o n fa okan awon elese wa si odo olugbala ki o ba le dariji won ki o ni ireti ninu olorun wipe ni tooto yoo fun ni ere ti o to ti o si ye ni akoko re gbadura so fun olorun bi o ba ti je alapara teletele ole teletele ninu ise oluwa so fun olorun wipe akoko to lati ji ati lati ja papa ninu ise oluwa
1: Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run wa, pẹ̀lú ọkàn ìrètí ni a fi tọ̀ yín wá ní àṣálẹ́ yìí, ní ìgbàgbọ́ wípé ẹ ó tọ wá sí ọ̀nà, àti tí wípé ẹ ó kọ wá ní ọ̀rọ̀ yín, ẹ ó sì jẹ́ kí a lè jẹ́ ẹni tí ó fẹsẹ̀ múlẹ̀ ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. À ń bẹ̀ yín wípé oore ọ̀fẹ́ láti jẹ́ alábápín pẹ̀lú àwọn tí ó fẹsẹ̀ múlẹ̀ nínú ìhìn rere, ẹ jẹ́ kí ó jẹ́ tiwa ní orúkọ Jésù. A bẹ̀ yín wípé ìmọ́lẹ̀ láti òkè wá yóò tàn sí ọ̀rọ̀ yín gẹ́gẹ́ bí a ti ń kà á, gẹ́gẹ́ bí a ti ń gbọ́. A bẹ̀ yín wípé òye yóò yé wa, ọgbọ́n yóò jẹ́ tiwa, ìlànà yín yóò sì jẹ́ ohun tí a mọ̀ dájúdájú, tí yóò sì jẹ́ oore ọ̀fẹ́ fún wa láti tẹ̀lé ní orúkọ Jésù. A bẹ̀ yín wípé nísinsìnyí kí ẹ̀mí yín kí ó jẹ́ olùkọ́ fún wa, ẹ ṣàánú fún wa, ẹ tọ́ wa sí ọ̀nà kí a sì lè ní oore ọ̀fẹ́ láti tẹ̀lé títí dé òpin. A dúpẹ́ wípé ẹ ti gbọ́, ní orúkọ Jésù Kristì ni a gbàdúrà. Lónìí, ẹ̀kọ́ wa ni a ó rí nínú ìwé Kólósè, orí kìíní, ẹsẹ̀ ìkẹsàn-án ni a ó máa wò ní fínífíní. Kólósè, orí kìíní, ẹsẹ̀ ìkẹsàn-án. Nítorí èyí, láti ọjọ́ tí àwa ti gbọ́, àwa kò sinmi láti máa gbàdúrà àti láti máa bẹ̀bẹ̀ fún yín, pé kí ẹ̀yin kí ó lè kún fún ìmọ̀ ìfẹ́ rẹ̀ nínú ọgbọ́n àti ìmòye gbogbo tí ṣe ti ẹ̀mí. Lónìí ni a ń wo ohun tí Pọ́ọ̀lù ìránṣẹ́ Ọlọ́run apọ́stẹ́lì fún àwọn kẹfìrí tí ó ṣe fún àwọn ará Kólósè nípa wípé ó ń gbàdúrà fún wọn. Láti ẹsẹ̀ tí a kà yìí ni a ó ti rí kókó ọ̀rọ̀ wa tí ó dúró lórí àdúrà fún àwọn onígbàgbọ́. Bí a ti kọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀, Pọ́ọ̀lù kò tíì dé ìlú Kólósè, ṣùgbọ́n ó ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìránṣẹ́ fún wọn láì tí fi ìgbà kankan dé ọ̀dọ̀ wọn rí. Ìránṣẹ́ tí a sọ pé ó ń ṣe fún wọn ni wípé ó ń gbàdúrà fún wọn. Àdúrà sì jẹ́ ìránṣẹ́ púpọ̀ láti ọwọ́ àwọn ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n lè ṣe fún wa láti jẹ́ kí a fi ẹsẹ̀ wa múlẹ̀, láti jẹ́ kí a dàgbà nínú ìgbàgbọ́, láti jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run àtòkè wá kí ó yé wa, láti jẹ́ kí ìmọ́lẹ̀ ẹ̀yìn rere kí ó tàn sí ọkàn wa, àti láti jẹ́ kí oore ọ̀fẹ́ kí ó ṣàn sí wa láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Ó ti ń gbàdúrà fún wọn ní ọ̀pọ̀ ìgbà kí ó tó di wípé ó ní àǹfààní láti wàásù sí wọn. Ìlépa iṣẹ́ ìránṣẹ́ ni àṣepé àwọn ènìyàn mímọ́. Bí a bá ń sọ nípa iṣẹ́ ìránṣẹ́ ti apọ́stẹ́lì, tí a ń sọ nípa ti àwọn wòlíì, tí a ń sọ nípa ti àwọn evangelisti, tí a ń sọ nípa ti olùṣọ́àgùtàn àti olùkọ́ni, èrèdí ìránṣẹ́ wọn, èrèdí ìwàásù wọn, èrèdí ìlọsókè sódò wọn, èrèdí tí wọ́n fi ń káàkiri láti ṣe ìránṣẹ́ fún wa ni wípé kí a lè jẹ́ ẹni pípé. Ẹ jẹ́ kí a wo Éfésù orí kẹrin láti ẹsẹ̀ ìkọkànlá dé ẹsẹ̀ ìkejìlá, kí a wo ohun tí a fi ti èyí tí a sọ yìí lẹ́yìn wípé ìránṣẹ́ tí àwọn olùṣọ́ àgùntàn tàbí olùkọ́ni tí wọ́n ń ṣe fún wa, ó dúró lórí wípé kí a lè di ẹni tí ó pé nínú ìgbàgbọ́ àti nínú oore ọ̀fẹ́ Ọlọ́run. Éfésù orí kẹrin láti ẹsẹ̀ kọkànlá, ó sì ti fi àwọn kan fúnni bí apọ́stẹ́lì, àti àwọn mìíràn bí wòlíì, àti àwọn mìíràn bí evangelisti, àti àwọn mìíràn bí olùṣọ́ àgùntàn àti olùkọ́ni. Kí sì ni èrè ìdí tí a fi fi àwọn wọ̀nyí fúnni? Ẹ jẹ́ kí a wọ ẹsẹ̀ ìkejìlá. Fún àṣepé àwọn ènìyàn mímọ́, fún iṣẹ́ ìránṣẹ́, fún ìmúdàgbà ara Kristi. Ara Kristi ni a ń pè ní ìjọ Kristi, èyí tí a fi ń ṣe ìránṣẹ́ fún wa, yálà ní ọjọ́ Ajé tàbí ní ọjọ́bọ̀ tàbí ní ọjọ́ Àìkú, ni wípé kí a lè di ẹni pípé nínú Olúwa. ati wepe ki a le mu wa dagba soke ninu igbagbo ati ireti wa ninu Olorun o nso fun ani ese iketala wepe titi gbogbo wa yo fi de isokan igbagbo ati imo omo Olorun titi a o fi di okunrin eyi ni ni okunrin alagbara okunrin ti o duro sese titi a o fi de iwon gigun ekun Kristi bawo ni o se le sese fun yala apostoli tabi woli tabi evangelisti tabi olukoni tabi olusoagutan lati je ki ara Kristi ijo Olorun lati je ki awon eniyan Olorun ti a ti gbala ki won ki o lo si ibi giga gege bi gigun ibu ife Olorun ati ki won ki o si le gbe igbesaye ti o wu Olorun ikoko meji ni a ri ninu ise esin awon eniyan Olorun wonyi ikini wewaasu oro Olorun ikeji adura gbigba fun awon ti anwaasu si ise awon aposteli ori kefa ese ikerin sugbon awo duro sese ninu adura igba ati ninu ise iranse oro na awon aposteli ti isaju ni won so awon oro wonyi fun awon ijo ni Jerusalemu won so fun wa ikoko meji ti ise iranse won duro le lori ikini ninu adura gbigba ikeji ninu iranse oro Olorun bi abawo ohun ti anilo ninu ijo ti o le je asepe fun awon eniyan mimo ari wipe nkan meji won yi ni o se pataki popo fun wa lati le tele ikini adura gbigba ikeji oro Olorun ni gbigbo o si ye fun wa gege bi omo ijo ki a ri wipe bi a tin wa soro Olorun si wa lati owo awon oluko tabi olusoagutan o ye ki a gboran si oro Olorun ti a nko wa lekeji bi a tin gbadura fun wa o ye ki awa paapa ki a ma gbadura ki oro Olorun ti a ngbo ki o le se wa lore ni igbesi aye wa a si tun ko eko wipe bi Paul ti se nkan meji won yi ti o si nlepa lati fi ese won mule ikini nipa gbigbadura ikeji nipa kiko ni nipa kiko iwe yi sowo si awon ara Kolose o ye ki awa paapa mo wipe awa gege bi omo Olorun gege bi ajogun igbala ti o ti owo Jesu Kristi wa wipe awa na ni o meji yi lati se opolopo ni o wa ni arowoto wa ti o yi oro Olorun oye igbala Olorun ti ko ye won o ye ki o le je ohun ti o se pataki fun wa lati ma soro Olorun fun ikeji lati ma gbadura fun awon ti o se wepe a ko tile ti ri ni oju koju e je ki a pada si Kolose ori kini ese ikesan mo n ka fun wa lekan si nitori eyi lati ojo ti awa ti gbo awa pelu ko simi lati ma gbadura ati lati ma bebe fun yin pe ki eyin ki o le kun fun imo ife re ninu ogbon ati imoye gbogbo ti se ti emi o se se ki enikeni ti o ro we pe o nje oluka bibeli tabi eni tin josin ki o ka iru ese oro Olorun ti a ka yi ki o se ka gbogbo ori kini ki o ro wipe ko si ohun popo ti a le keko nipa re ninu ese oro Olorun ti a ka yi sugbon bi a ba wo ese Olorun yi bi a ba wo ese ikesan yi ori kini a o ri ohun meta ti o se pataki ti o ye ki a ko gege bi ikoko eko ti a le simile lori ti o le je agbara fun igbesi aye onigbagbo wa ikini adura ebe fun awon ara olooto ikeji imo ife Olorun iketa ogbon ati oye nipa ti emi e je ki a lo si ikini adura ebe fun olooto bi a ba wo awon ohun ti Paul apostoli ti o ti ko ti o si ti fi ye wa nipa awon onigbagbo ti o wa ni Kolose o so fun a wipe lekini awon wonyi won ti ni ore ofe ikeji won ti ni alaafia Olorun ni okan won Iketa wipe won je eniyan mimo ikerin won si je olooto arakunrin ati arabirin o si so wipe ki ore ofe ki o ma po si fun won ki alaafia olorun ti o ti wo inu okan won lo ki o si di gbigboro ki o poju be lo fun won o si so fun wa wipe awon won yi lese kese ti won ti ba Jesu pade ni ati so won di eniyan olooto ti o n duro sese ti o n gbe igbesi aye ti o wo olorun igbesi aye ailese eje ki a wo ori kini kolose yi lati ese ikeji ki o si fiyesi daradara awon amuye tabi ohun ti o so nipa awon eniyan wonyi ti won wa ni kolose ti won ti di onigbagbo lati ese ikeji si awon eniyan mimo ati awon ara wa olooto ninu Kristi ti o wa ni Kolose ore ofe fun yin ati alaafia lati odo Olorun baba wa ati Jesu Kristi Oluwa awa n dupe lowo Olorun ati baba Jesu Kristi Oluwa wa awa sin gbadura fun yin ni gbagbogbo nigba ti awa gburo igbagbo yin ninu Kristi Jesu ati ife ti eyin ni si gbogbo awon eniyan mimo je ki ntesiwaju ni ese karun nitori ireti ti agbe kale fun yin le orun nipa eyi ti eyin ti gbo saaju ninu oro otito ti ihirere eyi ti o de odo yin ani bi o ti n so eso pelu ni gbogbo aye ti o si n po si bi o ti n se ninu yin pelu lati ojo ti eyin ti gbo ti eyin si ti mo ore ofe olorun li otito ani bi eyin ti ko lodo Epafra iranse elegbe wa olofe eni ti se olooto iranse Kristi ni ipo wa ti o si rohin ife yin ninu emi fun wa pelu ohun ti o je ki n ka awon ese Olorun yi fun o ni wepe ki o le mo igbesi aye ti awon wonyi n gbe ki o si le mo iru ore ofe tabi iru alaafia ti won ni ninu Jesu Kristi bi o ba wo ese ikeji o so nipa ore ofe ese ikeji kan na nipa alaafia ninu ese ikeji ni o so wipe awon eniyan wonyi je eniyan mimo ninu ese ikeji ni o so wipe won je olooto eniyan nitori wipe a ti fi eje Jesu we won a si ti so won di olooto eniyan ninu ese ikerin o n so nipa ife ti won ni si awon eniyan mimo o so okan ti a ti we mo okan ti a ti so di otun ti ko ni ikorira tabi esote tabi ota si enikeni won ni ife si gbogbo awon eniyan mimo ese karun o so nipa ireti ti won ni wepe nigba ti won ti ba Jesu pade eyi fun won ni ireti ayeraye wepe bi won ba ku yo sese fun won lati lo si orun o si so nipa ti oro otito ihinrere ti won ti dimo ti won gbekele ti won ko je ki enikeni ki o gba lowo won ni ese ikefa ni o n so wipe ihere ti won ti gbo o ti so eso ni igbesi aye won iru eso wo ni ihere so ni igbesi aye won eso ironupewada eso ododo o si n so fun won wipe ni ese ikefa kan na won ti ni ore ofe ti olorun ninu okan won ni ese ikejo o tun so ti ife ti won ni kii se ife nipa ti ara sugbon ife nipa ti emi awon wonyi ni Paul wa n so wipe oun gbadura fun won laisimi ati laisare wo ese kesan nisisiyi nitori eyi lati ojo ti awa ti gbo kini ti awa ti gbo wipe won gba Jesu Kristi gbo ti awa ti gbo wipe won di olooto ati eniyan mimo ti awa ti gbo wipe won ti je alabapin ninu ore ofe ati alaafia ti o ti pase Jesu Kristi wa lati ojo ti awa ti gbo wipe won ni ife si gbogbo awon eniyan mimo

inú ìdààmú ó sì yẹ bẹ́ẹ̀. Ṣùgbọ́n ohun tí a sọ nípa ni wípé ní ẹ̀kọ̀ọ̀kan ni àwọn ẹlòmíràn máa ń gbàdúrà fún àwọn tí ó lágbára nípa ti ẹ̀mí tí wọ́n sì jẹ́ olóòótọ́, nígbà tí ó jẹ́ wípé wọn a máa dojú àdúrà ẹ̀bẹ̀ wọn kọ kìkì àwọn tí wọ́n jẹ́ aláìlera, aláìlera yálà nípa ti ẹ̀mí tàbí aláìsàn nípa ti ara. Ó yẹ kí a gbàdúrà fún irú àwọn wọ̀nyí, ṣùgbọ́n kò yẹ kí àdúrà wa kí ó dúró lórí àwọn aláìlera tàbí àwọn aláìsàn nìkan ṣoṣo. A rí wípé àwọn tí ó wà ní Kólósè wọn kì í ṣe aláìlera nípa ti ẹ̀mí, kì í ṣe wípé wọ́n ṣàìsàn, wọ́n jẹ́ àwọn tí ó dúró ṣinṣin, wọ́n jẹ́ àwọn tí ó ní àlàáfíà Ọlọ́run àti ìyè Ọlọ́run ní ìgbésí ayé wọn, wọ́n jẹ́ àwọn tí ó ní oore ọ̀fẹ́ ní ìgbésí ayé wọn, wọ́n jẹ́ àwọn tí ó ń gbé ìgbésí ayé àìlẹ́ṣẹ̀, àìléèrí tàbí àìlẹ́gàn níwájú Ọlọ́run. Síbẹ̀síbẹ̀ bí wọ́n tilẹ̀ jẹ́ àwọn tí ó dúró ṣinṣin, síbẹ̀síbẹ̀ ni Paul ìránṣẹ́ Ọlọ́run ni ó ń gbàdúrà fún àwọn wọ̀nyí. Ẹ jẹ́ kí a wo ọ̀rọ̀ Ọlọ́run, kí a wo àwọn tí ó yẹ kí a máa gbàdúrà fún. Ẹ jẹ́ kí a wo Galatia orí kẹrin ẹsẹ̀ 21. Ẹ̀yin ọmọ mi kékèké, ẹ̀yin tí mo tún rọbí títí a ó fi ṣe ẹ̀dá Kristi nínú yín. Nígbà tí Paul apostle gbọ́ nípa àwọn ará Galatia tí ó dàbí ẹni wípé wọ́n fẹ́ ní ìlọ́wọ́ọ́wọ́ nípa ìgbàgbọ́ wọn, tàbí wọ́n fẹ́ rẹ̀wẹ̀sì, wọn kò tẹ̀síwájú dáadáa nípa ìgbàgbọ́ wọn nínú Kristi, kò máa káàkiri kí ó máa bo ẹnu àtẹ́lù wọn, ṣùgbọ́n ó gbàdúrà fún wọn. Bí o bá rí ẹnikẹ́ni tí ó jẹ́ onígbàgbọ́ ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé ó ń rẹ̀wẹ̀sì, kì í ṣe tiwa láti máa fi ojú tẹ́ḿbẹ́lẹ́ wọn, kì í ṣe tiwa láti máa sọ̀rọ̀ kò bákùngbé fún wọn sí wọn, ṣùgbọ́n ó jẹ́ tiwa láti máa gbàdúrà fún irú àwọn ènìyàn bẹ́ẹ̀. Ìṣe àwọn apostẹ́lì orí 12 ẹsẹ̀ 5. Ìṣe àwọn apostẹ́lì orí 12 ẹsẹ̀ 5. Nítorí náà wọ́n pa Pétérù mọ́ nínú túbú, ṣùgbọ́n ìjọ ń fi ìtara gbàdúrà sọ́dọ̀ Ọlọ́run fún un. Bí a bá rí àwọn onígbàgbọ́ tàbí àwọn òjíṣẹ́ Olúwa tí ó wà nínú inúnibíni àwọn aláìgbàgbọ́, ohun tí àwọn ìjọ tí wọ́n ṣe ní Jerusalem ni ó yẹ kí àwa pàápàá kí a ṣe, kí a máa gbàdúrà fún irú àwọn ìránṣẹ́ Ọlọ́run bẹ́ẹ̀. Ní Timothy 1 orí 2 ẹsẹ̀ 1 àti 2 ni a tún sọ fún wa irú àwọn tí ó yẹ kí a máa gbàdúrà fún ní ìgbà gbogbo. Timothy 1 orí 2 láti ẹsẹ̀ 1. Nítorí náà mo gbà yín ní ìyànjú ṣáájú ohun gbogbo pé kí a máa bẹ̀bẹ̀, kí a máa gbàdúrà, kí a máa ṣèpẹ̀, kí a sì máa dúpẹ́ nítorí gbogbo ènìyàn, gbogbo ènìyàn, ọkọ rẹ, aya rẹ, àwọn ọmọ rẹ, àwọn òbí rẹ, àwọn aládùúgbò rẹ, àwọn abániṣiṣẹ́, yálà o gbà wọ́n síṣẹ́ tàbí àwọn ni ó gbà ọ́ síṣẹ́ tàbí wọ́n gbà yín síṣẹ́ papọ̀, a ń sọ fún wa wípé kí a máa gbàdúrà, kí a máa ṣèpẹ̀, kí a sì máa bẹ̀bẹ̀ lọ́dọ̀ Ọlọ́run fún gbogbo ènìyàn. Ní ẹsẹ̀ 2 fún àwọn ọba, fún gbogbo àwọn tí ó wà ní ipò gíga, kí a lè máa lo ayé wa ní ìdákẹ́jẹ́ àti pẹ̀lẹ́ nínú gbogbo ìwà bí Ọlọ́run àti ìwà àgbà. Ohun tí a ń sọ ni wípé gbogbo àwọn ènìyàn ni ó yẹ kí a máa gbàdúrà fún. Ẹ jẹ́ kí a wo Luke orí 12, Luke orí 12 ẹsẹ̀ 21. Olúwa sì wí pé, Simoni, Simoni, sáàwó, èṣù ń fẹ́ láti ní ọ́ kí ó lè kù ọ́ bí àlìkámà, ṣùgbọ́n mo ti gbàdúrà fún ọ kí ìgbàgbọ́ rẹ kí ó má yẹ̀. Bí àti ìwọ, nígbà tí ìwọ bá sì yí padà, mú àwọn arákùnrin rẹ lé ọkàn le. Nígbà tí Jésù Kristi Olúwa wa tí ó rí wàhálà tí ó wà níwájú Pétérù.

ìdánwò tí ó ju agbára rẹ̀ lọ, ìdánwò tí ó ju oore ọ̀fẹ́ tí ó ti ní lọ, ìdánwò tí ó ń bọ̀ ní iwájú rẹ̀, tí ó sì rí wípé Pétérù yìí jẹ́ aláìkíyèsára. Ó sọ fún un wípé òun ti ń gbàdúrà fún un. Bí a bá rí àwọn arákùnrin, ó ṣeéṣe kí ó jẹ́ wípé wọn kò kíyèsára tó, a sì rí wípé èṣù ń dọdẹ wọn, wọ́n sì ní ìdánwò tí ó ń dé bá wọn tí wa ní láti máa gbàdúrà fún wọn. Ní Rómù orí kẹwàá láti ẹsẹ̀ kínní, Rómù orí kẹwàá láti ẹsẹ̀ kínní, bí a ti ń pe àwọn orí ọ̀rọ̀ Ọlọ́run wọ̀nyí ni kí a máa ṣe kíákíá. Ará, ìfẹ́ ọkàn mi àti àdúrà mi sí Ọlọ́run fún Ísíráẹlì ni fún ìgbàlà wọn. Bí a bá rí àwọn ẹlẹ̀sìn tí wọ́n gbé ẹ̀sìn kárí, ṣùgbọ́n tí wọn kò mọ̀ nípa ìgbàlà Ọlọ́run, tí ó jẹ́ wípé wọ́n jáfáfá nínú iṣẹ́ ẹ̀sìn tàbí iṣẹ́ ìrúbọ, tí wọ́n sì ń jálánkátò wípé pẹ̀lú iṣẹ́ ẹ̀sìn wọn yóò ṣeéṣe fún wọn láti rí ojú Olúwa láì gba Jésù Kristì gbọ́ fún ìgbàlà wọn àti fún àṣepé wọn, ó jẹ́ tiwa láti máa gbàdúrà fún irú àwọn ènìyàn bẹ́ẹ̀. Òun ni Paul ṣe ń sọ fún àwọn ará Rómù wípé ará nínú Olúwa, ìfẹ́ ọkàn mi, ìgbóná ọkàn mi àti àdúrà mi sí Ọlọ́run fún àwọn ọmọ Ísíráẹlì tí wọ́n sinmi lé ẹ̀sìn ṣùgbọ́n tí wọn kò gba Jésù gẹ́gẹ́ bí olùgbàlà wọn. Paul ń sọ wípé ìfẹ́ ọkàn ni wípé òun sì ń gbàdúrà fún wọn kí ìgbàlà Ọlọ́run kí ó lè jẹ́ tiwọn. Ẹ jẹ́ kí a lọ wò ó nísinsìnyí wípé àdúrà tí Paul ń gbà kìí ṣe fún àwọn ẹlẹ́ṣẹ̀ nìkan ṣoṣo, kìí ṣe fún àwọn aláàárẹ̀ nìkan, kìí ṣe fún àwọn tí kò ṣe déédéé, àwọn tí ó lọ́wọ́ọ́wọ́ tàbí wọ́n ní ìrẹ̀wẹ̀sì nìkan ṣoṣo, kìí ṣe fún àwọn tí wọ́n ní ìdánwò tàbí ìdẹ̀wò èṣù nìkan ṣoṣo, kìí sì ṣe fún àwọn ẹlẹ̀sìn Ísíráẹlì nìkan, ṣùgbọ́n ó tún gbàdúrà pẹ̀lú fún àwọn ará nínú Olúwa tí ó wà ní Kólósè, tí wọ́n sì jẹ́ ènìyàn mímọ́ àti olóòótọ́. Èyí jẹ́ ẹ̀kọ́ pàtàkì fún wa wípé bí a bá rí àwọn tí wọ́n jẹ́ olóòótọ́, tí a sì rí àwọn tí wọ́n jẹ́ ènìyàn mímọ́, àwọn tí wọ́n ní oore ọ̀fẹ́ Ọlọ́run, àwọn tí wọ́n ń sá irú èje tí a gbé ka iwájú wọn, àwọn tí kò bójú wẹ̀yìn, àwọn tí wọ́n múra sí iṣẹ́ Ọlọ́run, ó jẹ́ tiwa láti máa gbàdúrà fún wọn pẹ̀lú kí a má ṣe rò wípé àdúrà wa wà fún àwọn aláìlera nìkan ṣoṣo. Ẹ jẹ́ kí a wo Yohánù orí 17, Yohánù orí 17 láti ẹsẹ̀ ìkẹfà sí ẹsẹ̀ ìkẹsàn-án. Èmi ti fi orúkọ rẹ hàn fún àwọn ènìyàn tí ìwọ fi fún mi láti inú ayé wá, tìrẹ ni wọ́n ti jẹ́ rí, ìwọ sì ti fi wọ́n fún mi, wọ́n sì ti pa ọ̀rọ̀ rẹ mọ́. Wo ìgbésí ayé àwọn ọmọlẹ́yìn Jésù Kristì wọ̀nyí. Jésù ń sọ nípa wọn, ó ń jẹ́rìí gbé wọn níwájú Olúwa wípé wọ́n ti pa ọ̀rọ̀ Ọlọ́run mọ́. Ní ẹsẹ̀ ìkeje nísinsìnyí, wọ́n mọ̀ pé ohunkóhun gbogbo tí ìwọ ti fi fún mi láti ọ̀dọ̀ rẹ wá ni, nítorí ọ̀rọ̀ tí ìwọ fi fún mi, èmi ti fi fún wọn, wọ́n sì ti gbà á. Àwọn tí a ń sọ nípa rẹ̀ wọ̀nyí ni àwọn tí Jésù Kristì ti sọ ọ̀rọ̀ ìrònú pèwàdà fún nígbà tí wọ́n gbọ́, wọ́n gbà á. Ó ti sọ fún nípa ọ̀rọ̀ àtúnṣe wípé bí o bá mú ohun kan wá sí iwájú Ọlọ́run gẹ́gẹ́ bí ẹ̀bùn, tí o sì rántí wípé arákùnrin rẹ tàbí arábìnrin rẹ ní ohun kan nínú sí ọ, wípé kí o fi ẹ̀bùn rẹ sílẹ̀ níbẹ̀ níbi pẹpẹ, kí o sì tọ arákùnrin rẹ lọ kí o bá a lajà, wọ́n sì gba ọ̀rọ̀ àtúnṣe náà. Àwọn wọ̀nyí ni ó ti sọ fún nípa ìwẹ̀nùmọ́ nínú ẹ̀jẹ̀ rẹ̀, nípa ìwẹ̀nùmọ́ tí ó wà nínú gbígba Jésù Kristì gbọ́ gẹ́gẹ́ bí ó ti sọ fún wọn, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni wọ́n gba ọ̀rọ̀ rẹ̀ gbọ́. Àwọn wọ̀nyí ni ó ti sọ fún wọn nípa ikú àti àjínde rẹ̀, wọ́n sì gbàgbọ́ pẹ̀lú. Ó sọ fún wọn nípa ìgbéyàwó wípé ọkọ kan aya kan. Bí Jésù ti ń sọ ọ̀rọ̀ wọ̀nyí fún wọn, bẹ́ẹ̀ ni wọ́n ń gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́. Wo ẹsẹ̀ ìkẹjọ lẹ́ẹ̀kan sí i. Nítorí ọ̀rọ̀ tí ìwọ fi fún mi, ọ̀rọ̀ tí ìwọ fi fún mi, oníwàásù púpọ̀ ni ó wà tí Ọlọ́run kò fi ọ̀rọ̀ fún wọn. Ọ̀rọ̀ ìhìnrere.
ọ̀rọ̀ ìgbàlà tàbí ọ̀rọ̀ ìsọdi mímọ́ tàbí ọ̀rọ̀ oore ọ̀fẹ́ ọlọ́run tàbí ọ̀rọ̀ tí ó lè ṣe wá pé ṣùgbọ́n láì ní ọ̀rọ̀ ọlọ́run wọ́n wà sò wọn kì yóò sì jẹ́ àǹfààní fún ẹnikẹ́ni ṣùgbọ́n jésù ń sọ wípé nítorí ọ̀rọ̀ tí ìwọ ti fi fún mi èmi ti fi fún wọn wo ìjólótọ jésù kristi wípé kò fi ohunkóhun kún ọ̀rọ̀ tí ọlọ́run ti fi fún kò sì yọ ohunkóhun kúrò nínú ọ̀rọ̀ tí bàbá ti fi fún ó wípé ọ̀rọ̀ tí ìwọ fi fún mi láì yọ kúrò nínú rẹ̀ láì ṣe àbùlà rẹ̀ tàbí láì fi ohunkóhun kún ó ní èyí ni èmi fi fún wọn sì wo bí àwọn ènìyàn wọ̀nyí ti tẹ́wọ́ gba ohun tí jésù fi fún wọn ó ní wọ́n sì ti gbà á wọ́n sì ti mọ̀ nítòótọ́ pé lọ́dọ̀ rẹ ni mo ti jáde wá wọ́n sì gbàgbọ́ pé ìwọ ni ó rán mi ẹsẹ̀ ìkẹsàn-án èmi ń gbàdúrà fún wọn ohun tí a ń sọ nìyí ni wípé àwọn wọ̀nyí jẹ́ olóòótọ́ wọ́n gba ọ̀rọ̀ ọlọ́run gbọ́ wọ́n gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run wọ́n ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run ti wí wọ́n di ènìyàn mímọ́ ènìyàn ọ̀tọ̀ ènìyàn olóòótọ́ síbẹ̀síbẹ̀ jésù ń gbàdúrà fún wọn èyí jẹ́ àpẹẹrẹ fún wa wípé àwa pàápàá bí a bá rí àwọn olóòótọ́ ènìyàn bí a bá rí àwọn tí ó ti gbàgbọ́ nínú kristi bí a bá rí àwọn tí ó fi ẹsẹ̀ múlẹ̀ bí a bá rí àwọn tí ó ń tẹ̀síwájú bí a bá rí àwọn tí ó ń ṣiṣẹ́ fún ọlọ́run bí a bá rí àwọn tí ó gba gbogbo ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ní ṣísẹ̀ntẹ̀lé ó yẹ kí àwa pàápàá kí a máa fi àdúrà ràn wọ́n lọ́wọ́ láti ẹsẹ̀ ìkẹrìnlá ó ní èmi ti fi ọ̀rọ̀ rẹ fún wọn ayé sì ti kórira wọn nítorí tí wọn kì í ṣe ti ayé gẹ́gẹ́ bí èmi kì í ti ṣe ti ayé èmi kò gbàdúrà pé kí ìwọ kí ó mú wọn kúrò lé ayé ṣùgbọ́n kí ìwọ kí ó pa wọn mọ́ kúrò nínú ibi wọn kì í ṣe ti ayé gẹ́gẹ́ bí èmi kì í ti ṣe ti ayé nígbà mìíràn àdúrà wa máa ń dádúró lórí àwọn tí wọ́n fẹ́ ayé àwọn tí wọ́n ń bá ayé lọ àwọn tí wọ́n ń ṣe ọ̀ṣọ́ ayé àwọn tí wọ́n kó ayé lé ọkàn púpọ̀ a máa ń gbàdúrà pé kí ọlọ́run kí ó gbà wọ́n kí ọlọ́run kí ó là wọ́n lójú òye bẹ́ẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀ ìgbà ni ó jẹ́ wípé àwọn tí ọlọ́run ti fi ọwọ́ tán wọn lọ́kàn àwọn tí ọlọ́run ti gba ọkàn wọn là àwọn tí a ti fún ní oore ọ̀fẹ́ láti má wọṣọ bí ti ayé láti má jẹun bí ti ayé láti má gbéyàwó bí ti ayé láti má ṣe òwò wọn gẹ́gẹ́ bí ti ayé láti má tún máa lọ sí àwọn tí ó ń lọ sí ilé oníṣègùn gẹ́gẹ́ bí ti ayé ó dàbí ẹni wípé a kì í gbàdúrà fún wọn tó ṣùgbọ́n jésù wípé àwọn wọ̀nyí bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n ti kúrò nínú ayé ìwà ayé ìrìn ayé ìjẹun ayé ìlọ́kọ ti ayé ìfẹ́ ìyàwó ìgbéyàwó ti ayé ó ti kúrò ní ìgbésí ayé wọn síbẹ̀ síbẹ̀ jésù ń gbàdúrà fún àwọn wọ̀nyí wò ó ní ẹsẹ̀ ogún nísinsìnyí ó wípé kì í sì ṣe kìkì àwọn wọ̀nyí ni mò ń gbàdúrà fún ṣùgbọ́n fún àwọn pẹ̀lú tí yóò gba ọ̀rọ̀ mi gbọ́ nípa ọ̀rọ̀ wọn àpẹẹrẹ tí a ní nìyí ni wípé bí a ti rí àwọn tí ó dúró àwọn tí ó fi ẹsẹ̀ múlẹ̀ àwọn tí ó ń tẹ̀síwájú nípa ọ̀rọ̀ ọlọ́run ó yẹ kí a máa gbàdúrà fún wọn ẹ jẹ́ kí a wo éfésù orí kìíní láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún éfésù orí kìíní láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún nítorí èyí èmi pẹ̀lú nígbà tí mo gbúròó ìgbàgbọ́ tí ń bẹ láàrin yín nínú jésù olúwa àti ìfẹ́ yín sí gbogbo àwọn ènìyàn mímọ́ èmi kò sinmi láti máa dúpẹ́ nítorí yín àti láti máa dárúkọ yín nínú àdúrà mi pé kí ọlọ́run jésù kristi olúwa wa bàbá ògo lè fún yín ní ẹ̀mí nípa ti ọgbọ́n àti ti ìfihàn nínú ìmọ̀ rẹ̀ paul ń sọ fún wa níhìn wípé bí òun ti rí i wípé àwọn wọ̀nyí wọ́n ti gba jésù olúwa wa gbọ́ ó ti gbúròó ìgbàgbọ́ wọn sí jésù kristi ó sì ti rí i wípé ìgbàgbọ́ yìí pẹ̀lú ó mú ìfẹ́ sí àwọn ará lọ́wọ́ ó bẹ̀rẹ̀ sí ní gbàdúrà fún wọn ohun tí a ń sọ nìyí wípé ó yẹ kí èyí kí ó ṣe wa lórí ó yẹ kí èyí kí ó jẹ́ àpẹẹrẹ fún wa ó sì ń pè wá níjà wípé bí a ti rí i wípé paul ń bẹ̀bẹ̀ ó sì ń gbàdúrà fún àwọn ará nínú olúwa àwọn tí wọ́n jẹ́ olóòótọ́ àwọn tí wọ́n fi ẹsẹ̀ múlẹ̀ bí ó ti ń gbàdúrà fún wọn ó yẹ kí àwa pàápàá kí a máa gbàdúrà fún àwọn olóòótọ́
onigbagbo ni aarin wa o fere je pe gbogbo eniyan ni o gba adura gbo ṣugbọn awon kereje ni o gba gbigba adura lai simi ati lai share gbo bi o ba bere lowo enikeni ti o n pe oruko Oluwa enikeni ti o faramo ile isin kan tabi ile isin miran o sese ki o so fun wipe o n gbagbo ninu adura ṣugbọn iru awon eniyan be won ki gbadura lai simi ati lai share o sese ki a ri iru awon eniyan be ninu ile isin won bi won ba kokko wo ile isin eyi ti o ye ki won fi gbadura eyi ti o ye ki won wo oju olorun eyi ti o ye ki won ma so fun olorun wipe ki olorun ki o ba won soro ninu ile isin won ni ojo na oro ni won ma so ni ita gbangba tabi ninu ile o sese wipe bi won ba ti n pari iwasu eyi ti won iba fi gbadura ki won wa oju Oluwa lati le fun ni ore ofe lati je oluse oro na ohun ti a ma ri ni wipe opolopo iru awon eniyan wonyi ti won je elesin won ma soro tabi ki won ki o ma se okowo won leyin ti a ba ti pari isin nitoto won gbadura wipe o ye won gbagbo wipe o ye lati ma gbadura ṣugbọn won ko ka adura si ohun ti o ye lati ma gba lai simi ati lai share eyi n je iwori fun wa o si n je ipenija fun wa afi ilele gege bi apere wipe gege bi Paul papa ti se o ye ki awa paapaa ki a ma se be a gbodo ni iriri bi adura se je ohun ti a ni lati tete se ki a si fi kora lati ma gbadura ki a so adura di baraku ni igbesi aye wa a ko gbodo ma gbadura sege sege a ni lati ma gbadura deede ohun ti a n so ni wipe awon elomiran o sese leekan lose won ma gbadura eko ti a ri ko ninu oro olorun ni wipe o ye ki a ma gbadura deede lojoojumo laraaro ati ni asale ati ni igba gbogbo ati bi a ti n wo inu ile isin ni ojo isinmi tabi ni ojo aje baye tabi ni ojobo tabi ni igbakogba ni o ye ki a ma gbadura kii se segesege ṣugbọn ni deede ki a si ma gbadura kii se leekọọkan ki a ma gbadura ni igba gbogbo ki a ma gbadura kii se eyi ti a n gbadura ti o kun fun afemi afemi ki a ma beere wipe ọlọrun se eyi fun mi se tọhun fun mi ṣugbọn ki a ma gbadura pẹlu ife kristi ati fun ogo ọlọrun kii se fun iwa oju kokoro ṣugbọn ki a ma gbadura isepe fun awon elomiran o ye ki a tile gbadura wipe Oluwa ko wa bi a ti gbadura e je ki a wo Luke iwe ihire ti Luke ori ikokanla ese ikini o si se bi o ti n gbadura ni ibi kan bi o ti dake okan ninu awon omo eyin re wi fun pe Oluwa ko wa bi a ti gbadura eyi ye ki o je adura re ati adura mi loni wipe Oluwa Olorun ti kara re yio ko wa ju bee lo bi a ti n gbadura e je ki a pada lo si Kolose ori kini ese ikesan kini adura ti Paul apostoli ti o n gba fun awon eniyan wonyi Kolose ori kini ese ikesan nitori eyi lati ojo ti awa ti gbo awa pelu ko simi lati ma gbadura ati lati ma bebe fun yin pe ki eyin ki o le kun fun imo ife re a ko simi lati ma gbadura wipe ki eyin ki o le kun fun imo ife re bi a ba n so imo ife olorun o ye ki o yi o wipe gege bi a ti di onigbagbo lesekese ti a fi aye wa fun Jesu Kristi adekun lati ma se ife inu wa kini iyato ti o wa laarin elese ati onigbagbo tooto ohun ti a mo nipa ti elese ni wipe won a ma se ife tinu won kini a mo si ti onigbagbo ohun ti a mo nipa ti onigbagbo ni wipe onigbagbo n fe lati mo kini ife olorun ati lati se ife olorun bi iru iyato yi bi ko ba si ni igbesi aye re
eyi ni ami wipe o ko ti mo Jesu o je ajoji o je alejo si ife Olorun ati si ore ofe ti o ti pasa Jesu Christi wa bi o ba je wo pe ni toto ni o ti di omo Olorun oni lati ni ife oni lati ni igbona okan o se lati ni ipinu lati fe se ife Olorun ati ife Jesu Christi eje ki a wo Johanu ori keje lati ese ikerin dilogun si ese keta dilogun nitori na Jesu da won lohun o si we pe eko mi ki se temi be ko se ti eni ti o ran mi eyi kan na ni a le so fun we pe gbogbo awon eko ti o ti n gbo eko nipa didi atunbi a le so fun o wi pe eko yi ki se ti wa ṣugbọn ti eni ti o ran wa a le so fun wi pe eko ironu pe wada we pe ki elese ki o ko ise re sile ki o si wa oju olowa ki o si bebe fun idariji ati ore ofe lati gbe igbese aye otun a le so fun wi pe eko yi ki se ti wa ki se ti ijo kan o je ti Olorun ti o ran wa a le so fun wi pe eko isodi mimo wi pe ki agbara Olorun ki o fa gbongbo ise tun ni igbese aye wa ki o si je ki okan wa ki o funfun bi ojo didi ki o je ki igbese aye wa ninu lode nibikibi nigba gbogbo ki o je yi ti o wo Olorun ti o si ba oro Olorun mu a le so fun wi pe iru eko isodi mimo be ki se eko ti wa ṣugbọn o je ti Olorun ti o ran wa a le so fun wi pe gbogbo ohun ti o ti n gbọ lẹsẹ ti a si n je ki o yi o ninu ijo yi a le so fun wi pe eko yi ki n se ti wa nitori be bi a ba ri eni ti o ko eko ti Olorun fun ara re ti o n ko wa ti o n so fun wi pe bi a ko ba gbe iru igbese aye yi a ko le wu orun a ko si le ri oju orun ni ayeraye bi a ba ri iru eni ti o ko eko be ki n se eniyan ni o ko Olorun ni o ko tun wo ese yi ese ikerindinlogun o ni nitori naa Jesu da won lohun o si wi pe eko mi ki se temi bi ko se ti eni ti o ran mi eredi ti o fi soro yi awon opolopo eniyan ni won jiyan ohun ti Jesu n ko won bi a ti ri loni wi pe opolopo ni o ma n jiyan ti o si ma n fi akekori wi pe awon ko ni gba eko oro Olorun je ki o ye iru eni bee bi o ba wa ni aarin wa ni asale yi wi pe eko yi ti o n gbo ki se ti eniyan ṣugbọn o je ti eni ti o ran wa ni ese iketadinlogun bi enikeni ba fe lati se ife re yio mo ni ti eko naa bi ba se ti Olorun tabi ti ba se ti bi emi ba n so ti ara mi bi o ba je olooto ti o si n fe se ife Olorun emi Olorun yio ma jeri ni okan re wipe eyi je eko oro Olorun e je ki a wo Kolose ori kerin ese kejila Epafra eni ti se okan ninu yin iranse Kristi ki yin oun fi iwaya ijagbadura ni igba gbogbo fun yin ki eyin ki o le duro ni pipe ati ni kikun ninu gbogbo ife Olorun eyi ni a fi ma n je ki o ye wa ti a si ma n temo wa leti ni ijo wa nihin we pe bi o ba je onigbagbo tooto ti o ti ba Jesu pade ife Olorun ye ki o je ohun ti o kun okan re bi irin ese re tabi ohunkohun ti o fe se o ye ki o wadi daju gege bi oro Olorun kini ife Olorun kini eko Olorun ni ori ohun ti o fe se boya o fe se igbeyawo ni tabi o kole won si so fun wi pe o dara lati si eleyi awon omo ti si so fun wi pe ki o ra emu tabi oti fun won lati le si ile ti o ko tabi o ra moto won so fun wi pe o ye ki o le se apeje fun won lori ohun ti o se tabi o bimo won si so fun wi pe eyi lo ye ki o se ohun ti o nigbagbo ni lati se ni lati bere wi pe kini ife Olorun kini eko oro Olorun eyi ni Paul n gbadura fun awon eniyan wonyi wi pe ki eyin ki o le kun fun ife Olorun fun ife re bi a ba so wipe eniyan kun fun nkankan o je wipe ko si aye
lati gba awon nkan miran bi eyan ba kun fun ife olorun ko si aye lati gba ife tinu mi ni ma se ife abinibi ife awon oju tabi ogba ti o wa ni igboro ife awon obi tabi ife awon elomiran bi a ba so wi pe eniyan kun fun sise ife olorun o dabi igba ti a ba gbe koroba kan sile ti a se fi omi kun inu re bi omi ba ti kun inu re ko tun si aye fun awon nkan miran lati fi sinu iru nkan be bi ife olorun ba kun okan re eyi je wi pe ko si aye fun nkan miran lati wa ninu iru okan eni be je oro ti a so yi wo pe ki a kun fun nkan kan je ki n se apejuwe fun o ninu bibeli awon oro olorun ti a lo ibi ti a ti lo oro yi wi pe won kun fun nkan won yi ki o le ye wi pe nigba ti a ba kun fun ife olorun ko tun si aye fun nkan miran ninu okan wa wo johanu ori ikerin dini ogun ese ikefa kia kia johanu ori ikerin dilogun ese ikefa sugbon nitori mo so nkan won yi fun yin ibanuje kun okan yin kini apiyesi ti o se ninu lilo oro yi kun okan yin ohun ti jesu nso ni wepe o ye ki onigbagbo ni ayo sugbon nigba ti jesu ti so fun won wepe a o pa ohun ohun si lo si ori igi agbelebo lati ko okan won kun fun ibanuje lai ni ayo rara eyi ni a nso fun wa bi nkan kan ba kun okan wa eyi je wepe ko tun si nkan miran ti o kun iru okan be ti o wa ni iru okan be wo luko ori kefa ese ikokanla won si kun fun ibinu gbegbona won si ba ara won ro ohun ti awon iba se si jesu eyi nso nipa awon alaigbagbo wepe won kun fun ibinu gbegbona ko si si ibi kankan ninu okan won ti won fi le ro ohun miran yato si wepe won fe pa jesu kristi eje ki a wo ise awon aposteli ise awon aposteli ori kerin lati ese ikejo si ikewa nigba na ni peteru kun fun emi mimo nigba na ni peteru kun fun emi mimo o si wi fun won pe eyin olori eniyan awon eniyan ati eyin agbagba bi o ba se pe a n wadi wa loni ni ti ise rere ti a se lara abirun yi abirun naa bi a ti se mu okunrin yi larada ki eyi ki o ye gbogbo yin ati gbogbo eniyan israeli pe li oruko jesu kristi ti nasareti ti eyin kan mo agbelebo ti olorun gbedede kuro ninu oko nipa re li okunrin yi fi duro niwaju yin ni dida ara sasa ohun ti a n so nihin ni wepe peteru tele je eni ti n bero sugbon nigba ti a mu wa si iwaju awon onidajo wonyi ti won fi esun kan wepe ewo ni o se ti o n waasu ni oruko jesu ati ti o n se imunilarada ni oruko jesu o n so ni ki o to soro asopan wepe o kun fun emi mimo ko si si emi ti ara rara ninu okan re nigba naa tabi emi iberu ninu okan re ni igba naa bi eniyan ba kun fun nkan kan o je wepe ko si aye fun nkan miran ti o lodi si eyi ti o kun ni inu ni aye ni okan re nigba naa ohun ti a so ni wepe lati kun fun ohun kan tumo si pe ko si aye kankan fun omiran mo ninu iru okan eni be bi eniyan ba kun fun ife olorun o ja si wepe o n fe lati se ife olorun ife ti ara ti kuro ife ti awon ojugba ninu aye ti kuro ife ti awon ebi tabi awon ti o wa ni arowoto wa awon aladugbo wa iru ife be o ti kuro ninu okan won paul gbadura pe ki a ma dari awon onigbagbo wonyi ninu ohun gbogbo nipa imo ife olorun oye ife olorun o ma n yi ohuwasi wa pada
je ki n se apere fun o bi o ba mo gege bi obirin tabi okunrin wi pe obirin kan tabi okunrin kan ni o ye ki o je olufe re ti o ye ki o fe gege bi ife olorun yo yi iwa si re pada si iru eni be lese kese ti o ti mo ife olorun si iru eni be bakan na ni bi abamo ife olorun ni igbese aye wa ife olorun ti a mo yi yo mu iyi pada popo wa si igbese aye wa ife olorun po fun wa sugbon je ki n toka kan si o ohun ti a n pe ni ife olorun ohun ti o si ye ki o je ki o wa ni okan wa ni igba gbogbo ni Thessalonica kini ori kerin Thessalonica kini ori kerin ese keta nitori eyi ni ife olorun ani wiwa ni mimo yin ki eyin pe ki eyin ki o takete si agbere nitori eyi ni ife olorun ani wiwa ni mimo yin bi onko ba wa ti o jeyo ni igbese aye wa ti a n bere lowo ara wa wi pe nje eyi je ife olorun ohun ti a le bere tabi ti a le gbe yewo ni wo pe nje bi n ba se nkan yi nje mo si le wa ni mimo si olorun nitori wi pe ife olorun ti o saaju ni wi pe leyin igba ti a ti di eni igbala leyin igba ti a ti n pe oruko jesu pelu wa leyin igba ti a ti faramo awon eniyan olorun ife olorun fun wa ni wi pe ki a je mimo nitori be bi onkan ba wa si olokan wi pe ki o se nkan tabi nkan miran o ye ki o gbe oro yi yewo wi pe bi n ba dawo le nkan yi bi n ba se nkan yi nje yo je ki n wa ni mimo si oluwa bi ko ba ni je ki n wa ni mimo si oluwa e je wi pe nkan na ko le se ife olorun je ki n tun se apejuwe lona bayi wi pe o se se ki o laala ni oju ala yi enikan so fun o gege bi o dabi iranse olorun sugbon a ko le so o se se ki o je iranse esu o n so fun o wi pe ki o gbe igbese yi tabi igbese miran bi o ba ji o se se ki okan re ki o ma so fun o wi pe o ti laala igbese ti o si ye ki o gbe ni wi pe ki o se bayi bayi bayi sugbon ye ki o beere lowo ara re wi pe bi n ba gbe igbese gege bi ala ti mo la nje ma se wa ni mimo si oluwa nitori pe ife oluwa ti o je akoko ni wi pe ki a wa ni mimo o se se ki enikeni ki o pe o ki o so fun o wi pe o n ri ile isin miran wi pe ki o kuro nihin nibi ti o wa o si n gbadura wi pe olorun bawo ni se ki n wa nibi tabi ki n tele eni ti o wa pe mi yi ki ni ife olorun ibeere ti o ye ki o beere ni wi pe bi n ba kuro ninu ijo ti a ti n so oro olorun lesese ti a ti n je ki o ye wa bi a se le di eni igbala bi a se le je mimo fun olorun bi a se le wa ni imura sile fun orun rere bi n ba kuro ninu iru ijo bee ti mo lo si ijo miran nje o si le se se fun mi lati wa ni mimo si oluwa bi a ba bere iru nkan wonyi a o mo ki ni ife olorun tabi enikan lo fe gba o sise o si n so fun o wi pe won ma n ta siga won ma n ta oti won ma n ta nkan yi tabi nkan miran o si n bere wi pe nje ife olorun ni ohun ti o ye ki o gbe yewo ni wi pe nje bi mo ba bere si ni ta nkan wonyi bi mo ba n gbe majele yi fun awon elomiran je nje ma se wa ni mimo si oluwa ohunkohun ti o le fe sele ni igbese aye re ohunkohun ti o n pero tabi ti o fe se ipinnu le lori wi pe se ki n lo bayi se ki n lo si ona bayi ibeere ti o ye ki o ni ni wi pe nje bi mo ba gbe igbese yi yoo se se fun mi lati wa ni mimo sibe sibe niwaju oluwa nitori ife olorun fun wa ni lati je mimo e je ki a wo kolose leekan si kolose ori kini anka ese ikesan nitori eyi lati ojo ti awa ti gbo awa pelu ko simi lati ma gbadura ati lati ma bebe fun yin pe ki eyin ki o le kun fun imo ife re ninu ogbon ati imoye gbogbo ti n se ti emi eyi le o mu wa wa si ikoko keta ninu eko wa ogbon ati oye nipa ti emi je ki o yi o opolopo ti o dabi eni wi pe won ni ogbon o je ogbon ti aye
ke se ogbon ti o ti ati odo olorun wa asin ke wa ni ilo we pe iru ogbon be ko ye ki o je ti wa ko ye ki a fi iru ogbon be se iwaho e je ki a wo Jacobo ori keta Jacobo ori keta lati ese ketala tali ogbon ti o si ni imo ninu yin e je ki o fi ise re han nipa iwa rere ati iwa tutu ti ogbon bi o ba je wipe to ni a ni ogbon atoke wa bi o ba je wipe to ni a ni ogbon olorun a o fi han nipa iwa tutu ati iwa irele ati iwa rere ati ododo ese kerinla sugbon bi eyin ba ni owo kikoro ati ija li okan yin e ma se se fefe e ma se se seke si otito ogbon yi ki se eyi ti o ti oke sokale wa sugbon ti aye ni ti ara ni ti emi esu ni o ye ki o ye wa wipe opolopo ni won ni ogbon ati renije ogbon lati seke ogbon lati se agbere tabi panshaga pelu iyawo elomiran ogbon lati ji owo eni eleni ogbon lati se iru ninu oko won won si man ja lanka to wipe awon ni ogbon o se se ki a ri elomiran ti o tile kun fun adura eti okun gbigba adura pelu abela adura pelu turari ti o man so wipe olorun man la on loye lati renije lati paro tabi lati seke o nje ki o ye wa wipe iru ogbon be ki se eyi ti o ti oke sokale wa sugbon ti aye ni ti ara ni ti e mesho si ni pelu nitori ibi ti owo ohun ija ba gbe wa nibe ni rudurudu ati ise boboro gbogbo wa sugbon ogbon ti o ti oke wa akomo a si ni alaafia a ni ipamora ki si soro lati be bi a ba se akun fun aanu ati fun eso rere le aisi egbe tabi oju saaju ati laisi agabagebe nitori be ni Paul se n gbadura fun awon wonyi we pe bi won se n ba ara won lo ati bi won se n ba awon ti o wa ninu aye lo we pe ki won ki o le ni ogbon atoke wa oye nipa ti emi olorun bi o ba wo Corinthi kini ori kini ese ogbon Corinthi kini ori kini ese ogbon sugbon nipa se re li eyin wa ninu Kristi Jesu eni ti olorun fi se ogbon ati ododo ati isodi mimo ati idande fun wa bi o ba fe ni ogbon yi ti o ti oke wa ani lati mo Jesu gege bi olugbala wa ani lati ja awon ese wa sonu ani lati fi ododo ko awon ese wa sile ani lati je olooto bi abati to olorun wa wipe awon ese ti o wa lowo wa ninu wa a fe ko won sile patapata ki a si gbagbo ninu eje Jesu Kristi ti a das ti a se sile fun wa ti a ta sile fun wa lati le we wa nu patapata ninu awon ese wa bi iru eni be bi o ba di onigbagbo tooto ti a we ese re nu pelu eje Jesu Kristi aso pe bi Jesu ba ti n wole ogbon atorun wa yo wole pelu eje ki a wo Timothy keji ori keta Timothy keji ori keta lati ese kedogun ati pe lati igba omode ni iwo ti mo iwe mimo ti o le so di ologbon si igbala nipasẹ igbagbọ ninu Kristi Jesu bi o ba je wo pe tooto ni o fe ni ogbon gbogbo akosile ti a ni ninu oro Olorun lati ibere de opin lati Genesis de iwe ifihan o je akojopo awon ogbon Olorun ti Olorun fi fun wa lati le gbe igbesi aye wa ninu ogbon Olorun bi o ba fiyesi ohun ti a ka ni ese kedogun yi o n so wipe iwe mimo ni o le so di ologbon si igbala nipasẹ igbagbọ ninu Kristi Jesu wo ese kerindinlogun gbogbo iwe mimo
li o ni imisi olorun o si ni ere fun eko fun ibaniwi fun itoni fun ikoni ti o wa ninu ododo ki eniyan olorun ki o le pe ti a ti mura sile patapata fun ise rere gbogbo nitori be bi o ba fe je ologbon isise kini ni wipe ki o gba jesu gege bi olowa ati olugbara nitori wipe jesu christi ti a nso nipa re yi oun ni ogbon olorun bi jesu ba ti nwo inu okan re ari wipe ogbon olorun yo wa ninu igbese aye re kolose ori keji kolose ori keji ese keta sugbon je kin kala ti ese keji ki o le yi o dara dara ki a le tu okan won ninu bi ati so won bi ati so won po ninu ife ati si gbogbo oro ekun oye ti o daju si imo ohun ijile olorun ani kristi kristi ni a so nipa re ninu ese keta inu eni ti a fi gbogbo isura ogbon ati ti imo pamo si nitori be bi o ba fe ni ogbon atoran wa ogbon ti o le je ki o ma gbe igbesi aye ti o ti olorun lorun ti o si je anfani fun ofun ebi re ati fun awon aladogbo re o ye ki o gba jesu si okan re gege bi olugbala bi jesu ba ti nwole okan re ogbon atoran wa yo wo inu okan re ikeji ni wo pe ki o ka iwe mimo oro olorun ki o si ka gbogbo awon oro olorun wonyi nitori wo pe oni yo fun oni ogbon atoke wa nitori eyi ni akosile fun wa gege bi oro olorun wo pe bi abaka oro olorun yi nitoto yo fun wa ni ogbon lati oke wa je ki a wo jacobo jacobo ori kini ese ikarun bi o ba ku ogbon fun enikeni ki o bere lowo olorun eni ti fun gbogbo eniyan li opolopo ti ki se baniwe a o se fi fun loni ati ko eko nipa adura fun awon onigbagbo a se ti ri bi paul ti se akitiyan lati gbadura fun awon arakunrin arabirin olooto ni kolose eyi si je isiri apere ati ipinija fun olukuluko wa lati ma gbadura fun gbogbo awon eniyan paapa julo fun awon olooto arakunrin ati arabirin a se ti ri bi o ti pe wa ni ijawe pe a ni lati je eni ti o mo ife olorun ati ni ohun gbogbo ti a fe se o ye ki a fi iwon ife olorun duro lolori wipe nje bi a ba se nkan wonyi tabi ti a ba tesi ona yi yo je iranwo fun wa lati wa ninu ife olorun nipa iwo wa ni mimo ni ailabuko niwaju olowa a si ti ri wipe a nilo ogbon ati oye nipa ati odo emi olorun wa bi a ba si ni kristi ti a ni oro olorun ti a si n gbadura wipe ki olorun ki o ma ko wa siwaju ati siwaju si o dajo wipe ogbon atoke wa yo je ti wa nisisiyi a o dide duro awon ti a ti ko loni a mu lo siwaju olowa wipe ki olorun ki o je ki awon oro yin ki o se wa lanfani iwo ti o dabi eni wipe o ko ti ni igbala olorun o ye ki o ke pe olowa o ye ki o so fun olorun wipe o n fe igbala olorun ninu okan re tabi iwo ti o ko fi ara re si kika oro olorun kiko oro olorun o ye ki o fi ara re si kiko ati kika oro olorun iwo ti o dabi eni wipe ina igbagbo re n jo eyin o ye ki o so fun olorun wipe o fe mura o fe je eni ti n gbadura nigba gbogbo eni ti n gbadura deede ati nigba kugba o fe mo ife olorun o si n fe agbara lati le se ife olorun ni igbesi aye re o si n bere fun ogbon wipe olorun fun ara re yio fun o ni ogbon ati oye lati rin gege bi ife olorun gege bi ilana olorun bi a ba gbadura ti a si kepe olorun o daju wipe yio gbo ti owa bawo ni igbesi aye adura re ti ri báwo ni o se je olóòótọ́ tó nípa àdúrà ní ìgbésí ayé ìgbàgbọ́ rẹ sọ fún ọlọ́run pé kí o sọ ọ́ di alágbára nínú àdúrà gbígbà
de ileri olorun mu o se leri we pe oyin o gbo ti wa bi abake pe ma se je amotara eni nikan ninu adura gbigba kun fun adura ati ebe fun awon elomiran pelu

0: Ọlọ́run ìgbàlà rẹ̀.
1: Ṣùgbọ́n kí ni a ń pè ní ọwọ́ mímọ́? Ṣé kí a gbé omi síta bí Pilatu? Gbà tí a fẹ́ ṣe ìpànìyàn. Ṣùgbọ́n kí a máa tan ara wa jẹ. Kí a gbé omi síta, kí a sọ wípé ẹ̀yin ènìyàn, mo ń fọ ọwọ́ mi kí n ba lè ní ọwọ́ mímọ́. Tàbí kí a fi ọṣẹ tàbí ohunkóhun tí a fẹ́ fi fọ ọwọ́ wa, kí a fi fọ ọwọ́ wa. Ṣé òun ni Ọlọ́run ń pè ní ọwọ́ mímọ́? Rárá o. Ṣé kí a gbé omi síta, kí a fọ ẹnu, kí a fọ ẹsẹ̀, kí a fọ ojú, kí a fọ ọwọ́? Ṣé èyí ni Ọlọ́run ṣe bí àpèjúwe tí ó ń sọ wípé bí a bá fẹ́ dé ọ̀run rere, bí a bá fẹ́ wà ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run ẹlẹ́dàá wa, bí a bá lè ṣe ìfọ ọwọ́, ìfọ ẹsẹ̀, ìfọ ẹnu, etí, bí a bá sì wẹ̀ nínú odò, tí a bá ṣe bẹ́ẹ̀ ni ojoojúmọ́ títí ọjọ́ ayé wa, ṣé ò ní Ọlọ́run pè ní ọwọ́ mímọ́? Rárá. Ṣé ó ń sọ fún wa wípé bí a bá rántí Námánì, bí a ṣe wẹ ẹ̀tẹ́ rẹ̀ nù, kí àwa náà pàápàá kí a lọ sí etí odò bí ṣe ti Jọ́dánì tàbí ti òkun ní agbègbè wa, kí a jẹ́ kí àwọn wòólì kí wọ́n wẹ̀ fún wa, kí a ba lè ní ọwọ́ mímọ́? Rárá. Kí sì ni a ń pè ní àyà funfun? Gbogbo nǹkan wọ̀nyí ni Bíbélì ti ṣe àkàwé àti àpèjúwe ní yékéyéké, tí ó fìdí wípé bí àwọn ènìyàn náà tilẹ̀ jẹ́ òpè, wọn kì í ṣe ọ̀nà náà bí wọ́n bá ń fẹ́ láti mọ òtítọ́ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run wí fún wa. Ní orin Dáfídì orí 15 ní ẹsẹ̀ 1 ni a tún ti béèrè ìbéèrè tí ó fara jọ èyí tí a ti béèrè ní orí 14. Kí sì ni ìbéèrè tí ó ń kan onísàmù ní ọkàn, tí ó fi jẹ́ wípé bí ó tilẹ̀ jẹ́ ọba olówó tí ó sì jẹ́ gbajúmọ̀, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tí ó ń fẹ́ láti rí ìdáhùn sí ìbéèrè tí ó ń béèrè? Ìbéèrè náà ni ó tún sọ fún wa ní orí 15 ti Sáàmù, ẹsẹ̀ 1, Olúwa, ta ni yóò máa ṣe àtìpó nínú àgọ́ rẹ? Ta ni yóò máa gbé inú òkè mímọ́ rẹ? Ìdáhùn ni wípé ẹni tí ó ní ọwọ́ mímọ́ àti àyà funfun. Ṣùgbọ́n kí ni àlàyé àti ìtumọ̀ ọwọ́ mímọ́ àti àyà funfun? Àlàyé ni wípé ẹsẹ̀ 2, ẹni tí ó rìn déédéé, tí ń ṣiṣẹ́ òdodo, tí ó sì ń sọ òtítọ́ inú rẹ̀. Èyí ń jẹ́ kí ó di mọ̀ fún wa wípé ó ju kí a fi omi fọ ọwọ́, ó ju kí a wẹ̀ ní etí odò, ó ju kí a wọ aṣọ tí ó funfun, ó ju kí a lọ sí ilé ìsìn, ó sì ju wípé kí a gbàdúrà. Ó ń sọ fún wa wípé bí ó bá jẹ́ òtítọ́ ni ó wà lọ́kàn wa láti bá Jésù jọba, láti wà pẹ̀lú Ọlọ́run nígbà tí ayé yóò wá sí òpin, tàbí nígbà tí àwa pàápàá bí ayé ò tilẹ̀ tí ì wá sí òpin, tí a fi

0: ayé sílẹ̀. Bí ó bá jẹ́ wípé ó kàn wá ní ọkàn láti bá Ọlọ́run gbé, ọwọ́ mímọ́ àti àyà funfun ó ń túmọ̀ sí wípé ẹni tí ó rìn déédéé, ẹni tí ó ń ṣiṣẹ́ òdodo, tí ó sì ń sọ òtítọ́ inú rẹ̀, ẹni tí kò fi ahọ́n rẹ̀ sọ̀rọ̀ ẹni lẹ́yìn, tí kò sì ṣe ibi sí ẹni kejì rẹ̀, tí kò sì gba ọ̀rọ̀ ẹ̀gàn sí ẹni kejì rẹ̀, lé ojú ẹni tí ènìyàn kénìyàn di gígàn. Ṣùgbọ́n a máa bu ọlá fún àwọn tí ó bẹ̀rù Olúwa, ẹni tí ó búra sí ibi ara rẹ̀, tí kò sì yí padà, ẹni tí kò fi owó rẹ̀ gba èlé, tí kò sì gba owó ẹ̀bẹ̀ sí aláìṣẹ̀, ẹni tí ó bá ṣe nǹkan wọ̀nyí kì yóò yẹsẹ̀ láé láé. Ṣùgbọ́n kí n tó máa ṣe àlàyé lọ nípa ẹni tí ó ní ọwọ́ mímọ́ àti ẹni tí ó ní àyà funfun, mo fẹ́ kí o wo àwọn ẹsẹ kan nínú Bíbélì nípa àwọn tí Bíbélì sọ pàtó wípé wọn kò ní ọwọ́ mímọ́, wọn kò ní àyà funfun. Kí ó má bàá di wípé ẹnikẹ́ni ń tan ara rẹ̀ jẹ wípé òun ní nígbà tí kò ní. Ìwé Òwe orí kẹfà ẹsẹ 16 títí dé 21. Ìwé Òwe orí kẹfà ẹsẹ 16 títí dé 21. Èyí ń jẹ́ kí ó di mímọ̀ fún wa àwọn tí Bíbélì sọ wípé kò ní ọwọ́ mímọ́, kò ní àyà funfun. Mo ń gba ẹ̀rí Ọlọ́run jẹ́ wípé kò ní tàn ọ́ jẹ. Bí o bá wà nínú ẹgbẹ́ àwọn tí ó jẹ́ ẹlẹ̀sìn láì jẹ́ onígbàgbọ́ ti Bíbélì, tàbí o wà nínú ẹgbẹ́ àwọn tí ó máa ń tan ara wọn jẹ, tí ọwọ́ wọn kò mọ́, tí àyà wọn kò funfun, ṣùgbọ́n tí wọ́n ń bo nǹkan wọ̀nyí mọ́lẹ̀, bí o bá fẹ́ ṣe rere, tí o sì fẹ́ ní ìbùkún Ọlọ́run, tí o ń fẹ́ kí àwọn ìlérí Ọlọ́run kí ó di ṣíṣe sí ọ lára fún rere, bí Ọlọ́run bá fi hàn wípé o kò ní ọwọ́ mímọ́ àti àyà funfun, bí o bá ké pe Olúwa, yóò gbọ́ àdúrà rẹ. Bí ọwọ́ rẹ tí kò mọ́, bí o bá lè fọ ọwọ́ yìí nínú ẹ̀jẹ̀ Jésù, tí o sì jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ tí ó kọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀, ó dájú wípé bí o bá jẹ́wọ́ tí o sì kọ ẹ̀ṣẹ̀ rẹ, àánú Ọlọ́run yóò farahàn fún ọ, yóò sì pèsè rẹ sílẹ̀ fún ọ̀run rere nígbà tí ó ń pèsè ọ̀run rere sílẹ̀ fún ọ pẹ̀lú. Ẹsẹ 16 ohun mẹ́fà lé Olúwa kórira ní tòótọ́, méje lé ó ṣe ìríra fún ọkàn rẹ̀, ojú ìgbéraga, ètè èké àti ọwọ́ tí ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀, àyà tí ń kùmọ̀ búburú, ẹsẹ̀ tí ó yára ní ire sísá sí ìwà ẹ̀kà, ẹlẹ́rìí èké tí ń sọ èké jáde, àti ẹni tí ń dá ìjà sílẹ̀ láàrin àwọn arákùnrin. Àwọn wọ̀nyí ni Ọlọ́run sọ wípé ó ṣe ìríra. lé ojú òun. Ó sì ṣe àlàyé lẹ́sẹlẹ́sẹ nípa àwọn nǹkan wọ̀nyí tí ó jẹ́ kí ọwọ́ kí ó jẹ́ àìmọ́ àti kí ọkàn kí ó di ìdíbàjẹ́. Ó ń sọ wípé ojú ìgbéraga, èyí kò sọ nípa ojú rẹ nìkan ṣoṣo, ó ń sọ nípa ìwà ìgbéraga, ìrìn ìgbéraga. Èyí jẹ́ ọwọ́ àìmọ́. Bí o bá fẹ́ mọ àwọn ìwà tí ó máa ń túmọ̀ sí ìgbéraga, o lè wo Isaiah orí kẹta láti ẹsẹ̀ ìkẹrìndínlógún. Pẹ̀lú, Olúwa wípé, nítorí àwọn ọmọbìnrin Sioni gbéraga, tí wọ́n sì ń rìn pẹ̀lú ọrùn gíga àti ojú ìfẹ́kúfẹ̀ẹ́, àwọn nǹkan wọ̀nyí ni ó ń túmọ̀ sí wípé a ní ọwọ́ àìmọ́. A ò sì múra sílẹ̀ láti bá Ọlọ́run rìn àti láti jẹ́ ẹni pípé àti mímọ́ níwájú Olúwa. Ó sì ń ṣe ìtumọ̀ ìgbéraga fún wa wípé wọ́n rìn pẹ̀lú ọrùn gíga àti ojú ìfẹ́kúfẹ̀ẹ́, ojú àgbèrè, tí wọ́n sì ń yan bí wọ́n ti ń lọ, tí wọ́n sì ń jẹ́ kí ẹsẹ̀ wọn ró wóró. Nítorí náà, Olúwa yóò fi èépá lu àtàrí àwọn ọmọbìnrin Sioni. Olúwa yóò sì fi ìhòhò wọn hàn lé ọjọ́ náà. Olúwa yóò mú ògo ṣàwòrò wọn kúrò àti àwọn ọ̀ṣọ́ wọn àti ìwérí wọn bí òṣùpá. Ẹsẹ̀ 111, òrùka àti ọ̀ṣọ́ imú. Ẹsẹ̀ 20, àkẹtẹ̀ àti ọ̀ṣọ́ ẹsẹ̀ àti ọ̀já orí àti ago olóòórùn dídùn àti òrùka etí. Ẹsẹ̀ 22, ìpààrọ̀ aṣọ wíwọ̀ àti aṣọ ìlékè àti ìbòòrùn àti àpò. Ní ẹsẹ̀ 24 ni ó ń sọ wípé yóò sì ṣe pé òórùn búburú yóò wà dípò òórùn dídùn. Àkísà ni yóò sì dípò àmùrè. Orí pípá rántí pé ó ń sọ̀rọ̀ nípa àwọn obìnrin. Ó sì ń sọ nípa orí pípá ni yóò sì dípò irun dídì dáradára. Sísán aṣọ ọ̀fọ̀ dípò ìgbayà. Ìjóná yóò sì dípò ẹwà. Èyí ń sọ ìwà ìgbéraga, rántí pé a ń ṣe àlàyé lórí níní ọwọ́ tí kò mọ́. Ìwé òwe orí kẹfà, ẹsẹ̀ 17, ojú ìgbéraga, ètè èké. Èké ni à ń pè ní irọ́. Èké ni à ń pè ní ìjẹ́rìísí ohun tí ojú ẹ̀ ò tó. Èké ni à ń pè ní kí a máa fi ọwọ́ sí ìwé pé nǹkan kan ṣe ojú wa nígbà tí a kò mọ ohunkóhun nípasẹ̀ rẹ̀. Àti ọwọ́ tí ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Ìpànìyàn, ọmọ tí ó wà ní inú tí a kò tí ì bí, ó jẹ́ aláìṣẹ̀. Kò ṣe orílẹ̀-èdè, kò ṣe bàbá, ko se iya ti o ru si inu ko si se awon egbon ti o saaju re ko se ijoba omo ti o wa ni inu ti a loyun re ko se si ofin ijoba tabi ofin orile ede omo yi ko ti se olorun ko mo nkan ti a npe ni ese awon wonyi ni olorun pe ni alaise owo ti o si ta eje won sile ni owo ti n ta eje alaise sile o se se ki o je oko obirin ti o je aboyun ni o ni ipa ninu tita eje alaise yi sile o se se ki o je eni ti o n gbe oyun yi ru kaakiri funra ara re ni o ni owo ninu tita eje alaise sile o si se se ki o je awon dokita onisegun ti oyinbo ni o n fe je iranlowo lati ta eje alaise sile tabi awon obirin ti o n sise ni ile awon alaisan ni o ni owo ninu tita eje alaise sile tabi o le je omo ile iwe ti ko mo wipe ere ese pelu obirin wipe o le di nkan mo ohun lowo ni o won sare kaakiri ti o si ni owo ninu tita eje alaise sile sugbon ni ona kona ti o fi le sele yala iwo ti o je abiyamo ninu ile ti bimo bi mefa tabi meje tabi mejo tabi mewa ni o wa ri wipe o tun loyun fun oko re ni o wa ro wipe ko si owo lati toju omo miran ko si ile lati fi omo yi si o dabi eni pe bi a ba gba omo yi laaye lati wa saye eya yo je omo yi o si je awa paapaa o se se ki o je ironu be ni o sun o si wipe ki o ta eje alaise sile sugbon ohun kan ni o daju ati obirin ati okunrin ati onisegun ati awon agbebi tabi enikeni ti o ni owo ninu iru ohun kohun be won le fi ori sin ki won fi orun sin won le ka bibeli lati ibere de ipari ni ododun won le lo si ori oke ninu aye tabi ki won ki o we ni okun o se se ki won ti e ma tan abela tabi ki won ma wo aso funfun o si se se wipe ki won ro pe won ma lo si ijo onihin rere bi won ba n ta eje alaise sile olorun so fun o wipe bi o ba fe de orun rere ironu po ada ni o ye ki o ni ki o so fun olorun pelu ekun kikoro pelu omije pelu okan ti a faya pelu ironu po ada ti o jinle tooto wipe o ti je eni ti owo re n ta eje alaise sile sugbon awon ti owo won ko mo ni ona wonyi o se se o fe ile o fe kole ohun ta ma ni ninu aye ti a ki mu lo sorun ile ile moto tabi obirin o sese o fe gba iyawo lowo elomiran o wa di pe enja ajakadi lori obirin yi tabi lori ile tabi lori okohun o wa di wipe ki a ma wa ogun kaakiri ki won ti so fun o wipe eni ti o wa ni idile lagbaja o ni ko je ki ile yi ki o bo si o lowo o wa sare titi yala nipa ogun dudu tabi nipa egbe awo tabi nipa gbigbe ada tabi ibon tabi nipa sise adehun pelu awon onimoto lati pa enikan tabi nipa fifi majele si inu onje fun eni ti o je eni ti o pe ni ota re ni ota eje ni yi sile ti o se pa gba ti o pa tan ile wa di tire wa joko lori ile we pe ninu aye bo ba mo lati sare lati nile lati ni moto bo ba mo ibi to ye ko rin awon baba isale to ye ko lo ri awon balogun ni ilu ti o ye ki o bewo lati fun o ni ogun awon ti owo won gbo o ni le ni kankan o si ti nile nipa be o ti ni ohun ini nipa be nipa tita eje alaise sile olorun so wipe ohun duro de o wipe owo re ko mo opolopo ninu orile ede wa ni won ti pa awon elomiran nitori igbeyawo tabi nitori angba obirin o sese pe okunrin kan ti lo si idile kan lati fe yawo o wa je eni yi gan lohun o lati fe obirin po ni ilu sugbon sibe sibe eni yi gan ti a ti e tin se owo ori lori re sugbon ti o si je afesona o nikan lohun o lati fe igba miran o ti e ma sele wi pe o ti ni iyawo kan sile o ti e tun ti fi afowofa mu eni keji obirin keji wale o sese iketa papa ti n bimo fun o sugbon sibe sibe eyo obirin kan ti elomiran fe fe ohun gan lowo loju lo tun so wipe mo meta to wa nile e to ti lalaafia ten pari ija losan loru to le toju ikini tabi ikeji to mo ro njeje siga ato ti o si je ko gbadun iwo funra are ori buburu ati alakala ko je ko mo ibi ti wa fi ori aye ti reti si sugbon sibe sibe o tun ja fun obirin kerin pelu ogun tabi ija tabi ada tabi ibon to pa alaise nitori iyawo sugbon iwo ko ni akoko lati se be awon iran kan ti saaju to je pe ipa eja ati ipaniyan ni won fi ma ni ohun ni ti won lara won ni a so fun wa ni iwe awon oba kini ori ikokan le ni ogun awon oba kini ori ikokan le ni ogun lati ese kini o si se leyin kan won yi ni Naboti ara Jezreeli ni ogba ajara ti o wa ni Jezreeli ti o sumo afin Ahabu oba Samaria gidigidi Ahabu si ba Naboti so wipe fun mi ni ogba ajara re ke mi ki o le fi se ogba ewebe nitori ti o sumo ile mi emi o si fun o li ogba ajara ti o san ju lo dipo re bi o ba dara le oju re emi o si fi iye owo re fun o Naboti si wi pe se wi fun Ahabu pe Oluwa ma je ki emi ki o fi ogun awon baba mi fun o Ahabu se wa si ile re o wugbo inu re si baje nitori oro ti Naboti ara Jezreeli so fun nitori ti ohun ti wi pe emi ki o fun o ni ogun awon baba mi ohun si dobule lori akete re o si yi oju re pada ko si fe jeun Jezebeli ikan ninu won niyan o Jezebeli iran awon apaniyan aya re si to wa o si wi fun pe ese ti inu re fi baje ti iwo ko si jeun o si we fun pe nitori mo ba Naboti ara Jezreeli so mo si wi fun pe fun mi ni ogba ajara re fun owo tabi bi o ba wu o emi o fun ni ogba ajara miran ni ipo re o si dahun wi pe emi ki o fun ni ogba ajara mi Jezebeli aya re si wi fun pe iwo ko a joba lori Israeli nisisiyi dide jeun ki o si je ki inu re ki o dun emi o fun o ni ogba ajara Naboti ara Jezreeli beni o kowe le oruko Ahabu o si fi edidi di ready o si fi iwe na sowo sodo awon agbagba ati awon olola ti nbe ni ilu re ti o si nba Naboti gbe o si ko sinu iwe na pe ekede awe ki e si fi Naboti si ipo ola laarin awon eniyan eyi ni Yoruba ma npe ni ogbon ewe ogbon ipaniyan ogbon ki a jeni lese ogbon ki a gba ohun ti o je ti elomiran ki a si se bi eni wipe alara mimo ni wa ki a paniyan lai gbe ada funra wa lai gbe ibon funra wa ki a pa eniyan lai ti eri loju koju funra ara wa o so fun wa nisisiyi wipe Jezebeli da ogbon yi o wa n so ni ese ikewa ki e si fi eniyan meji eni buburu Jezebeli mo awon egbe re awon apaniyan awon eleri eke awon eni buburu bi ti re o mo won pe won wa o ni ki won fi si iwaju re lati jeri pa wipe iwo bu Olorun ati oba e mu jade ke se so le okuta ki o le ku won so fun wa wipe won se be o so fun wa ni ipari ese iketala wipe nigba na ni won mu jade kuro ni ilu won si so le okuta o si ku ese ike dogun o si se nigba ti Jezebeli gbo pe aso Naboti le okuta o si ku Jezebeli so fun Ahabu pe dede ki o si jogun ogba ajara Naboti ara Jezreeli ti o ko lati fi fun owo nitori Naboti ko si laaye sugbon o ku o si se nigba ti Ahabu gbo pe Naboti ku ni Ahabu dide lati sokale lo si ogba ajara Naboti ara Jezreeli lati jogun re oro Olorun si to Elija ara Tishbi wa pe wepe dide sokale lo ipade Ahabu Olorun ri o ohun ti a se ni ikoko Olorun ri awon ti a n pa awon ti a n ta eje won sile laise nitori a fe gba iyawo lowo won tabi nitori wipe a ro pe awon ni won di wa lowo igbega nibi ise tabi a ro wipe awon ni won ko je ki a gba ise contract ti a fe gba nitori be a ti so pe bi a ba yanju ti lagbaja bi a ba mo kuro bi a ba ran lo si orun egbe ni pajawiri ile moto owo yo je ti wa tabi o sese nipa ti o le ki o je pe iwo nti e o ma nda awon eyan lona awon ti won sise ti won lagun odun kan odun meji odun marun ti won ko owo jo lati ra moto ohun ti won se ni odun marun ale ojo kan ni won fe ni bawo ni won si se fe ni tire pelu ibon pelu ada lati duro loju ona we pe ki moto oni moto ko sa je tire be atile pa omode ti o wa ninu moto te apa obirin ti apa okunrin ti o wa ninu moto be ata eje alaise sile ki moto ki o le je ti wa olorun ri o owo eje koni se na bo jeun aisan ade nipa ounje to je nitori owo to fi ra ounje yi ki se owo eto bo je yawo lo fi fe iru owo be awon ti won fe yawo be pelu owo eru won ki gbadun yawo won ohun ko to ni bo je moto bo je ile to ba mo iru awon eyan be lo bere lowo won won ki le gbe iru ile be ile ti won ta eje sile lati ra tabi lati ni won ki le lo iru ile lori ile be pelu alaafia oju olorun wo ni bi kibi ti o ba nlo oro olorun to elija wa wipe dide sokale lo ipade ahabu oba israeli ti o wa ni samaria wo o wa ni ogba ajara naboti nibi ti o sokale lo lati jogun re iwo si we fun pe bayi ile oluwa wi iwo ti pa iwo si ti jogun pelu iwo si we fun pe bayi ile oluwa wi pe ni ibi ti aja gbela eje naboti ni awon aja yo la eje re aniti re ahabu si we fun elija pe iwo ri mi iwo ta mi o si dan pe emi ri o nitori ti iwo ti tara re lati se buburu ni waju oluwa awon ti owo won ko mo ni an se alaye re gege bi oro olorun ninu iwe owe ni an pada si nisisiyi iwe owe ori ikefa ese iketa dini ogun wipe oju igberaga ete eke ati owo ti nta eje alaise sile aya ti humo tabi ti ngbero tabi ti nse asaro ohun buburu ese ti o yara ni re sisa si iwa eka eleri eke ti nso eke jade ati eni ti nda eja sile laarin awon arakunrin eyi nso nipa awon ti won ma nfo ile onile awon ti won ma ngbo ti eku so fun eye gege bi ede wa awon ti won ma nda eja sile laarin oko ati aya awon ana yala ni ti obinrin tabi ni ti okunrin ton ma nya iyawo pelu oko re tabi awon oludani ni imoran awon alufa ton ma npe iyawo wipe ah oko re nfiya je oni o je ma gbaru be fun ti won si da ija sile tabi ti won so fun iyawo wipe tabi ti won so fun oko wipe mo nri ijade iyawo re o da be ni pe gbogbo owo eko te ni aso le fe fi ra tan iyawo apa to gbe sile onje aso nikan lo mo ra o si so fun ru iyawo yi wipe eni to ba mowo dele ni won ma yin ko si boju to daada gba ti oludamoran yi oluda ija sile laarin oko ati iyawo ti o ba ti so be o di ki oju oko ki o wa loke nile ko ma gbo ti iyawo mo kò sí ohun tí ìyàwó bẹ́ẹ̀ lè ṣe lẹ́yìn ìgbà tí olùdámọ̀ràn olùdá ẹ̀jà sílẹ̀ ti bá sọ̀rọ̀ tí ó máa gbọ́ sí ìyàwó rẹ̀ lẹ́nu. Ṣùgbọ́n àwọn olùdá ìmọ̀ràn bẹ́ẹ̀ ni a ń sọ wípé wọ́n ní ọwọ́ àìmọ́, inú Ọlọ́run kò sì dùn sí wọn nínú Àìsáyà. Ewé wòlíì Àìsáyà orí ìkíní. À ń kà á láti ẹsẹ̀ ìkẹwàá. Gbọ́ ọ̀rọ̀ Olúwa, ẹ̀yin olórí Sódómù, fi etí sí òfin Ọlọ́run wa, ẹ̀yin ènìyàn Gomorrah. Àwọn ọmọ Ísírẹ́lì ni Ọlọ́run bá sọ̀rọ̀ níhìn-ín, ṣùgbọ́n ó ń pè wọ́n ní Sódómù àti Gomorrah nítorí ìwà ìkà, ìwà èérí, ìwà àìmọ́ tí ó wà lọ́wọ́ wọn. Olúwa ní, kí ni ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bọ̀ yín já sí fún mi? Èyí ni a ń pè ní iṣẹ́ ìsìn lásán. Ọ̀pọ̀lọpọ̀ ẹbọ, ọ̀pọ̀lọpọ̀ ìsìn. Ọlọ́run wípé, kí ni ó já sí fún mi? Èmi kún fún ọrẹ sísun àgbò àti fún ọ̀rá ẹran àbọ́pa. Bẹ́ẹ̀ni, èmi kò sì ní inú dídùn sí ẹ̀jẹ̀ akọ màálù tàbí sí ti ọ̀dọ́ àgùntàn tàbí sí ti òbúkọ. Nígbà tí ẹ̀yin wá láti fi ara hàn níwájú mi, ta ló bèèrè yìí lọ́wọ́ yín láti tẹ àgbàlá mi? Ó yẹ kí o bi ara rẹ léèrè wípé, bí Ọlọ́run bá wò ọ́, tí ó ń sọ wípé ta ni ó ní kí o tẹ àgbàlá òun nínú ayé, tí ó ń sọ wípé ilé tí a fi ọwọ́ kọ́, tí a ń pè ní tẹ́ḿpìlì tàbí tí a ń pè ní ilé ìsìn, tí Ọlọ́run rí ọ níbẹ̀, tí ó ń sọ wípé ẹ lè jáde, wípé ta ni ó pè ọ wá? O gbọ́ wípé wọ́n ń pe orúkọ Olúwa. Ìwọ náà, pẹ̀lú ọwọ́ ẹ̀tẹ̀, ọwọ́ ẹ̀tẹ́, ọwọ́ ẹ̀ṣẹ̀, ò ń gbé Bíbélì, ìwé Ọlọ́run, tó ní àfara ẹgbẹ́ jáde. Kúrò nínú ilé ayé, ilé tí a fi ọwọ́ kọ́, mélòó mélòó ni ilé ọ̀run? Bí ó bá jẹ́ wípé Jésù, gbà tí ó wà nínú ayé, ó rí àwọn tí wọ́n wà ní tẹ́ḿpìlì, àwọn tí wọ́n sọ wípé wọ́n fẹ́ sin Ọlọ́run, bí ìwọ náà ti wá ní òní tó sọ pé o gbọ́ wípé wọ́n ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ pẹ̀lú ògùn nínú àpò rẹ, pẹ̀lú ìgbàdí nídi rẹ, pẹ̀lú òrùka ẹ̀rẹ lọ́wọ́ rẹ, ìwọ náà gbọ́ pé wọ́n ní gbé, ìwọ náà bá gbé Bíbélì, ò ń sáré bọ̀, bó ló ń lọ? A fẹ́ lọ sin Ọlọ́run ni? Àwọn dípà wọ́n gbé tuntun dé o, wọ́n ní kí a ká lọ, èmi náà ń tẹ̀lé wọn lọ pẹ̀lú ògùn dúdú lápò ẹ, èyí tó fi sẹ́nu, èyí tó fi sídìí, èyí tó fi sọ́rùn, èyí tó fi sápò. Ìwọ náà gbé Bíbélì, òde. Ọlọ́run wá ní ta ni? Èwo ló ń ṣe níhìn-ín? Ẹ lè jáde. Bọ́lọ́run ò tiẹ̀ sọ bẹ́ẹ̀ fún wa. Àwọn angẹ́lì wà ń bí wọ́n mọ̀ ọ́. Jésù wà ń bì. Ayé àtijọ́ ẹgba ló fi lé irú yín jáde. Àwọn tí wọ́n rò pé wọ́n fẹ́ sìn, ṣùgbọ́n tí ìwà ẹ̀ṣẹ̀ tí ò kúrò lọ́wọ́ wọn, ni Jésù mú ẹgba. Jésù tó fẹ́ràn ọmọdé, tó tiẹ̀ fẹ́ràn àwọn ẹlẹ́ṣẹ̀ pẹ̀lú, tó sì ní ẹ wá sọ́dọ̀ mi, gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́, tí a sì di ẹrù wúwo lé lórí, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tí ó rí àwọn kan, àwọn àgàbàgebè tó lé wọn jáde. Bí Jésù bá lé àwọn kan jáde nínú ilé tó wà ní ayé tí a ń pè ní tẹ́ḿpìlì, mélòó mélòó ní ọ̀run? Bọ́lọ́run bá mú sùúrù fún ọ, tí ò tí ní kí àwọn adènà kí wọ́n gbé ọ, kí wọ́n dì ọ́ tọwọ́ tẹsẹ̀, lati gbe ojade
1: o se beru
0: e to wa lowo e e to wa lapo e
1: ko jule
0: o so fun oni ese ekeji la wipe nigba ti eyin wa lati fi ara han lati fi ara han eyi ti awon elesin se lojo oni ni yi lati fi ara han lati fi aso han lesi tuntun to se jade ka le mo wi pe awon ni won kokko je gbese e won ko wo
1: gba to woso to lo nbo ni ile olorun gbese wa lori gele to to we
0: lori bata e gbese iro e gbese boba e gbese
1: wa nsin olorun pelu gbese lorun
0: aso kérésìmesì a n se ijade jesu kristi ta bi jesu onirele a n se ijade iranti bibi eni to ni irele a n se iranti e onirele pelu igberaga won la n se kore igberaga igbese won la n se basa igbese afesinku igbese abimo igbese lati farahan lati fi aso han a si n so wipe a je onigbagbo onigba to wa lati fi ara han niwaju mi tele o bere yi lowo yin se olorun so fun o wipe ko to wa si ohun ki o ko sinu igbese aso igbese golu igbese yeti ki o to le sin olorun oni tani o bere yi lowo yin lati te agbala mi e ma mu ore asan wa mo ewo lore asan owo to wa lapo e naira marun mo fe fun olorun oji 100 naira iwo na gbo pe onigbagbo ma san ida mewa èyí tá a gbà lọ́wọ́ ẹni ẹlẹ́ni lójú títì èyí tá a rí he tó ẹ ká dá padà fó ní nǹkan olówó ń sọkún ìwọ ń yọ nínú ilé ìsìn owó mú lára owó olè o fẹ́ ṣe ìtọrẹ àánú wọn ẹnìkan tún ti bímọ ẹ wá o ẹ̀yìn tí ẹ̀yìn amúludùn ẹ̀yìn tínú yín dùn wípé lágbájá bímọ ẹ wá sanwó gbogbo owó olè èyí tó jẹ pé ṣìnà ló ń ṣe tó ń fi ọkùnrin bá ara rẹ jẹ gbogbo owó àgbèrè tí wọn kó wá láti ilé àwọn onírégbè wọn a kò wá sí ilé ọlọrun owó tẹtẹ wọn a kò wá sí ilé ọlọrun owó contract èyí tá a fi owó ẹyìn tí a fi gbà a kò wá sílé ọlọ́run owó tá a fi ebi pa ìyàwó wa tí ìyàwó mu gàrí táwa mu tí owó ọtí tó ṣẹ́kù a kò wá sílé ọlọ́run ìjó yẹn ò lápèjúwe ìlú àtẹ́wọ́ gbogbo ẹ̀ ló wà ńbẹ̀ àwa wá a fẹ́ràn ọlọ́run a sàn dá mẹ́wàá a dáwọ́ rẹ nínú owó olè owó jìbìtì owó èrú ṣé ọlọ́run la ń sìn ni àbí a ń sin ara wa ó ní ta ni ó béèrè yìí lọ́wọ́ yín ó ní ẹ má mu ọrẹ asán wá mọ́ tùràrí já sí ohun ìríra fún mi ṣé àwọn ẹlẹ́sìn tùràrí ò ka bíbélì débí ni ṣé àwọn tí wọ́n ń lé ẹ̀mí ọlọ́run jáde pẹ̀lú èéfín ṣé wọn kò ka bíbélì tí wọ́n dé àìsáyà orí kìíní àbí wọ́n sìn gẹ́gẹ́ bí ìrònú wọn tùràrí já sí ohun ìríra fún mi oṣù titun àti ọjọ́ ìsinmi ìpè àjọ emi ko le roju gba ese ni ani apejo owo ni o wa nso ni ese ke dogun wi pe nigbati eyin na owo yin jade emi o pa oju mi mo fun yin ese na po ti olorun fi so wi pe bi ohun ti feran adura toni bi ohun ti feran ki awon eniyan ki o ma ke pe ohun toni wi pe nigbati awon wonyi ba na owo won jade owo pa oju ohun mo fun won ni toto nigbati eyin ba gba adura pupo emi ki yo gbo asan gba awe asin yira nile asin se isoru sibe sibe adura ogba o se wa titi de ibi ti gbata gbadura titi tolorun ogbo labadi Saul keji lani tolorun o ba gbo awon ajeku ni gboro awon oso ti ikutan nitori be e ba mi wa won kaakiri awon ti owo won gbo nitori pe olorun so pe onko adura pe ohun ogbo mo nitori be awon oso ati aje toku ati awon elebo logun toku e ba mi wa won o ba nsare kaakiri nibo ni wo mo ni oko abekuta tan nito tin sare nibo lo mo ni agbegbe ijebu nitori pe ota okuro o de ti gbadura o ti gba awe omi adura o ti mumumu bo je wi pe o ma han lara ni be eyan ba ma yokun lori omi adura o ba ti yokun sugbon sibe sibe adura ogba o wa ni ti samu o ba lagbara mo ti adura o si je awon baba asale awon balogun awon elebo logun won ku bi Saul o sese niyan nigbati ojo ati lo to sumo to si eyi ti ba fi ronupo ada ko ronupo ada o pari ireje re sinu wiwa awon oso ati aje o ku sinu ese eni ti olorun fun ara re yan loba eni ti o ti ni iyipada okan tele tele bi o ba fi ohun ko nkun igbagbo aba eto ni lowo aba aje a ki fi ohun ko nkun hirere oni ni ese ike dogun pe owo yin kun fun eje se mo so fun o eyi ni olorun ki fi gbo adura awon ti owo won kun fun eje sugbon ko mo nibe ni Isaiah ori kokandini ogota Isaiah ori kokandini ogota lati ese ikini si ese ikerin kiyesi owo oluwa kokoro lati gbani be ni eti re ko wuwo ti ki yo fi gbo sugbon aise dede yin le o ya yin kuro lodo olorun yin ati ese yin le o po oju re mo kuro lodo yin ti ohun ki yo fi gbo nitori owo yin di alaimo fun eje owo yin di alaimo fun eje ati ikayin fun ase dede ete yin so eke ahan yin so ibi jade ko si eni tin wa eto beni ko si eni tin dajo ni otito won gbekele ohun asan won so eke won loyun ika won bi iparun ese ikefa okun won ki yo di ewu eyin so wi pe okun alantakun ni gbogbo wahala ati ere sisa ti eni ti o ni owo aimo ti o se pe okun won a ki yo le se di ewu ti awon be ni won ki yo fi ise bo won bo ara won o so wi pe ko si bi elese bo ti le sare to bo ba raso ko ni bo bo lowo ko ni ka wahala to wa nle bo ni moto moto yo ni le debi ti alaafia e wa oni ise won ni ise ika ise ipa nbe li owo won ese won sare si ibi won si yara lati ta eje alaise sile emi olorun tenu mo fun wa ero won si ero won ero ibi ni ibaje ati iparun nbe ni ipa won ona nafia ni won ko mo ko si idajo kan ninu irin won won se ipa ona wiwo fun ara won eni keni ti o ba to ki o ma lafia nje bi o ba ri be o ni pada lati wa olorun nigba ti o le ri lati kepe nigba ti o wa ni tosi bi o ba jewo ese re anu wa nitori ojo anu ati ojo ore ofe ni a wa loni sugbon bi o ba se ti agabagebe bi o ba gbadura bi ore re ti o wa ni iwe Luke ori ikejidinlogun bi o ba gbadura bi elesin yi ti a fe ka nipa re o daju wi pe ni ojo ikeyin abamo ati ose ni o gbeyin fun iru eni be sugbon bi o ba je mara re gege bi elese ati elebi ti o sin fe so fun olorun wi pe oni owo aimo ati okan ti ko funfun bi o ba ni se awa wile kan si loni bi o ba ke pe oluwa yo gbo ti re ni Luke ori ikejidinlogun lati ese ikewa pe awon okunrin meji goke lo si tempili lati gbadura okan je farisi ekeji si je agbowo ode eyi farisi dide o si n gbadura ninu ara re bayi pe eyi farisi o dide o si n gbadura ko je gbadura sita sugbon gbadura ninu ara re bayi pe olorun mo dupe lowo re nitori ti emi ko ri bi awon yoku o nse awawi o nbo ese re mole oni emi ko ri bi awon yoku awon aloni lowo gba awon alaisoto panshaga tabi emi ko ti le ri bi agbowo ode yi emi n gba awe esin awon elomiran ko ju eyi lo emi n gba awe ni erin meji le ose mo san ida mewa ohun gbogbo ti mo ni ese kerinla mo wi fun yin okunrin yi okunrin keji eyi ti o je agbowo ode sokale lo si ile re ni idalare ju ekeji lo ekeji yi ni farisi mo toto mo ti josin tan ile sin la bimi si baba mi alufani awala mu ihirere esin igbagbo lo sabule abule wa awa ni apa ibori sharun ni ojo kini ni abule wa sugbon sibe sibe iro kuro lenu e eke sise kokuro lenu e siseyun kokuro lowo e owo eyin kokuro ninu owo e sibe sibe ajo ara re loju nitori iwe owe so fun wa ori ogbon ese keji la wipe iran kan wa iran awon eniyan kan wa ti o mo le oju ara re sugbon a ko ti wenu kuro ninu eri re eje Jesu Christi nikan lo ma nwe eri gbogbo nu kuro ni igbese aye wa bi oko ba ni idani loju wipe eje Jesu Christi ti we o o ni ohun to le se awon miran saju wa won ti gbo iru oro yi won si ti se ohun ti o ye lati se bi iwo papa ba tele apere rere be o daju wipe eje Jesu o si wa sibe sibe lati wa lati we eri ati aba won gbogbo nu kuro owe ori ikeji dinlogbon ese ketala eni ti o bo ese re mole ki o se rere sugbon eni keni ti o jewo ti o si ko sile yo ri anu ebukun ni fun eni ti o beru ni igba gbogbo sugbon eni ti o ba se aya re le ni yo shubu sinu ibi bi o ti gbo oro Olorun loni ti o si mo wipe eje Jesu ko ti we ese renu nitori pe iwo na ri pe owo re je alaimo sibe o si setan lati tu okan re paya fun Olorun wipe bibo ese mole ko ni je iwa re mo o si nfe jewo ki o si ko gbogbo ese re sile ileri Olorun ni wipe anu ati ore ofe yo je ti re o nso ni Isaiah ori ikarun dini ogota ese ikefa ati ese ikeje wipe ewa Oluwa nigbati e le ri e pe nigbati o wa nitosi je ki eniyan buburu ko ona re sile eniyan buburu ko ona re sile o sese ki awon eyan ti ma so lehin re pe a lagbaja eyan to buru to laye ko si o sese awon to ti ba ni sepo ki won ti ma so laarin ara won pe o ba lagbaja sise ha o wo wahala lagbaja eni buburu ni sugbon won ni so ni oju re o sese ko je aya to te ori re ba ninu ile to sunkun to nikan da sunkun ni inu iyara re ni o so fun awon omo wipe mo fe kan yi na eyan buburu won so leyin e sugbon laaro yi Olorun o so leyin e awon to so leyin e pe eyan buburu ni o eru n ba won tori won le so ku o loju bon ba so be iwa ika iwa agbara iwa ipa won ri wipe o po lowo e ogbon ti a fi se eyan ni jamba won ri pe o po lowo e nitori be won o je so doju e sugbon olorun

0: wá yóò sì fi jì í lọ́pọ̀lọ́pọ̀. Bí o bá ké pe Ọlọ́run lónìí, mo gbàgbọ́ wípé yóò dáríjì ọ́. Ọwọ́ tó jẹ́ aláìmọ́, Ọlọ́run á fọ́ nínú ẹ̀jẹ̀ Jésù, á sì di mímọ́. Ní Aísáyà orí kìíní ni ó ti ń fún wa ní ìlérí wípé Olúwa wípé ẹsẹ̀ 22. Wọ́n nísinsìnyí, kí o sì jẹ́ kí a sọ àsọyé pọ̀. Bí ẹ̀ṣẹ̀ yín bá rí bí òdòdó, wọn ó sì fún bí òjò dídì. Bí ó bá sì pọ́n bí àlàárì, wọn ó dàbí irun àgùntàn. Bí Ọlọ́run bá na ọwọ́ ìpè jáde, wípé bí ó tilẹ̀ jẹ́ pé a jẹ́ aláìmọ́, aláìyẹ, àti eléèrí, àti ẹlẹ́ṣẹ̀, wípé ṣùgbọ́n òun ti ṣe ìpèsè sílẹ̀ fún ìwẹ̀nùmọ́ gbogbo ẹlẹ́ṣẹ̀ pátápátá. Bí a bá gbá ọwọ́ àánú yìí mú, a ó jẹ́ olóríire púpọ̀. Ìlérí rẹ̀ yóò sì ṣe sí wa lára. Nígbà tí ó bá gba ọkàn wa là, tí ó wẹ ẹ̀ṣẹ̀ wa nù, tí ó mú ẹ̀ṣẹ̀ wa lọ, ohun tí ó ṣẹlẹ̀ ni wípé a sọ wá di ẹ̀dá titun. A ṣe ọwọ́ wa ní mímọ́, a sì jẹ́ kí ìwà wa kí ó yí padà. Ìyípadà tí ó dé bá wa ni wọ́n sọ fún wa ní orin Dáfídì orí 15. Bí irú ìyípadà bá ti dé bá ọ, bẹ́ẹ̀ ó jẹ́ pé o ti di olóríire. Ó jẹ́ pé o ti múra ìrìn àjò lọ sí ìlú ọ̀run rere.
1: Ìwàásù yìí tẹ̀síwájú.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run aláàánú, olóore ọ̀fẹ́, onífẹ́ jùlọ, a dúpẹ́ lọ́wọ́ yín wípé a tún wá lónìí láti wá gbọ́ ọ̀rọ̀ yín. A wá lónìí fún ìsọjí, a wá lónìí fún ìdáhùn sí àdúrà, a wá lónìí fún ìmọ́lẹ̀ nínú òkùnkùn ayé yìí. A wá lónìí láti lè jẹ́ kí ẹ tán àwọn àìní tí ó wà ní ìgbésí ayé wa. A dúpẹ́ wípé ojoojúmọ́ ni a ń rí yín bá. A dúpẹ́ wípé ẹ kìí ṣípò padà. A dúpẹ́ wípé ẹ kò yí padà. A dúpẹ́ wípé lójoojúmọ́ ni ìlérí yín ló ń dọ̀tun. Lójoojúmọ́ ni ìjólóòtọ́ yín ló ń dọ̀tun. Lójoojúmọ́ ni àánú yín lórí wa, oore ọ̀fẹ́ yín lórí wa ló ń dọ̀tun. Lójoojúmọ́ lẹ mú kí ìbùkún àtọ̀run wá, kí ó wá sí ìgbésí ayé wa. Ẹ gba ọpẹ́ wa lórúkọ Jésù. Bí a ti wá lónìí, bí ẹ ti ń bá wa sọ̀rọ̀, à ń bẹ̀ yín wípé ẹ ó fún wa ní ààyè àti àǹfààní láti ṣí ọkàn wa payá, láti gbọ́ ọ̀rọ̀ yín. À ń bẹ̀bẹ̀ wípé ọ̀rọ̀ yìí yóò ṣe wá láǹfààní. À ń bẹ̀bẹ̀ wípé ọ̀rọ̀ yìí yóò tan ìmọ́lẹ̀ sí ọkàn wa. À ń bẹ̀bẹ̀ wípé ọ̀rọ̀ yìí yóò sọ wá di alágbára, yóò fún wa ní okun, yóò kọ́ wa bí a ti ń gbàdúrà, yóò kọ́ wa bí a ti ń rí ìdáhùn sí àdúrà wa. A bẹ̀bẹ̀ wípé bí ẹ ti ń bá a sọ̀rọ̀, a kò ní jẹ́ kí ohunkóhun kí ó dí wa lọ́wọ́. Wípé a ó fetí sí ọ̀rọ̀ náà, a ó dúró lórí ọ̀rọ̀ náà, a ó ṣe ohun gbogbo tí ẹ fẹ́ kí a ṣe, àti wípé ìbùkún yín látòkè wá, àti wípé iṣẹ́ ìyanu látòkè wá yóò jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wa lórúkọ Jésù. A dúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jẹ́ kí a wo Matthew orí 5 ẹsẹ̀ 7. Matthew orí 5 ẹsẹ̀ 7. Alábùkún fún lé àwọn aláàánú, nítorí wọn ó rí àánú gbà. Alábùkún fún lé àwọn aláàánú, nítorí wọn ó rí àánú gbà. Ẹ jẹ́ kí a wo Samueli 2 orí 22 ẹsẹ 24. Fún aláàánú ni ìwọ ó fi ara rẹ hàn fún.

àti àkàrà aláìwú ewébẹ̀ kíkorò ni wọ́n fi jẹ́. Ẹ má ṣe jẹ nínú rẹ̀ ní tútù tàbí tí a fi omi bọ̀ bí kò ṣe pé sísun nínú iná àti orí rẹ̀ àti itan rẹ̀ àti àkópọ̀ inú rẹ̀ pẹ̀lú. Ẹ kò sì gbọdọ̀ jẹ́ kí nǹkan kí ó kù sílẹ̀ nínú rẹ̀ di ojúmọ́. Èyí tí ó bá sì kù di ijọ́ kejì òní kí ẹ̀yin kí ó dáná sun. Báyìí ni ẹ̀yin ó sì jẹ́ ti ẹ̀yin tí a múrè dídì ní ẹ̀gbẹ́ yín, bàtà yín ní ẹsẹ̀ yín àti ọ̀pá yín ní ọwọ́ yín. Ẹ̀yin ó sì yára jẹ́ ìrékọjá Olúwa ni. Nítorí tí èmi ó la ilẹ̀ Egypt já ní òru náà, èmi ó sì kọlu gbogbo àwọn àkọ́bí ní ilẹ̀ Egypt ti ènìyàn àti ti ẹran àti lára gbogbo òrìṣà Egypt ni èmi ó ṣe ìdájọ́. Èmi ni Olúwa. Ẹ̀jẹ̀ náà ni yóò sì ṣe àmì fún yín lára ilé tí ẹ̀yin gbé wà. Nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ò re yín kọjá. Ìyọnu náà kì yóò wá sórí yín láti run yín nígbà tí mo bá kọlu ilẹ̀ Egypt. Ọjọ́ òní ni yóò sì máa ṣe ọjọ́ ìrántí fún yín. Ẹ̀yin ó sì máa ṣe ní àjọ fún Olúwa ní ìran-ìran yín. Ẹ ó sì máa ṣe ní àjọ nípa ìlànà láíláí. Ìjọ méje ni ẹ ó fi máa jẹ àkàrà aláìwú. Ní ọjọ́ kìíní gan ni ẹ ó palẹ̀ ìwúkàrà mọ́ kúrò ní ilé yín. Nítorí ẹni tí ó bá jẹ àkàrà wíwú láti ọjọ́ kìíní lọ títí ó fi di ọjọ́ keje, ọkàn náà ni a ó ké kúrò nínú Ísírẹ́lì. Àti ní ọjọ́ kìíní kí àpèjọ mímọ́ kí ó wà. Àti ní ọjọ́ keje àpèjọ mímọ́ yóò wà fún yín. A kì yóò ṣe iṣẹ́kíṣẹ́ nínú wọn. Bí kò ṣe èyí tí olúkúlùkù yóò jẹ, kìkì èyí ni a lè ṣe nínú yín. Ẹ ó sì kíyèsí àjọ àìwúkàrà. Nítorí ní ọjọ́ náà gan ni mo mú ogun yín jáde kúrò nílẹ̀ Egypt. Nítorí náà ni kí ẹ máa kíyèsí ọjọ́ náà ní ìran-ìran yín nípa ìlànà láíláí. Ní oṣù kìíní ní ọjọ́ kẹrìnlá oṣù náà ní àṣálẹ́ ni ó jẹ àkàrà aláìwú títí yóò fi di ọjọ́ kọkànlélógún oṣù náà ní àṣálẹ́. Ní ọjọ́ méje ni kí a má ṣe rí ìwúkàrà nínú ilé yín. Nítorí ẹni tí ó bá jẹ èyí tí a wú, ọkàn náà ni a ó ké kúrò nínú ìjọ Ísírẹ́lì. Ìbá ṣe àlejò tàbí ẹni tí a bí ní ilẹ̀ náà. Ẹ kò gbọdọ̀ jẹ ohunkóhun tí a wú. Nínú ibùgbé yín gbogbo ni ẹ̀yin ó jẹ àkàrà aláìwú. Nígbà náà ni Mósè pe gbogbo àwọn àgbà Ísírẹ́lì, ó sì wí fún wọn pé, ẹ jáde lọ, ẹ mú ọ̀dọ́ àgùntàn fún ara yín gẹ́gẹ́ bí ìdílé yín, kí ẹ sì pa ìrékọjá náà. Ẹ̀yin ó sì mú ìdí ewé hísópù. Ẹ ó sì fi bọ ẹ̀jẹ̀ tí ó wà nínú àwo kòtò. Ẹ ó sì fi ẹ̀jẹ̀ náà tí ó wà nínú àwo kòtò kun ara àtẹ́rígbà àti òpó ìhà méjèèjì. Ẹnikẹ́ni nínú yín kò sì gbọdọ̀ jáde láti ẹnu ọ̀nà ilé rẹ̀ títí yóò fi di òwúrọ̀. Nítorí tí Olúwa yóò kọjá láti kọlu àwọn ará Egypt. Nígbà tí ó bá sì rí ẹ̀jẹ̀ lára àtẹ́rígbà àti lára òpó ìhà méjèèjì, Olúwa yóò sì ré kọjá ẹnu ọ̀nà náà. Kì yóò jẹ́ kí apanirun kí ó wọlé yín wá láti kọlù yín. Ẹ ó sì máa kíyèsí nǹkan yìí nípa ìlànà fún ọ àti fún àwọn ọmọ rẹ láíláí. Ó sì ṣe nígbà tí ẹ bá dé ilẹ̀ náà tí Olúwa yóò fi fún yín gẹ́gẹ́ bí ó ti wí, bẹ́ẹ̀ ni ẹ ó sì máa kíyèsí ìsìn yìí. Yóò sì ṣe nígbà tí àwọn ọmọ yín bá bi yín pé èrèdí ìsìn yìí, kí ẹ wí pé ẹ bọ ìrékọjá Olúwa ni. Ẹni tí ó ré kọjá ilé àwọn ọmọ Ísírẹ́lì ní Egypt, nígbà tí ó kọlu àwọn ará Egypt tí ó sì dá ilé wa sí, àwọn ènìyàn sì tẹríba, wọ́n sì sìn. Àwọn ọmọ Ísírẹ́lì sì lọ, wọ́n sì ṣe bí Olúwa ti fi àṣẹ fún Mósè àti Áróní, bẹ́ẹ̀ ni wọ́n ṣe. Ó sì ṣe láàrin ọ̀gànjọ́ ni Olúwa pa gbogbo àwọn àkọ́bí ní ilẹ̀ Egypt, láti àkọ́bí Farao lọ tí ó jókòó lórí ìtẹ́ rẹ̀ títí ó fi dé àkọ́bí ẹrú tí ó wà ní túbú àti gbogbo àkọ́bí ẹran ọ̀sìn. Farao sì dìde ní òru, òun àti gbogbo àwọn ìránṣẹ́ rẹ̀ àti àwọn ará Egypt. Igbe ńlá sì ta ní Egypt nítorí tí kò sí ilé kan tí ènìyàn kan kò kú. Ó sì pe Mósè òun Áróní ní òru, ó sì wípé, ẹ dìde kí ẹ jáde lọ kúrò láàrin àwọn ènìyàn mi àti ẹ̀yin àti àwọn ọmọ Ísírẹ́lì, kí ẹ sì lọ ìsìn Olúwa bí ẹ ti wí. Ẹ sì mú agbo yín àti ọ̀wọ́ ẹran yín bí ẹ ti wí, kí ẹ sì máa lọ, kí ẹ sì súre fún mi pẹ̀lú. Àwọn ará Egypt sì ń rọ àwọn ènìyàn náà kí wọn kí ó lè ràn wọn jáde lọ kúrò ní ilẹ̀ náà kankan, nítorí tí wọ́n wípé gbogbo wa di òkú. Àwọn ènìyàn náà sì mú ìyẹ̀fun pípò wọn kí wọn kí ó tó fi ìwúkàrà sí, a sì di ọpọ́n ìpò ìyẹ̀fun wọn sínú aṣọ wọn lé èjìká wọn. Àwọn ọmọ Ísírẹ́lì sì ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Mósè, wọ́n sì béèrè ohun èlò fàdákà àti ohun èlò wúrà àti aṣọ lọ́wọ́ àwọn ará Egypt. Olúwa sì fún àwọn ènìyàn náà ní ojúrere ní ojú àwọn ará Egypt, bẹ́ẹ̀ ni wọ́n sì fún wọn ní ohun tí wọ́n béèrè, wọ́n sì kó ẹrù àwọn ará Egypt. Àwọn ọmọ Ísírẹ́lì sì rìn láti Ramesesi lọ sí Sukkotu. Wọ́n tó ìwọ̀n 30 ọ̀kẹ́ ẹlẹ́sẹ̀ ọkùnrin ní àìka ọmọdé, àti ọ̀pọ̀ ènìyàn tí ó dàpọ̀ mọ́ wọn bá wọn gòkè lọ pẹ̀lú àti agbo àti ọwọ́ ẹran àní ọ̀pọ̀lọpọ̀ ẹran. Wọ́n sì yan àkàrà ìyẹ̀fun pípò aláìwú tí wọ́n mú jáde ti Egypt wá. Wọn kò sáà fi ìwúkàrà sí nítorí tí a tì wọ́n jáde kúrò ní Egypt. Wọn kò sì lè dúró, bẹ́ẹ̀ ni wọn kò pèsè ohun jíjẹ kan fún ara wọn. Ǹjẹ́ ìgbà àtìpó àwọn ọmọ Ísírẹ́lì tí wọ́n ṣe ní ilẹ̀ Egypt ó jẹ́ 400 ọdún ó lé 30? Ó sì ṣe ní òpin 400 ọdún ó lé 30, àní ní ọjọ́ náà gan ni ó sì ṣe.

iru olorun wo ni won sin se iru ti daniel ni abi olorun sedraki mesaki ati abednego olorun ti mose ti aroni olorun to ma se amona awon eniyan re lo si ilu ile ileri to ti pese sile fun won abi olorun ti ki igba ni lojo oponju bọlọrun ba lana fun wa ba so fun wa pe ka lo sibi ma mi kan bi wa ala wa loju ona tolorun ni ko lo olorun wa ka kuro bo mi okun wa bi okun pa wa ni waju e olorun ala lati nu okun pa bo si je ina ni ko sewu fun mo olorun olorun wa nbi o pe ewo loro ewo lo si fe se ewo ni pinu e se o si fe ma lo ona tara e tinu mi ni ma se ohun lo fe joko ti abi o fe joko ti pe ohun kun tolorun ba fe ibi kibi tolorun ba ni kin lo ona kona tolorun ba ni kin to oni mo fe to mo fe ko gbadura ko so fun olorun wi pe bayi ni mo se fe sin o bayi ni mo fe se mi o si beru inu ni bi ni tabi aya ofo mi lori ohun kon tori pe mo fe sin olorun yo siwaju re yo ma to yo ma se amona re sa gboran ni ife re bi wahala bade ni oju ona na sa te siwaju ni ase oluwa bi o ba dabi eni wipe gbogbo nkan pin sa tesiwaju ni ase re bi o ba dabi eni pe ota n dojuko sa tesiwaju ninu ise esin olorun bi ileri re tile pe ki yo pale gbẹ́kẹ̀lé olúwa má ṣe foyà ní orúkọ jésù kristi olúwa wa a dúpẹ́ lọ́wọ́ rẹ ọlọ́run wípé o jẹ́ kí o dá wa lójú wípé bí o bá gba nílà o máa ń dúró tini pé bí o bá gba nílà ìgbésí ayé wa ọ̀nà wa ìrìn wa o máa ń wà lọ́wọ́ rẹ ǹjẹ́ a ń bẹ̀ ọ́ wípé má jẹ́ kí a bùlé ọ lọ́wọ́ má jẹ́ kí a yàn fún ara wa gbogbo èyí tó máa ń jẹ́ kí a fẹ́ ṣe tinú ara ẹni láì béèrè lọ́wọ́ ìwọ ọlọ́run aláàyè gbogbo ìwọ orí kúnkún tí ó máa ń jẹ́ kí a ṣe ti ìfẹ́ inú ara ẹni láì bèrè ìtọ́ni àti ìmọ̀ràn lọ́wọ́ rẹ yọ kúrò ní ọkàn wa ní orúkọ jésù ọ̀rọ̀ rẹ sọ fún wa wípé ìwọ gbé ọ̀rọ̀ rẹ ga ju orúkọ rẹ lọ àti wípé ọ̀rọ̀ rẹ tan ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà wa ǹjẹ́ a ń bẹ̀ ọ́ wípé bí a ṣe ń gbọ́ yìí jẹ́ kí a fi ọ̀rọ̀ rẹ sí ìṣe gbogbo ẹ̀mí ìṣìnà àti ọkàn ìṣìnà mú kúrò lọ́dọ̀ wa ní orúkọ jésù máa tọ́ wa máa ṣáájú wa lọ lànà sílẹ̀ fún wa jẹ́ kí ọ̀rọ̀ rẹ kí ó yé wa gbogbo ìṣìnà tí a ti torí bọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ a bẹ̀ ọ́ wípé kí o ká wọn kúrò níwájú wa a sì ń bẹ̀ ọ́ wípé ìwọ̀n ìbá díẹ̀ tí ìgbésí ayé wa kù kí jésù kristi kí ó tó dé ṣàánú fún wa má jẹ́ kí a ṣàkó kiri má jẹ́ kí a sọnù nínú ìgbéyàwó wa nínú ìṣiṣẹ́ wa nínú ìgbésẹ̀ kí ìgbésẹ̀ tí a fẹ́ gbé jẹ́ kí ìtọ́ni rẹ kí ó dá wa lójú kí a tó gbésẹ̀ bí a ṣe ń lọ lónìí jẹ́ kí ààbò rẹ kí ó wà lórí ẹnìkọ̀ọ̀kan wa a ń bẹ̀ pé kí o fi ẹ̀jẹ̀ jésù sàmì sí ẹnìkọ̀ọ̀kan wa lára kí o wú àwọn ẹni ibi kí o má ṣe tẹ̀ wá.

0: ọmọ ọ, kí o sì jẹ́ kí a láyọ̀ nínú ìsìn rẹ. Gbogbo wàhálà tí a sì kó wá sí ìhìn yìí, bóyá bí àìsàn tàbí wàhálà tàbí ìpọ́njú, ohunkóhun tí ó wù kí ó jẹ́, lé wọn jiyàn sí wa ní orúkọ Jésù. Adúpẹ́ kò ti gbọ́ tiwa, máa tọ́ wa lọ ní orúkọ Jésù Kristu Olúwa wa.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Orí ìkẹẹ̀dógún, nígbà náà ni Mose àti àwọn ọmọ Ísírẹ́lì kọrin yìí sí Olúwa. Wọ́n sì wí pé, èmi ó kọrin sí Olúwa nítorí tí ó pọ̀ ní ògo àti ẹṣin àti ẹlẹ́ṣin, òun ni ó bù ṣubú sínú òkun. Olúwa ni agbára àti orin mi, òun ni ó sì di ìgbàlà mi. Èyí ni Ọlọ́run mi, èmi ó sì fi ìyìn fún Ọlọ́run bàbá mi. Èmi ó gbé eléke, ológun ni Olúwa. Olúwa ni orúkọ rẹ̀. Kẹ̀kẹ́ Farao àti ogun rẹ̀ ni ó mú wọ inú òkun. Àwọn ààyò olórí ogun rẹ̀ ni ó sì rè nínú òkun pupa. Ibúgbò wọn mọ́lẹ̀, wọ́n rì sí ìsàlẹ̀ bí òkúta. Olúwa, ọwọ́ ọ̀tún rẹ̀ ní ògo nínú agbára. Olúwa, ọwọ́ ọ̀tún rẹ̀ fọ́ ọ̀tá túútú, àti ní ọ̀pọ̀lọpọ̀ ọlá rẹ̀ ni ìwọ bí àwọn tí ó dìde sí ọṣubú. Ìwọ rán ìbínú rẹ̀ tí ó run wọ́n bí àkímọ́lẹ̀ ìdí koríko. Àti nípa èémí imú rẹ̀ ni omi sì fi wọ́jọpọ̀. Èṣàn omi dìde dúró gangan bí ògiri, ibú sì dìlù láàrin òkun. Ọ̀tá wí pé, èmi ó lépa, èmi ó bá wọn, èmi ó pín ìkógun, a ó tẹ ìfẹ́kúfẹ́ mi lọ́rùn lára wọn, èmi ó fadà mi yọ, ọwọ́ mi ni yóò pa wọ́n run. Ìwọ sì mú afẹ́fẹ́ rẹ fẹ́, òkun bù wọ́n mọ́lẹ̀, wọ́n rì bí òjé nínú omi ńlá. Ta ni ó dàbí ìwọ, Olúwa, nínú àwọn alágbára? Ta ni ó dàbí ìwọ, ológo ní mímọ́, ẹlẹ́rù ní ìyìn tí ń ṣe ohun ìyanu? Ìwọ na ọwọ́ ọ̀tún rẹ, ilẹ̀ gbé wọn mì. Nínú àánú rẹ ni ìwọ fi ṣe amọ̀nà àwọn ènìyàn náà tí ìwọ ti rà padà. Ìwọ sì ń fi agbára rẹ tọ́ wọn lọ sí ibùjókòó mímọ́ rẹ. Àwọn ènìyàn gbọ́, wọ́n wárìrì. Ìkáàánú sì mú àwọn olùgbé Palestina. Nígbà náà ni ẹnu ya àwọn baálẹ̀ Edomu. Ìwárìrì sì mú àwọn alágbára Moabu. Gbogbo àwọn olùgbé Kenani yọ́ dànù. Ìbẹ̀rù bojó mú wọn nípa títóbi apá rẹ. Wọ́n dúró jẹ́ bí òkúta títí àwọn ènìyàn rẹ fi ré kọjá. Olúwa, títí àwọn ènìyàn rẹ tí ìwọ ti rà fi ré kọjá. Ìwọ mú wọn wọlé, ìwọ sì gbìn wọn sínú òkè ilẹ̀ ìní rẹ. Olúwa, ní ibi tí ìwọ ti ṣe fún ara rẹ láti máa gbé. Olúwa, ní ibi mímọ́ náà tí ọwọ́ rẹ ti gbé kalẹ̀. Olúwa yóò jọba láé àti láéláé, nítorí ẹṣin Farao wọ inú òkun lọ pẹ̀lú kẹ̀kẹ́ rẹ̀ àti àwọn ẹlẹ́ṣin rẹ̀. Olúwa sì tún mú omi òkun padà sí wọn lórí, ṣùgbọ́n àwọn ọmọ Ísírẹ́lì rìn ní ilẹ̀ gbígbẹ láàrin òkun. Àti Míríàmù wòlíì obìnrin, arábìnrin Aaroni, ó mú ìlù ní ọwọ́ rẹ̀. Gbogbo àwọn obìnrin sì jáde tẹ̀lé ti àwọn ti ìlú àti ijó. Míríàmù sì dá wọn ní ohùn pé, ẹ kọrin sí Olúwa nítorí tí ó pọ̀ ní ògo, ẹṣin àti ẹlẹ́ṣin, òun ni ó bì ṣubú sínú òkun. Bẹ́ẹ̀ ni Mose mú Ísírẹ́lì jáde láti òkun pupa wá. Wọ́n sì jáde lọ sí ijù Ṣúrì, wọ́n sì lọ ní ìrìn ijó mẹ́ta ní ijù náà, wọn kò sì rí omi. Nígbà tí wọ́n dé Mara, wọn kò lè mu nínú omi Mara nítorí tí ó korò, nítorí náà ni a ṣe sọ orúkọ rẹ̀ ní Mara. Àwọn ènìyàn náà sì ń kùn sí Mose wípé, kí ni àwọn mu? Ó sì ké pe Olúwa. Olúwa sì fi igi kan hàn án. Nígbà tí ó sì sọ ọ́ sínú omi náà, omi sì di dídùn. Níbẹ̀ ni ó sì gbé ṣe òfin àti ìlànà fún wọn. Níbẹ̀ ni ó sì gbé dán wọn wò. Ó sì wípé, bí ìwọ bá tẹ́tí sílẹ̀ gidigidi sí ohun Olúwa Ọlọ́run rẹ, tí o bá sì ṣe èyí tí ó tọ́ ní ojú rẹ̀, tí ìwọ bá sì fetí sí òfin rẹ̀, tí ìwọ bá sì pa gbogbo àṣẹ rẹ̀ mọ́, èmi kì yóò fi ọ̀kan nínú àrùn wọn ni tí mo mú wá sára àwọn ará Egypt sí ọ lára. Nítorí èmi ni Olúwa tí ó mú ọ lára dá. Wọ́n sì dé Elimu, níbi tí kànga omi méjìlá gbé wà àti 70 ọ̀pẹ, wọ́n sì dó sí ìhà omi wọn ni níbẹ̀.
0: Olúwa Ọlọ́run wa, a dúpẹ́ lọ́wọ́ yín wípé agbára yín kì í kùnà. A dúpẹ́ wípé bí a bá tọ̀ yín wá, ẹ jẹ́ ẹni tí ó máa ń fi ìlérí fúnni, tí ó sì máa mú ìlérí náà ṣẹ. À ń bẹ̀bẹ̀ wípé lónìí bí a ti wá, tí a ó sì gbàdúrà sí yín wípé ẹ ó gbàdúrà wa ní orúkọ Jésù. Gbogbo ibi tí ìṣòro wà, gbogbo ibi tí àìní wà, gbogbo ibi tí ìdánilóró ọwọ́ ìṣó wà ní ìgbésí ayé wa, ẹ bá wa mú ọ kúrò ní orúkọ Jésù. À ń bẹ̀ yín wípé bí ẹlẹ́ṣẹ̀ ṣe ń tọ̀ yín wá ní àṣálẹ̀ yìí, ẹ ó gba kan rẹ̀ là. Bí àwọn aláìsàn ti ń tọ̀ yín wá ní àṣálẹ̀ yìí, ẹ ó dá wọn ní ìdè. Àti bí àwọn tí a ń dá lóró láti ọwọ́ èmi èṣù, bí wọ́n ti ń tọ̀ yín wá ní àṣálẹ̀ yìí, à ń bẹ̀bẹ̀ wípé ìdáǹdè láti àtọ̀run wá. ìdásí ẹ̀ láti ọwọ́ yín wá. Ẹ ó fún wọn ní orúkọ Jésù. Ẹ gbọ́ àdúrà wa. Ẹ ṣàánú fún àwọn ènìyàn yín. Ẹ jẹ́ kí a padà lọ sí ilé pẹ̀lú ayọ̀ àti àlàáfíà ní ọkàn wa. Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Amen. Nínú Pétérù kìíní, orí kìíní, ẹsẹ̀ ìkejìdínlógún àti ìkọkàndínlógún, lè àti mú àkòrí ọ̀rọ̀ wa ní àṣálẹ̀ yìí. Pétérù kìíní, orí kìíní, láti ẹsẹ̀ ìkejìdínlógún sí ẹsẹ̀ ìkọkàndínlógún. Níwọ̀n bí ẹ̀yin ti mọ̀ pé a kò fi ohun tí dìbàjẹ́ ràn yí padà, bí fàdákà tàbí wúrà, kúrò nínú ìwà asán yín tí ẹ̀yin ti jogún láti ọ̀dọ̀ àwọn bàbá yín, bí kò ṣe ẹ̀jẹ̀ iyebíye tí bí ti ọ̀dọ́ àgùntàn tí kò lé àbùkù, tí kò lí àbàwọ́n àní ẹ̀jẹ̀ Jésù Kristì. Ohun tí a ń sọ̀rọ̀ lé lórí ní àṣálẹ̀ yìí ni ẹ̀jẹ̀ Kristì, ẹ̀jẹ̀ iyebíye. Ẹ̀jẹ̀ Kristì, ẹ̀jẹ̀ iyebíye. Ẹ̀jẹ̀ Jésù Kristì jẹ́ iyebíye níwájú Ọlọ́run fún ìràpadà wa, fún ìmúláradá wa, fún ìdáǹde wa, àti fún bí a ṣe lè súnmọ́ Ọlọ́run jù bẹ́ẹ̀ lọ. Kí Jésù kí ó tó wá sí ayé yìí, ẹ̀jẹ̀ àgùntàn ni a fún àwọn ọmọ Ísíráẹlì láti fi máa ṣe ètùtù fún ọkàn ẹlẹ́ṣẹ̀. Ní Lefitiko orí 17 ni a ti ń ka ẹsẹ̀ ìkọkànlá. Lefitiko orí 17, ẹsẹ̀ ìkọkànlá. Nítorí pé ẹ̀mí ara ń bẹ nínú ẹ̀jẹ̀, èmi sì ti fi fún yín láti máa ṣe ṣètùtù fún ọkàn yín lórí pẹpẹ ẹni. Nítorí pé ẹ̀jẹ̀ ní ṣe ètùtù fún ọkàn. Gẹ́gẹ́ bí a ti máa ń gbọ́ ní ìgbà gbogbo nínú ọ̀rọ̀ Ọlọ́run wípé gbogbo ènìyàn ni ó sàtìṣẹ̀ tí ó sì ti kùnà ògo Ọlọ́run láti ìgbà tí Ádámù ti ṣubú kúrò nínú ipò tí a dá, ipò tí a fi sí láti ọwọ́ Ọlọ́run. Láti ìgbà náà ni ẹ̀ṣẹ̀ ti ń jọba lórí gbogbo àwọn ènìyàn tí wọ́n wá sí ayé yìí. Láti ìgbà náà ni a sì ti fi ẹ̀jẹ̀ ewúrẹ́ tàbí ẹ̀jẹ̀ àgùntàn tàbí ẹ̀jẹ̀ akọ màálù tàbí ẹ̀jẹ̀ ẹranko fún wọn láti lè ṣe ètùtù fún ẹ̀ṣẹ̀ wọn. Títí ó fi di ìgbà tí Jésù wá sí ayé, tí Ọlọ́run pinnu láti ṣe àṣepé ìgbàlà àti ìràpadà wa, ẹ̀jẹ̀ ẹranko wọ̀nyí ni a máa ń fi ṣètùtù fún ọkàn wọn. Èyí ni a kà nínú Lepítíkù tí a ti kà sí wa nísinsìnyí wípé ẹ̀jẹ̀ wọ̀nyí ni ó ń ṣe ètùtù fún àwọn ọkàn tí wọ́n ti ṣàkólọ, àwọn ọkàn tí wọ́n ti dẹ́ṣẹ̀, àwọn ọkàn tí wọ́n ti fi ibi tí Ọlọ́run fi wọ́n sí tẹ́lẹ̀, tí wọ́n ti fi irú ipò bẹ́ẹ̀ sílẹ̀. Ṣùgbọ́n nígbà tí ó di àkókò tí Ọlọ́run fẹ́ ṣe àṣepé ìgbàlà àwọn ẹ̀dá, tó sì fẹ́ fi ìràpadà ńlá fún wa, ó rán Jésù Kristì ọmọ rẹ̀ láti kú fún wa. Láti ìgbà náà ni ó fi jẹ́ wípé ẹ̀jẹ̀ ẹranko kò níye lórí mọ́, kò sì jẹ́ ìtẹ́wọ́gbà lọ́wọ́ Ọlọ́run mọ́. Bí a bá rí ẹnikẹ́ni lónìí tí ó sì ń ta ẹ̀jẹ̀ ẹranko sílẹ̀, tàbí ẹni tí ń ṣe ètùtù, tàbí ẹni tí ń rúbọ, ó yẹ kí ó yé irú ẹni bẹ́ẹ̀ wípé láti ìgbà tí Jésù Kristì ti kú lórí igi àgbélébò ni ẹ̀jẹ̀ ẹranko kò ti níye lórí fún ìgbàlà, tàbí fún ìdáǹde, tàbí fún ètùtù, tàbí fún ìràpadà wa. Nínú Hebrew orí 10 láti ẹsẹ̀ 5, Hebrew orí 10 láti ẹsẹ̀ 5. Nítorí náà, nígbà tí ó wá sí ayé, ó wípé ìwọ kò fẹ́ ẹbọ àti ọrẹ, ṣùgbọ́n ara tí ara ni ìwọ ti pèsè fún mi. Ẹbọ sísun àti ẹbọ fún ẹ̀ṣẹ̀ ni ìwọ kò ní inú dídùn sí. Nígbà náà ni mo wípé kíyèsí, nínú ìwé kíkà lè àgbékọ́ nípa tèmi, mo dé láti ṣe ìfẹ́ rẹ Ọlọ́run. ni ati odun de odun fun odun popo gege bi egberun odun ni ona merin ni awon wonyi ni won tin se irobo ni awon wonyi ni won tin mu eran wa se waju olowa sugbon nigbati akoko to ti jesu yo wa se aye aso fun a wi pe olorun ko ni inu didun si awon ebo wonyi mo nitori be lati igba na ti jesu ti de ni o ti je wi pe ni waju olowa awon ebo sisun tabi eran pipa tabi anse tutu tabi anse onkohun ti o jo wi pe anta eje sile lati mu ese tabi aisan tabi aini tabi ori buburu kuro ni o ti je wi pe awon nkan wonyi ko je etewogba ni waju olowa mo eni o fi so ni ese kefa ti ati kanisisin wi pe ebo sisun ati ebo fun ese ni iwo ko ni inu didun si nitori na bi enikeni ba wa ni hin ni asale yi to je wi pe o nka akiri o nrobo o nperan ni ireti wi pe eran ti apa yi tabi eje ti ata sile yi yo mu ese ati ori buburu tabi aisan tabi aini kuro an so fun wi pe iru nkan wonyi olorun ko ni inu didun si mo sugbon wi pe nigba na ni mo wi pe kiyesi ninu iwe kekale ati pe ko nipa ti mi eyi je on ti ati ko sile nipa Jesu Kristi wi pe mo de lati se ife re olorun ife re olorun ti an so nihin ni wi pe Jesu lo si ori igi agbelebo o ku o ta eje re sile fun iwo ati fun emi ti o ba ranti ni oju kan na ti Johanu ri Jesu Kristi ni o toka si wi pe oun ni odo agutan Olorun ti yoko ese ara aye lo ninu Johanu ori kini ese ikokandinlogbon ni ijo keji Johanu ri Jesu nbo wa sodo re o wi pe wo odo agutan Olorun eni ti o ko ese aye lo eje wi pe lese kese ti Jesu ti de ni ati fi opin si eran pepa ni ati fi opin si irobo ni ati fi opin si ebo sisun tabi iru ebo miran ti awon omo Israeli ma nru nitori pe Jesu Kristi ni awa fi fun wa nisisin yi lati ko ese wa lo eyi ni Isaiah woli ti ri lati ojo pepe ti o si so fun awon omo Israeli wi pe igba kan wa ti Jesu Kristi yo de eti se omo Olorun ti a pe ni Emmanuel ti se wi pe Olorun wa pelu wa wi pe nigba ti o ba de yo je eya fun ese wa ati nigba ti o ba ti je eya fun ese wa ni a re wi pe yo ko awon ese awon ti o ba gbagbo lo bi o ba wo Isaiah ori keta din ni adota lati ese keta Isaiah ori keta leni adota lati ese keta akegon re ase ko lodo awon eniyan eni kanu ti o si mo ibanuje o si dabi eni pe o mu ke apa oju wa mo kuro lara re akegon re awa ko si ka si eyi so nipa Jesu Kristi ti o wa si aye lati ko ese wa lo lati je etutu fun ese gbogbo agbaye ki se fun awon Jew nikan sugbon fun awon kefiri pelu o nso fun a wi pe akegan re bi o ba ti ka iwe ihinrere ti Matthew tabi ti Marko tabi ti Luke tabi ti Johanu o ri wi pe akegan Jesu lopo lopo leset nigba ti a ti bi nigba yi ni a ti n kegan re nigba ti o si wa se ise iranse fun awon omo Israeli ti ti o fi lo si ori igi agbelebo lati ko fun wa ni a ti n kegan re ni ese kerin looto o ti ro ibinuje wa o si gbe ikanu wa lo sugbon awaka si bi eni ti ana ti a lo lati odo Olorun ti a si pon loju sugbon asaale ogbe nitori ire koja wa apaale ara nitori aisedede wa ina alaafia wa wa lara re ati nipa ina re le afimu wa lara da bi aba so wi pe asa eniyan li ogbe o mo wi pe ohun ti yo jade ni eje bi aba sa eniyan logbe nigbati asa jesu logbe nigbati a kan mo ori igi agbelebo nigbati a fi ade egun de jesu li ori nigbati a fi oko kan li egbe eje jesu ti o jade eyi wa fun irapada wa eyi wa fun idande wa o si wa fun igbala wa pelu nitori tire nitori temi ni a fi sa jesu li ogbe nitori ire koja re nitori ire koja mi eyi je nitori ohun ti a se ti a fi re ofin olorun koja ohun ti a se ti a fi dese ohun ti a se ti a fi se si olorun nitori eyi ni a fi sa li ogbe apa alara nitori aisedede wa bi a ba so nipa aisedede nigbati eniyan ba rin sege sege ti ko rin deede eyi ni bibeli n ka si ese tabi aisedede nitori nkan wonyi ni a fi pa alara ti a si sa li ogbe ina alaafia wa n be lara re ati nipa ina re le a fi mu wa lara da mo fe fun o ni ohun mejo ti eje Jesu Kristi ti o se fun mi ikini ni wipe o ra wa pada lowo igbekun esu o ra wa pada lowo agbara esu o ra wa pada lowo ese wa ti o ti de wa ni igbekun je ki a tun pada si Peteru kini ori kini lati ese ikejidinlogun Peteru kini ori kini ese ikejidinlogun de ese ikokandinlogun niwon bi eyin ti mo pe a ko fi ohun ti di baje ra yin pada bi fadaka tabi wura kuro ninu iwa asan yin ti eyin ti jogun lati odo awon baba yin bi ko se eje iyebiye bi ti odo agutan ti ko li aboko ti ko si li abawon ani eje Kristi gbogbo ẹranko ti awon omo Israeli fi n robo bi a ba wo ni finifini gbogbo aye ni ati, lati asiko Adamu ni o ti wa labe igun Olorun nitori be ati eniyan ati ẹranko ati ohun ọgbin ati ohun ti o wa ni ilu ati ohun ti o wa ni oko ni o wa ni abe igun Olorun eyi ni o fi je wipe awon nkan wonyi ko le mu won pe ko si le mu won je mimo patapata ṣùgbọ́n Jesu ni ó wà ní àìlábòkò àìlábàwọ́n nítorí bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀ ó jẹ́ ẹ̀jẹ̀ pípé ẹ̀jẹ̀ mímọ́ ẹ̀jẹ̀ tí ó ṣe iyebíye èyí ni a fi ń rà wá padà bí a bá sọ nípa ìràpadà bí ó bá ti jẹ́ ẹni tí ó ka àwọn ìwé ìtàn ní ilẹ̀ Yorùbá ó mọ̀ wípé ní àkókò ẹrú bí a bá mú ẹnikẹ́ni lẹ́rú a lo gẹ́gẹ́ bí ẹrú a lè lu gẹ́gẹ́ bí ẹrú a lè fìyà jẹ́ gẹ́gẹ́ bí ẹrú a ti lè lè pàápàá gẹ́gẹ́ bí ẹrú ṣùgbọ́n nígbàtí olùdásílẹ̀ olùdáǹdè nígbàtí a ṣe òfin titun wípé kò sí ẹni tí ó yẹ kí ó wà ní abẹ́ ìsìnró mọ́ nígbà yìí ni àwọn ẹrú di òmìnira nígbàtí àwọn ẹrú wọ̀nyí sì di òmìnira a kò lè fìyà jẹ wọn tàbí kí a lù wọn tàbí kí a pa wọn gẹ́gẹ́ bí ẹrú mọ́ èyí ni Jésù Kristo ṣe fún wa wípé a ti jẹ ẹrú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹrú nítorí ẹ̀ṣẹ̀ wa ẹrú nítorí àṣeré tí ó wà ní ìgbésí ayé wa ẹrú èṣù ó sì ti kan àbàmọ́ wa lẹ́sẹ̀ ó sì ń fi ìyà jẹ wa nígbà kí ìgbà tí ó wò ó ó lè fi àìsàn tí ó bá fẹ́ sí wa lára nígbà tí ó bá sì wó pẹ̀lú ó lè sọ wá di aláìní ó sì lè pa wá ohunkóhun ni èṣù lè ṣe fún àwọn tí wọ́n wà ní abẹ́ ìkáwọ́ rẹ̀ ṣùgbọ́n nígbà tí o bá gba Jésù Kristi gbọ́ ẹ̀jẹ̀ Jésù yìí ni a fi ń rà wá padà bí o bá wo Galatia orí kẹta ẹsẹ̀ ìkẹtàlá sí ìkẹrìnlá Kristi ti rà wá padà kúrò lọ́wọ́ ìgún òfin ẹni tí a fi ṣe ìgún fún wa nítorí tí a ti kọ ọ pé ìfibóni olúkúlùkù ẹni tí a fi kọ sórí igi kí ìbùkún Abrahamu kí ó lè wá sórí àwọn kèfèrí nípa Kristi Jésù kí àwa kí ó lè gba ìlérí ẹ̀mí nípa ìgbàgbọ́. nitori na bi o ba ranti wi pe ati pa Jesu lara fun o ati sa logbe fun o ti ta je re sile nitori itire bi o ba le gbagbo loni a ora o pada e je wi pe Jesu fun ara re pelu agbara Olorun yo mo kuro labe isiru esu labe gbogbo iya ti o nfi je o nitori pe o je eni tire ninu Kolose ori kini Kolose ori kini lati ese iketala eni ti o ti gba wa kuro lowo agbara okunkun ti o si siwa nipo sinu ijoba ayanfe omo re ninu eni ti awa ti ni idande nipa eje re ani idariji ese bi o ba wo nti akaye daradara o nso wi pe ati wa labe agbara okunkun agbara emi boboro agbara esu ti satani tele tele sugbon asiwa nipo kuro ninu okunkun si imole asiwa nipo kuro ni abe agbara satani si abe agbara olorun asiwa nipo kuro ninu iya to nje wa si odo olorun nisisiyi a si se yi nipa idande tabi irapada nipa eje Jesu Christi bi o ba mara re si elese ti o si be si ni jewo ese re fun olorun ti o si so fun wi pe o ko fe ku si inu ese ti o wa o ko si fe tesiwaju lati ma jiya labe agbara esu bi o ba gba Jesu Christi gbo ti o si ranti wi pe o ti ku fun o daju wi pe yo da oni ide yo gba okan re la yo si dari gbogbo awon ese re jio ikeji eje Jesu yi kana ni o nwe wa nu kuro ninu ese wa gbogbo elese je ileri ni waju Olorun bi o ba si wa ni ru ipo yi gege bi ileri ki o sese fun o lati gbe lodo Olorun titi aye raye bi o ba ku sinu ese o ku gege bi ileri ni waju Olorun bi a ko ba fi eje Jesu we okan re mo ki okan re ki o funfun lao lao ki o sese fun lati wa lodo Olorun titi lai titi aye sugbon bi o ba le to Olorun wa ti o si gbagbo ninu iwenu mo ti o wa ninu eje Jesu Christi o daju pe a o we okan ese re mo pelu eje Jesu ninu Eberu ori kesan ese ikeji le logun o fere je ohun gbogbo le a fi eje wenu gege bi ofin ati lai si itaje sile ko si idariji ko si iwenomo ko si imokoro fun ese wa lai si itasile eje Jesu Christi ko le sese fun enikeni lati ri oju Olowa nitori wo pe ile ri ni atanu ni waju Olowa lati ma le gbe iwaju tabi ile Olorun titi ninu Matthew ori kerindinlogbon Matthew ori kerindinlogbon ese ikejidinlogbon ni Jesu fun ara ti so fun awe pe nitori eyi le eje mi ti majemo titun ti atasile fun opo eniyan fun imukuro ese ata eje Jesu Christi sile fun opo okan ti yo gbagbo fun opo okan ti o gbadura ti o si kepe Olowa wi pe oun fe imokoro ese iwenumo ese nitori be ranti wi pe oun kini ti eje Jesu ma nse fun ani wi pe o ma nra wa pada o ma gba kuro lowo esu lowo ese wa o si ma nda wa ni ide ikeji ni wi pe o ma nwo ese wa nu o ma mu ese wa kuro o ma mu wa di alaijebi ni waju Olorun iketa ni wi pe o mu wa somo to si gbogbo elese patapata ni o jina si Olorun bi o ba wa ninu ese re ki o sese fun o lati wa siwaju Olowa nitori wi pe ese a ma yani nipa si Olorun ese a ma mu ikele tabi idabo si arin wa ati si Olorun nitori be ni a sa se so fun awe pe ese wa ni o je ki a jina rere si Olorun sugbon bi o ba le gbadura ti o si gbadura wi pe o gbagbo wi pe ati ta eje Jesu sile fun o nipa eje yi ni a fi le mu o sumo iwaju Olorun Efeso ori keji wo ese iketala sugbon nisisiyi ninu Christ Jesu eyin ti o ti jina rere nigba ti jori le amusomoto si nipa bawo nipa eje Christi nipa eje ti Christi ta sile ni afimu eni ti o jina rere eni ti o ti sako lo eni ti ese re ti ya nipa si Olorun le afimu iru eni be wa somoto si lati wa gbe ni ile Olorun lati ni alaafia Olorun lati ni idande Olorun lati di omo Olorun ikerin nipa eje Jesu ni afipa wa laja ti asije ke ani alaafia atun wo Kolose le kan si Kolose ori kini ese ogun ati nipa se re lati ba ohun gbogbo laja lehin ti o ti fi eje agbelebo re pari ija moni nipa se re iwon iba se ohun tin be le aye tabi ohun tin be le orun nipa eje Jesu Christi ni ati pari ija ti o wa ni laarin elese ati Olorun elese je ni ti o n ba Olorun oja Olorun paapa si ko Jesus si elese sugbon lati igba ti Jesu Christi ti ku ni ori igi agbelebo ti o ti ta eje re sile be ni eje Jesu Christi ni o je ohun ti a fi n ba wa laja laarin awa ati Olorun bi o ba wa si odo Olorun gege bi ota Olorun gege bi eni ti o ti n ba Olorun ja tele tele ti Olorun si ko juja si nitori ese ti o wa ni owo re bi o ba so fun Olorun we pe o fe di eni ti ara pada o fe ba Olorun laja o si n fe ki Olorun ki o fun ni alaafia ki alaafia ki o wa laarin iwo ati Olorun ki o si wa ninu okan re si Olorun ki Olorun ki o si se ase pe ise igbala ni okan re bi o ba gbagbo nipa eje Jesu Christi aba iwo yo le ba Olorun laja gbogbo ti o si wa ni igbesi aye re ti Olorun fi n ba oja Olorun yo mu gbo awon nkan won yi kuro bi o ba le se be ni asale yi o ri oju rere Olorun gbogbo ija ti o si wa laarin iwo ati Olorun nipa eje Jesu Christi a o mu gbogbo re kuro patapata ikarun adawa lari nipa eje Jesu Christi adawa lari nipa eje Jesu Christi wo Romu ori karun lati ese ikesan o wi pe melo melo si ni ti adawa lari nisisin yi nipa eje re li a o gba wala kuro ninu ibinu nipasẹ re o so wipe adawa lari bi a ba wa labẹ ebi a wa labẹ idajọ Olorun bi a ba wa labẹ ebi a je eni ti o n reti ibinu gbogbona Olorun sugbon bi a ba wa sodo Olorun ta si so fun Olorun wipe a n fe idalari nipa eje re bi a ba ti n we okan re nu pelu eje Jesu Christi loju kan naa ni idalare yo wa eyi ni bebeli se so fun awe pe nje ebi ko si nisisiyi fun awon ti o wa ninu Christ Jesus ki se fun awon ti nrobo ebi wa fun awon ti nrobo ebi wa fun awon ti o ro we pe won le lo si orun nipa fifi owo fun awon alagbe ebi wa fun awon ti won ro pe nipa ise rere ara won tabi ise owo won won le se ara won pe lati wa oju Olorun sugbon ebi ko si nisisiyi fun awon ti o wa ninu Christ Jesus awon ti ko rin nipa ti ara bi ko se nipa ti emi eyi so idande idalare ti o wa fun awon ti a ti fi eje Jesus Christ wenu mo awon ti a ti fi eje Jesus Christ balaja pelu Olorun nipa eje kan na ikefa ni o n fun wa ni iwenu mo ojojumo Yohanu kini ori kini ese ikeje sugbon bi awa ba rin ninu imole bi ohun ti n be ninu imole awa ni idapo pelu ara wa eje Jesu Christi omo re ni n we wa nu kuro ninu ese gbogbo o wipe bi awa ba rin ninu imole ohun ti a pe ni imole ni ire Jesu Christi ti o to wa wa ohun ti olorun so fun wi pe olorun ko ni inu didun si ebo tabi yala ebo sisun tabi ebo miran imole ni wo pe nisisin Jesu ti ku fun ni ori igi agbelebo bi aba to wa bi aba kepe bi aba si fi igbagbo wa si eje ti o ta sile fun wa e je wi pe arin ninu imole bi aba wo oro olorun ti o n tan imole si ipa ona wa ti a si rin gege bi oro olorun ti a n bere ori ofe lowo olorun wi pe a fe gbe a fe rin gege bi o ti la sile ninu iwe mimo e je wi pe arin ninu imole bi aba fe se ipinu tabi a fe gbe igbese tabi a fe se ise tabi a fe da wole okowo kan a si n bere wi pe kini oro olorun ti wi nitori pe a fe se gege bi oro olorun e je wi pe arin ninu imole o wa n so fun wi pe bi a ba je ni to rin ninu imole be wi pe eje Jesu Christi omo olorun ni we wa nu kuro ninu ese gbogbo aye ti a wa yi je aye ti o le ri aye ti o si ma mu iri tabi idoti ba wa nipa ti emi bi ki ba se wi pe ani eje Jesu Christi ti o we wa nu ti o we wa mo ni igba gbogbo ni ojojumo ki o le sese fun wa lati pa ara wa mo kuro ninu awon ohun ti o wa ninu aye ikeje eje yi kan na ni o npo ni igboya lati wa si odo olorun ati lati gbadura ati lati di ileri olorun mu nitori pe ni igba gbogbo ti a ba wa si iwaju olorun a wa nitori iwenu mo ti a ti ni nipa eje Jesu Christi ninu Heberu ori kewa Heberu ori kewa lati ese kokandinlogun ara nje bi ati ni igboya lati wo inu ibi mimo nipase Jesu ani igboya lati wo ibi mimo nipa eje Jesu ohun ti a so fun anihin ni pe awon omo Israeli ko si enikeni ti o ni anfani lati wo ibi mimo lo nitori pe eni ti o ba wo ibi mimo lo lese kese ni iku yo de ba nitori ko si eni ti o mo to be eni ti agba laaye to be lati wa si ibi mimo tabi ibi mimo julo sugbon ni igba ti Jesu Christi ti de ni aso ikele ti o wa ni tempili le ati paaya eyi je wi pe enikeni ti o ba fe to Olorun wa nisisiyi bi o ba wa pelu eje Jesu Christi igbagbo ninu eje Jesu Christi yo je ki o le wo ibi mimo lo oni o fi so wi pe ara awon ti a n pe ni ara ni awon ti a ti fe eje Jesu wenu awon ti a pe ni ara ni awon ti o ti ko ese won sile awon ti won ti di arakunrin tabi arabirin ninu Olowa awon ti won gbe igbese aye otun o wa n so fun a wi pe nje bi a ti ni igboya lati wo inu ibi mimo nipa bawo nipa ise owo wa ni tabi nipa ododo ti wa tabi nipa ohun ti a ti se tabi yala ase si Olorun tabi ase si awon eniyan o n so fun a wi pe nipase eje Jesu Christi nikan soso ni a fi le wo ibi mimo lo nitori be je ki o yi owe pe nigba ti o ba ni igbagbo ninu eje Jesu Christi ti a ta sile fun ni ori igi agbelebo nigba naa ni yo le se se fun o lati le ni igboya lati wo ibi mimo lo lati wa si odo Olorun ikejo o fun wa ni isegun eje yi kan na ni o so wa di asegun asegun lori ese asegun lori iku asegun lori awon emi esu asegun lori aisan pelu o so wa di oba o si je ki oro wa ki o ni agbara nitori pe igba ti a ti we wa nu ni eje Jesu Christi yi ni o ti so wa di oba bi a ba duro lati gbadura agbadura gege bi oba bi a ba duro lati soro a soro gege bi oba bi a ba duro lati pase a pase gege bi oba nitori pe ise ti eje Jesu Christi ti o ti se ni igbese aye wa e je ki a wo ifihan ori kini lati ese karun si ese kefa ati lati odo Jesu Christi eleri olooto akobi ninu awon oko ati alase awon oba aye eni ti o fe wa ti o si we wa ninu eje re kuro ninu ese wa bi si daradara o fe wa o si we wa ninu eje re omi ninu igo tabi nibikibi ko le wo ese re nu omi nibikibi yala abo le ti okun tabi enikeni gbadura si ko le wo ese re nu o so fun awe pe eni ti o fe wa ti o si we wa ninu eje re kuro ninu ese wa lese kese ti a ti we wa kuro ninu ese wa nese kefa nso fun awe pe ti o si ti fi wa je oba o fi wa je oba ati alufa fun olorun ati baba re ti re li ogo ati ijoba lai ati lai lai ifihan ori kejila ese ikokanla won si segun re eyi so fun aye pe won segun dragoni na won segun isu satani eni ti o je ota fun o ati ota mu gbogbo aye o ni won si segun re nitori eje odo agutan na ati nitori oro eri won won ko si feran emi won ani titi de iku awon kan won yi ni eje Jesu Christi ni o man se fun wa e petro ti so fun awe pe ko sese lati ra wa pada pelu ohun ti di baje gege bi wura tabi fadaka sugbon pelu eje Jesu Christi omo bibi olorun ni afira wa pada eje yi ni o pon ni ra pada oni o we ese wa nu ohun lo mu asomo olorun awa ti a ti jiyan resi olorun tele tele nitori ese wa eje Jesu Christi ni o mu asomo to si ohun lo je ki a le ba olorun laja ti o pon ni alaafia laarin awa ati olorun ohun lo da wa lare ohun lo ma nwe wa nu lojojumo ti o ma fun wa ni igboya lati lo si ibi mimo tabi ibi mimo julo eyi ni o si so wa di asegun lori ese lori aisan lori esu lori iku ati lori ohunkohun ti esu tabi awon emi esu ti won le pe ero lati se ni igbese aye wa loni bi a ba le didi duro lati gbadura ti a so fun olorun we pe a gbagbo ninu eje Jesu Christi bi o ba ti ni igbala eje Jesu setan lati we ona lati gba ola bi o ba n bere isori mimo eje Jesu wa nihin ti o le we ona ti o le we omo ki o si so di mimo bi o ba je agbara emi olorun ni onilo eje Jesu si wa ba kan na lati je ki ileri ki o je tire bi o ba je aisan ni o wa lara re tabi awon emi esu lo nda oloro tabi aini ni o gbe ode eje Jesu le tu ide ati seke seke ti o de o bi o ba ni igbagbo ninu eje Jesu ta sile ni igba ti o ko fun lori igi agbelebo eje ki ala inu wa gbo lati so fun olorun wi pe ani igbagbo ninu olorun ani igbagbo ninu olorun a gbagbo wi pe o sese fun lati da wa sile lati da wa lari lati fun ani alaafia lati we wa nu lati we wa mo lati fun ani igbala tooto lati je ki a je asegun lori ese asegun lori asedede gbogbo asegun ti o le gbe igbesi aye ti o wu olorun kepe olorun gbagbo ninu eje Jesu Christi ti a ti tasile fun o.

bí o bá jẹ́ wẹ̀ṣẹ̀ rẹ tí o sì kọ́ ọ sílẹ̀ ó dájú wípé ọlọ́run yóò dáríjì ọ bí o bá gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ jésù kristi tí ó ta sílẹ̀ fún ọ ẹ̀jẹ̀ ewúrẹ́ tàbí ẹ̀jẹ̀ òbókọ tàbí ẹ̀jẹ̀ àgùntàn tàbí ẹ̀jẹ̀ adìyẹ tàbí ẹ̀jẹ̀ ẹyẹlé tàbí ẹ̀jẹ̀ tòlótòló kò ní láárí kò sì ṣe iye bí ẹ níwájú ọlọ́run mọ́ ṣùgbọ́n ẹ̀jẹ̀ jésù kristi ni ó wà fún ọ láti lè ní ìdáríjì láti lè ní ìdáǹdè láti lè ní ìgbàlà àṣà àlọ́gbẹ́ nítorí àìṣedédé wa apá lára nítorí àìṣedédé wa ìnà àlàáfíà wa ń bẹ lára rẹ̀ nípa ìnà rẹ̀ lè mú wa lára dá ìdáǹdè wà lọ́wọ́ ọlọ́run jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ kí o sì kọ̀ wọ́n sílẹ̀ kí àánú ọlọ́run àti orí ọ̀fẹ́ rẹ̀ kí ó lè jẹ́ tirẹ̀ ní orúkọ jésù kristi olúwa wa ní orúkọ jésù kristi olúwa wa ọlọ́run aláàánú adúpẹ́ lọ́wọ́ yín adúpẹ́ wípé ní àkókò tí ó wọ̀ ní àkókò tí ó yẹ ẹ̀ran jésù kristi láti wá kó fún wa àwa ẹni òṣì ẹni àrí àwa ẹlẹ́ṣẹ̀ ṣùgbọ́n nítorí wípé ẹ kò fẹ́ kí a ṣègbé nínú ẹ̀ṣẹ̀ ẹ ti rán jésù kristi láti kú ní orí igi àgbélébòó ọlọ́run aláàánú abẹbẹ̀ wípé àwọn mìíràn tí wọ́n wà níbí lónìí tí wọn kò tí ní ìgbàlà àti ìdáǹdè ọkàn wọn tí a kò tí kọ orúkọ wọn sínú ìwé ìyè lọ́run tí wọ́n ń ru ẹ̀bi ẹ̀ṣẹ̀ wọn káàkiri tí ẹrù ẹ̀ṣẹ̀ wọn wọ̀ lọ́rùn a ń bẹ̀bẹ̀ wípé lónìí ẹrù ẹ̀ṣẹ̀ wọ̀nyí wọn ó sọ kalẹ̀ ní ẹsẹ̀ àgbérèbù ní orúkọ jésù àwọn tí ó jẹ́ wípé ẹ̀ṣẹ̀ wà ní gbogbo ohun tí wọ́n dáwọ́lé nípa èrò ọkàn wọn nípa ọ̀rọ̀ ẹnu wọn nípa ìrìn ẹsẹ̀ wọn nípa ìṣesí wọn nípa ìgbéyàwó ìlọ́kọláya wọn ní ohun gbogbo tí wọ́n ń ṣe ṣùgbọ́n tí wọ́n bẹ̀bẹ̀ lónìí wípé ẹ̀jẹ̀ tí jésù ta sẹ́ ní orí igi àgbélébò yóò wọ ẹ̀ṣẹ̀ wọn nù yóò mú ẹ̀ṣẹ̀ wọn kúrò à ń bẹ̀yìn wípé gbogbo àìṣedéédé gbogbo ìrékọjá gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá ẹ mú wọn kúrò ní orúkọ jésù àwọn tí wọ́n ní ìdálẹ́bi ọkàn àwọn tí wọ́n ń sunkúrìn káàkiri àwọn tí ó jẹ́ wípé nítorí ẹ̀ṣẹ̀ wọn wọn kò lè ní ìtẹ̀síwájú à ń bẹ̀bẹ̀ wípé àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí àwọn ìdálẹ́bi wọ̀nyí ẹ mú wọn kúrò ní orúkọ jésù pẹ̀lú ẹ̀jẹ̀ jésù ẹ wẹ ọkàn wọn mọ́ pẹ̀lú ẹ̀jẹ̀ jésù ẹ gbà wọ́n là pẹ̀lú ẹ̀jẹ̀ jésù ẹ kọ orúkọ wọn sí ìwé ìyè lọ́run ẹ ṣàánú fún wọn adúpẹ́ ipẹ́ ti gbọ́ ní orúkọ jésù kristi olúwa wa ẹ jẹ́ kí a wà ní ìdìde dúró síbẹ̀ kí a sì díje wa ẹni tí ó ti lọ sí ilé ìwòsàn tí olùṣe àwọn oníṣègùn sọ fún pé ó ní àrùn jẹranjẹ eegun tí a ń pè ní cancer mo fẹ́ kí o gbé ọwọ́ rẹ sókè kí n lè gbàdúrà fún ọ ọlọ́run aláàánú adúpẹ́ wípé kò sóhun tó ṣòro fún ẹ láti ṣe nítorí wípé fún ọlọ́run wa ohun gbogbo ni ṣíṣe a ń bẹ̀bẹ̀ wípé ẹni yìí tí a ti sọ fún ní ilé ìwòsàn wípé ó ní àrùn cancer lára a ń bẹ̀bẹ̀ wípé àrùn yìí pátápátá yóò kúrò ní àgọ́ ara rẹ̀ ní orúkọ jésù a ń bẹ̀bẹ̀ pé ẹ̀jẹ̀ jésù tí a ta sí ẹ̀ ní orí òkè àgbélébò ní orí igi àgbélébò yóò mú gbogbo àwọn àrùn wọ̀nyí kúrò pátápátá ní orúkọ jésù adúpẹ́ pẹ́ ti gbọ́ ní orúkọ jésù kristi olúwa wa ǹjẹ́ mo ń bèrè fún ọkùnrin tí ó ní àrùn àtọ̀sí lára bí o bá wà níbẹ̀ jọ gbé ọwọ́ rẹ sókè kí a lè gbàdúrà fún ọ fún ìdásílẹ̀ àti fún ìwòsàn ọlọ́run aláàánú abẹ̀yìn wípé ẹ fọwọ́lé àìsàn yìí ẹ mú o kúrò pẹ̀lú agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ jésù kristi
ambe yin wo pe ke da eni yi sile ni oruko Jesu emu larada eje ki ogo olorun ki o farahan ni igbese aye re ki ara dida sasa ki o le je ti re adupe wo pe e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa eni kan ni yin ti o ni isoro lati kese jari ni gbogbo idawole re ti o je wipe igba gbogbo ni o fi ma ni ijakole ni ohunkohun ti o dawole mo nfe ri iru eni be lati gbe owo soke kin le gbadura fun o olorun alaanu adupe lowo yin a mo wipe bi abato yin wa aseri aseti aini yo pora ni igbese aye wa je mo nbebe fun awon wonyi ti o gbe owo won soke nitori ijakule ti won ni nitori ohun ti o ti ko sese fun won lati kese ja ni dawole won an be yin wo pe ke da won sile gbogbo egun gbogbo ohun ti awon eni aye ti fi si won lara to ti fi si idile won lara e yo won kuro ni oruko Jesu adupe ipo e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa eni kan ti aye ti de ni igbekun ti o dabi eni wo pe aisan ni ojojumo bi o tin kuro lori kan ni o n bo sori imiran bi o ba ni owo die lowo nkan won ya tun wa si igbese aye re lati le ko gbowo lo gba ti owo ba tan adabi eni pe aisan ti tan gba ti owo ba de aisan atun de nitori egun ti o wa ni igbese aye ru eni be bi o ba je ewo ni mo n se apejuwe re mo fe ki o gbe owo re soke ki n le gbadura fun o Olorun alaanu alagbara adupe wipe bi a ba toyin wa e o nu omi je wa nu kuro je mo bebe wipe gbogbo aseti gbogbo aisan ati gbogbo egun ti a ti fi si eni yi lara e mu kuro ni oruko Jesu mo gbagbo wipe lese kese ti a n gbadura nisisin yi wipe e n se ise irapada yi e n se ise imularada yi e da sile ni oruko Jesu gbogbo awon emi ibi gbogbo awon ti o ti gegun fun gbogbo awon majele ti a ti fi si igba tabi okowo re gbogbo re patapata a mu won kuro ni oruko Jesu adupe pe e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa eni kan wa nihin ti o ni ori fifo ti o le ponran ti o si soro fun lati ni idasile bi eni iba ti ni ori fifo yi ni omi ma n jade loju re ni o ma dabi eni pe ati eti ati gbogbo ori patapata ni o dabi eni pe atalofa bi o ba je ewo ni iru eni be a n fe ki o nawo soke ki olorun ki o le da o sile olorun alaanu a n wo yin loniyi nitori wipe a mo wipe ooto ni ileri yin ko si si ko sese ni inu iwe yin a n be yin wipe ori fifo yi ati awon nkan ti o wa nbe pelu agbara olorun pelu agbara ti o wa ninu eje Jesu Kristi mo le won jade ni oruko Jesu emu olarada adupe pe e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa obirin ti o wa ninu oyin ojo pipe bi o ba gbe owo soke nisisin yi idasile ti de fun o obirin ti o wa ninu oyin ojo pipe bi gbe owo kan si oke ki o fi owo miran owo keji le ikun re ki o si gbagbo wipe gege bi mo ti gbadura fun o nisisin yi o wa lati wa jeri ohun ti olorun se fun o baba wa ti n be le orun olorun alagbara olorun ti ki kuna olorun ti ileri re ki ta se a wa sodo yin nisisin a n gbagbo wipe gbogbo ohun ti won ti de mo obirin lara e o tu sile ni oruko Jesu gbogbo okun ede sekeseke ti satani fi de patapata mo ja won ni oruko Jesu gbogbo awon emi buburu ti o wa ninu ile won ti o wa ni arowoto won ti o yi ile re ka ti o ma n tele kaakiri pelu agbara ti o wa ninu eje Jesu mo le yin kuro ni oruko Jesu e ti o sile e je ki o bimo layo ati lalaafia
ki o le wa jeri ise rere ti olorun se lara re ni oruko jesu christ oluwa wa eni kan ti ara man ta o da bi ara tita o da bi eni pe ara tita na ko gbogun bi o ba wa nibe nowo re soke kin le gbadura fun o olorun alaanu adupe wipe ohun gbogbo ni sise fun yin ara tita yi momo okoro gbogbo pe ayinra momo okoro gbogbo nkan ti o da bi eni pe ko gbogun ale won jade ni oruko jesu adupe wipe e ti gbo ni oruko jesu christ oluwa wa iwo ti o da bi eni pe igbese wo olorun o si n saka akiri nitori opolopo awon ti o je lowo o si n bebe wipe bi olorun ba le pese fun o o fe san awon igbese ti o wa lorun re bi o ba nawo soke ipese olorun ni kikun yo je ti re oluwa wa olorun wa a n wo oju yin nitori pe agbagbo wipe ipese wa lati oke wa je mo bebe fun awon yi ti o dabi eni pe igbese wo lorun e da won sile e saanu fun won gbogbo ti won saka akiri ti won sapamo tabi ti aya won lagara tabi ti aya won ja nitori awon ti won je ni igbese mo gbagbo mo si gbadura lati oni lo ki ipese olorun ki o wa si igbese aye won ki o wa si idile won ki o wa si ibi ise won ti won fi sa awon igbese won yi ni oruko jesu adupe epo ti gbo ni oruko jesu christ oluwa wa ami onko ti o ba wa ni igbese aye re gege bi aisan tabi gege bi ide lati owo satani o ti mo fe ki o se ni pe ki o gbo owo le ara re ki o se gbagbo wi pe nigba ti o ba nbo ni ojo bo eyi ni ni ojo alamisi ti o nbo o ma bo pelu eri olorun le enu re baba wa le orun adupe wi pe ipe to ni bokun ni e fi pe wa ipe alaafia le e fi pe wa ati wa sodo yin a si n bẹyin wipe bi a ti wa e ma je ki a pada le owo opo gbogbo ibi ti aisan wa e le aisan naa jade gbogbo ibi ti aini wa e le aini jade gbogbo ibi ti ibanujẹ wa e le ibanujẹ jade gbogbo awon okan ti o n saare nitori wahala ti o wa ni idile won nitori wahala ti o wa ni abẹ ile a n bẹyin wipe e mu won kuro ni oruko jesu gbogbo ẹdun ọkan àwọn ènìyàn yín ní àṣálẹ yìí ẹ wá tán ẹ gbọ́ àdúrà wọn ẹ jẹ́ kí wọn kí ó lè ní ayọ̀ kíkún ní orúkọ jésù bàbá à ń bèrè wípé ẹni nì tí ó ní ìdí yíyọ à ń bèbè wípé gbogbo rẹ pátápátá kí ẹ mú láadá ní orúkọ jésù èyí tó dàbí ẹni pé inú ni ó máa ń lọ nígbà gbogbo a bẹ̀bẹ̀ wípé agbára àtọ̀run wá kí ó balẹ̀ nísinsìnyí kí ó mú kúrò ní orúkọ jésù àwọn tí ó dàbẹ nípa máa ń ṣubú wọn máa ń dìde wọn máa ń ṣubú wọn máa ń dìde tó sì ń fẹ ìmúnidúró nínú ìgbàgbọ à ń bẹbẹ yìí wípé oore ọfẹ okun agbára láti òkè wá yóò wá sí ìgbésí ayé wọn wọn ò lè gbé ìgbésí ayé onígbàgbọ tòótọ láti kẹsẹ járí nínú ìwà ìgbàgbọ ní orúkọ jésù àwọn tí wọn ti ní ìgbàlà tí wọn bẹbẹ fún ìsọdí mímọ ẹ wá sọ wọn di mímọ ẹ wá mú gbòǹgbò ẹsẹ kúrò ní ìgbésí ayé wọn ẹ jẹ́ kí gbogbo àwọn tí ó wà ní inú wọn tí kò bá ìfẹ́ ọlọ́run mu ẹ jẹ́ kí ó kúrò pátápátá ní orúkọ jésù àwọn tí wọ́n ti ní ìsọ̀rímọ́ tí wọ́n béèrè fún agbára ẹ̀mí ọlọ́run agbára tí ó máa mú ẹ̀rù kúrò agbára tí ó máa jẹ́ kí a lè wá sí ọ̀rọ̀ ọlọ́run agbára tí ó máa fúnni ní ìgboyà níwọ́jú àwọn ọ̀tá agbára tí a fi lè gbàdúrà agbára tí ó jẹ́ kí iná ọlọ́run kí ó máa jó ní ìgbésí ayé wa ẹ wá fún ọ ní orúkọ jésù à ń bẹ̀yìn wípé àwọn tí wọ́n wà ní ìdílé tí ilé ń gbóná àwọn tí ọ̀nà ń nà àwọn tí ìṣẹ́ ń ṣẹ́ àwọn tí wọ́n ní wàhálà lọ́nà kan tàbí lọ́nà mìíràn à ń bẹ̀bẹ̀ wípé àwọn wàhálà wọ̀nyí ẹ ó lé wọn jáde kúrò ní ìdílé wọn ní orúkọ jésù obìnrin nì tí ó wà níbẹ̀ tí ó dàbí ẹni wípé ọmọ rẹ ni ó ń fa ìbànújẹ́ fún ọ tí ó bá ti jáde àti padà wálé adẹ́tì ó sì máa ń kẹ́gbẹ́kẹ́gbẹ́ ó sì máa ń rin ìrìn tí kò dára lẹ́sẹ̀ ó sì ń bà ọ́ nínú jẹ́ mo gbàdúrà nísinsìnyí pé ọwọ́ ọlọ́run yóò wà lórí ọmọ náà ẹ̀mí ọlọ́run yóò bà lé ọmọ náà à ń bẹ̀yìn wípé ọmọ yìí yóò jẹ́ ọmọ tí yóò ṣàǹfààní yóò jẹ́ ọmọ rere ní orúkọ jésù arábìnrin tí ó wà lọ́hùn-ún ní tí ó ní ọmọ kan tí ó jáde nílé tí ó ti ń wá káàkiri
o ti fi lo kaakire sugbon a ko ri omo yi lese kese mo nbebe pe ki emi olorun ki o wa omo na ri ni bi ki bi ti omo na wa nbebe pe ki omo na ki o pada wale ni oruko Jesu adupe pe ti gbo ti wa adupe pe ti sanu fun wa adupe pe awon ileri yin ti adimu loni wi pe e ti fi ase si ni oruko Jesu ni oruko Jesu Kristi Oluwa wa ki o tun lo mo nfe ki o dupe lowo Olorun fun ti Olorun ti se fun o so fun Olorun wi pe o gbagbo ninu eje Jesu Kristi ti ata sile fun o ati wi pe o ma tesiwaju ninu irin ati ise igbagbo re dupe wi pe ati gbo adura re dupe wi pe ati gbo adura re

pé àwa ìbá ti ti ọwọ́ olúwa kú ní Egypti nígbà tí àwa jókòó ti ìkòkò ẹran tí àwa ń jẹ àjẹyó ẹ̀yin ṣàmú wa jáde wá sí ìjù yìí láti fi ebi pa gbogbo ìjọ yìí. Nígbà náà ni Olúwa sọ fún Mósè pé kíyèsí èmi ó rọ̀jò oúnjẹ fún yín láti ọ̀run wá àwọn ènìyàn yóò sì máa jáde lọ kó ìwọ̀n àti òjò ní ojoojúmọ́ kí èmi kí ó lè dán wọn wò bí wọn ó fẹ́ láti máa rìn nípa òfin mi bí bẹ́ẹ̀ kọ́ yóò sì ṣe ní ọjọ́ kẹfà wọn ó sì pèsè èyí tí wọ́n mú wá yóò sì tó ìwọ̀n méjì èyí tí wọ́n máa kó ní ojoojúmọ́. Mósè àti Aaroni sì wí fún gbogbo àwọn ọmọ Ísíráẹ̀lì pé ní àṣálẹ́ ni ẹ̀yin ó sì mọ̀ pé Olúwa ni ó mú yín jáde láti Egypti wá àti ní òwúrọ̀ ni ẹ̀yin ó sì rí ògo Olúwa nítorí tí ó gbọ́ kíkùn yín sí Olúwa tá sì ní àwa tí ẹ̀yin ń kùn sí wa. Mósè sì wí pé báyìí ni yóò rí nígbà tí Olúwa yóò fún yín ní ẹran jẹ ní àṣálẹ́ àti oúnjẹ àjẹyó ní òwúrọ̀ nítorí tí Olúwa gbọ́ kíkùn yín tí ẹ̀yin kùn sí tá sì ní àwa kíkùn yín kì í ṣe sí wa bí kò ṣe sí Olúwa. Mósè sì sọ fún Aaroni pé sọ fún gbogbo ìjọ àwọn ọmọ Ísíráẹ̀lì pé ẹ súnmọ́ iwájú Olúwa nítorí tí ó ti gbọ́ kíkùn yín. Ó sì ṣe nígbà tí Aaroni ń sọ fún gbogbo ìjọ àwọn ọmọ Ísíráẹ̀lì wọ́n sì bojúwe àìjù sì kíyèsí ògo Olúwa hàn ní àwọsánmọ̀ náà. Olúwa sì sọ fún Mósè pé èmi ti gbọ́ kíkùn àwọn ọmọ Ísíráẹ̀lì sọ fún wọn pé ní àṣálẹ́ ẹ̀yin ó jẹ ẹran àti ní òwúrọ̀ a ó sì fi oúnjẹ kún yín ẹ̀yin ó sì mọ̀ pé èmi ni Olúwa Ọlọ́run yín. Ó sì ṣe ní àṣálẹ́ ni àparò fòdé wọ́n sì bo ibùdó mọ́lẹ̀ àti ní òwúrọ̀ ìrí sìsẹ̀ yí gbogbo ibùdó náà ká nígbà tí ìrì tí ó ṣẹ̀bolẹ̀ sì fà sókè sí kíyèsí lórí ilẹ̀ ijù náà oorun ríbíríbí ó kéré bí ìrì dídì ní orí ilẹ̀. Nígbà tí àwọn ọmọ Ísíráẹ̀lì sì rí wọ́n wí fún ara wọn pé kí ni èyí nítorí tí wọn kò mọ ohun náà. Mósè sì wí fún wọn pé èyí ni oúnjẹ tí Olúwa fi fún yín láti jẹ èyí ni ohun tí Olúwa ti pa láṣẹ kí olúkúlùkù kí ó máa kó bí ìwọ̀n ìjẹ rẹ̀ òṣùwọ̀n ómẹ́rì kan fún ẹnì kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí iye àwọn ènìyàn yín kí olúkúlùkù yín mú fún àwọn tí ó wà nínú àgọ́ rẹ̀. Àwọn ọmọ Ísíráẹ̀lì sì ṣe bẹ́ẹ̀ wọ́n sì kó ẹlòmíràn púpọ̀ jù ẹlòmíràn ní àìtó nígbà tí wọ́n sì fi òṣùwọ̀n ómẹ́rì wọ́n ẹni tí ó kó púpọ̀ kò ní nǹkan lé ẹni tí ó sì kó kéré jù kò ṣe aláìtó wọ́n sì kó olúkúlùkù bí ìjẹ tirẹ̀. Mósè sì wí fún wọn pé kí ẹnìkan kí ó má kù sílẹ̀ nínú rẹ̀ títí di òwúrọ̀ ṣùgbọ́n wọn kò gbọ́ ti Mósè bẹ́ẹ̀ ni ẹlòmíràn sì kù sílẹ̀ nínú rẹ̀ títí di òwúrọ̀ ó sì di ìdin ó sì rùn Mósè sì bínú sí wọn. Wọ́n sì ń kó ní òrò òwúrọ̀ olúkúlùkù bí ìjẹ tirẹ̀ nígbà tí òòrùn sì mú ó yọ ó sì ṣe ní ìjọ kẹfà wọ́n kó ìwọ̀n oúnjẹ ẹ̀ẹ̀mejì ó mẹ́rì méjì fún ẹnì kọ̀ọ̀kan gbogbo àwọn olórí ìjọ náà sì wá wọn sọ fún Mósè ó sì wí fún wọn pé èyí náà ni Olúwa ti wí pé ọ̀la ni ọjọ́ ìsinmi ìsinmi mímọ́ fún Olúwa ẹ yan èyí tí ẹ̀yin ní yan kí ẹ sì bọ èyí tí ẹ̀yin ní bọ̀ èyí tí ó sì kù ẹ fi sílẹ̀ láti pa á mọ́ di òwúrọ̀ wọ́n sì fi sílẹ̀ títí di òwúrọ̀ bí Mósè ti pàṣẹ fún wọn kò sì rùn bẹ́ẹ̀ ni kò sí ìdin nínú rẹ̀. Mósè sì wí pé ẹ jẹ èyí nì ní òní nítorí òní ni ọjọ́ ìsinmi fún Olúwa ní òní ẹ̀yin kì yóò rí nínú ìgbẹ́ ní ọjọ́ mẹ́fà ni ẹ ó máa kó ṣùgbọ́n ní ọjọ́ keje ní ọjọ́ ìsinmi nínú rẹ̀ ni kì yóò sí nǹkan. Ó sì ṣe ní ọjọ́ keje àwọn kan nínú àwọn ènìyàn jáde lọ kó wọn kò sì rí nǹkan. Olúwa sì wí fún Mósè pé ẹ ó ti kọ̀ láti pa àṣẹ mi àti òfin mi mọ́ pẹ́ tó wò ó Olúwa ṣàti fi ọjọ́ ìsinmi fún yín nítorí náà ni ó ṣe fi oúnjẹ ijọ́ méjì fún yín ní ọjọ́ kẹfà kí olúkúlùkù kí ó jókòó ní ipò rẹ̀ kí ẹnikẹ́ni kí ó má ṣe jáde kúrò ní ipò rẹ̀ ní ọjọ́ keje bẹ́ẹ̀ ni àwọn ènìyàn náà sinmi ní ọjọ́ keje. Àwọn ará ilé Ísíráẹ̀lì sì pe orúkọ rẹ̀ ní mánà ó sì dàbí irúgbìn kòríáńdèrì funfun adùn rẹ̀ sì dàbí àkàrà fẹ́lẹ́fẹ́lẹ́ tí a fi oyin ṣe. Mósè sì wí pé èyí ni ohun tí Olúwa pa láṣẹ ẹ kún òṣùwọ̀n ómẹ́rì kan nínú rẹ̀ láti pamọ́ fún ìrandíran yín kí wọn kí ó lè máa rí oúnjẹ tí mo fi bọ yín ní ijù nígbà tí mo mú yín jáde kúrò ní ilẹ̀ Egypti. Mósè sì wí fún Aaroni pé mú ìkòkò kan kí o sì fi òṣùwọ̀n ómẹ́rì kan tí ó kún fún mánà sínú rẹ̀ kí o sì gbé e kalẹ̀ níwájú Olúwa láti pa á mọ́ fún ìrandíran yín bí Olúwa ti pàṣẹ fún Mósè bẹ́ẹ̀ ni Aaroni gbé e kalẹ̀ níwájú ibi ẹ̀rí láti pa á mọ́. Àwọn ọmọ Ísíráẹ̀lì sì jẹ mánà ní 40 ọdún títí wọ́n fi dé ilẹ̀ tí a tẹ̀dó wọ́n jẹ mánà títí wọ́n fi dé agbègbè ilẹ̀ Kínání ǹjẹ́ òṣùwọ̀n ómẹ́rì kan ni 10% Exodus orí 17. Gbogbo ìjọ àwọn ọmọ Ísíráẹ̀lì sì rìn láti ìjù Sínì lọ ní ìrìn wọn gẹ́gẹ́ bí òfin Olúwa wọ́n sì dò ó ní Refidimu omi kò sì sí fún àwọn ènìyàn náà láti mu nítorí náà ni àwọn ènìyàn náà ṣe ń bá Mósè sọ wọ́n sì wí pé fún wa ní omi kí a mú Mósè sì wí fún wọn pé

bí àwọn ìṣẹ́kíṣẹ́ àwọn ìwé alálòpàáidà ìwé oògùn bí ó bá wà lọ́wọ́ rẹ mú wọn jáde kí o dáná san wọn bí èrè ìbọ̀rìṣà bá sì wà ní ilé rẹ kó wọn jáde kí o dáná san wọn bí àwọn aṣọ ẹgbẹ́ òkùnkùn bí àwọn ẹ̀gbà ọrùn tí o gbà lọ́wọ́ àwọn alálòpàáidà àwọn ẹlẹ́bọlóògùn bó bá wà níkàwọ́ rẹ kó wọn jáde kí o dáná sun wọn bí ó bá jẹ́ ìwọlé o ṣì ń gbáradì pẹ̀lú àwọn nǹkan tí àwọn ará egypt ń ṣe tí àwọn tí ó wà nínú ayé ń ṣe kó wọn jáde kí o dáná sun wọn kí agbára ọlọ́run kí ó ba lè jọba ní ìdílé rẹ kí iná ẹ̀mí mọ́ kí ó lè máa jó ní ìgbésí ayé rẹ kí àìsàn tí ó fi ara rẹ ṣe ibùgbé kí ó lè pòórá ní ìgbésí ayé rẹ kí àwọn nǹkan tí ọ̀tá ti fi sí ọ lára tí ó rìn káàkiri ara rẹ kí ó ba lè jáde kúrò ní ìgbésí ayé rẹ gba olówó gbọ́ kí o mọ̀ wípé títóbi ilé ẹni tí ń gbé inú rẹ jẹ́ kí ẹ̀jẹ̀ jésù kí ó wọ̀ ẹ́ mọ́ láúláú gba olówó gbọ́ gba olówó gbọ́ kò sí ohun ìjà tí a ṣe sí ọ tí yóò lè ṣe ọ ní nǹkan àti pé gbogbo ahọ́n tí ó dìde sí ọ ní ìdájọ́ ni ìwọ ó dá lẹ́bi nítorí wípé tí ọlọ́run lè ẹ̀yìn ṣe àti ẹni tí ń gbé inú yí tóbi ju ẹni tí ń gbé inú ayé lọ bí o bá bá wọn pàdé lé ojú àlà ẹ̀wọ̀ ló ṣẹ́gun wọn bí o bá bá wọn pàdé ní gbangba ìwọ ló ṣẹ́gun wọn bí o sì jẹ́ ní ahéré tàbí ní abúlé ni o ti bá wọn pàdé ìwọ ló ṣẹ́gun wọn bí o jẹ́ ní ibi iṣẹ́ bí o jẹ́ níbi ọjà ibikíbi tí o bá ti bá wọn pàdé gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run ìwọ ni a ṣẹ́gun má bẹ̀rù ságbàgbọ́ nìkan má bẹ̀rù ságbàgbọ́ nìkan fi ìgbàgbọ́ rẹ sínú jésù kristi olúwa wa kí o mọ̀ wípé títóbi lẹni tí ń gbé inú rẹ.

ni oruko Jesu Kristi Oluwa wa Olorun alaanu adupe lowo yin wo pe atun pejo po loni lati ko eko an be yin wo pe ki emi mimo ki o wa laarin wa ki o ka oro yi pelu wa ki o ko wa ni eko ti o ye ki o ye wa ki o si fun ani agbara lati se ohun ti e fe ki a se adupe wo pe ti gbo loruko Jesu Kristi Oluwa wa pelu ore ofe olorun an tesiwaju ninu eko bibeli wa nisisiyi an ka ebero ori ketala lati ese ogun titi de ese ikokan le logun ohun ti an ka loni je adura ti eni ti o ko episteli yi ti o gba fun awon oluka episteli na bi o ba wo ese yi ori we pe o je gbolohun adura ti apostoli Paulu ti o gba fun awon oluka iwe na o ni nje olorun alaafia eni ti o tun mo oluso agutan la ti awon agutan ti inu oko wa nipa eje majemo ayeraye ani olowa wa Jesu ki o mu yin pe ninu ise rere gbogbo lati se ife re ki o ma sise ohun ti se tewogba ni waju re ninu wa nipase Jesu Kristi eni ti ogo wa fun lai ati lai lai ami bi o ba wo ohun ti a ko ni ose ti o koja o ri we pe aposteli yo nbe awon ti won je onigbagbo laarin awon ebero na we pe ki won ki o ma gbadura fun ohun ninu ese ikejidinlogun o ni e ma gbadura fun wa nitori awa gbagbo pe awa ni eri okan riri a si nfe lati ma wa lododo ninu ohun gbogbo sugbon imi nbe yin gidigidi si lati ma se yi ki a ba le tete fi mi fun yin pada ari awon eko pataki ko ninu ohun ti ari nihin lakoko ohun ti eni yi so we pe ki awon omo ijo ki o se fun ohun ohun pelu mura tan lati se fun awon elomiran ohun ti a n so ni we pe o paro wa si won we pe ki won ki o gbadura fun ohun ohun paapa si n gbadura fun won eko kini ti akoko ko nibe ni ari ninu Matthew ori keje ese ikejila nitori na ohun gbogbo ti eyin ba n fe ki awon eniyan ki o se si yin be ni ki eyin ki o se si won gege nitori eyi le ofin ati awon woli bi aposteli se so we pe ki won ki o gbadura fun ohun ohun ti ohun fe ti o si nreti lati owo won ohun paapa se tan lati se fun won ohun ti iwo ba nfe lati odo awon elomiran o fe ki won ki o gbadura fun o o fe ki won ki o feran re o fe ki won ki o sori fun o awon nkan ti o nreti lati odo awon elomiran o ye ki iwo paapa ki iwo na ki o le se fun won eko keji ti a ri ko ni we pe nitooto ni o ti gbadura nitooto ni o ti waasu oro olorun fun won sugbon o mo we pe laisi we pe a fi adura ti iwaasu wa leyin iwaasu yi ko le sise ninu okan awon ti n gbo eyi n je ki o ye wa we pe awa ti a n waasu awa ti a je adari awa ti a je bi oluso agutan tabi adari ekun o ye ki a ma waasu nitooto sugbon o ye ki a ma gbadura fun awon ti a n waasu si ninu Samuel kini ori kejila ni Samuel ti n so fun awon omo Israeli we pe o mo ojuse ti o n gba lowo Olorun ojuse meji pataki lati ma ko won ati lati ma gbadura fun won ninu Samuel kini ori kejila ese iketa le logun pelu pelu bi o se ti emi ni ki a ma ri pe emi dese si Oluwa ni didekun gbigbadura fun yin emi o si ko yin li ona rere ati titọ bi o tin se ipinu we pe ohun yo ma ko won li ona rere ati li ona titọ li o tun je ki o da won loju we pe won ni ohun ni lati ma gbadura fun won o tile so fun a we pe bi ohun ko gbadura yi fun won a je we pe ohun dese si Olorun o ye ki o ye awa ti a ni anfani lati ma to lati ma dari lati ma ko awon eniyan Olorun wi pe o je ojuse wa bakan na lati ma gbadura fun won ki a wa wo ebero ori iketala lati ese ogun oni nje Olorun alaafia
ẹni tí ó tún mú olùṣọ́ àgùntàn ńlá ti àwọn àgùntàn ti inú òkú wá nípa ẹ̀jẹ̀ májẹ̀mú ayérayé àní olúwa wa Jésù kí ó mú yín pé ohun tí mo fẹ́ kí á wò níhìn ni wípé bí àpọ́sẹ̀lì ṣe ń gbàdúrà ó ń fi àdúrà yìí ṣọwọ́ sí ọlọ́run bàbá ó ní kí ọlọ́run àlàáfíà kí ó mú yín pé ọ̀pọ̀lọpọ̀ tí wọn kò ní ẹ̀kọ́ ìhìnrere tàbí tí wọn kò ní ẹ̀kọ́ bíbélì lónìí wọ́n máa ń gbàdúrà sí àwọn áńgẹ́lì bí wọ́n bá fẹ́ gbàdúrà wọ́n máa dárúkọ áńgẹ́lì àwọn mìíràn ó ṣeéṣe kí wọ́n máa dárúkọ olùdásílẹ̀ ìjọ tí wọ́n ń lọ ṣùgbọ́n èyí jẹ́ kí a mọ̀ wípé bí a bá ń gbàdúrà ó ní òun gbàdúrà sí ọlọ́run àlàáfíà ẹni tí ó jí Jésù Kristì dìde kúrò nínú òkú kí sì ni àdúrà tó ń gbà ó ń gbàdúrà wípé kí a ṣe wọ́n pé kí a ṣe wọ́n yẹ kí gbogbo ìfẹ́ ọlọ́run kí ó lè di ẹ̀kúnrẹ́rẹ́ ní ìgbésí ayé wọn èyí ni ẹ̀kọ́ tí Jésù Kristì kọ́ wa wípé bí a bá fẹ́ gbàdúrà a kì í gbàdúrà sí Jésù tààrà a kì í gbàdúrà sí áńgẹ́lì a kì í gbàdúrà pẹ̀lú orúkọ olùdásílẹ̀ ìjọ nínú Johanu orí kẹrìndínlógún láti ẹsẹ̀ ìkẹtàlélógún ni Jésù ti fi han àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. Ó ní ní ọjọ́ náà ẹ̀yin kì ó bí mi léèrè ohunkóhun. Lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín ohunkóhun tí ẹ̀yin bá béèrè lọ́wọ́ bàbá. Ohunkóhun tí ẹ̀yin bá béèrè lọ́wọ́ bàbá lé orúkọ mi òun ó fi fún yín. Èyí ni a fi rí i wípé àdúrà tí àpọ́sẹ̀lì gbà nínú ẹ̀kọ́ tí a ń kọ́ lónìí ó wà ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ó ní òun gbàdúrà sí ọlọ́run ọ̀run ọlọ́run bàbá ọlọ́run àlàáfíà ẹni tí ó tún mọ olùṣọ́ àgùntàn ńlá ti àwọn àgùntàn tí ó mú jáde kúrò nínú òkú ó ní nípa ẹ̀jẹ̀ májẹ̀mú ayérayé kí ó mú yín pé lónìí bí a ti ń wo ẹ̀kọ́ wa a ó máa wo ipa mẹ́ta nínú ẹ̀kọ́ wa ìkíní àlàáfíà pẹ̀lú ọlọ́run àlàáfíà pẹ̀lú ọlọ́run ìkejì àlàáfíà ọlọ́run ìkẹta àìlábàwọ́n àti ìwà bí ọlọ́run àlàáfíà pẹ̀lú ọlọ́run bí a bá wo ohun tí a ń kà lónìí a rí i wípé ọ̀gbẹ́ni yìí tí ó jẹ́ ènìyàn ọlọ́run tí ó sì jẹ́ oníwàásù àpọ́sẹ̀lì tí ó lágbára ó ń gbàdúrà ó ní ǹjẹ́ ọlọ́run àlàáfíà kí a kọ́kọ́ mẹ́nu dúró níbẹ̀ náà kí a mọ̀ wípé àdúrà tí ẹni yìí ń gbà ó mú un lé orí wípé ọlọ́run tí ó wà ní àlàáfíà pẹ̀lú wa tí àwa pàápàá tí a wà ní àlàáfíà pẹ̀lú rẹ̀ ǹjẹ́ bí a bá bèrè wípé báwo ni a ṣe ń wà ní àlàáfíà pẹ̀lú ọlọ́run tí ọlọ́run sì wà ní àlàáfíà pẹ̀lú wa nítorí yẹ kí a mọ̀ wípé ohun àmúyẹ tí a kọ́kọ́ ní láti ní ni wípé a wà ní àlàáfíà pẹ̀lú ọlọ́run nígbà náà ni irú àdúrà tí a gbà níhìn-ín ni ó lè jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́run ó sì yẹ kí a mọ̀ wípé kì í ṣe gbogbo ènìyàn tó wà lókè òpè ni ó wà ní àlàáfíà pẹ̀lú ọlọ́run nítorí àwọn kan wà tí wọn kò ní àlàáfíà pẹ̀lú ọlọ́run ó sì yẹ kí irú àwọn ènìyàn bẹ́ẹ̀ kí wọ́n kí ó mọ báwo ni a ṣe lè wà ní ipò àlàáfíà pẹ̀lú ọlọ́run kí a tó máa tẹ̀síwájú nínú gbígba àdúrà tí a ń kẹ́kọ̀ọ́ lórí rẹ̀ lónìí nínú Àìsáyà orí ìkejìdínníàádọ́ta 48 ni ó ti ń sọ fún wa ní ẹsẹ̀ tí ó kẹ́yìn wípé àlàáfíà kò sí fún ènìyàn búburú ni olúwa wí ó ní àlàáfíà kò sí fún ènìyàn búburú ni olúwa wí kíni ṣe tí kò sí àlàáfíà fún àwọn ènìyàn búburú kí ló sì ṣe tí ó jẹ́ wípé kò sí ìrẹ́pọ̀ kò sí àlàáfíà kò sí ìlàjà láàrin àwọn ènìyàn búburú àti ọlọ́run nínú Àìsáà yìí kan náà orí kọkàndínníọgọ́ta 59 orí kọkàndínníọgọ́ta ẹsẹ̀ ìkeje àti ẹsẹ̀ ìkẹjọ ẹsẹ̀ wọn sáré sí ibi èyí ń sọ fún wa èyí tí ó fi jẹ́ wípé àwọn ẹlẹ́ṣẹ̀ àwọn ènìyàn búburú àwọn tí wọn kò tí ì tọ́ ìgbàlà ọlọ́run wò tí wọn kò fi ní àlàáfíà pẹ̀lú ọlọ́run ẹsẹ̀ wọn sáré sí ibi wọ́n sì yára láti ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀ èrò wọn èrò ibi ni ìbàjẹ́ àti ìparun ń bẹ ní ipa wọn ọ̀nà àlàáfíà ni wọn kò mọ̀ wọn kò sí ìdájọ́ èyí ni wípé kò sí òtítọ́ kan nínú ìrìn wọn wọ́n ṣe ipa ọ̀nà wíwọ́ fún ara wọn
ẹnikẹni tí ó bá tọ́ kì yóò mọ àlàáfíà yẹ kí ó yí ọ nígbà náà wípé bí ò bá tí ì di ẹni ìgbàlà bí ò bá tí ì ní àlàáfíà ọlọ́run ohun tí ó jẹ́ kí ó rí bẹ́ẹ̀ ni wípé ẹ̀ṣẹ̀ ń bẹ ní ìgbésí ayé rẹ a ti lè sọ fún wa nínú àwọn ọba kejì ẹ̀ṣẹ̀ kan tí ó máa ń jẹ́ kí ó máa sí àlàáfíà nínú ọkàn obìnrin nínú ọkàn ọkùnrin tàbí àlàáfíà láàrin àwa pẹ̀lú ọlọ́run àwọn ọba kejì orí kẹsàn-án à ń ka ẹsẹ̀ ìkejìlélógún àwọn ọba kejì orí kẹsàn-án ẹsẹ̀ ìkejìlélógún ó sì ṣe nígbà tí Joramu rí Jehu lè ó wí pé Jehu àlàáfíà kọ́ ohun tó bèrè pé ṣé àlàáfíà ni òun sì wí pé àlàáfíà kíni níwọ̀n bí ìwà àgbèrè Jezebeli ìyá rẹ àti ìṣe àjẹ rẹ ti pọ̀ tó bẹ́ẹ̀ ó jẹ́ kó yé wa wípé àwọn tí wọ́n bá ní ẹ̀mí òkùnkùn àwọn tí wọ́n bá jẹ́ oṣó tàbí àjẹ́ kò sí àlàáfíà fún wọn kò sì sí àlàáfíà láàrin àwọn àti ọlọ́run irú àwọn ènìyàn bẹ́ẹ̀ tí wọn ò ní àlàáfíà ibi ni wọ́n máa rí nígbà gbogbo àfi ìgbà tí wọ́n bá bá ọlọ́run lajà tí wọ́n sì ní àlàáfíà pẹ̀lú ọlọ́run nínú chronicle kejì ni a tó fi ń yé wa àwọn tí kò ní àlàáfíà à ń ka nǹkan wọ̀nyí kí ó lè yí ohun tí ó yẹ kí ó ṣe ìrìn tí ó yẹ kí o rìn ìṣísẹ̀ tí ó yẹ kí o gbé kí o bá lè ní àlàáfíà pẹ̀lú ọlọ́run chronicle kejì orí kẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ ìkẹta àti ẹsẹ̀ ìkarùn-ún ǹjẹ́ ọjọ́ pọ̀pọ̀ ní israel ti wà láì sin ọlọ́run òtítọ́ láì ní àlùfáà tí ń kọ́ni láì ní òfin kí ni àbáyọrí sí wípé wọn kò sin ọlọ́run òtítọ́ wọn kò ní àlùfáà tí ń kọ́ni ní ẹ̀kọ́ bíbélì wọn kò sì ní òfin wọn ò gba òfin ọlọ́run nínú ọkàn wa nínú ìgbésí ayé wọn ẹsẹ̀ ìkarùn-ún àti ilé ọjọ́ wọn ni àlàáfíà kò sí fún ẹni tí ń jáde tàbí fún ẹni tí ń wọlé ṣùgbọ́n ìbànújẹ́ púpọ̀ lè ó wà lórí gbogbo àwọn olùgbé ilẹ̀ wọn ni bí a bá jẹ́ ẹni tí ò mọ ọlọ́run ẹni tí ò tí ì bẹ̀rẹ̀ sí ní sin ọlọ́run òtítọ́ à ń sọ fún wa wípé irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọn ò ní àlàáfíà nítorí kíni nítorí bíbélì jẹ́ kí ó yé wa wípé nítorí a fi ìbínú ọlọ́run hàn láti ọ̀ràn wá sí gbogbo àìwà bí ọlọ́run àti àìṣòdodo ènìyàn à ń sọ fún wa nínú orin dáfídì orí kejì ẹsẹ̀ kọkànlá wípé ọlọ́run sì ń bínú sí ènìyàn búburú lójoojúmọ́ èyí ni èyí tí a ti kà tí ó ń sọ fún wa wípé kò sí àlàáfíà fún ènìyàn búburú ṣùgbọ́n bí a bá wo ohun tí a ń kà lónìí nínú hebrew orí kẹtàlá ẹsẹ̀ ogún ni a rí wípé apostle ń gbàdúrà wípé ǹjẹ́ ọlọ́run àlàáfíà nígbà tí ó ṣe wípé gbogbo ènìyàn ni ó ti ṣẹ̀ tí ó sì ti kùnà ògo ọlọ́run báwo ni àwọn kan ṣe ní àlàáfíà pẹ̀lú ọlọ́run iṣẹ́ wo ni wọ́n ṣe ìgbésẹ̀ wo ni wọ́n gbé àdúrà wo ni wọ́n gbà tí ó mú wọn wá sí àlàáfíà pẹ̀lú ọlọ́run bí o bá jẹ òǹkà bíbélì ó mọ̀ wípé jésù ni a ń pè ní ọmọ aládé àlàáfíà o ni ó dàbí ẹni wípé ó mú ọlọ́run lọ́wọ́ ó sì mú àwa náà lọ́wọ́ láti so ọwọ́ àwa méjèèjì papọ̀ láti jẹ́ kí àlàáfíà kí ó wà láàrin àwa àti ọlọ́run èyí ni jésù kristi ló fi lọ sí orí àgbélébò tí a kàn án mọ́ àgbélébò fún wa kí ó lè kú fún ẹ̀ṣẹ̀ wa kí ó lè ṣe ètùtù fún àwọn ẹ̀ṣẹ̀ tí a ti dá bí àbágbà jésù gbọ́ tí a mọ̀ wípé ó jẹ́ arọ́pò fún wa ó jẹ́ olùgbàlà fún wa yóò kó ẹ̀ṣẹ̀ wa lọ nígbà tí ó bá kó ẹ̀ṣẹ̀ wa lọ àlàáfíà dé sínú ọkàn wa àlàáfíà wà nípa rẹ̀ pẹ̀lú àwa àti ọlọ́run nínú Isaiah orí ìkẹtàléníàádọ́ta 53 Isaiah orí ìkẹtàléníàádọ́ta láti ẹsẹ̀ ìkarùn-ún ṣùgbọ́n àṣàlẹ̀ ọgbẹ́ nítorí ìrékọjá wa àpáálára nítorí àìṣedédé wa ìnà àlàáfíà wa wà lára rẹ̀ àti nípa ìnà rẹ̀ lè a fi mú wa lára dá nígbà tí ó sọ fún wa wípé ìnà àlàáfíà wa wà lára rẹ̀ ó ń sọ fún wa wípé ìyà tí jésù jẹ ìnà tí a na jésù ó wà láti jẹ́ kí àlàáfíà wà láàrin àwa àti ọlọ́run nítorí bẹ́ẹ̀ bí o bá rántí wípé a ti fi jésù róbọ fún wa
bi o ba ranti wo pe Jesu ti ku fun ese wa nigba ko gba ti o ba gba gbo gege bi Oluwa ati gege bi Olugbala re ni yo ba olaja laarin iwo ati Olorun yo si mu ki alaafia wa laarin iwo ati Olorun yi ni Efeso nso fun wa ni ori keji o nso fun wa we pe ati se ilaja laarin awa ati Olorun ilaja ti a se yi eyi ni o mu ki alaafia ki o wa laarin awa ati Olorun Efeso ori keji lati ese ikerinla nitori ohun ni alaafia wa ohun ni alaafia wa eni ti o se mejeji le okan ti o si ti wo ogiri ikele ni ti nbe laarin o nso fun awe pe awa ti a je olodi si Olorun tele tele awa ti a je elese tabi ota Olorun tele tele nitori iku Jesu Kristi fun wa nigba ti a ba gba iku Jesu yi ti a ba gba gbo oni Jesu yo di alaafia fun wa yo si je ki alaafia ki o wa laarin awa ti a je elese tele tele ota Olorun tele tele nisisin yi a wa di omo Olorun ore Olorun nitori ori ofe ti n ti pase Jesu Kristi wa si igbesi aye wa ninu ese kedogun o si ti fi opin si ota ni ninu ara re ani si ofin ase won ni ti n be ninu ilana ti ki o le fi awon mejeji da eni titun kan ninu ara re ki o si se ilaja ohun ti o so fun ani we pe awon mejeji eyin toka si awon Jew ati awon keferi wipe awa ti a je keferi awon ti o je Jew ti won je bi omo Abraham ni ti ara wipe Jesu Christi o ti fi ara re ru ebo fun won ki olukuluku wa ki o le wa ni alaafia pelu Olorun ese ketadinlogun o si ti wasu alaafia fun eyin ti o jina rere eyi ni awon keferi ati fun awon ti o somo to si eyi ni awon Jew nitori be bi o ba fe mo ohun ti o ye ki o se ki alaafia yi ki o le je ti re o ye ki o ronupo ada awon ese re ki o ko won sile patapata ki o si mo we pe Jesu Kristi fe lati fun ni idariji bi o ba si ti ni idariji yi o ri we pe alaafia yi o de inu okan re ilaja ji o wa laarin iwo ati Olorun eyi ni Job nso fun wa ninu Job ori keji le logun Job ori keji le logun lati ese ikokan le logun fara re sumo Olorun iwo o si wa li alaafia iwo o si ri alaafia nipa eyi ni rere yo wa ba o oni bi o ba fe ni alaafia ohun kan la igbodo ma se we pe ki o sumo Olorun bawo ni o se le sumo Olorun bi ese ba wa ni igbesi aye re oni lati ko ese sile nigba ti o ba ko awon ese wonyi sile ti a si fi eje Jesu ti a fi we omo oni nigba na iwo ri alaafia oni nigba ti o ba si ni ibalaja pelu Olorun ti o ni alaafia oni nipa eyi ni nipa ibalaja ni nipa alaafia ti oni nipasẹ igbala Olorun rere yo si wa ba oni emi be o gba ofin li enu re wa ki o si to oro re si aya re bi iwo ba yi pada sodo Olodumare agbe oro bi iwo ba si mu ese jina rere kuro ninu ago re bi o ba je we pe ni toto ni o fe ni alaafia Olorun ohun kan ti o ni lati se isise kini ti o ni lati gbe ni we pe ki o jewo ese re fun Olorun ki o ko awon ese wonyi sile o ni ki o mu ki awon ese wonyi ki won ki o jina rere kuro ninu ago re kuro ninu igbesi aye re nigba na ni o le ba Olorun laja eyi ni a n pe ni igbala Olorun bi a ba n so wepe a ni ibalaja pelu Olorun o tumo si ohun kan naa wepe a ni igbala Olorun bi a ba n so wepe a ni alaafia Olorun o tumo si ohun kan naa wepe a ni igbala ni lati odo Olorun nipasẹ Jesu Kristi wo bi a se lo ede yi ninu Luke ori kini o n so nipa igbala o n so nipa alaafia ki o le yi o wipe ohun kan naa ni a n so nipa re bi a ba n pe ni igbala bi a ba n pe ni alaafia Olorun nkankan naa ni a n so nipa re ninu Luke ori kini
ese iketa dini ogorin 77 ati ikokan dini ogorin 79 lati fi imo igbala fun awon eniyan re fun imukuro ese won eje ki o ye wa wipe bi a ba nso wipe ani igbala eje wipe ani idaniloju wipe ati ko ese sile eje Jesu Christi omo bibi olorun kan soso o ti mu awon ese wa kuro oni lati fi imo igbala fun awon eniyan re fun imukuro ese won ninu ese ikokan dini ogorin lati fi imole fun awon ti o joko li okunkun ati li ojiji ku lati fi ese wa le ona alaafia nitori be je ki o yi owe pe nigbati a ba ti ni igbala a wa ni alaafia pelu olorun ki a pada nisinsiyi lo si ibi ti anka ti o nso fun wa nipa olorun alaafia nipa se Jesu Christi Olusho agutan nla ati nipa eje majemo ayeraye ti o wa ko ese wa lo wipe nipa be bi abagba gbo nisisiyi a o ni alaafia pelu olorun se amo wipe Jesu Christi ni omo alade alaafia oni o si je ki alaafia ki o wa laarin awa ti aje elese tele tele ati oni dajo nla ati gbogbo agbaye fun awon ti o ti ronupo adam fun awon ti o ti gba Jesu Christi gbo igbala Olorun ti de sinu igbesi aye won won si ni alaafia pelu Olorun nje bi a tin da wa lari pelu igbagbo nipa igbagbo awa ni alaafia lodo Olorun nipa Oluwa wa Jesu Christi sugbon bi a tin so nipa alaafia pelu Olorun ni o ye ki a mo we pe o tun ku ipele kan tabi ipele keji nipa alaafia ti an daroko yi ninu ese ogun ebero ori ketala ese ogun nje olorun alaafia eni ti o tun mu oluso agutan lati awon agutan ti inu oko wa nipa eje majemo ayeraye ani oluwa wa jesu ki o mu yin pe o nso nipa alaafia olorun alaafia pelu olorun iyen je wepe alaafia laarin awa ati olorun bi a ba nso wepe alaafia olorun eyi je alaafia ninu wa nitori wepe ati je eni igbala olorun

Tyre sọ fún wa nínú orí kejìlélọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹtàdínlógún wípé a ní láti jẹ́ ẹni tí ń ṣiṣẹ́ òdodo ẹni tí ń rin ìrìn tí ó yẹ ìwà ọmọ ọlọ́run ó ní láti wà ní ìgbésí ayé wa bí ó bá jẹ́ wípé nítòótọ́ ni a fẹ́ wà ní àlàáfíà nígbà gbogbo àlàáfíà pípé nítorí ẹni tí ó bá tọwọ́ bọ ẹ̀ṣẹ̀ dandan ni kí àlàáfíà kí ó fi sílẹ̀ nínú Isaiah orí ìkejìlélọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹtàdínlógún ó ní iṣẹ́ òdodo yóò sì jẹ́ àlàáfíà èso òdodo yóò jẹ́ ìdákẹ́jẹ́ ohun ààbò títí láé ó ń sọ nípa òdodo bí o bá jẹ́ ọmọ ọlọ́run kì í tún lọ sínú ẹ̀ṣẹ̀ ó ní ẹni tí a bí nípa ti ọlọ́run kì í dẹ́ṣẹ̀ kò sì lè dẹ́ṣẹ̀ nítorí wípé ẹ̀mí ọlọ́run àti ìyẹ ọlọ́run ó ń gbé inú rẹ̀ bí a bá ń gbé nínú òdodo bí a bá ń rin ìrìn òdodo a ń sọ̀rọ̀ òdodo kò sí irọ́ lẹ́nu wa a kì í ṣèké ṣùgbọ́n a ń rìn gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run ó ní iṣẹ́ tí òdodo máa ń ṣe ni wípé yóò jẹ́ kí a wà ní àlàáfíà èso tí òdodo máa ń so yóò jẹ́ ní ìdákẹ́jẹ́ àti ìsinmi ìdákẹ́rọ́rọ́ ìbalẹ̀ ọkàn àti àlàáfíà bí a ti mẹ́nu kan òdodo bí a sì ti mẹ́nu kan èso òdodo ó rán wa létí àwọn èso ti ẹ̀mí wípé bí a bá jẹ ọmọ ọlọ́run a ó máa so èso ẹ̀mí nínú ìgbésí ayé wa bí o bá jẹ́ ẹni tí ó ń ka bíbélì o mọ̀ wípé èyí wà nínú Galatia 5:5 ẹsẹ̀ ìkejìlélógún ṣùgbọ́n èso ti ẹ̀mí ni ìfẹ́ ayọ̀ àlàáfíà ìpamọ́ra ìwà pẹ̀lẹ́ ìṣoore ìgbàgbọ́ nítòótọ́ ni a ti mọ àwọn nǹkan wọ̀nyí ṣùgbọ́n àwọn ẹlòmíràn wọ́n máa ń sá káàkiri wọ́n ń fẹ́ àlàáfíà báwo ni a ṣe ní àlàáfíà ìkíní ni wípé ó yẹ kí a ti di ẹni nípa ti ẹ̀mí ẹni tí a ti gba ọkàn rẹ̀ là ẹni tí ayé rẹ̀ ti yí padà ẹni tí ẹ̀mí ọlọ́run tí ó ń gbé inú rẹ̀ tí ó sì ń jọba nínú rẹ̀ bí ó bá jẹ́ wípé nítòótọ́ ni ẹ̀mí ọlọ́run ń gbé inú wa àwọn nǹkan kan wà tó ń láti máa farahàn èyí ni ìfẹ́ ìfẹ́ ní láti wà nínú ọkàn wa bí ò bá sí ìfẹ́ nínú ọkàn wa bó bá jẹ́ wípé ìkórira ló wà nínú ọkàn wa àlàáfíà ò lè sí nínú ọkàn tí ìkórira tàbí owó jíjẹ tàbí ọ̀tẹ̀ tí ó ti ń jọba ó ní ayọ̀ ọlọ́run ayọ̀ ìgbàlà ọlọ́run ó ní láti wà nínú ọkàn wa bí kò bá sí ayọ̀ ìgbàlà ọlọ́run nínú ọkàn wa àlàáfíà tí a ń sọ nípa rẹ̀ yìí kò lè wà níbẹ̀ ó ní ìpamọ́ra ní láti wà ẹni tí ò nípamọ́ra ẹni tí ó jẹ́ pé onínú fùfù ni kò lè ní àlàáfíà ìwà pẹ̀lẹ́ àti ìṣoore àti ìgbàgbọ́ àti ìwà tútù ìkóra ẹni ní ìjánu àwọn nǹkan wọ̀nyí ni yóò wà ní ìgbésí ayé wa nígbà náà ni àlàáfíà yóò lè ráyè jókòó nínú ìgbésí ayé wa nítorí bẹ́ẹ̀ ẹ jẹ́ kí a mọ̀ wípé àlàáfíà kò dá dúró gedegbe gẹ́gẹ́ bí onìkan ṣùgbọ́n ó fararọ àwọn nǹkan mìíràn bí ìfẹ́ bí ayọ̀ bí ìpamọ́ra bí ìwà pẹ̀lẹ́ bí ìṣoore bí ìgbàgbọ́ bí ìwà tútù bí ìkóraẹni ní ìjánu nínú ọkàn àwọn tí ó jẹ́ wípé wọ́n jẹ́ ọmọ ọlọ́run nínú Isaiah tí a ti ń kà tẹ́lẹ̀ Isaiah orí ìkejìdínníàádọ́ta 48 Isaiah orí ìkejìdínníàádọ́ta ẹsẹ̀ ìkejìdínlógún ó ní ìbáṣe pé ìwọ fi etí sí òfin mi nígbà náà ni àlàáfíà rẹ ìbádà bí odò àti òdodo rẹ bí ìgbì omi òkun ó ní bí ó bá ṣe wípé a fi etí sí òfin ọlọ́run a kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run a sì mú àwọn nǹkan wọ̀nyí lò a sì jẹ́ kí ó jẹ́ ohun tí a ń fi sí ìṣe ó ní nígbà náà àlàáfíà wa yóò dàbí odò àti òdodo wa yóò dàbí ìgbì omi nítorí bẹ́ẹ̀ ni a ṣe tẹ̀ mọ́ wa létí wípé ìdàpọ̀ àti rírìn déédéé pẹ̀lú ọlọ́run àlàáfíà ni yóò fún wa ní àlàáfíà nínú ọkàn àti nínú ayé wa nínú kristi nígbà tí a bá ń gbénu kristi tí ọ̀rọ̀ kristi ń gbénu wa tí a ń rìn gẹ́gẹ́ bí kristi ti lànà sílẹ̀ fún àwa ọmọ ìgbàlà ó ní nígbà náà ni ọlọ́run àlàáfíà yóò fún wa ní àlàáfíà ọlọ́run tí ó ju ìmọ̀ràn gbogbo lọ bí a bá fi ohun gbogbo sí ìkáwọ́ ọlọ́run tí a fi sábẹ́ àkóso ọlọ́run a ó ti paṣẹ bẹ́ẹ̀ ní ìrírí àlàáfíà tí kò ní àfiwé a kò ní ní àníyàn kankan bí a bá mọ̀ dájú pé òun yóò máa ṣàkóso ohun gbogbo tí bí ó ti tọ́ nínú kristi nìkan
ninu gbigbe inu re ninu oro re nikan ni ari we pe alaafia wa wa ijile maja loju omi okun sugbon labe ninu ibu okun ni sale lohun idakeje ati iparoro alaafia yo wa yi o si sele ninu aye wa nigbati omo alade alaafia bi o ba njoba lai lorogun ninu igbese aye wa nigbati olorun alaafia funra re papa bi o ba ni idapo pelu wa lai si idiwo iru alaafia ti o jinle be ti o si pe ti o si ba wa kale iru alaafia yi ni olorun pese fun awon ti o je tire iru awon eni be won ni alaafia ninu okan ninu emi won ninu eri okan won ni igba gbogbo bawo ni o se dara to bi eni kokan wa bi a ba lakaka bi a ba gbadura lati ri wi pe iru alaafia yi o je ti wa ki a to lo si ipa iketa mo fe fi ohun kan han wa wi pe eni ti o ba je onigbagbo ni tooto a ma ni alaafia ikini alaafia pelu olorun ikeji alaafia pelu awon ara eyi ni pelu awon onigbagbo bi tire iketa alaafia ninu ebi ikerin alaafia pelu eniyan gbogbo bi a ba so wi pe a je omo olorun ṣugbọn ti a o le ba omo olorun bi ti wa gbe ti o je wi pe ariyanjiyan ija ijiyan lo ma wa laarin wa o ma nse wa ni kayefi nitori wi pe bi a ba je ti olorun ni tooto o ye ki alaafia ki o wa pelu awa ati olorun alaafia pelu awa ati awon ara alaafia ninu ebi alaafia pelu eniyan gbogbo ki a wo iwe mimo ninu agai lo tin so fun wa agai ori keji agai eyi wa ni bi o ba tin lo si ipari majemo lai lai agai ori keji ese ikesan oni ogo ile ikeyin yi yo poju ti isaju lo li olowa awon mogun wi nihi yi li mi o si fi alaafia fun ni li olowa awon mogun wi ohun ti olorun so nihi ni wepe awon israeli won pejopo won gboran si olorun lenu won si ko ile isin ti olorun fe ki won ki o ko olorun wa fi ogo re ati agbara re ati ola re o fi si iru ile be oni nigba ti won ba npejo gege bi awon ara ninu olowa gege bi awon ti o gba olorun kan na gbo awon ti o gba eko kan na gbo oni nihin yi li mi o fun yin li alaafia nitori be bi a ba je omo olorun gba ti a npejo pelu awon omo olorun yala ninu ekun wa yala ni idapo oju ole bi o ba je pepe ni tooto ni eni kokan wa ti a wa ni idapo oju ole yi bi a ba mo olorun bi a ba je ti olorun ani lati ni alaafia pelu ara wa ninu romu ori kejila romu ori kejila ninu ese ikejidinlogun romu ori kejila ese ikejidinlogun o nso fun awe pe bi o le se bi o ti wa ni ipa ati yin e ma wa le alaafia pelu eniyan gbogbo o nso fun awe pe awa ti a je omo olorun a je omo alaafia ki se awa ni o ye ki a ma ba ija tabi odiyan o kimi mi o ni ki o ko ye ki o ma ba iru nkan be lowo wa tabi pe ki a ma ba enikeni se ota o ni awa ti a je omo olorun bi o ti wo ki ori bi o ti le se bi o ti wa ni ipa wa ki a ma gbe le alaafia pelu eniyan gbogbo o wa nso we pe bawo ni a ti ri ti awon ti o fi wa se ota tabi o fi ara won se ota fun wa bawo ni a ti ri ti won si nje o se se ki a wa ni alaafia pelu iru awon eniyan be o se se bi a ba je omo olorun nitori owe nso fun wa ninu ori kerindinlogun owe ori kerindinlogun ese ikeje nigbati ona eniyan ba wo olowa ohun a mu awon ota re paapaa wa pelu re li alaafia ohun ti o nso fun wa bi o ba fi iye si ohun ti a n ka ọ̀rọ̀ ti a pè ní paapaa o nso fun awe pe nigbati ona eniyan ba wo olowa ohun a mu gbogbo eniyan ki won ki o wa le alaafia pelu re o wa nso fun awe pe paapaa awon ota re yo mu won wa le alaafia pelu re nitori be o ye wa we pe awa ti a ti je omo olorun nipa iwenumo isodotun
Ẹ̀jẹ̀ Jésù Kristi, olùṣọ́ àgùntàn, àwọn àgùntàn tí a jí dìde kúrò láti inú òkú, wípé ó ṣeéṣe kí ó wẹ̀ wá mọ́, ó ṣeéṣe kí ó sọ wá dọ̀tun, ó ṣeéṣe kí ó yí ìgbésí ayé wa padà, kí a wà ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run, àlàáfíà pẹ̀lú àwọn ará, àlàáfíà nínú ẹbí, àlàáfíà pẹ̀lú àwọn tí wọ́n ń gbé láyìíká wa. Nísinsìnyí, a ń padà sínú Hébreu orí kẹtàlá, ẹsẹ̀ ìkọkànlélógún. A ń wo ipá kẹta nínú ẹ̀kọ́ wa, àìlábàwọ́n àti ìwà bí Ọlọ́run. Kí ni àdúrà tí apostelì tí ó ń gbà fún àwọn olùka epistelì tí ó kọ ránṣẹ́ sí wọn? Wò ó, ó ní kí ó mú yín pé nínú iṣẹ́ rere gbogbo láti ṣe ìfẹ́ rẹ̀, kí ó má sì ṣe kí ó máa ṣiṣẹ́ ohun tí ṣe ìtẹ́wọ́gbà nínú rẹ̀, nínú wa níwájú rẹ̀, nínú wa nípasẹ̀ Jésù Kristi, ẹni tí ògo wà fún láé àti láéláé. Bí o bá wo ẹsẹ̀ yìí, ohun kan ni ó jẹ́ kí ó yé wa, wípé ìkíní, láti jẹ́ pípé kò ṣeéṣe láì jẹ́ wípé o jẹ́ ni tó ń gbàdúrà. Ó ṣeéṣe kí o kọ́ ẹ̀kọ́ Bíbélì nípa ìsọdi mímọ́, nípa ìsọdọ̀tun, nípa wípé kí a ṣe ẹni pé, àti nípa wípé kí a ní ẹ̀rí ọkàn rere, tàbí kí ọkàn wa kí ó funfun ju snow lọ. O lè kọ́ ẹ̀kọ́ yìí lójoojúmọ́ ní àkókò ìpàgọ́ tàbí nínú ìjọ. Bí o bá jẹ́ ẹni tí gbàdúrà, kò lè ṣeéṣe, nítorí a rí níhìn wípé kí ohun yìí kí ó lè ṣeéṣe ni Paul fi ń gbàdúrà wípé kí Ọlọ́run àlàáfíà kí ó mú yín pé. Èyí ni àkọ́kọ́. Ìkejì ni wípé bí o bá ṣe wá pé ohun tí a ń pè ní pípé yìí, èyí kìí ṣe pípé ti áńgẹ́lì, èyí kìí ṣe pípé ti Ádámù nígbà tí ó wà nínú ọgbà Ídẹ́nì, èyí kìí ṣe pípé tí a ó ní nígbà tí a bá dé ọ̀run tí a rí Ọlọ́run lójúkojú. Ó ń sọ pípé, ó ṣàlàyé ohun tó ń sọ fún wa nínú ìke pípé yìí ni nínú iṣẹ́ rere gbogbo. Ó nígbà tí a bá sọ wá di mímọ́, tí a bá sọ wá di pípé, a ó ní iṣẹ́ rere, gbogbo iṣẹ́ ọwọ́ wa yóò jẹ́ rere. Iṣẹ́ wa sí aládùúgbò ni, iṣẹ́ wa sí ará ilé wa ni, iṣẹ́ wa sí ọkọ tàbí sí aya, iṣẹ́ wa sí ẹnikẹ́ni yóò jẹ́ iṣẹ́ rere. Ìkejì, láti ṣe ìfẹ́ rẹ̀. Ohun tí a ń pè ní pípé nìyí, wípé a mọ ìfẹ́ Ọlọ́run, ìwọ kò gbọdọ̀ jalè, èyí ni ìfẹ́ Ọlọ́run. Ìwọ kò gbọdọ̀ ṣojú kòkòrò, èyí ni ìfẹ́ Ọlọ́run. Ìwọ kò gbọdọ̀ ṣe ohunkóhun tí ó lòdì sí ọ̀rọ̀ Ọlọ́run, èyí ni ìfẹ́ Ọlọ́run. Láti ṣe ìfẹ́ rẹ̀. Àwọn wo ni a ń pè ní pípé? Ìkíní, àwọn tí ó ní iṣẹ́ rere gbogbo. Ìkejì, àwọn tí ń ṣe ìfẹ́ rẹ̀ ní ìgbà gbogbo. Ìkẹta, láti máa ṣe ohun tí ń ṣe ìtẹ́wọ́gbà níwájú rẹ̀. Níwọ̀n bí Ọlọ́run ti fún alé orí ọ̀fẹ́, tí ó ti ṣe iṣẹ́ orí ọ̀fẹ́ nínú wa, tí a sì ń ṣe ohun tí ó ṣe ìtẹ́wọ́gbà níwájú rẹ̀, èyí ni à ń pè ní pípé. Ó ní à ń ṣe nípasẹ̀ Kristi. Èyí kì í ṣe wípé nínú agbára wa, tàbí nínú òye wa, tàbí nínú wípé a mọ̀ ọ́ ṣe. Ó ní bí a bá gbẹ́kẹ̀lé Ọlọ́run, tí a gba Jésù Kristi gbọ́, tí ẹ̀jẹ̀ rẹ̀ tí ó wẹ̀ wá nù, ó ní yóò jẹ́ nípa ti Jésù Kristi. Ó wá ń sọ wípé iṣẹ́ rere bẹ́ẹ̀, àti pípé bẹ́ẹ̀, àti iṣẹ́ tó jẹ́ ìtẹ́wọ́gbà bẹ́ẹ̀, yóò mú ògo wá fún Ọlọ́run, ẹni tí ògo wà fún láé àti láéláé. Ǹjẹ́ ó ṣeéṣe kí a tọ́ka sí àwọn kan tí Ọlọ́run ti ṣe irú iṣẹ́ ìsọdọ̀tun, ìsọdi mímọ́ bẹ́ẹ̀, àṣepé bẹ́ẹ̀ nínú ìgbésí ayé wọn, tí ó jẹ́ wípé àwọn pàápàá wọ́n ní àfijọ ohun tí a ń sọ nípa rẹ̀ yìí? Bẹ́ẹ̀ ni nínú àwọn ọba kìíní orí kẹjọ, ẹ jẹ́ kí a ṣe Bíbélì wa. Àwọn ọba kìíní orí kẹjọ, ẹsẹ̀ ìkọkànlé ní ọgọ́ta, 61. Orí kẹjọ, ẹsẹ̀ ìkọkànlé ní ọgọ́ta. Nítorí náà, ẹ jẹ́ kí àyà yín kí ó pé pẹ̀lú Olúwa Ọlọ́run wa, láti máa rìn nínú àṣẹ rẹ̀, àti láti máa pa òfin rẹ̀ mọ́ bíi ti òní. Àwọn wọ̀nyí wọ́n jẹ́ ìwúrí fún ẹni tí ó ń sọ̀rọ̀ yìí. Ó ní ohun tí wọ́n ṣe, wọ́n rìn nínú àṣẹ Ọlọ́run, wọ́n sì pa òfin Ọlọ́run mọ́. Ó ní gẹ́gẹ́ bí a ti ṣe lé òní, bí ó bá di ọ̀la kí a ṣe bẹ́ẹ̀, bí ó bá di ọ̀tún la kí a ṣe bẹ́ẹ̀, ọ̀sẹ̀ tí ń bọ̀ kí a ṣe bẹ́ẹ̀, ní ọjọ́ wa gbogbo kí a máa ṣe bẹ́ẹ̀. Ẹ jẹ́ kí àyà yín kí ó pé pẹ̀lú Olúwa Ọlọ́run wa, láti máa rìn nínú àṣẹ rẹ̀, àti láti máa pa òfin rẹ̀ mọ́ bíi ti ọjọ́ òní. A rí àwọn wọ̀nyí wípé wọ́n ní oore ọ̀fẹ́ láti ṣe nǹkan yìí. Àwa pàápàá, ó yẹ kí a mọ̀ wípé oore ọ̀fẹ́ wà fún ẹnì kọ̀ọ̀kan wa láti jẹ́ pípé. Nínú orin Dáfídì,
Orin Dáfídì, orí kan ó lé ọgọ́rùn-ún. Orin Dáfídì, orí kan lé ọgọ́rùn-ún. Ẹsẹ̀ ìkejì àti ẹsẹ̀ ìkẹta, ó ń sọ fún wa wípé èmi ó máa rìn ìrìn mi pẹ̀lú ọgbọ́n lé ọ̀nà pípé. Nígbà wo lè wọ ó tọ̀ mí wá? Èmi ó sì máa rìn nínú ilé mi pẹ̀lú àyà pípé. Ohun tí ó ń sọ fún wa ni wípé nígbà tí òun bá wà ní ilé, tí ẹnikẹ́ni ò rí òun, ṣùgbọ́n tí ojú Ọlọ́run láti òkè tí ó ń wo òun, òun ó máa rìn, òun ó máa sọ, òun ó máa ṣe gbogbo ìṣe nínú ilé pẹ̀lú ọkàn pípé, àyà pípé. Èmi kì yóò gbé ohun búburú síwájú mi. Èmi kì yóò gbé ohun kan tí ó mú mi lọ sínú ẹ̀ṣẹ̀, ìbáàjẹ́ àwòrán sinimá tàbí ohun mìíràn. Èmi kì yóò gbé wọn síwájú mi. Èmi kórira iṣẹ́ àwọn tí ó yapa, kì yóò sì fara mọ́ mi. Ṣùgbọ́n báwo ni ó ṣe lè ṣeéṣe fún wa kí a lè jẹ́ pípé? Tí a ń gbà ládùúrà nínú ẹ̀kọ́ tí a ń kọ́ lónìí, bí a bá jẹ́ ẹni tí ó fara mọ́ ọ̀rọ̀ Ọlọ́run, tí a sì mọ̀ wípé kò sí ohunkóhun tó ṣòro fún Ọlọ́run láti ṣe, a ó mọ̀ wípé ohunkóhun tí Ọlọ́run bá pa láṣẹ wípé kí a ṣe, ó ti fún wa ní àwọn nǹkan kan tí a lè ṣe, àwọn ojúṣe kan àti àwọn àǹfààní tí a lè múlò, tí ó lè jẹ́ kí a jẹ́ pípé gẹ́gẹ́ bí ó ti ń sọ. Kí a wo Éfésù orí kẹrin ẹsẹ̀ ìkọkànlá àti ẹsẹ̀ ìkejìlá. Ó sì ti fi àwọn kan fúnni bí apostéli, àwọn mìíràn bí wòlíì, àwọn mìíràn bí evangelisti, àti àwọn mìíràn bí olùṣọ́ àgùntàn àti olùkọ́ni fún àṣepé àwọn ènìyàn mímọ́. Nítorí bẹ́ẹ̀, nítorí èyí ni Ọlọ́run ṣe fún wa ní àwọn tí wọ́n ń kọ́ wa ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, àwọn tí wọ́n ń darí wa, àwọn tí wọ́n ń jẹ́ kí a mọ òfin Ọlọ́run àti ìfẹ́ Ọlọ́run, kí ó bá lè ṣe wá pé pẹ̀lú àwọn ẹ̀kọ́ tí à ń gbọ́. Kólósè orí kìíní ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n. Ẹni tí àwa ń wàásù rẹ̀, tí a sì ń kọ́ olúkúlùkù ènìyàn, tí a sì ń kọ́ olúkúlùkù ènìyàn nínú ọgbọ́n gbogbo, kí a lè mú olúkúlùkù ènìyàn wa wà ní ìwà pípé nínú Kristi Jésù. Jẹ́ kí a rántí wípé nínú Jésù ni a ti lè ní pípé yìí. Bí a bá ní ìgbàlà, bí a bá ní ìsọ̀dí mímọ́, tí a wà nínú Jésù, tí ọ̀rọ̀ Jésù tí ó ń gbénú wa, ni pípé yìí ni ó ṣeé ṣe. Nínú Kólósè orí kẹrin, Kólósè orí kẹrin ẹsẹ̀ ìkejìlá, ó ní Epafra, ẹni tí í ṣe ọ̀kan nínú yín, ìránṣẹ́ Kristi ń kí yín, ó ń fi ìwàyà ìjà gbàdúrà nígbà gbogbo fún yín, kí ẹ̀yin kí ó lè dúró ní pípé àti ní kíkún nínú gbogbo ìfẹ́ Ọlọ́run. Èyí jẹ́ kí ó tún yé wa wípé bí a bá dúró nínú ìfẹ́ Ọlọ́run, ìfẹ́ Ọlọ́run ní ẹ̀kúnrẹ́rẹ́ wípé pípé yìí tí a ń sọ yóò lè jẹ́ tiwa, nítorí wípé ìṣe Ọlọ́run ni. Nínú Tímótíù kejì orí kẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún àti ẹsẹ̀ ìkẹtàdínlógún, gbogbo ìwé mímọ́ ni ó ní ìmísí Ọlọ́run, tí ó sì lé èrè fún ẹ̀kọ́ àti fún ìbáwí àti fún ìtọ́ni, fún ìkọ́ni tí ó wà nínú òdodo, kí ènìyàn Ọlọ́run kí ó lè pé. Nítorí bẹ́ẹ̀ ni a ṣe fún wa ní ọ̀rọ̀ Ọlọ́run. Bí o bá jẹ́ ẹni tí kì í ka ọ̀rọ̀ Ọlọ́run, ẹni tí ò ní ìfẹ́ sí ìkẹ́kọ̀ọ́ Bíbélì, kò ní ṣeéṣe fún irú ẹni bẹ́ẹ̀ láti jẹ́ pípé. Nítorí wípé nígbà tí a bá ka ọ̀rọ̀ Ọlọ́run, yóò fi hàn wá àwọn ohun tí ó kù ní ìgbésí ayé wa, yóò fi hàn wá àwọn ìlérí Ọlọ́run, yóò fi hàn wá iṣẹ́ tí ẹ̀jẹ̀ Jésù Kristì ń ṣe nínú ọkàn ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́, yóò fi hàn wá bí a ṣe lè di ìlérí Ọlọ́run mú nínú àdúrà wa. Àti wípé nígbà tí a bá sì lọ síwájú Ọlọ́run láti gbàdúrà, ẹ̀jẹ̀ Jésù tí ń wẹ ní mọ́ sísì ń sọni dọ̀tun, yóò jẹ́ kí a di pípé. Bí a ti mú ẹ̀kọ́ wa wá sí òpin lónìí, mo fẹ́ kí ẹsẹ̀ méjì kan kí ó wà nínú ọkàn wa, kí a lè dì mú bí a ti ń lọ sílé. Ìkíní ni a rí nínú orin Dáfídì orí kẹtàdínlógójì ẹsẹ̀ ìkẹtàdínlógójì 37. Máa kíyèsí ẹni pípé, kí o sì máa wo ẹni dídúró ṣinṣin, nítorí àlàáfíà lè òpin ọkùnrin náà. Ó ń sọ fún wa ìsopọ̀ tí ó wà láàrin àlàáfíà àti ọkàn pípé, àlàáfíà àti ṣíṣe ìfẹ́ Ọlọ́run, àlàáfíà àti dídúró gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Ó ní kí a má fara mọ́
kí a má sì fi ara wa ṣe àfiwé àwọn tí ó rìn ní ọ̀nà pípé kí a má jẹ́ kí àwọn ọ̀rẹ́ koríko san wa kí ó jẹ́ àwọn tí ó ń dágunlá ọ̀rọ̀ ọlọ́run àwọn tí ó sọ wípé mo mọ̀ pé wọn ò pè mo mọ̀ wípé eléyìí ò da ṣùgbọ́n èèyàn ni mí mi ò kì í ṣọlọ́run ó ní kí a kọ ìsọ̀ irú àwọn èèyàn bẹ́ẹ̀ kí a kọ̀ ọ́ sílẹ̀ ó ní kí a máa ṣe àkíyèsí ẹni pípé kí a sì máa wo ẹni dídúró ṣinṣin ó ní nítorí àlàáfíà lè òpin irú ẹni bẹ́ẹ̀ kí a wà pàápàá kí a bá lè ní ohun tí ó máa fún wa ní ìwúrí tàbí ìpinnu níjà wípé ọlọ́run tí ó fún arákùnrin yìí ní orí ọ̀fẹ́ ọlọ́run tí ó fún arábìnrin ní orí ọ̀fẹ́ láti máa rìn nínú ìfẹ́ ọlọ́run láti máa ṣe ohun tí ó wà ní ìtẹ́wọ́gbà níwájú ọlọ́run ó ṣe é ṣe kí ó ṣe é fún èmi náà nínú Pétérù kejì orí kẹta ẹsẹ ìkẹrìnlá nítorí náà olùfẹ́ bí ẹ̀yin ti ń retí irú nǹkan wọ̀nyí ẹ̀múra gírí kí a bá lè bá yín lé àlàáfíà lé àìlábàwọ́n àti àìlábùkù lé ojú rẹ̀ orí wípé ohun méjì tí a tẹnumọ́ lónìí àlàáfíà àti àìlábàwọ́n àti àìlábùkù ó ń sọ wípé kò ṣe kì í ṣe wípé kí a ní lónìí kí a máa ní lọ́la ó ní kí a dì í mú kí a jẹ́ kí ó wà ní ìgbésí ayé wa títí Jésù yóò fi dé nítorí pé Jésù Kristì ó ń padà bọ̀ lẹ́ẹ̀kejì nítorí náà olùfẹ́ àwa tí a ti di ọmọ ẹ̀yin Kristì ẹbí Ọlọ́run bí ẹ̀yin ti ń retí bíbọ̀ Jésù irú nǹkan wọ̀nyí ẹ̀múra gírí kí a bá lè bá yín lé àlàáfíà àlàáfíà pẹ̀lú Ọlọ́run àlàáfíà pẹ̀lú àwọn ará àlàáfíà nínú ẹbí wa àlàáfíà pẹ̀lú àwọn aládùúgbò wa àti kí a wà ní àìlábàwọ́n àti àìlábùkù ní ojú rẹ̀ mo gbàgbọ́ wípé bí a bá gbàdúrà tọkàntọkàn olúwa yóò ṣe nǹkan wọ̀nyí fún wa lórúkọ Jésù ǹjẹ́ Ọlọ́run àlàáfíà ẹni tí ó mú olùṣọ́ àgùntàn láti àwọn àgùntàn tí inú òkú wá nípa ẹ̀jẹ̀ májẹ̀mọ́ ayérayé àní olúwa wa Jésù kí ó mú yín pé nínú iṣẹ́ rere gbogbo àti láti ṣe ìfẹ́ rẹ̀ kí a máa ṣiṣẹ́ ohun tí í ṣe ìtẹ́wọ́gbà kí a má fi ìgbà kankan ṣe ohun tí kì í ṣe ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run kí a máa ṣe ohun tí í ṣe ìtẹ́wọ́gbà níwájú rẹ̀ nínú wa nípasẹ̀ Jésù Kristì ẹni tí ògo àti ọlá wà fún láé àti láéláé mo gbàdúrà wípé kí ìgbésí ayé wa ìrìn ẹsẹ̀ wa ọ̀rọ̀ ẹnu wa ohun gbogbo tí a ń ṣe kí ó máa mú ògo bá Ọlọ́run olúwa wa àti bàbá wa ẹ jẹ́ kí a dìde dúró kí a sọ fún Ọlọ́run ìwọ tó tí ì nígbàlà ó yẹ kí o mọ̀ wípé nínú ìgbàlà nínú ìbálàjà pẹ̀lú Ọlọ́run níbẹ̀ ni àlàáfíà wà bí o bá jẹ ẹlẹ́ṣẹ̀ o ní ìdálẹ́bi o jẹ́ ọ̀tá Ọlọ́run ó yẹ kí o lè gbàdúrà kí ẹ̀jẹ̀ Jésù Kristì kí o lè wẹ̀ ọmọ kí ẹ̀jẹ̀ Jésù Kristì kí o mú àwọn ẹ̀gbin àwọn ẹ̀ṣẹ̀ àwọn èrí àwọn ìdálẹ́bi àwọn ohun tí ó so mọ́ ọ tí kò jẹ́ kí o ṣe ìfẹ́ Ọlọ́run kí o mú wọn kúrò ní ìgbésí ayé rẹ ẹ̀jẹ̀ Jésù Kristì ó lè wẹ̀ ọmọ ó lè ṣe ọ pé ẹ̀jẹ̀ Jésù Kristì ó lè mú ìdálẹ́bi kúrò ó lè jẹ́ kí o bá Ọlọ́run làjà bí o bá gbàdúrà tọkàntọkàn tí o sì gbàdúrà pẹ̀lú ìgbàgbọ́ ó ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run ìdálẹ́bi yóò kúrò ọ̀tá láàrin ìwọ àti Ọlọ́run yóò kúrò ògiri ìkélé ni tí ó ya ìwọ àti Ọlọ́run a ó bí lulẹ̀ ó sì ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run ó ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run nípa ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù ó ṣeéṣe kí ó má sí ìdálẹ́bi kankan nínú ọkàn rẹ nípa ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù ó ṣeéṣe kí o di ẹni ìgbàlà kí o bá Ọlọ́run làjà kí o jẹ́ ti Ọlọ́run ní tòótọ́ rántí wípé lẹ́yìn tí o bá ti ní ìgbàlà ìṣísẹ̀ kan ìrírí kan tún dúró dè ọ́ èyí ni ìsọdimímọ́ ìsọdọ̀tun nínú ọkàn pé kí a mú gbòǹgbò ògbólógbò ẹ̀ṣẹ̀ kí a mú kúrò nínú ọkàn rẹ kí a ṣe ọ pé kí a wẹ̀ ọmọ kí àlàáfíà Ọlọ́run kí o máa jọba nínú ọkàn rẹ kí o lè máa gbé ìgbésí ayé àlàáfíà pẹ̀lú àwọn aládùúgbò pẹ̀lú ìyàwó pẹ̀lú ọkọ pẹ̀lú àwọn àna rẹ pẹ̀lú àwọn tí ẹjọ́ ń ṣiṣẹ́ papọ̀ àwọn tí ẹjọ́ wà ní ìsọ̀kan náà àwọn tí wọ́n ń ṣe núnibíni sí ọ àwọn tí wọ́n ń ṣe ṣíọ̀ sí ọ kí o lè ní àlàáfíà pẹ̀lú wọn ó ṣeéṣe
nitori won pe bi ona niyan ba wo olowa won ma won ota re papa ki won ki o wa le alaafia pelu re badura we pe ki olorun fun ara re pelu ise abe atorun wa ise abe atoke wa ise abe ore ofe ki o se o pe ninu ise rere gbogbo ninu ife re lati ma se on ti o ye fun itewogba ni waju olorun nipase Christi ni igba gbogbo ki gbogbo aye re gbogbo iwa re gbogbo oro enu re gbogbo ti o nse ki o le ma mu ogo ati ola ati iyin ba olorun ti o gba o ti o si so di mimo bi o ba gbadura o daju wepe yo se fun o

láti ẹsẹ̀ ìkọkànlélógún. Nítorí náà, ẹ fi gbogbo èérí àti búburú àṣeléke lélẹ̀ lé apá kan, kí ẹ sì fi ọkàn tútù gba ọ̀rọ̀ náà tí a gbìn, tí ó lè gba ọkàn yín là. Bí a bá ti di ẹni ìgbàlà tí a ti wá sí ọ̀dọ̀ Jésù, ó yẹ fún wa láti fi ara wa sílẹ̀ fún kíkọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ó ní kí a gba ọ̀rọ̀ náà pẹ̀lú ọkàn tútù, kí a jẹ́ kí a gbin ọ̀rọ̀ yìí, kí a gbìn sínú ọkàn wa. Ní ẹsẹ̀ ìkejìlélógún ni ó ti ń sọ wípé, ṣùgbọ́n kí ẹ jẹ́ olùṣe ọ̀rọ̀ náà, kí ẹ má sì ṣe olùgbọ́ nìkan, kí ẹ máa tan ara yín jẹ. Èyí ni a fi mọ ìyàtọ̀ láàrin ẹlẹ́ṣẹ̀ àti ẹni ìgbàlà. Ẹlẹ́ṣẹ̀ lè máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ṣùgbọ́n kì í fẹ́ ṣe é, kò ní agbára láti ṣe é, kò ní oore ọ̀fẹ́ láti ṣe é. Ṣùgbọ́n ẹni tí ó ti gba Jésù Kristì, ẹni tí a ti gba ọkàn rẹ̀ là, ẹni tí a ti fún ní oore ọ̀fẹ́, ẹni tí a ti sọdọ̀tun nínú ọ̀rọ̀ Ọlọ́run, irú ẹni bẹ́ẹ̀ bí ó ti ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run nípa àtúnṣe, kíákíá ó ń fẹ́ ṣe é. Bí ó ti ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run nípa ọkọ kan, aya kan, kíákíá ó ń fẹ́ ṣe é. Bí ó ti ń gbọ́ tí ọ̀rọ̀ Ọlọ́run ń tako ìṣọ̀ṣọ́ ayé, ìwọṣọ ayé, ìjẹun ayé, ìsìnkú ayé, àti ìkọ́mọjáde bí ayé ti máa ń ṣe, bẹ́ẹ̀ ni ó ń fẹ́ láti jẹ́ kí ìgbésí ayé rẹ̀ kí ó bá ọ̀rọ̀ Ọlọ́run mu. Ó ní bí ẹ ò bá fẹ́ tan ara wa jẹ, bí ó bá jẹ́ pé ní tòótọ́ ni à ń jẹ́wọ́ ìgbàlà, tí a sì ní ìrírí ìgbàlà yìí, ó ní kí a jẹ́ olùṣe ọ̀rọ̀ náà, kí a má jẹ́ àwọn tí ó jẹ́ wípé wọ́n ń tan ara wọn jẹ, àwọn tí kò ní ìrírí ìgbàlà láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n ń gbọ́ nípa èso ti ẹ̀mí, wọ́n ń gbọ́ nípa ìfẹ́, wọ́n ń gbọ́ nípa ayọ̀, wọ́n ń gbọ́ nípa àlàáfíà, wọ́n ń gbọ́ nípa wípé a ní láti jẹ́ ẹni tí ó máa ń fàyà rán nǹkan, wọ́n ń gbọ́ nípa wípé a ní láti jẹ́ ẹni tí ó ní ọkàn tútù, ìwà tútù níwájú àwọn ènìyàn. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀, àwọn wọ̀nyí wọn kì í lè ṣe ohun tí wọ́n ń gbọ́. Ìpamọ́ra tí a ń sọ nípa rẹ̀, ìwà pẹ̀lẹ́ tí a ń sọ nípa rẹ̀, ìṣoore tí a ń sọ nípa rẹ̀, ìwà tútù, ìkóra ẹni ní ìjánu, ìgbàgbọ́ tí a ń sọ nípa rẹ̀, wọn kò lè ṣe, nítorí wípé wọn kò ní ẹ̀mí Ọlọ́run, wọn kò ní ìgbàlà Ọlọ́run. Bí a bá ní ìgbàlà Ọlọ́run, a ó rí wípé èso ti ẹ̀mí yóò máa jẹyọ ní ìgbésí ayé wa. Ó ní nítorí bẹ́ẹ̀ o, bí a bá ti gba Jésù Kristì, kí a tẹ̀síwájú láti gba ọ̀rọ̀ Ọlọ́run. Bí a bá sì ti ń gba ọ̀rọ̀ Ọlọ́run, a ó rí wípé a ń so àwọn èso tí ó yẹ, àwọn èso tí ó fi hàn wípé a ti gbin ọ̀rọ̀ Ọlọ́run sínú ọkàn wa. Dájúdájú, bí a bá gbin èso, ó yẹ kí a lè rí wípé èso yìí hù, ó sì mú àwọn èso mìíràn jáde ní tòótọ́. Bí a bá gbin ọ̀rọ̀ Ọlọ́run sínú ọkàn wa, àwọn èso tí ó yẹ ìwà Ọlọ́run, àwọn èso tí a fi ń dá ọ̀rọ̀ Ọlọ́run mọ̀, yóò máa jẹyọ ní ìgbésí ayé wa. Yẹ kí a wo Tẹsalónica kínní orí kejì ẹsẹ̀ kẹtàlá. Nítorí èyí lè àwa ṣe ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pẹ̀lú lé àìsimi, pé nígbà tí ẹ̀yin gbọ́ ọ̀rọ̀ tí ẹ̀yin gbọ́ lọ́dọ̀ wa, àní ọ̀rọ̀ Ọlọ́run, ẹ̀yin kò gbà á bí ẹni pé ọ̀rọ̀ ènìyàn, ṣùgbọ́n gẹ́gẹ́ bí ó ti jẹ́ ní tòótọ́ bí ọ̀rọ̀ Ọlọ́run, èyí tí ó ṣiṣẹ́ gidigidi nínú ẹ̀yin tí ó gbàgbọ́ pẹ̀lú. Níhìn ni a ti rí wípé bí a bá ti ní ìgbàlà, ó jẹ́ dandan fún wa wípé kí a máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Bí a sì ti ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run yìí, yóò máa ṣiṣẹ́ gidigidi nínú àwa tí a gbà á gbọ́. Iṣẹ́ kan tí ó ṣe pàtàkì tí ọ̀rọ̀ Ọlọ́run máa ń ṣe lẹ́yìn ìgbà tí a ti ní ìgbàlà, lẹ́yìn ìgbà tí a ti di àtúnbí, iṣẹ́ gidigidi, iṣẹ́ pàtàkì tí ọ̀rọ̀ yìí máa ń ṣe ni wípé ọ̀rọ̀ yìí ó máa ń fi hàn wá wípé a nílò ìsọdimímọ́. Ó máa ń tọ́ka wa sí Jésù Kristì, ẹni tí ó kú fún wa, tí ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ kí a ba lè sọ wá di mímọ́. Bí a bá sì ti ń dúró lórí ọ̀rọ̀ yìí, bí a bá ti ń gba ọ̀rọ̀ yìí gbọ́, tí a ní ìpòǹgbé ọkàn, tí a ní ìgbọ́gbé ọkàn, tí a ń sọ fún Ọlọ́run wípé ní tòótọ́ a ń fẹ́ ìsọdimímọ́ yìí, tí a sì ń gbàdúrà pẹ̀lú ìgbàgbọ́ àti pẹ̀lú ìfà ẹni rúbọ tí ó jinlẹ̀, bẹ́ẹ̀ ni a rí wípé Ọlọ́run yóò máa sọ wá di mímọ́. Yẹ kí a wo Éfésù orí karùn-ún.

láti ẹsẹ̀ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n. Ẹ̀yin ọkọ, ẹ fẹ́ràn àwọn aya yín gẹ́gẹ́ bí Kristi sì ti fẹ́ràn ìjọ tí ó sì fi ara rẹ̀ fún un kí òun kí ó lè sọ ọ́ di mímọ́ lẹ́yìn tí a ti fi ọ̀rọ̀ wẹ́ mọ́ nínú agbada omi, ní kí òun kí ó lè mú wá sọ́dọ̀ ara rẹ̀ bí ìjọ tí ó lé ògo lé àìní àbàwọ́n tàbí àléébù kan tàbí irú nǹkan báwọn nì, ṣùgbọ́n kí ó lè jẹ́ mímọ́ àti aláìní àbùkù. Èyí ni ohun tí ọ̀rọ̀ Ọlọ́run máa ń ṣe nígbà tí ẹnìkan tí ó ti ní ìgbàlà tí ó ti ní ìdáríjì láti àtọ̀dọ̀ Ọlọ́run wá, bí ó sì ti ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ó rí wípé gbòǹgbò ẹ̀ṣẹ̀ ṣìkò nínú òun tí a ní láti fàtú. Ó rí wípé ohun tí ó dàbí àbínibí tí a ti bímọ wa nítorí pé a jẹ́ ìran Ádámù wípé a ní láti fa nǹkan wọ̀nyí tu. Ó rí wípé a ní láti kọ ọkàn ní ìlà kí a sì jẹ́ kí a sọ òun di mímọ́. Irú ẹni bẹ́ẹ̀ yóò tọ Ọlọ́run lọ, irú ẹni bẹ́ẹ̀ yóò gbàdúrà, irú ẹni bẹ́ẹ̀ yóò sọ fún Ọlọ́run wípé òótún fẹ́ kí Jésù Kristi kí ó wá láti sọ òun di mímọ́, kí ó ba lè jẹ́ wípé kì í ṣe ìṣe ti òde ara nìkan lẹ àti yípadà, wípé ìró ti inú wa, ìlépa ti inú wa, ìpòǹgbẹ láti inú ọkàn wa àti gbogbo nǹkan tí a ń ṣàfẹ́rí láti inú ọkàn wa, wípé gbogbo wọn ló lẹ́tọ̀ọ́ tó sì bá ọ̀rọ̀ àti ògo Ọlọ́run àti ògo Jésù Kristi tó bá wọn mu. Lẹ́yìn ìgbà tí a bá ti ní ìgbàlà, tí a ti ní ìsọdi mímọ́, tí a sì ti ní ìdánilójú wípé a ti sọ wá di mímọ́, ọkàn wa ó sì funfun láójú snow lọ, lẹ́yìn ìgbà yìí ni a rí wípé a ní láti ní agbára ẹ̀mí mímọ́ ní ìgbésí ayé wa. Nítorí bẹ́ẹ̀ a ó lọ sí ìkẹta nísinsìnyí, èyí ni gbígba ẹ̀mí mímọ́. Gbígba ẹ̀mí mímọ́ nínú ìṣe àwọn apostẹ́lì orí kìíní ẹsẹ̀ ìkẹjọ, ìṣe àwọn apostẹ́lì orí kìíní ẹsẹ̀ ìkẹjọ, ṣùgbọ́n ẹ̀yin ó gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lé yín, ẹ ó sì máa ṣe ẹlẹ́rìí mi ní Jerusalemu àti ní Judea àti ní Samaria àti títí dé òpin ayé. Ẹ ó gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lé yín. Àwọn ọmọ ẹ̀yìn ní láti dúró, wọ́n dúró fún ọjọ́ bí mẹ́wàá, wọ́n gbàdúrà láti lè rí agbára ẹ̀mí Ọlọ́run gbà. Àwa pàápàá lẹ́yìn ìgbà tí a ti mọ̀ wípé a ti sọ wá di mímọ́, ó yẹ kí a gbàdúrà, ó yẹ kí a bá Ọlọ́run sọ̀rọ̀ kí a lè rí wípé a gba agbára ẹ̀mí mímọ́ ní ìgbésí ayé wa. Ìlérí yìí wà fún ọ, ìlérí yìí wà fún ẹnì kọ̀ọ̀kan nínú wa nínú ìṣe àwọn apostẹ́lì orí kejì ẹsẹ̀ 39. Nítorí fún yín ni ìlérí náà, àti fún àwọn ọmọ yín, àti fún gbogbo àwọn, àti fún gbogbo àwọn tí ó jìnà réré, àní gbogbo àwọn tí Olúwa Ọlọ́run wa ó pè. Ó ní fún wa ní ìlérí náà, fún wa ní ìlérí náà. Ohun tí ó yẹ kí a ṣe ni pé gba tí a ti mọ̀ wípé tí wa ní ìlérí náà, wípé Ọlọ́run sì ń fẹ́ láti bùkún wa, Ọlọ́run ń fẹ́ láti fi ẹ̀mí mọ́ rẹ̀, ó ń fẹ́ láti rọ̀jò rẹ̀ lé wa lórí, kò yẹ kí a fi àkókò ṣòfò. Ó yẹ kí a béèrè ẹ̀mí mọ́ Ọlọ́run kí ó ba lè fi ẹ̀mí mọ́ kún wa. Nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a dìde dúró nísinsìnyí, ó yẹ kí a sọ fún Ọlọ́run wípé a ń fẹ́ agbára ẹ̀mí mọ́ Ọlọ́run. Ṣé o ti ní ìgbàlà? Ṣé o ti ní ìsọ̀dí mọ́? Ó yẹ kí o lè ké pe Ọlọ́run, ó yẹ kí o gba Ọlọ́run gbọ́, nítorí wípé Ọlọ́run tó ṣèlérí kì í ṣèké, ó jẹ́ olóòótọ́. Bí a bá béèrè pẹ̀lú ìgbàgbọ́, bí a bá gbàdúrà, kí a má jẹ́ kí ẹnikẹ́ni tàbí ohunkóhun kí ó dí wa lọ́wọ́. Dìde dúró lórí ẹsẹ̀ rẹ, kí o sọ fún Ọlọ́run wípé ìgbà tí a ti gbà ọ́ là, tí a ti sọ di mọ́ wípé ó ń fẹ́ agbára ẹ̀mí mímọ́ láti òkè wá. Sọ fún Ọlọ́run, ó dájú wípé yóò ṣe, nítorí ó wípé tiyín ni ìlérí náà, àti fún àwọn ọmọ yín, àti gbogbo àwọn tí ó jìnà réré, àní gbogbo àwọn tí Olúwa Ọlọ́run wa yóò pè. Dìde dúró báyìí, kí o sọ fún Ọlọ́run kí o jẹ́ kí o fi ẹ̀mí rẹ̀ kí o tu lé ọ lórí. Bí o bá ti ní ìgbàlà, bí o bá ti ní ìsọ̀rí mọ́, sọ fún wípé kí o fi agbára ẹ̀mí mọ́ Ọlọ́run kún.